0: bẹ̀rù pé ẹ jẹ́ ká bẹ̀rù ara wa o.
1: Àti
0: tèmi sọpẹ́ lólùbàdàn ẹ̀ṣẹ̀ tí mo kí.
1: A sì sáńlẹ̀ o. Ó ní ìdànù mọ́ sí ní police station. Agbára olóògbé.
2: Kìtìkìtìkìtìkìtì, kírakìtàkìrakìtà.
0: Ìbẹ̀rù olúwa ní ìpilẹ̀sẹ̀ ọgbọ́n.
2: Kírakìtàkìrakìtà.
0: Ẹ jẹ́ ká bẹ̀rù ara wa ká sì bẹ̀rù Ọlọ́run.
2: Màmá mi lé.
0: Tá fi bẹ̀rù ara wa ni pé onídàájọ́ ayé ń bọ̀ o.
2: Rọ́pọ̀dìyàn ìlera yìí pàpọ̀ jù mọ́ wí.
0: Ìdájọ́ Ọlọ́run wà o. Ẹni kí mo sọ̀rọ̀ kan fẹ́ níjẹjọ́ kí ni pé mo bọ́ sórí tòótọ́ ní gangan mo kàn fẹ́ sáré lu ọ̀rọ̀ yìí láàrin ìṣẹ́jú mélòó kan ni. Gbogbo àwa máa jayé iná mi ò mẹ̀yìn ọlá. Ẹjẹ́ àkíyèsí o.
1: Bọ́nìyàn bá mí ní kẹfà sòkòtò rẹ̀
0: sókè. Lọ́pọ̀ ọgbà nígbà mí ń bẹ tó jẹ́ wípé ẹjẹ́ sọ báyìí. Ẹ̀dá ó ti wá agbára kan.
1: A ti rìn títí.
0: Ẹ̀dá ó ti rìn jìnnà nínú ìwà agbára nínú ìjọmọnìyàn. Ẹ̀dá ó ti wá pẹ̀gbẹ́ wípé àwọn èso tó ń kó lẹ̀ ìbò ni wọ́n ṣe náà náà ó ṣe dá lágbára.
1: Wọ́n ṣe dà lọ́la.
0: Àtakúrò wọnú àdó kan ò sì ní gbọ́mọ ẹ̀ wọ́. Ẹ wá já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
1: Díẹ̀ díẹ̀.
0: Lórí wíwá ayé. Wíwá ayé.
1: Ikọ̀ gbogbo
0: rẹ̀ lọ. Mo kàn mú fara rẹ̀ wá ni mi ò ní lè sọ ètò yẹn tán. Mo kàn mú fara rẹ̀ wá bá ní. Yóò di ọjọ́ mẹ́jọ lónìí kí n torí pé mi ò rí ọ̀rọ̀ yẹn parí àárí gbèsè síbi kankan kọjá wípé mo ti gbọ́ débì kan ṣùgbọ́n àwọn kankan mẹ́ tí mo nílò láti gbọ́ lórí ẹ̀ tó pọ̀ torí náà lọ́jọ́ mẹ́jọ ni màá ta ní ọ̀sẹ̀ ni màá tó wá ṣèyókù tán tí n fi wá mọ́ wá títí gbọ́ yín jọ mẹ́jọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Mo sọ níbẹ̀ kí n tó kúrò níbẹ̀ mo ní mo ti kẹsẹ̀ bọ́ o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ń sì rí pé lógun Ọlọ́run Ọlọ́run yanjú ẹ̀ fún wa.
1: A ìtẹ̀sẹ̀ gbogbo ká tó máa rí
0: lóṣù. A yanjú ẹ̀ lógun Ọlọ́run.
1: Lágbára olóyè.
2: Rògbòdìyàn ilé ayé ìgbàgbọ́.
0: Mo ṣe ètò tán níjẹjọ. Tó sì fi da aago mẹ́rin ààbò àwọn èèyàn kí n fẹ́ gbẹ́mí lélẹ̀.
2: Ogun lẹ́yìn ọmọ ayé ṣọ̀rọ̀.
0: Tí wọ́n bá mi sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti tí wọ́n ń là kọjá nu ayé ẹ̀rọ Ọlọ́run sì wàá bà mí.

0: tun mi wa lale te tun ba nda si seri eyin obi e ki mo so ni jejo pe e ja jo muju tu awon omo wa
1: be ni o
0: awon ojise olohun ninu awa ta je kristeni ta ba nse yawo fomo tori mu e fe gbo ninu awon lesson islam awon lesson muslimi we se ba so a ma so pe e je fi won le o
1: e je kan lo life won
0: e je tun gbegbe si aye won o
1: won gbadun ara rin an
0: e wu ni e fi won le sugbon e mo fi won le tan o
1: tokan tokan
0: ki fori pe seri kini kan be in ti agbalagba joko ni sale to joko bayi ti nwo loke bayi tomo kekere ba gori igi lokule
1: le ri o yan ma le ri o mo fo olorun be ni olodumo re be yin o
0: nkan meji ni ke fi monitor won e fi adura monitor won
1: tokan tokan
0: e si ma bere bi tin ba bale won dele ti ba ba rin ajo won mejeji le kokan e mo fi kan le fun ke pe e wo mo ti ba inde bi deru ti ni bayi eru si n ba won o
1: ti si do di de kini
0: eru n ba won o
1: pe ma ti goke odo
0: o ti bi mo se ni ojo lori keke to yi ti n ba ni ya ye ya mi obi ti ba ya n ba ki ya mi tan yo ani se de sala afia ni le wa si o si yonu
1: be ni
0: e bere de be si o si yonu
1: a olupo yeye mi aye omo kekere mi si o ki an ba soro titi titi be ma into your my creamy se mi
0: ah
1: I am my creamy se o
0: life
1: to last yoro
0: I will check myself by myself tori tori nkan meji ko akugi lapa teyin loju seri nigba mi ehin wahala ma todo obin wa
1: be ni
0: se siri nigba mi wahala ma todo okun wa
1: be ni
0: eyin te ni yawo eyin te ni oko in lo fi je wi pe e mo foju kan egbe oju e mo fi wo won e si mo fadu aran won lowo
1: ni jina si an
0: seri medeji yen e ri pe mo e mo fe gbe oju kan wo won e si mo fadu aran won lowo
1: ke
0: ni buya pokun si sigbe si aye won sugbe iyen le fi ara monitor won pe mo si se gbe o pele pele tu olo tori pe nigba mi te fi won le te ni ebo ni aye won
1: oh
0: apada mo do yen o teyin o si ni riri repair re
1: mo
0: arabirin ti mo gbe oro re ni jejo mo la lati so fun pe o ti ku oloyo o o ti ku pata pata sugba awon nkan kan sele to fe mu lobolobo die dani
2: kira kita kira kita
0: arakunrin to je oko re o fe pe afori aforun omo kan to ku lowo re mama ni ko gba le sugbon mo pada ba won dasi debi pe mama e je o mo ba ti e lo e fi le ebo n lo lomo wo re ebo n lo bi e fi le ko mo je pe ya ife rin omo e ni rara ferin ni won ba ni to ara mo to se ara e gbona na ni lowo si se be ba si se be dake
1: kabiyesi
0: tori ko sin ti oyin o le se eyan le yo ma je o
1: eniyan ni o bo ni an ba si se je oni pe
0: nigba ta ni se ka gbe lori afefe ka gbe gbogbo nte sto e ti so ka si merit te fi so wi pe ngbo ba ya yo lo e je o lo lafia arabirin ti ku o
1: adupe lo
0: ru oyo o si tin gbe bi kan le badan bi e to je transfer ise re ati awon ta na mo ati n ba won lowo si pe edakun arabirin o le gbelu mo
1: tori alaafia
0: tori alaafia temi atemi re o dupe o ise o te ba da si
1: gbe won mo na ise o ise o
0: lati
1: titi doke adupe o
0: kì í jẹ́ pé bóyá bá ṣe ń ṣètò kankan a máa rí ìbọ̀ sílẹ̀ ṣùgbọ́n
1: àtúntìmọ̀ọ́kọ́lùpọ̀
0: mẹ́tò mi ni máa ní mi la ṣùgbọ́n mo rí pé kí n fún yín lábọ̀ àdúpọ̀ ọ̀dọ̀ ọlọ́run
1: yọrí sí dáadáa o
0: alábìnrin ti wà ńlẹ̀ ìbàdàn
1: iṣẹ́ o
0: ó sì ti ń gbégbé ayé àlàáfíà rẹ̀ lọ ọkọ tiẹ̀ ọlọ́run ó fàlẹ́ lọ́wọ́ ọlọ́run ó fàlẹ́ lọ́wọ́ onú òbòjúre àtànú ọlọ́run pàdé ọmọ tiwa náà ò ní ṣiṣẹ́ gbé o
1: God bless you
0: gbogbo ọ̀tá ìgbò ìmọ̀ tí gbogbo yín panu pọ̀ sí ni pé kó kúrò ńbẹ̀
1: òun náà sì mọ̀
0: pé kóhun ò kúrò ńbẹ̀ gẹ́gẹ́ni ṣùgbọ́n ó fẹ́ gbọ́ bi tí ọ̀rọ̀ yóò yọrí sí mi torí pé ẹ̀yin náà lọ́lọ́gbà yín bẹ́ ṣe ń bá mi tóhun ọ̀rọ̀ tí yín náà ò ní dàrú o God bless you ẹ jẹ́ ń gbé tòní wá mi ò mọ tó dé tó fi jẹ́ wípé tẹ́lẹ̀ ó bá wí ìyá kọ títọ̀ ó bá wí ìyá kọ wọn ò rójọ́ bàbá ọkọ rí fún mi
1: wọn
0: ò rò fún mi
1: ẹ̀yìn
0: ìyàwó ẹja sẹ́rí kínní kan ń bẹ ètò tòní iná ẹ̀rọ tó gbọ̀ náà ó fẹ́ fara pẹ́ ti jẹjọ́ ṣùgbọ́n eléyìí ṣe wá eléyìí le bí ẹ
1: olè kẹ́ńkà
0: àwọn tá a jẹ́ ìyá ọkọ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa náà tàwa náà ta sì ṣe ìyàwó ọmọ náà ẹja níbẹ̀rù ọlọ́run torí bí ṣe ń bẹ nílìkì
1: ló wà níbẹ̀
0: ń gbàjà. tó bẹ́mi náà ṣe gbọ́ ni wọ́n ṣe sọ fún yín tẹ́bà wa dorí ọ̀rọ̀ ikọ̀ ká wá mọ̀ arábìnrin tó mú ọ̀rọ̀ yìí wá ọdún yìí ni wọ́n pe ogójì ọdún àtọdún mẹ́rin 44 years of age ṣùgbọ́n tí wọ́n là á kọjá ń tó lé ní èyí tó lé díẹ̀ ni ṣùgbọ́n mo ti mọ̀ pé bá ti dọ́dọ̀ yín yóò jà rọrùn mo ní bó ṣe ṣẹlẹ̀ gan bí ó ṣe di pé ń sọ̀rọ̀ fún mi rèé ìgbéyàwó wọn ó pé ogún ọdún lọ́dún yìí 20 years marriage mo ní bí àwọn ṣe rí ọkọ àwọn mo ní mr olupo ó fẹ́ lè jẹ́ pé àwọn mi ò obìnrin kan ò sọ bẹ́ẹ̀ fún mi rí pé àwọn ẹ mọ̀ gbọ́ o àwọn làwọn kọnu sí ọkọ àwọn mo ní wá o mr olupo mi ní parọ́ fún yín
1: bí ti india náà
0: mi ní parọ́
1: india
0: kí ni mo fẹ́ fi rọ́ọ̀ṣì àwọn tó bí mọ̀ pé mi ò ń parọ́
1: ìyá india náà máa ń sọ ọ́dá orí òde
0: wọ́n ní àwọn làwọn rí ọkọ àwọn wọn níjọ tí àwọn sì ti rí àwọn ti pé ọkùnrin dẹ wu àwọn wọn jẹ táwọn kọkọ lọjọ àkọkọ pé ọkùnrin yìí rí táwọn rí yìí ó wu àwọn.
1: ó rí irú rẹ̀ rí ni obìnrin lọ́ọ́ máa ń toast mi.
0: ó wu wọn ló wu àwọn.
1: àwé
0: wáárí oyà
1: bíi ti ní
0: àná bíi tó sì
1: ó ní bíi omi lásán ọdá orí ẹ
0: wọ́n tó sojú bíi omi ẹja
1: ìlànà gbogbo ṣe wá bábá jẹ́ india níbẹ̀ à ń san ọdá orí rẹ
0: mo tọ́
1: mú mi sọ fún ọ obìnrin lásán ọdá orí rẹ a tún máa kọ́ ni pa pé já ní màná já lè fi jẹ́ a tún máa kọ́ ni
0: fún ẹ dákun ẹ
1: lọ́mọ ẹ
0: bá ń bẹ arákùnrin
1: orin ìfẹ́ a tún máa kọ́ orin ìfẹ́ fún ọ.
0: dákun ṣé ó lo ṣé kí n tan máìkì rí àbí ba ní ìdíde.
1: a ò lọ́hun o ó lè ń díà rí.
0: o ní mo ti gbọ́ mọ̀ n bọ̀.
2: èkìtì kìràkìtà kìràkìtà èkìtì.
0: wọ́n níjọ́ àkọ́kọ́ táwọn ọkọ̀ ń rí wọ́n ní wọ́n wu àwọn gan pé this man is wọ́n à ń sọ. wọ́n ní tí wọ́n wá ṣe ní ọ́fíìsì àwọn wọ́n ní làwọn fún wọ́n ní láìpẹ́ àyè wọ́n láwọn ò sọ fẹ́ni kankan o àwọn sọ sínú ọkàn wọn ni. wọ́n nígbà tí ó wá di ọjọ́ kẹta wọ́n tún wá sí ọ́fíìsì àwọn. ìmọ̀pọ̀bìnrin náà máa tó sí ọkùnrin. wọ́n ní won tun wa wa leyin ojo keta won tun wa wa seyin office awon
2: ori mama mi le eleda mi jo
0: won ti ase n to wa lo kan awon o nbe lokan arakunrin yin na bo se ri awon na
2: mo po diyan ile raye yi papo ju mo wi
0: won ni bi so pe ah hello lady in fact I'm beautiful una ni thank you
2: ile raye yi papo ju mo wi
0: won ni thank you dan wa se won la so pe I love you
1: eh
0: se an pon ni to se baun
2: ogun leyin mo ma ye soro
0: won ni sugba won o mo I pe owo ara awon awon o fi fa wahala sinu aye awon latara arakunrin ori pe ngba to pe you are beautiful won na so pe I love you se an pe mi so lupo mi na mo pe mi na ni mo kono fe si ba mo leyin ni o ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ gan?
2: Orí máa ẹlẹ́dà mi jọ̀rọ̀ máa jẹ́ dáradára.
0: Mo ní bó ṣe di pé àwọn jọ ń béèrè ìfẹ́ lọ rèé, àwọn jọ ń lọ. Mo ní bí àwọn ṣe ń jọ ń wà lójú ọ̀nà táwọn jọ ń kó pé I love you àṣẹ kíní kí àwọn jọ ń béèrè ìfẹ́ lọ bẹ́ẹ̀ lọ́dún kan pé. Àwọn òdélé wọn àwọn náà òdélé àwọn kẹjọ ń nípẹrẹ ẹni ni wọn ni bẹẹ làwọn ń lọ tó fi wá di wípé àwọn ò pé àbí wá lé mi náà jẹ kí n júwèé ọdọ mi fún ẹ tó fi di pé àwọn àjọ wa ń bẹrẹ sí ń wọnú ara àwọn díẹdíẹ. Lẹ́yìn ọdún mẹ́rin la wá rí pé dáwọn ọmọjọ́ ìgbéyàwó kókó ń bẹ̀.
2: Ilé láyé yìí papọ̀ jù mọ́ wí.
0: Báwọn ṣe mọ́jọ́ ìgbéyàwó rèé o. Wọ́n ní láàrin ọdún mẹ́rin táwọn fi bá arákùnrin yìí ṣe wọlé ń jáde táwọn jọ wà. Wọ́n ní kó hàn sáwọn láyé pọ̀pọ̀ àwọn mutí.
1: Kábíyèsí Olódùmarè.
0: Wọ́n ní àwọn owó. Àwọn òfijọ́ kan dípò kó àwọn mutí. Wọ́n ló lè máa mú ọ kó jẹ́ wípé kó tó dọ́dọ̀ àwọn àbí káwọn tó dọ́dọ̀ rẹ̀ yóò ti nùnùnù yóò ti fi nǹkan àwọn nǹkan olóòórùn tí èèyàn fi ní gbọ́ yóò ti lò ó.
1: Mo ṣe dáná rẹ ni.
0: Ṣùgbọ́n àwọn ò gba ọtí lọ́wọ́ rẹ̀ rí. Wọ́n ní kò sì sànńdé ẹyọ kan báyìí pé yóò sọ pé òun ní nǹkan kan tóun ń ṣe tóun ò ní lọ ní ìjọsìn. Wọ́n ní gbogbo tí àwọn fi fọ́ fún tán yányán ni pé àkọ́kọ́ náà àwọn jẹ́ kìrìsìtẹ́nì òun náà jẹ́ kìrìsìtẹ́nì. Ó tún á jẹ́ nìkan tó wà kú rẹ̀dẹ̀ kèé mu tí àwọn ti rí tó wà àwọn tán yányán. Arákùnrin yìí ṣé tìmùtìmù kẹ́gbẹ́ dànù ni wọ́n ní àwọn ṣègbéyàwó àwọn sì jọ ń gbé gẹ́gẹ́ bí lọ́kọ́láyà wọ́n ní ó fẹ́ súnmọ́ ọdún kan tán káwọn

0: torí oyún ni o ni ṣùgbọ́n ngbà tó yá Ọlọ́run padà ṣe o ni àkókò táwọn ò fi lóyún yẹn pé ọkọ àwọn pé kò sí ti ń ṣe àwọn mọ́ wọ̀rì nínú gbàgbọ́ oyún ó wà kò sí wàhálà
1: pẹ̀láàdúrà
0: o ní ṣùgbọ́n ìwà tọ̀gbà tó yá ọkọ àwọn gbà wọn lọ sí ilé ìwòsàn doctor abemi ni aboko won ko si nkan tin se nikan kan alamu ti ti duni yo dun won ni pelu ori ofe atanu olohun bolo se se je pe to ma se ma re osu kokan koja ta ma da koja ti ma je igbe igbe pe nja lawon
1: won pa kan je
0: be la won se ri pe olohun ma se kini o ma duro An si finya to go for long
1: lo du mari
0: Oni ba won se di eni ti Olorun fun ni omo re Gbogbo eyin te ni ojo ayo lona Mo so bi Oluwa ti nbe ti emi re wa Gbogbo nti Jesu ati wa lati damu oni si loju ona yin o Ayọ̀lẹ́ fi ṣe
2: Ètò ìgbéyàwó
0: wọná
2: Bàbá ló wà mí fi lé lẹ̀ pẹ̀lú
1: àjọ àtàláfíà náà débẹ̀ o Ìgbò púpù ní ìrọ̀ atẹ́gùn púpù ní ìfẹ́ o Òun púpù náà ní ìrọ̀
0: Adébísí for your information
1: Yóò
0: Àwa náà lọ rí gbádé sí ní Sunday tí ń bọ̀ lẹ́yìn eléyìí

0: Ọmọ ṣìyàn láyé àwọn. Ọmọ yóò ní ṣìyàn.
1: Àmì o àti ti
0: àlọ. Ọmọ yóò ní ṣìfẹ́.
1: Àmì àti ti àlọ.
0: Àwọn tọ́lọ́ ń fẹ́ mi náà, àwọn ò ní ṣìyàn, wọn ò ní ṣìfẹ́.
1: Àmì o.

0: náà náà sọ pé madam ẹ ṣọkùnrin
1: ẹ tí kẹ yín sí ẹ
0: mú fún yín ta ni ká bá yín pé
2: ọmọ ayé fẹlẹ mo ṣojú
0: gbogbo ogun ta ni ká bá yín pé ẹ mú fóònù yín wà ò ní ṣẹlẹ sí yín
1: o
2: wà díjú èmi ni
0: àwọn tí wọn wàá kí yín kó rí wọn ní kí yín kó ọfọ wọn ní kú kú gbélé gbogbo ẹyin tẹ wà nínú pé àìwọ ọlọrun èmi náà olúwa ó bá mi tù yín nínú o. Ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2009 mo sì wo sáwọn àbí kó wálẹ̀.

rest on my dear. Titi di ojo ajinde. Ti aye la mo se nti re ya de.

0: fáwọn òbí ọkọ àwọn.
1: Jo ó wá dé jo èmi ní nǹkan ṣoṣo.
2: What a bitter experience.
0: Ó ṣe di pé àwọn òṣìṣẹ́ ìjọba wọn gbó lọ́fíìsì báyìí. Ẹ ṣe ò gbèrò nílé àwọn. Títí tó fi di ọjọ́ karùn-ún tí àwọn lọ sí arákùnrin sítẹ́. Àwọn lọ sí sítẹ́ o.
1: Ìyọ́nba ọ̀rọ̀ ń gbọ́ rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀.
0: Wọ́n sí arákùnrin tán.

0: nígbà tí ayé wọn se arákùnrin tán wọn lẹyìn oṣù mẹfà owó oṣù ọkọ àwọn oṣooṣù ni àwọn rí alert àwọn rí alert àwọn rí alert wọn ní for that 6 months táwọn fi rí alert oṣù mẹfà yẹn wọn ní àwọn òfọkàn sílè kan nínú àkáǹtì ọkọ àwọn àwọn ò gba 1 naira báyìí torí pé àwọn tó bí àwọn wọn ò là wọn ò sì ságbe wọn ní ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ tí nígbà tí àwọn wà ní ìgbà tí ẹlẹ́sẹ̀ tó fresh bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì pé yálẹ́pẹ́já fóònù ọkọ̀ ẹ̀ ń kọ́ wà lọ́wọ́ mi atm ẹ̀ ń kọ́ wà lọ́wọ́ mi jọ o ìdíwájú ẹjọ́ ìdẹ̀ yìí dasọ má gba 1 naira inú àkáǹtì ọkọ̀ ẹ̀ o láì jẹ́ pé àwọn ẹbí ọkọ̀ ẹ̀ bá mọ̀ sí o wọ́n ní ẹnìkan lára àwọn ẹbí àwọn ọmọ pé má gba 1 naira o ọlọ́run á tọ́jú ẹ ọlọ́run á sì dúró tiẹ̀. lẹ́kùn bọ́ ṣe pọ́sẹ̀sì bí ìwọ̀nba nǹkan ṣe jáde ìgbàtúnṣe ó ṣe jáde nǹkan ó kù náà nù. ayọ̀lẹ̀ bẹ̀rẹ̀ ṣe yìí ayọ̀lẹ̀ fìlẹ̀ ẹ̀yin lẹ ṣe wàhálà ẹ̀yin náà lẹ sì gbà ẹ̀yin tẹ́ ẹ ti ń gbà á lọ́mọ kí n kú oríire o. mo ní bó ṣe di pé oṣù mẹ́fà pé wọ́n ní àwọn ẹbí ọkọ àwọn ò béèrè báwọn ṣe jẹ báwọn ṣe mu for good 6 months yẹn. ọba àtijọ́ kan làwọn agbèrà wọn lọ́wọ́ àbọ̀ ọkọ àwọn. wọ́n ní bàbá ọkọ àwọn jẹ́ nìkan tó wà cool-headed. wọ́n náà mọ̀ pé ìyá ọkọ àwọn lè díẹ̀. dáàdì wọ́n wá báyìí ni ṣé kò sí ẹlẹgbọ́já kò sí. owó sálárì ọkọ mi ń dé every month ok torí náà mi ò fọwọ́ kan o but mo ní kí wọ́n á sọ fún mi pé báwo ni ká ṣe sí. nígbà yẹn ni bàbá ọkọ sọ fún wa pé what do you mean o fọwọ́ kan
1: kí ló ń jẹ
0: kí ló ń jẹ
1: ṣé o jẹun ni o tọ́jú ọmọ ni
0: kí ló ń mú. irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yábejì ṣé last week ni mo ń sọ fún ìyàkọ ẹ pé kò dé ìyàkọ wà nǹkan kan fún
1: yábejì.

0: se di wipe awon kunle fun won awon dupe lowo won an pada si lere woni ko wa ju ose kan lo e ma wa gbo o aye toto aye ma woni bi ya ko awon se wa sile odo awon nu woni gba ta won fi wa for that 6 months woni won wa o won wa wa lafi awon o sa wa aye ba woni wa gba pe aya lapeja oko re so fun mi pe bo lo nile si tori mo pe o ko le lo ngba kan ilati ma saye won wa so fun pe mami boro le se jere bo se jere mama awon lo nile mama awon lo fun awon ni a plot of land aye toto awon de pe ko awon pe ah ile re o pelu bo se se yi
1: ajo ma seun
0: ja jo pawopo ka se ka nu ku mi
1: lẹ́rẹ́ntì
0: lẹ́rẹ́ntà rẹ́ntì.
2: lẹ́nu yẹ ká ṣe ayé gbà jẹ́jẹ́.
0: wọ́n ní àwọn náà sí ọkọ̀ já 500 blocks sórí ilẹ̀ yẹn lẹ́yìn ìgbà náà ọkọ̀ àwọn já 1000 báwọn ṣe ti pé àwọn pa ọ̀pọ̀ tí wọ́n ń bá lọ sálárí àwọn méjèèjì táwọn jẹ́ ń bá lọ rí. wọ́n ní ìyàkọ̀ àwọn abẹ́ pé èlò wa ni tiẹ̀ ń bẹ̀. ẹgbọn ti yakọ beere pe elo wa ni ti e o ni be
2: aye toto aye toto aye ma
0: na ba ni owo le o se si an ba ti gbe sara itan ba ti ranje si le to ko ba ti fun lowo in to ba ku ko awon le fun london jo mi eyan wa pe ta n pe aba won awon o ye o le so ye ti e won o le so ye to won o ni yo ma eto oko un go le so pe bayi lo nfi le
1: abi
0: pale si pale je pe o ba ko ko nbe ni sa ko so to nba nfi sile but e ba we ko ni yawo mi na ko no de loko mi
1: abi
0: ina be uni yam sa uni ba se so mo ba se se sa won ko tan lorun si ba gba nkadara
2: aye toto aye toto aye ma le
0: won lati gba ran tan ba pe won ba ye won baun se la fi ani won na ni o sare ko ti phone ma se wa pe aboko awon ko daddy awon o le lo to pe awon pa awon ba won mi le awon ko daddy daddy ma mi ba ni mi ni daddy yo kan ba ba ba do ni lo nta won be won ni ka won wa mo ka won mo so fun daddy pe nti mo mi wa so fa won ri won ni lati gba na wa la ni e wa mo gbo to sele won na wa pa fun oro ara won lẹ́yìn ọdún kẹta tó kọ àwọn kú tán àwọn parí ilé lóun lọ́tún lóun lọ sí ìrànlọ́wọ́ àwọn òbí àwọn àwọn parí ilé àwọn kó sínú ilé tán àwọn kó sínú ilé tí wọ́n mọ̀ gbọ́rọ̀ yìí níyà kọ àwọn ó bà wá ó bà náà fẹ́ lọ́jọ́ méjì jọ mẹ́ta lé àwọn àfaramọ́ ọmọ àwọn àwọn ọmọ ọmọ àwọn
2: ayé tọ́tọ́ ayé máa
0: lè olówó adéjọ kan wọ́n ní táwọn ṣe tí wàhálà fi wá dé láti pé kí ni káwọn ó ṣe báyìí torí pé kò fẹ́ yá wọn mọ́ ọmọ èké ara àwọn làwọn ṣọkùnrin ó máa gbá wọn lọ àwọn ní ẹlòmíín tó dọnu kà wọn kì í ṣe ọdún kan tó kọ àwọn kú kì í ṣe ọdún méjì kì í ṣe ọdún mẹ́ta lẹ́yìn ọdún kẹrin àwọn ní ẹlòmíín tó padà dẹnu ka wọn. àwọn dé gbà àwọn wá sọfẹ́ nìyẹn pé wá o ọmọ pé opó ni mí o ilé mi ni mo dẹ̀ ń gbé o ṣùgbọ́n kinní kan ni o èmi ò lè bọ́ lọ sí òtẹ́ẹ̀lì o. tó bá wẹ̀ láti jọ lájọṣepọ̀ you are free to come ilé mi ni torí náà káwọn bá máa fi ọjọ́ orí máa lọ sọ́tẹ́ẹ̀lì lónìí òtẹ́ẹ̀lì kan lọ́la ojú tí wọ́n máa fi wo àwọn àti ibi táwọn náà bá dé ń bi iṣẹ́ táwọn ń ṣe ojú yẹn ò ní dáa kódà nínú ìjọ wọn sọ fún àti pé mi ìsìlẹ̀kọ́já tó bá ròyìn lọ́rùn ẹ̀rì máa rí o tó bá sì ròyìn lọ́rùn àwọn ọmọ ẹ̀dá yìí náà ti tó yín àwọn bíi ẹ̀yà ìgbọ́n ayọ̀ àti ibi àwọn ẹbẹ́jì wọn ti tó wọn ní pẹ̀lú ní táwọn tiẹ̀ bí ẹkọ́nọ́mì ìṣókò tiẹ̀ fàyè pé káwọn tẹ̀tọ̀ pé àwọn ó tóbi máa kankan níyà kó àwọn bá wáńjọ kan ní tó fọ̀rọ̀ rèé tó fi dórí agbágbé àwọn ò pé ìyàkọ̀ àwọn ó wà bí nìkan ló sì sọ fún wọn ni kò yá wọn bí ìyàkọ̀ àwọn bí ẹni tí ó ń bì fẹ́ǹdì àwọn ṣe wárè. Wọ́n ló dé kò fẹ́ẹ̀ tó ọgbọ̀n ṣẹ́jú tákùnrin wọlé tọ́yì sí wọlé.
1: Ìyá náà dé.
0: Ìyá náà bá dé. Wọ́n ní arákùnrin gan wà ní sitting room ó jókòó wo tẹlifíṣàn. Ẹnlẹ́ o ẹ̀rá o wọ́n ní mo sì lọ sí yàrá kan tí àwọn àlejò máa dé sí náà àwọn máa dé sí sẹ́mbà tí wá báwọn. Wọ́n nígbà nígbà àkọ́kọ́ tí wọ́n kọ́ bárakùn lọ́dọ̀ akíkọ́ arákùnrin yìí ṣètò ńwá kò ṣe máa wá àbọ̀jì gbá ẹ̀ ní àkọ́kọ́ tákùnrin yìí tí yóò wà.
1: Ìyá àbálọ́dọ̀ rẹ̀.
0: Tí ó bá wọn tí wọ́n tí wọ́n ó bá lọ́dọ̀ àwọn. Wọ́n ní ta àfọ́kù.
1: Òkú gbà ó
0: gbà ó.
2: A ti máa ṣayé ìsìn o, kò yé mi.
0: Ẹ̀yin tẹ́jọ́ pọ́pọ̀pọ́ máa wọ́n rè é, wọ́n ní ìyá bá bẹ̀rẹ̀ ariwo táwọn ń wí. Wọ́n lójú gbà wọ́n ti.
1: Abíyèsí Olódùmarè.
0: Wọ́n ní ìjọ náà arákùnrin yìí lọ. Àmú ni yóò lọ.
1: Ẹni ẹ lọ nílò. Àyẹ̀ ń ga sí ọmọ kàkà wà.
0: Wọ́n ló lọ. Wọ́n láwọn sì sunkún. Tilẹ̀ fi mọ́. Wọ́n ní bí ilẹ̀ ṣe ń mú láwọn gbé fóun. Tán pé àbọ̀ ọkọ àwọn. Dádì.
1: Mo ṣe jẹ́ bó ṣe jẹ́ rèé o.
0: Ẹ wá wo tí mọ́mí ń dánwò nínú ilé àwọn. For what? Tó bá sọmọ wọn ni ṣé yóò dàbí sọmọ tó ẹ kó lùn bá kú sọmọ wọn ò ti ní fẹ́yàwó mi ni. After 4 years, kí ni gbogbo yẹn? Wọ́n ní àbá wa sọ, wọ́n ní àbá wa ní gbé fóun fún. Wọ́n ní àwọn wá sọ fún, wọ́n ní àbá wa sọ lórí fóun táwọn fi jáde gbọ́ pé kí làwọn sọ fún ọ pé kó o mọ̀ ṣe ń bẹ̀ mọ́. Mo lọ sínú ilé yẹn mọ́.
1: Àbí?
0: Tó fẹ́ bẹ́ẹ̀ àlàáfíà àwọn ọmọ yìí pé lórí aago.
1: Àbí?
0: O fẹ́ lọ bìkan fẹ́ lọ sùn níbo? Ṣọ́mọ ń bẹ ń bẹ̀ ni.
1: Kábíyèsí Olódùmarè.
0: Bá ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mo ní pé mo fún ẹ ní 1 minute tó yẹ kúrò ń bẹ yẹn. Mo ní lẹ́yìn ìgbà yìí arákùnrin tó wá ohun tíyà bẹ̀rẹ̀ wàhálà ń ṣejú rẹ̀. Wá sọ fún àwọn wípé táìpò sì nífẹ̀ẹ́ mi láti fẹ́. Wọ́n ní sọ́ra tí ń bẹnu ilé àwọn wọn fi fọ́tò rẹ̀ hàn mí. Wọ́n ló dín díẹ̀ ní mílíọ̀nù méjì ni. Wọ́n ní arákùnrin ló ṣe fáwọn. Nígbà táwọn sọ fún wọn pé gbèsè àti mọ́ ara pẹ̀tró àwọn òdè fẹ́kàn máa wọ́n mọ́ kó wà lórí náà sáwọn ọ̀bá sí ilé pé wọ́n wọ̀rí. Tọ́lọ́ bá dé kóhun orówó kan tóun fẹ́ gbà tọ́lọ́ bá ní kóhun oríṣẹ́ ń gbà òun sì bọ̀ ṣe wọ́n náà dé ṣàdúrà fún òdẹ̀rí gbà wọ́n sì bá wọn ṣe. Mo sì fọwọ́n ni pé tó o bá ti já mọ́ lọ́sùn tẹ̀ ibi tá a jọ bá dé ṣe.
1: Kájá wọn níbẹ̀.
0: Dájọ́ fi kíkún. Àwọn ò tiẹ̀ lé wá bìgbà ìmọ̀ láyé. Ìyá ń wá ni o. Ìyá wọn wá ní o.
1: Ṣìkè náà.
0: Àwọn ti bá tàwọn lọ. Tó bá wẹ̀ láti yẹ ká yọ kọ̀ǹtínú. Ìyá wa pírífẹ́sì kan ti.
1: Ibi tá a máa máa lò.
0: Tá a máa lò. Wọ́n ní bí àṣẹ lọ bí arákùnrin ṣe lọ máwọn lọ́wọ́ rè. Torí pé ó jẹ́ ìrírá fáwọn pé á ò tẹ́ ẹ̀. Lọ́jọ́ orí àwọn. Àwọn kan máa pàdé àwọn. tawon si nile tawon gbe po le gba tawon ko lo tawon to re tawon ko le tawon fi han mi pe han to se fence ile awon gbogbo ologba aye
1: oro riun
0: gbogbo omoran aye
1: oro riun
0: kini ka won se mi oro idedu
1: oro riun
0: arakunrin ni won ba nsanu awon te nsanu awon ma awon sugbon ya ko awon oja won o ni simi linted lo ma won ba lede o la won jo ba le ngegande to fi di pe
1: usalaisi
0: arakunrin salaisi ya ni oja won o ni simi nu ile awon mayin o hello the first caller
3: hello
0: hello e karo sa
3: oluko e ku se o
1: baba
0: ni gbore o
1: pele o
3: ọpọlọ yóò ní dàrú
1: àmì ọlọ́lágbára olódùmọ̀rẹ́ àti
3: tí náà ẹ máa rí wíwò
1: àmì àti tí náà
3: bàbá àdìgún ló ń pè láti
1: bàbá àdìgún ìrọ̀rá sà pẹ̀lẹ́ sà ojú ni tí n sà
3: mo kí adébísí náà
1: iṣẹ́ o bàbá
3: ṣe rí ẹ ti sọ̀rọ̀ kan parí lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́lẹ́gẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ọlọ́mọjà tẹni tí kà
1: Ami.
3: Ọlọ́mọdé kan yá sílé yà.
1: Ami o.
3: Ọmọbìnrin yẹn sílé yà ni. Sẹ́rí ìyá yẹn tẹ̀ ń wò yẹn. Ìṣèyàn lásán alágbára ni. Ikú ọmọ yẹn gẹ́gẹ́gẹ́ gbogbo tó bẹ́ẹ̀ ṣe ṣe látara tó fi kú kò sẹ̀yìn ìyá o. Bẹ́ẹ̀ni yóò sì jìyà rẹ̀. Àbí àti àmọ̀ gbàfáyé bẹ́ẹ̀ ni pé kọ́lọ́hún rọ̀lọ́ kàn kó rí ẹlòmíì.
0: O ní wọ́n ní n tó ń bẹ̀rẹ̀ gan ni pé ọ̀nà wo ló ń le gbà òun ò le lóòótẹ́ òun ò le mọ ẹgbẹ́ arákùnrin ni kò fẹ́ arákùnrin ò fẹ́ fi ń lẹ̀ ṣùgbọ́n òtẹ́ẹ̀lì nìkan lòun ò le bá lọ pé ọkùnrin tó máa ń gbọ́n pa àwọn olótẹ́ẹ̀lì pé wọ́n ní kinní kankan pé àdé òtẹ́ẹ̀lì yẹn ṣe lé tó fi tán àti lè rìláàkì dáadáa.
3: Olùkù ẹ̀rọ ọgbọ́n ṣe rí pé òun ló sọ ní sí pé òun lè lọ sí òtẹ́
0: àbí bẹ́ẹ̀ni
3: so ọkọ ẹ̀ tó dẹ̀ lóun fẹ́ ìyẹn lòun lè ṣe lè mọ láyéláyé pò kò sí tó fẹ́ rámú bẹ̀ mọ́
0: bẹ́ẹ̀ni
3: ẹ̀kọ́ ọ̀dọ̀ rẹ̀ ni bóyá bí òye ọ̀dọ̀ ẹ̀ ni kò wà
0: yẹn kò wà bẹ́ẹ̀ni
3: so tó bá jẹ́ pé kò lè lọ sí òtẹ́ tó sì wọ́n ti pinnu pé òun lè lọ sí òtẹ́ tí ọkọ náà ti pinnu pé òun ìwà lè mọ ìdásí yóò fojú wọ́kọ̀ mí ni ọ̀sán náà mi tó fẹ́ dásí.
1: Ẹṣẹ́ o, bàbá àdìgún iṣẹ́ ojú ni tí yàn.
0: 091
1: pẹ̀rẹ̀kẹ́ mọ́ ìyá ọlágbára olódùmarè.
0: 70-86-75 nọ́mbà tó wọ bí nìyẹn. 091-23-70-86-75 Hello.
4: Hello, sir.
1: Hello, sir. Orúkọ yín sà.
4: Ọ̀dà àmọ́ kí yín o, ẹ kú iṣẹ́ ìlú ẹ̀ mọ̀mọ́ ṣe.
1: Àmì, àmì.
4: Sàárì ìdàtà kan.
1: Bàbá kankan, ìbẹ̀lẹ̀ o.
0: Ẹ pè mí ní nǹkan bíi $12.
4: Ok, sir.
0: Ẹ bá yín sọ̀rọ̀ kan.
4: Alright, sir. Ẹ ṣe sá.
0: Ó yá.
4: Ẹ̀hìn, ṣé ẹ rí lórí ọ̀rọ̀ eléyìí? Èmi rò wípé bóyá arábìnrin kọ́ mọ́ bà mí sí ọkùnrin yẹn. Tó dàbẹ́ ní pé ọkùnrin tí ló wò ní wá síbẹ̀ yẹn mọ́.
0: Bẹ́ẹ̀ni, tí ló wọ̀
4: wá. Bọ́yá ìmọ̀pọ̀rọ̀ ṣì ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Bọ́yá mi ìbárò mi pé kan sí yàtọ̀ sí wípé bọ́yá èèyàn lọ sóòtẹ́ẹ̀lì lọ ṣe nǹkan kan àwọn èèyàn tí wọ́n bá ní contract tó ní kan pàdé ní hòtẹ́ẹ̀lì ṣé wọn ò ní lọ ni. Ṣé ó di eyín kó bá tiẹ̀ jẹ́ pé contract kọ́kọ́ ò bínú láti ibẹ̀ lọ ni wọ́n á ti máa mú sí lára wípé kíní yóò wà rí báyìí báyìí báyìí ilé arákùnrin ìsìn kò ṣe é lọ.
0: Bẹ́ẹ̀ni.
4: Bá a dẹ̀ lè sọ pé torí ẹ̀ pé kó wá lọ gbà lẹ́kan síta pé kán máa lọ pàdé ara wọn ń bẹ̀ so arákùnrin ó sì máa padà bí arákùnrin náà ni ṣùgbọ́n ní àárín wípé kọ́kàndínjọ ó lè jẹ́ pé bóyá lẹ́ẹ̀kan sí ẹ̀ẹ̀mejì kọ́ fi ríra so lẹ́yìn ìgbà yẹn wọ́n á dẹ̀ mọ bí wọ́n ṣe máa bára wọn sọ tó ẹ́ parákùnrin yẹn á fi padà gbà láti máa wá sílé bẹ́ẹ̀mi ṣe rò nìyẹn wẹ́ pé ètò.
0: Ẹ ṣe mo dúpẹ́.
1: Ẹ ṣe ojú òní tì í.
0: +234 814249106 nọmba náà ẹ tún lè lò. Hello.
3: Hello.
1: Hello, sir. Yes, sir.
3: Sorry, ọ̀rọ̀ yẹn. Orúkọ mi ní ẹ̀bùnà sí ìtàkì ìyẹ̀tọ̀. Ẹ̀rọ yẹn ní àbẹ̀tẹ̀ sí ìpè. Tó bá ti jẹ́ pé ọkùnrin yẹn ò ní wá.
5: nígbà tẹ tó ń tọ́jú wọn lẹ́tà kan tó kọ́kọ́ sí ilé yẹn pẹ́ ọ̀rọ̀ rẹ ìdílé èyí ó kò kúrò wọn lọ́rùn tó àwọn òbí ọkọ wọn tó sì pẹ́ sílé pa tó tó sì máa lọ ṣùgbádùn wọn títí gbogbo fi ti ṣe ìrìn bẹ́ẹ̀ ni.
6: Ẹ ṣeun dúpẹ́.

0: ohun tó kojú sẹ́nìkan yẹn ló kọ sẹ́lòmíì
1: nílùú gángan
0: grand pastor christopher látàwẹ̀ mú kí n hello
2: hello
0: sir
3: yes sir
0: yes
2: sẹ́yìn tó ṣẹlẹ̀ yẹn sàn.
0: Orúkọ yín.
2: Orúkọ kí ni Adọ́dọ́ Akíṣọlá láti Libatiri.
0: Ok.
3: Ẹ̀ṣẹ́.
2: Ohun lágbára díẹ̀. Àlùmọ́dé ti sọ̀rọ̀. Ẹgbẹ́ àbá tó sọ̀rọ̀ kan sí yẹn. Ìfẹ́ àsọ̀rọ̀ ńlá náà gbé kalẹ̀. Wọ́n ti bá kó wájú sí ẹ̀.
0: Kò tá.
2: Tá.
0: Bá kọyìn sí ọ. Kò tá. Bá kọyìn sí ọ. Kò tẹ̀rù ara rẹ̀ pa.
2: Bàbá máa tún kọkọ fi lálẹ̀ iṣẹ́ ń gbọ́ mi
0: sà. Gbọ́ yín dáadáa.
3: Ìṣà.
2: Oṣù ọmọ tí o kò tọ́jú òbí ẹ̀ o. Oṣù ojú lọ́wọ́ ènìyàn o. Gbẹ́gbà kò bí ọmọ. Ṣé ẹ̀ ní kán pè lọ́mọ lára òbí? Ṣé ẹ̀ yá yẹn kò bẹ́ pé ṣé bí o ṣe máa lọ láyé mi? Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ti gbọ́ láti ìpilẹ̀ṣẹ̀ pé obìnrin yẹn lọ gbà tó ti lọ sọ pé ìyá àwọn ṣe nǹkan báyìí fá wọn. Ìyá ni ìwé kankan dájú sí. Àbúrò mi rèé. Ṣé wàá rí mọ̀ọ́dé ìfẹ́ mú wa obìnrin yẹn tó bá jẹ́ pé ẹ̀kọ́ kan ló lágbára láti máa yọjú sí wọn láti máa ṣe ìkankan fún. Bàbá yẹn sọ́pọ́ọ̀tì ìyàwó ẹ̀ o.
0: Bẹ́ẹ̀ni, àbó sọ́pọ́ọ̀tì.
2: Bàbá o ti mọ̀ọ́rọ̀ ìfìyàwó ìgbẹ́. Àwọn ìyá kan wà bẹ́ẹ̀ aṣa ni wọ́n.
3: Bẹ́ẹ̀ni.
2: Àìwọ́n le. Tílétílé gidi tó ń le. Ọkọ̀ tó dẹ̀ fẹ́ràn náà kàbá ni. Nítorí ìyàwó yẹn àwọn máa ń lọ bẹ̀rẹ̀ kálẹ̀ nínú ọkùnrin yẹn lè rí ìwà tọkùnrin yẹn máa wù. Ọkùnrin tó ṣe pàdé. Ilé ti rí. Ní God be me, mo lè sọ fún yẹn mo ti máa sọ fún. Ẹ máa yẹ kọ́ fi lọ ni. Máa yẹ lè lọ tó sẹ́wọ̀n. Ó kọ́ gbèdé bẹ́ẹ̀ ni. Because máa yẹ jẹ́ tó méjì sí. Ó ti wá rí mú máa yẹ ni pé ìṣòyìnra ni obìnrin mi. Ó tẹ́ tó fi lọ yẹn tó wá ní káwọn máa lọ. Kò ní pẹ́ dàrú.
0: Bẹ́ẹ̀ni.
2: Bàbá ẹ máa dúdú bọ̀.
3: Ó ti di
2: pé kò gbé ọkàn tó ìṣòyìnra mi. Ó fi sọ̀rọ̀ tẹ́ ẹ fún. Nígbà tó fi mú ẹ̀jọ̀ tó bọ̀ wọ̀ lọ́tò tẹ́ o. Ó dẹ̀ wọ̀nyí. Máa yẹn lọ́tò tẹ́ o. Tó wá wá máa tu máa yẹ dáadáa. Máa yẹn ní ìlẹ̀ yìí. Ẹ máa dúdú bọ̀.
0: Ó dẹ̀ sà.
3: Ayeye.
0: Hello.
4: Hello, sir.
0: Hello, hello ma.
4: I call this.
3: Yes,
4: ma. Sir.
3: Yes, ma. Yes, ma.
0: Yes, ma. Uruko yi.
4: Ah, I'm not being here any other month.
0: All right. All right.
4: Ọmọ àtúgbò máa gbà fún
0: ńlá bá àwọn ọmọ ìlú àmà ní
4: ṣe ilé àkànmọ́ tí inú ọ̀dẹ̀ ní gáàzù.
0: Àmì o.
4: Mo gbàdúrà fún ńlá àti ẹ̀yìn àtàwọn ọmọ náà lọ́wọ́ àgbẹ̀ ní ilé.
3: Àmì o Jésù.
4: Ẹ̀rọ mi pẹ̀tẹ́ owó nílò ìgbè tó yẹ jẹ́ kí n sáré dá sí ọ̀rọ̀ wúmà ẹ̀. Ọlọ́run ò ní fi wúmà ẹ̀ náà
3: sílẹ̀. Àmì o.
4: Mo máa fẹ́ kí ìgbà náà ká máa fi ọ̀rọ̀ sílẹ̀ ara wa wò gẹ́gẹ́ bí obìnrin. Káwọn náà wò nínú ọmọ òun jó gbogbo wa.
0: Àmì o.
4: Gbogbo nǹkan kan la máa ń pè gbogbo nǹkan la máa ń fojú hàn sí spiritual ń gbà mí tí kì í wá spiritual. Carelessness ìgbà mí máa ń fà. Tó bí mi ṣe ń wò lọ tó bá fẹ́ pé ẹ̀tọ́ ẹnìkan sọ̀rọ̀ tó bí àyè ọkọ yẹn ló ń ṣe ọmọ ìkíní kọ̀ọ̀kan tó fi kù. Àwọn fúnra wọn àzìyàwó tí ní spiritual life táwọn gan go through. Ọlọ́run ti lè sọ báwo làwọn gan ṣe go far nínú spiritual life ọ̀hún ìwọ́n bí ń ṣe lè sọ táwọn náà fi lè support ọkàn kò dá ẹsìn tó fi go far ibi tó ń jẹ nǹkan tó fi ń kú. Kí n máa kọ tọ̀rọ̀ yẹn kí n kọ tọ̀rọ̀ yẹn ṣọ́ọ̀tà. The best thing kọ́ lè ṣílẹ̀ nìkan ti sọ yẹn kí wọ́n kúrò ní ilé yẹn tọ́ bá náà fáwọn fẹ́ ní ìwọ̀. Kọ́ kúrò níbẹ̀. Kọ́ kúrò níbẹ̀ kọ́ kúrò níbi tí wọ́n ti kò sẹ́ni tọ́ bá máa tó gun dáadáa tọ́ bá fẹ́ rìn máa rí. It's a very simple thing now. Wọ́n ti rọ́kọ tó fẹ́ fẹ́ràn. Wọ́n lè lọ sílé àwọn òbí ọkàn wọn kọ́ bẹ̀rùn kọ́ tù wọ́n kò sí ní tó wù kí ọmọ ẹ̀kọ́ kú lójú ẹ̀ ní ìná. Dáàdì ọmọ mi ò má bínú gẹ́gẹ́ bí ọmọ kékeré ara mi ó rìn mi fẹ́ tẹ̀síwájú. Ìjọ mo ti rí ẹni tó rìn mí ẹni náà dẹ fẹsẹ ni àṣìṣe ara wa tó bá wù wọn wọn àti kò tẹ sọ gbọ yóò dùn mọ wọn nìkan wá láwọn rí ibi ìdí ṣé wọn ti rí ní ìdí ẹ
0: tí wọn ti ń bẹyìn wọn ti yọǹda ẹ báwọn.
4: Màmá yẹn ò ní ní áṣẹ̀sì wọ́n bá fẹ́ máa wá gan wọn á kọ́ máa fẹ́ sí ṣé àwọn lè wá lọ́mọ máa bèrè wọn ò lè kọ́ máa kò gírí wa torí ọlọ́run má jẹ́ ká rí ikú ọkọ o
3: àwọn àwọn ọkọ ayaná
4: ẹni tó wà ní ọkọ tó ń bí kò sí nǹkan fi yàtọ̀ sí opó náà ẹni tí òlọ́kọ ló ń gbé àti opó obìnrin gan nǹkan nǹkan náà náà ìtàn wọn ká wá fi ṣírò ń pé àwọn kan tún wà síbí abiyamọ míì máa wà sí tọkọ ẹ bá ti kú báyìí kò tún sọpọ mímọ ló sì gbajúmọ àwọn mọ. gbogbo ọ̀rọ̀ yẹn tí kò fàájú tó bá gún fàájú wàlá màmá yẹn kiri kí àǹtí òjò rò máa tàṣọ tó màmá yẹn di ó lè padà rojọ́ fáwọn tí wọ́n máa gbẹjọ́ wọn rò lọ́dẹ̀ máa ti tọwọ́ bọ̀ wọ́n lára wọ́n náà máa ẹ̀kọ́ fọmọ dààmú wọn kọ́ máa fàyè àwọn ti kára wọn dààmú ara wọn tó bá mọ̀ wípé àwọn fẹ́ ti kọ́ jìnà sí wọn pátápátá kó fi màmá yẹn sílẹ̀ sáàyè ẹni bọ́dì bóyá bàbá yẹn nìkan tí wọ́n jọ ní good things kó jọ máa pe bàbá yẹn ṣé ní tí ń bẹ́ẹ̀ máa lọ ń lọ́wọ́ tí wọ́n bá sì wà níbẹ̀ yẹn má jẹ́ atanra wa wọn ò lè rí máa rí tó bá sì wà níbi
3: tí wọ́n ti rí
4: ọlọ́run á túbọ̀ máa gbà
3: pé àwọn ọmọ ọmọ ọmọdé
4: yìí ní ìlú ọ̀hún tí mo wò pé wọ́n lè ṣe nìyẹn torí kí n tí wọ́n lè ṣe tó ò bá ti lè lọ sí òtẹ́ ọ̀hún náà ẹni yẹn bá rẹ́dì láti máa rè wọ́n kó fẹ́ wọn síta kò kú dandan kó jẹ́ ilé wọn tí wọ́n bá nílé ńkọ́ ṣé bí kankan wọ́n bá rẹ́ǹtì ni ó máa ti lọ́ máa bá wọn sí ni. ẹ jẹ́ ká ọlọ́run á túbọ̀ máa gbà fún yín ṣe
3: àpẹẹrẹ
0: ìlú wo la ti ń pè
4: mọ́
3: ẹ̀lọ́ ni ti mí pè báwọn mọ́
0: ọ ti lọ. Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ẹ̀kọ́ ẹ̀jú.
0: Yes, sir.
1: Wálé ló sọ̀rọ̀ láti ṣàgàm.
0: Ó yá.
1: Nǹkan tí mi rí sí ẹ má bínú ọmọ yẹn tó sọ fáwọn òbí tí wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Òkè tó bá yẹ kó rí bẹ́ẹ̀ ni kọ́ pé bàbá ọkọ wọn àtàwọn òbí tí wọn kọ́ sọ fún wọn pé àwọn bẹ́ẹ̀ni máa.
0: Kó tọ ojú òpó yẹn.
1: Bẹ́ẹ̀ni kí báyìí lè fún wọn lọ́rùn sílẹ̀ kọ́jà máa pinnu lé yẹn ìyá ẹ fẹ́ gba lé yẹn. Mo fẹ́ gba lé yẹn ni. Tí n pé ọmọ ọkùnrin tó sọ fáwọn lè tẹ̀lé wọn lọ sí ẹni ibi tí mo rí ìkọ́ tí mo rí sẹ́ni pé ẹ bá lọ gba lé oṣù mẹ́fà. Tó bá máa bí lóṣù bíi mẹ́ta bẹ́ẹ̀ wọ́n máa fi sọmọkùnrin yẹn lórí wọ́n gbà kàrà wá gba dùgbò lọmọdé fi mọ gbẹ̀yàn. Láti bẹ̀ ọ̀gbẹ́ni yẹn sì máa gbà sí wọn lẹ́nu. Wọ́n jẹ́ kọ́ bí pé ọmọ padà sínú ilé wọn. Ìgbésẹ̀ mi nǹkan tèmi rí sí ni.
0: Ẹ ṣe kú làákàyè.
1: Ìyá àmà rẹ̀ lọ́wọ́.
0: Àmì o ẹ ṣe o láti ṣàgàm. 09123786 75. Kàyìn sọ̀rọ̀ tí ò lówó nú àwọn sùn lónìí.
3: Kàyìn sọ̀rọ̀ tí ò lówó nú ẹ ṣe
0: rẹ̀. Hello.
3: Babalata awẹ náà.
5: Hello.
0: Hello ma.
5: Láti san yóò ní.
0: All right ma.
3: Ẹ̀ra ma.
5: Mo fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn.
3: O da bẹ́ẹ̀ ma.
5: Gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá. Tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ ni. Ọkùnrin ló ń sì fún láti gbé obìnrin wá sí inú ilé. Tí obìnrin kó wá máa gbé ọkùnrin wá sí inú ilé kó sí òbí ọkùnrin sí inú ẹ̀ lédò sí. Kò sí ẹ̀ sí ni kò ṣeéṣe bẹ́ẹ̀. Tó bá wá lọ lóyún ńkọ́ òun náà ládùúgbò gbogbo èèyàn mọ ọkọ ẹ̀ náà. Nígbà tí wọ́n bá wá ronú nínú ẹ̀ kò yí sí kí obìnrin kó pààrọ̀ ọkọ ní inú ilé kan náà tí kò gan tí wọ́n rẹ́ǹtì ilé gan wọ́n á ní ṣe obìnrin yẹn ló gbalé sí ọkùnrin wá kó bá níbẹ̀ ni ló sì lè dá irú ọkùnrin síta kó gbé ọkùnrin ní ìwọlé wá tó o di fẹ́ǹtì náà báyìí tó o bẹ́tà wọ́n bá ní ti ara wọn láti fẹ́ wọ́n á lọ gba ìṣe ni.
3: Níta.
5: Wọ́n lè máa pàdé ara wọn.
3: Níta.
5: Níbo mi ìfẹ́ǹdì tí wọ́n ìrù ilé tí wọ́n rẹ́ǹtì. Tóòtán bá wá rẹ́ǹtì ilé ibi ibẹ̀ yẹn àwọn ọmọ ẹ̀ ṣáàtì péré ó lè kó àwọn ọmọ ẹ̀ síra níbẹ̀. ibi ilé tán bá rẹ́ǹtì wọ́n á dẹ̀ fún mi kí wọ́n kọ̀ yẹn fún àfi rẹ́ǹtì kí kùgbà táwọn òbí ọkọ bá sọ̀rọ̀ owó ilé o lòun máa máa sọ́ńsọ bùkátà àwọn ọmọ tó bá fi ẹ̀wà pẹ́ táwọn ọmọ bá dàgbà tẹ́nàǹtì tán bá gbà wọ́n lè gbé jáde káwọn ọmọ padà sí inú ilé ní àdúgbò tí àwọn èèyàn mọ ọkọ ẹ kó wá máa ṣe ọkọ ìwà tóun gan bá ní kí gbogbo
3: ojúkú bẹẹ ní ìṣẹlẹ yorùbá o ìṣeun ọrọ nísọ ẹni tán lẹnu rin o lágbára olódùmarè. Lágelúlẹ̀ ń gbọ́ 96.7. Kèmí wọ́n ságbó ayọ̀ olú. Àwárí alágbàlá ọ̀kẹ́. Ṣẹ́mi. A ní tí èbó gbọdọ̀ nílé bó ìlú níwẹ̀lẹ́ yóò dèrò. Hello.
6: Ẹ kálẹ̀ ẹ̀kọ́ àjò.
3: Yes, ma.
6: Mo bọ́kẹ́rì Bádìbọ̀n sí mi.
3: Oya.
6: Mo kọ́ sí gbogbo àwọn tí wọ́n ti pèsè orí ètò. Láti ẹ̀kọ́ mo ti pèsè ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ lọ. Láti gbọ́ àwọn tó ń mú àdáìsì wa. Yóò dá gbogbo yín.
3: Àmì òní.
6: Àdàtà kankan yóò dá fún wọn. Àti gbogbo àwọn yòókù.
3: Àmì.
6: Ẹ̀rẹ́ agbó ìgbọ́ ìwọ àbálá yìí.
0: Àlàáfíà ni ẹ wà. Iṣẹ́ ni.
3: Àwọn náà mo sì ń sọ.
0: Iṣẹ́ ni. Ayi ẹ mọ̀ pé ìlú Èbó. Ìlú ilé iṣẹ́ ni.
3: Jama jama ni káàkiri káàkiri.
0: Hello. Hello. Hello ma.
3: À ń gbọ́ yín ma.
0: Yẹ́sà. À ń gbọ́ yín.
7: Jọ́sà mo dúpẹ́ lọ́lọ́ fún mi for the first time. Jọ́sà ṣe rí ọ̀rọ̀ tí wọ́n máa tó sọ kan rìn sí pọ́pì. Wọ́n sọ ni. Ẹ̀sán lè ṣe rí níwájú ọ̀nà àti ìmọ̀ràn. Ẹ má ṣe ká fojú ibi tí bóyá ìyá yẹn ti rí. Ìyá yẹn lè má rí nǹkan kan. Ẹni kò sí abẹ́ ọmọ náà lóòótọ́. A máa wò pé láti bá jẹ́ pọ̀ mo wà láyé mi. Ìrè lóye òní ṣẹlẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
7: Ara ta ìyá yẹn ni wípé á ipò ọmọ ni wọ́n gbà yìí. Ilé tí wọ́n jọ ṣe wàhálà fún jọ ń kọ́. Ọmọ wa kú láàrin kan.
3: Lẹ́lòmíì wá ń gbẹ̀yìn wá bẹ́ẹ̀.
7: Tọ́rọ̀ jáde tó bá jẹ́ ènìyàn ní èrè bí ọkùnrin wá sínú ilé yẹn lájé. Láyé lájé. Torí wọ́n á wò pé ikú ọkọ ẹ̀ kò ká lára tó. Wọ́n ní kinní kan lára lé pè é. Kinní kan lára
0: lé pè é. Àwọn ojúlára lé wèé lára dá pè
7: é. So, kí ni irú àyẹ̀ ṣe? Kó lọ wáyé rent. Tó bá bá ẹ̀ ó ṣàlàyé fún. Ṣe rí nígbà oògùn náà nígbà yẹn máa ń fún wa yẹn ní nǹkan ṣe mọ̀. Iye kọ́lọ́mọ̀ wà láyé pé wọ́n máa fún wọn lówó oúnjẹ. Ń dágbára ẹ̀ dáka. Ó máa lọ sí fún wọn. Bóyá ìyẹn ò kí ń ṣẹlẹ̀ ní láyé ṣe ń wá lemọ́lemọ́ pé àkílù ń ṣẹlẹ̀. Mo kó kú yẹn kú lọ bẹ̀rù pé màá mi. Mo mọ̀ pára ẹ̀ kára bí ọmọ olóṣù yẹn má bínú mo ṣe mistake. Irú Ìfọ̀yà yẹn mọ́ra. Ṣé ẹ rí kò sí gbígbàgbọ́ èèyàn ṣe lè lágbára tó. Ìgbàládùúrà ẹni mi ò pe ipò ọmọ. Kò rọrùn. Kò rọrùn rárá.
3: Àwa ò ní rí o. A ní rí o lágbára olódùmarè. A ní rí o.
7: Ẹ̀dùn ọkọ̀ ayérayé ni.
3: Bẹ́ẹ̀ni.
7: Bíbí ìwọ̀n yẹn sọ ìgbà yẹn kún gbòòrùn.
3: Má ṣe wá.
7: So, mímọ yẹn náà lóòótọ́ ó ń gbé láti láti rì má rí.
3: Ní ti dàgbà jù. Ní ti dàgbà jù.
0: Bẹ́ẹ̀ni.
7: Lẹ́yìn kókó ẹ̀. Mo sọ pé náà ní kó fọ́kọ. Ṣùgbọ́n mo ṣe. Mo bá bá yàrá ìjà kó máa lọ́ta. Mo ti bímọ fún wọn. Ọmọ ọmọ ẹ̀ àwọn náà ni wọ́n ní.
3: Bẹ́ẹ̀ni èyí rẹ̀ ni.
7: Méjèèjì. Kó jẹ́ tí máa kọ́ àwọn yẹn lọ bá wọn ní weekend. Kọ́ lọ́ máa lo weekend pẹ̀lú wọn. Tí ẹ̀yẹ bá ń rí wọn bẹ́ẹ̀.
0: A tún máa wálé. A tún máa dunnú.
3: Àwọn náà ń gbọ́ báyìí.
7: Wípé àwọn ará ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
3: ọmọ ọmọ ọmọ. Máa ẹ náà mi gbọ́ bẹ́ẹ̀ obìnrin ni mi gbọ́ bẹ́ẹ̀. Omi bá ń lọ bá ṣe mí ṣètò.
0: Ẹ ṣe mọ̀.
3: Iṣẹ́ ojú ni ti hàn.
0: Ẹ ṣe mọ̀.
3: A ní rí kú ọmọ.
0: ayé tí o yẹ ni ka ayé tí o yẹ yan.
8: Wa ṣe wa ni o fun mi.
0: Hello.
9: Ataye ṣe nlẹ o.
0: E ka le nbe o.
9: Ọtun ba taye ṣe oju ni ti o.
10: Ṣe ri kankan to kọlẹ ni pe iya kan pasa mọ kanlẹ kan. Ti o ba ṣe pọ ti o ni ọmọ ti ọpọlọ wo ni Yoruba dada. Ṣé o ba sọra wọn le bọ lára. Ṣé gbé Yoruba àwọn ọ̀pọ̀ kọ̀ọ̀kan ló.
0: Bẹ́ẹ̀ni.
10: Ní a tọ́ bọ́ lásẹ̀ ọ̀pọ̀ pé ọlọ́mọ. Bọ́kùnrin wá sí ilé ibi tọ́kọ ọ̀rẹ́ kú sí. Wọ́n yìí bọ́kùnrin ní ìwà bẹ́ẹ̀ wá ní ìyàtọ̀ ní
9: òdòdó.
10: Ṣé rí àárín òkú lè láti lè wá sọ́ra wọn ló inú òdí àárín owó. Ẹgbẹ́ tó sọ̀rọ̀ ọjọ́ ọkọ̀ rẹ ṣó ìyá ọkùnrin tó mú ògbóró. Ẹ̀yìn ní sáré ṣe bẹ́ẹ̀ ń kó gan ló kó ọ̀pọ̀ ọkùnrin. Ṣé bá fi jọ ẹ pé bá ní wàá mọ pè ní ká mọ àdíẹ̀díẹ̀ rẹ̀ ni. Ṣé ọ̀dọ̀ àpò ẹbí ló wá náà bó ti bẹ́gò rẹ̀ lẹ́yẹ. Ìṣe ẹ̀dá pé ló ti bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ àti wọ́n mọ̀ mọ̀ pé pamọ́. Ṣé o ti ṣe ojú ojú lọ́wọ́ àwọn tó wà ní yunifásitì ni wọn á kọ ní àwọn ẹ̀kọ́ ẹ̀dẹ̀ ìṣẹ́yìn ẹjọ́ òbí ẹjọ́ tó kọ́kọ́ tí ń bì. Ẹyìn náà wọn á mójú wà lé pé àwòrán ní kílódé ní tóbi ẹ̀yọ́ ọmọ ẹ̀jẹ̀ ẹ̀yọ́ àjẹjọkùjẹ ní mọ̀ ẹ̀jẹ̀ tó bàbá tí mẹ́lẹ̀ jẹyìn.
0: Àwọn ẹ̀sà èlé mọ̀ ẹ̀jẹ̀ tó.
10: So ní ọkàn sọ fún máa ra
0: ileya e ma binu mi olori ofe atanfani ati gbe ipe kankan mo tori pe ojo ti lo oni ye se oloke se olobere se awon da feje na elekun mo ke
9: wo a ni ti en ise o
0: ago meta o ti lu lapa bi na lati wodo roke ati nagbara ati nagboro anese kuku apa la na ti ojo mejo te tun mo gbohun wa oni arebi lo ko mi 08054035746 fun kun ta fe mo nipa ìṣètùwì bóyá ìṣẹ̀wà fẹ́ ọjọ́ ti pọ́jọ́ ti lọ ni mò ń wá onígbọ̀wọ́ fún ètò yìí mò ń wá onígbọ̀wọ́ ẹ̀yìn iléeṣẹ́ ajé ńláńlá mò ń wá yín o lórí ètò
9: yìí
0: ẹ̀dákun torí ìtọ́lọ́run mò ń wá onígbọ̀wọ́ fún ètò yìí ẹ̀yìn iléeṣẹ́ ajé kéékèèké náà bẹ́ẹ̀ni mò ń wá yín ẹ̀yìn onípolówó ẹ̀yìn ilé ìjọsìn tẹ̀lera ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta
9: márùn-ún òun náà ni
0: ìṣẹ́jú kan sí ìṣẹ́jú márùn-ún mo wà yín lórí ètò
9: yìí
0: títí ọjọ́ mẹ́jọ òní adébí ìlú kọ mi
9: ajibola adébí sínú rẹ o bàbá
0: ọsùn márùn-ún ojú ni ti 08054035746 tẹ́lẹ̀ ìkẹta bá mi sọ ẹ lọ sórí whatsapp ẹ lọ wí bẹ́ẹ̀ èmi àti yóò máa sọ̀rọ̀ ìjọba wá fẹ́ pè mí ẹ dákun mo bẹ̀ yín ló kọ lọ ẹ jẹ́ kó tó aago méjìlá lọ́sàn-án òní tí ẹ bá wọn dáadáa kẹ ẹ tó pè mí ẹdákun fẹ lọ rí fara lélẹ
9: díẹ
0: ẹdákun ẹ má bínú o aago méjìlá tílẹ̀ bá ti mọ dáadáa ẹdákun ẹ pè mí ẹ ṣeun títí ìgbà náà nǹkan oníṣẹ́ mi wá o ẹ kú kalẹ̀
9: mi.
11: Lagilu FM 96.7

0: gbajoke
1: asiko ti to lati gbadura fun gbogbo abiyamo
2: lóni ọjọ́ Tuesday ní fowórà lábẹ́ àánú léyìí o ó bá mi funfun bá lọ́wọ́ bá mi funfun bàlàbàlàwú dé o àwọn abiyamọ tọrọ pé kò lè jẹ èèyàn padà jẹ èèyàn adúpẹ́ o lọ́jọ́ tí àwọn ayé gbé àkàbà wọn kúrò áńgẹ́lì olúwa ló padà gbé àwọn abiyamọ àgbáyé fọ ọ̀rọ̀ owó wá di wípé òun ni òun kọ́ gbogbo ilé pariwo go pọ́sọ fọ́kẹ́yẹ mọ́nẹ̀ bàbá alábìyamọ yín gorí afẹ́fẹ́ o ayé ò ní fọkàkà kí ẹkún níwájú ilé rẹ torí ọmọ bàbá màmá ètò orí afẹ́fẹ́ tààrọ̀ yíó yàtọ̀ pátápátá nítorí látìgbà tí mo ti jí ni wọ́n ti ní àwọn ìpele àwọn èèyàn kan yóò gbọ́n mi lẹ́nìí wọ́n dẹ̀ ní dandan ni mo gbọ́dọ̀ jíjẹ́ nítorí ohun olúwa tí wọ́n ń dúró dè nìyẹn wọ́n ní àwọn ènìyàn etí tú máa gbọ́n mi lẹ́nìí wọ́n ní wọ́n ní ọmọ ọdún mẹ́wàá tí ò lè sọ̀rọ̀ tí ò lè rìn wọ́n ní wọ́n dẹ̀ ti ń bá ìṣòro yìí pò látìgbà tí wọ́n ti bí ọmọ náà wọ́n lẹ́nìkan máa gbọ́n mi lẹ́nìí lórí afẹ́fẹ́ wọ́n ní ìgbéyàwó rẹ̀ ti ń mì ó ti fẹ́ dàrú wọ́n ní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọkọ rẹ̀ ti fẹ́ lè jáde pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mo ń bọ̀ o màá gbàdúrà fún ọmọ mbọ̀ wọ́n ní ẹ̀yìn kan máa gbọ́n mi lẹ́nìí wọ́n ní inú ìgbéyàwó tó wà yìí gan wọ́n ní ọkọ rẹ̀ ò lọ tọrọ rẹ̀ lọ́wọ́ bàbá àtìyá rẹ̀ nílé ó ti wọ́n ń ṣàkíyèsí pé bí ìwọ́n ṣe wọlé ọkọ dáfẹ́ kí ọmọ rẹ̀ náà kó wọlé ọkọ ó ti ń ṣàkíyèsí wípé ọmọ rẹ̀ náà fẹ́ gbóyún láìṣègbéyàwó mo ń bọ̀ o àdúrà wà wọ́n rán mi sí ọ o ẹ̀yin abiyamọ kan ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ ó ní ọmọbìnrin sí lẹ́tọ́ tí ń wọ 40 years síbẹ̀síbẹ̀ kò rẹ́ni pé débi tí ó lọ́kọ̀ àwọn tó bá gbé wọ́n máa ń padà gbé jù lẹ̀ ni débi wípé wọ́n ti fi ń sọ̀rọ̀ sí wípé kò lórí ọkọ àdúrà wà wọ́n rán mi sí ọ o náà farabalẹ̀ kọ́ gbọ́n mi òun gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbọ́mọ méjì lọ́wọ́ rẹ lẹ́nu ìgbà tó délé ayé ó dẹ̀ ti pinnu wípé kò gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ lọ nítorí nẹ́ẹ̀jì kì í jóni lẹ́ẹ̀mejì wọ́n rán mi sí ọ lẹ́ni mo dẹ̀ máa jíṣẹ́ ó nábi yamọ kàn máa gbọ́n mi lẹ́ni wọ́n ní ọmọ bíbí rẹ̀ sì ná nínú ọdún yìí nítorí àwọn ìmúkúmu tó ń mu kiri náà wọ́n ní olúbísí kan gbọ́n mi farabalẹ̀ wọ́n ní ojú ti bàjẹ́ mọ́ lára nígbà mẹ́rin fọkàn balẹ̀ nítorí tí aláṣẹ wà lórí rédíò lónìí wọ́n ní baálé ẹlẹ́kàn máa gbọ́n mi wọ́n ní lọ́dún yìí ó ti ń lọ 25 years ó ti ń gbélé mirate wọ́n ní màmá kan máa gbọ́n mi wọ́n ní ọ̀sẹ̀ kan ò lè kọjá kó má náwó lórí ẹ̀sùn wọ́n ló ń gbé nínú ẹ̀rọ àti ìpòrúru ọkàn wọ́n ló ti rò wípé ṣé ẹ̀sẹ̀ yìí ò ní padà gba dúkìá lọ́wọ́ òun ṣé wípé kì í ṣe ẹ̀sẹ̀ yìí ló máa padà gba ẹ̀mí òun wọ́n ìròyìn rere ti jésù ni mo gbé tọ̀ wá lẹ́ni o ẹnìkan ń gbé mi wọ́n máa ń nà lọ́jọ́ àlá lọ́jọ́júmọ́ ẹnìkan ń gbé mi bó ti wù kó ṣe dáadáa tó àwọn ayé máa ń sá fún ni màmá kan ń gbé mi àkọ́bí rẹ ti wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí ó ti tọ́dún márùn-ún ẹnìkan ń gbé mi wọ́n ní wọ́n ta ẹlọ́fà láìpẹ́ yìí ẹnìkan ń gbé mi ó ti kọ́ ọ lẹ́ẹ̀kan fún ọdún méje báyìí wọ́n lẹ́nìkan ń gbé mi wípé inú gbèsè tó ń wọ̀ yìí jẹ́ kì í ṣe pé àwọn ìran ló máa padà máa bá ń san wọ́n ní kì í sọ fún ẹ wípé kò farabalẹ̀ wípé ìpẹlẹ tó dé yìí àánú nìkan lọ̀rọ̀ rẹ kú o ìdí tí bá fi sọ fún evangelist wípé kó ka ikú Jeremiah chapter 3:22.
3: Àánú olúwa ni.
2: Oh yes.
3: Bí àwa kò parun tán.
2: Oh yes sir.
3: Nítorí ìrònú àánú Ọlọ́run kò ní òpin.
2: Kò ní òpin o.
3: Ọtún ní lójoojúmọ́.
2: Tí Bíbélì bá lè fìdí rẹ̀ múlẹ̀ wípé àánú olúwa ò ní òpin wípé ọ̀tún ni àánú olúwa láràárọ̀ ìyẹn túbọ̀ sí wípé bó ṣe jí láàárọ̀ yìí àánú Ọlọ́run ti di ọ̀tún nínú ayé rẹ láti fi ṣeun ọ̀tún òpó ọ̀rọ̀ Ọlọ́run yìí ni mo wá dìràn mọ́ lẹ́nìí wípé gbogbo kan tó ń là kọjá tó ti dàbí ogun wípé Jésù Kristì yóò ṣẹ́gun rẹ̀ wípé kó tó bẹ̀ sí di àlébù ọ̀rọ̀ Ọlọ́run yóò wẹ̀ mọ́ wípé kó tó di ẹ̀gà tàbùkù Ọlọ́run yóò wẹ̀ mọ́ wípé kó tó mú orúkọ jáde fún ọ nínú ogun tó ń là kọjá ọ̀rọ̀ Ọlọ́run yóò dá sí i kó tó di pé aráyé yóò bèrè pé Ọlọ́run rẹ̀ dà ọ̀rọ̀ Ọlọ́run yóò yanjú ẹ̀ kó tó di pé aráyé yóò pé ọ ní aládùúgbò lásán ọ̀rọ̀ Ọlọ́run yóò máa yanjú ẹ̀ ìgbéyàwó rẹ̀ yẹn ọ̀rọ̀ Ọlọ́run túṣe ẹ̀sẹ̀ tó ń là kọjá yẹn ọ̀rọ̀ Ọlọ́run túṣe ìlàkọjá tó rí lórí ọmọ yẹn ọ̀rọ̀ Ọlọ́run túṣe sórí gbogbo àwọn ìlàkọjá tí mo kà kalẹ̀ yìí gbogbo ẹ̀rí jésù fẹ́ bójú tó lẹ́yọ kọ̀ọ̀kan ní kọ́lá láàárọ̀ yìí gbogbo ìlàkọjá tí mo là kalẹ̀ yìí tá a bá ní ká wò dáadáa ó ti fẹ́ máa bí ìkorò ìlítà fi ní kí gbogbo èèyàn mú oyin wá sí kọ́lá láàárọ̀ yìí màmá nǹkan tó ń là kọjá kò gbà kó jòkó sílẹ̀ láàárọ̀ yìí ibikíbi tó bá wà máa bọ̀ nílé àdúrà jájọ gbàdúrà ìwọ̀nba ènìyàn tó jì lè rí pẹ̀ ládùúgbò tètè bá mi pè wọ́n wípé ọlọ́run ti ránṣẹ́ sí àwọn ọmọ rẹ o wípé àánú fẹ́ yanjú ìṣòro yẹn wípé àánú fẹ́ dá sí ọ̀rọ̀ wa wípé àánú fẹ́ mú wa kúrò ní ọkọ̀ gbèsè àgbàdo kì í yọ kó gbàgbé òrùka rẹ lọ́rùn onígbàgbé rẹ tọmọtọmọ yẹyẹ ana di ayẹyẹ yẹyẹ rẹ máa di ayẹyẹ àìní ebe dódó mu dìtà àìní rẹ dìtà lẹ́ni o ayé ò lè dá joseph dúró ayé ò ní dá ọmọ rẹ dúró ọlọ́run tí ò jẹ́ kí jacob rí jẹbi lójú alẹ́ òní rí jẹbi tọmọtọmọ ẹni tí ò lè gbàdúrà tó ọkọ ní padà yẹyẹ rẹ ó dà wọn ní bẹ̀rẹ̀ pé ọlọ́run rẹ dà àsìkò ìgbádùn ọmọ ara ilé òní mi o òní jẹ́ oúnjẹ ẹ̀yìn àwọn onílé ọmọ rẹ kòkòrò kò ní jẹ̀gbẹ́ ọmọ rẹ o olóore máa dá ọmọ wàá fẹ̀rí náwó ayọ̀ lórí ọmọ rẹ wàá fọyàyà jẹ wọn mọ o ohun tó máa dùn ọ lórí ọmọ kò ní ṣẹlẹ̀ ọba mi ò pábídà sọ́bídìrẹ yóò rẹ ibi dànù kúrò lórí àwọn ọmọ rẹ ìsìnkẹ́ etn ẹranko tó ń rákòrò kò ní rákòrò wọnú yàrá rẹ o alálẹ̀ ibi tó kọ́lé sí kò ní bọ ọjà olùrànlọ́wọ́ ni ẹbẹni mẹ́lẹ́kì jẹ́fún jẹrẹmáyà ó yá lọ pàdé olùrànlọ́wọ́ tiẹ̀ lónìí o ọ̀tẹ̀ tó wà láàrin júdásì àti àwọn àlùfáà rẹ ọlọ́padà tún wọn ká àwọn ọ̀tá rẹ ọ̀run máa tún wọn ká onírógun àwọn oníkíkí tí òde nu o lórí jésù lájẹ táìmọ̀ pẹ́ ọ̀run máa pọ́n ọmọ rẹ lé adániwáyé yà ó yẹ èṣù tọmọtọmọ o onírógun ọ̀tá ọ̀dàlẹ̀ lórí ọmọ rẹ ìkọrò kò ní pàgọ́ ti àwọn ọmọ rẹ ògbó iṣẹ́ ọmọ rẹ máa jáde lábẹ́ èdè jeremiah 37 verse 21 ọmọ rẹ jáde lábẹ́ túbú ayé o samuel 108 verse 18 ìdè já lónìí o ẹ ṣàmì ẹlẹ́kọ̀ yìí lọ òkè kò ní ra ọmọ rẹ láti inú wa o ẹnìkan máa gbé ọdídẹ́ tọmọtọmọ ọ̀tá ò ní gbé ewúro sójú rẹ lórí ọmọ o abẹ́lẹ́kùsùkù kò ní patronẹ́ẹ̀sì ilé yìí o ọmọ rẹ ò ní ṣẹ̀rí jẹ́ o ọmọ rẹ máa pàdé abániṣẹ́rí ọ̀la balógun pàṣíà kò ní dènà ayé ọmọ rẹ oníkùlómẹ̀ka yóò ní finú bọ́ ọmọ rẹ jà onílara tó ń ṣe lára ọmọ rẹ àṣírí ẹ̀ máa tú o ayé ò ní fi ibi wá ọmọ wá kiri o ayé ò ní fọwọ́ agbára gbọ́ ọmọ rẹ lójú ayé ò ní fi kẹgbẹ́kẹ́ lọ́wọ́ ọmọ rẹ o ojú kì í pẹ́ sí kí ìsinmi mẹ́lẹ̀ ọ̀nà máa là fọ́mọ rẹ àtú ògo ọmọ rẹ sílẹ̀ láti gba gẹ́dẹ́ òkùnkùn ayé màmá jàmí ẹlẹ́yà ayé ò ní fi kúnlẹ̀ rẹ ṣòfún ò ní pé ọmọ kiri ayé ò ní fi ìyà jẹ ọmọ rẹ o ìtẹ́jábẹ́ sì yípadà tí ọmọ rẹ máa yípadà ayé ò ní fọmọ rẹ jófin ohun tó na gànàgà tọwọ́ tó ọmọ máa múlé ọ lọ́wọ́ o ayé ò nítorí ògo ọmọ rẹ dorogún rẹ àkókò àtijọ́ wọn mọ àbúrò rẹ ò ní wẹ̀wẹ̀ kẹ́yìn fún ọ ìfami rẹ máa kan mi lórí ọmọ ọ̀run fọ́jígi arínitẹ́lẹ̀ ni o ò ní wọ ẹkún mu bí gàrí lórí ọmọ o ẹkọ sẹmẹ chapter 7 verse 1 wà á nísìmi lórí ọmọ rẹ ọmọ eléyìí dà wá ju bàbá àti ìyá rẹ lọ ọmọ wa máa dé èbúté yín yanjú ogun ọmọ wa ò ní dòbu ogun ìkan ògbé kan láàrin àwọn ọmọ ó yẹ iná jọ lẹ́ni o ó tó ìbànújẹ́ pínrínpínrín kò ní í dún wá dùn lẹ́yìn o orí àti gbére léwọ̀n ní kọ́ fún àwọn ọmọ yìí o màmá máa tọ́jú ẹ̀mí rẹ máa jẹun àsìkò lórúkọ yéṣu ò ní fayélẹ̀ lójijì yéṣu olúwa ẹnjiníà jẹ́ gbọ́ ẹ̀rí kí àwọn ọmọ ọlọ́run wọn múra kọ́lá.
0: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ìwòye last week ni mo sin ọmọ mi dé airport. Yes, tó ń lọ sí United Kingdom. Dádì ń ṣe program lọ́wọ́ mo wà ń church náà pé mi pé ó ti múra tán mo wá bá mọ́mì pé mọ́mì mi ò lè dúró parí program pé kí mọ́mì ṣàdúrà fún mi. Mọ́mì dẹ̀ ṣàdúrà fún mi. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ogúnlẹ̀ láyọ̀ àtàlàfíà.
4: Ọmọ yín ti lọ UK. Mo ìgbà tí mo ti rí ṣé nìyí mo mọ̀ pé ọmọ màmá yìí ti lọ ìlú òyìnbó láìpẹ́ wà lọ bá mẹ́.
2: Màmá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹ kú ọ̀rọ̀ nójú rẹ nù. Ìwọ ló máa bá lọ́rùn sọ̀rọ̀ lórí ohun tó fẹ́ nínú ìgboyà àti nínú ọkàn akin. Dídé wà níbi tó wà yẹn jẹ́ máa lọ́kọ́ lásẹ̀. Mú oyin rẹ dánú nítorí àdó ti wọnú ayé rẹ. Bọ́lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ó pẹ́ tímọ̀tímọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Oló máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́ni ẹ̀rà ni. Ìwọ gbìyànjú kó ṣe. Atorí ìkànṣìkan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ò ní tán lọ́wọ́ yín o. Màmá bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe inú owó lẹ́ ti máa mówó o. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
2: Hallu yá o.
5: Hello, hello, Prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30. 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
2: Abiyamo.

0: 26, 28th of July, ọjọ́ Tuesday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́, ẹ tún jẹ́ ààyè Olúwa. Ó mà dá kí ìwọ náà kò fi ẹ̀mí ìmúre hàn. Gbogbo ìgbà tí n bá ń sọ eléyìí, ó ní ìdí tí mo fi ní òye Olúwa. Ẹ̀sà màá bí ọ̀ pé hallelujah méje yẹn má mèsì. Kò sí n tá a fẹ́ fi wé kéèyàn mọ bí wọ́n ti ń dúpẹ́ níwájú Ọlọ́run. Ẹ gbọ́ mi sà, àìkàìmọye ọ̀nà ni Olúwa ti mo ti fi ṣiṣẹ́ agbára fún wa. Ẹ̀bẹ̀ ni mo bì á o, wá gbogbo ọ̀nà jẹ́ ká jọ ké. Hallelujah méje la fẹ́ ké pé Olúwa dá a sí wa ní gbogbo ọ̀nà. Hallelujah méje, 1, 2, go.
1: Hallelujah.

0: iwo gan mo pe loju orun bo tin bara re ni ohun na niyan tori ohun laye re wa elekejire eya aladua e ma duo ka tenu mo yonda gbara wo mi laso agbara iho ni mo wa e wo mi laso agbara e wo mi laso agbara aye mi jade ni oho te mo wa e wo mi laso agbara e wo mi o ya adua
1: oruko je
0: bendeje ye mo se
1: mi mi mo
0: e wo mi laso agbara
1: olorun alagbara mi laso agbara
0: Àwọn ọmọ àwọn wòlíì ti ń bẹ ní Jericho tọ Elisha wá wọ́n sì wí fún pé ìwọ́n a mọ̀ pé olúwa yóò mú olúwa rẹ lọ kúò ní òní òun sì dáhùn wípé bẹ́ẹ̀ ni èmi mọ̀ ẹ pa ẹnu òye mọ́ wòbí àwọn kan retí o ẹ̀sà o ò lè rí láì lé olóore àná o ò lè rí láì lé títí iwọ gan fúnra rẹ iwọ gan nílò láti di channel fún àwọn ènìyàn iwọ gan nílò láti di olóore fáwọn èèyàn bẹ́ẹ̀ ni sà olúwa lè ṣèwọ gan bẹ́ẹ̀ táwọn èèyàn mọ̀ ti torí rẹ lórí òkè ẹ sà kó o lè sorí ọwọ́ rẹ fún wọn ẹ̀mí àwọn wòlíì a fẹ́ gbàdúrà Jericho kì í ṣebi tó dáa ibi tá a ti mọ́ ha ni mọ́ gágágágá ni ibi tí Elijah àti Elisha ibi tán lọ nìyẹn o. Essa, vamos lá.

Mo ti rí ènìyàn tó fi owó gba ṣọ́ọ̀bù tó dẹ̀ ra ọjà tó kó ọjà síbẹ̀ ọjọ́ tó fẹ́ lọ sí ṣọ́ọ̀bù ni wọ́n lọ sùn tí ò jí mọ́.

090 2520 2724. 090 2520 2724. Thank you. God bless you.

0: Jésù tó ṣe mí lógo ó ṣe mí dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kan sí ògo ògo ògo ògo ògo ẹ̀yin ọmọ Ọlọ́run mo gbọ́ òun Olúwa o àní gbogbo tí mo gbọ́ yẹn náà nísìnyí mo fi pèdè ní ọ̀sẹ̀ yìí ẹnìkan ní kí n lè gbọ́ ẹ̀mí Olúwa ní kí n sọ fún ọ pé wàá so ẹ̀rí lọ́sẹ̀ yìí o ẹnìkan lẹ́yìn ò tiẹ̀ mọ̀ jẹ̀rí lọ kò sọ́nà tó fi lè gbógun ti Èṣù kò sọ́nà tó fi lè ṣẹ́gun ẹ̀ bíbélì ni a ṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn holy communion ó ní nípa ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn ọ̀nà tó burú jù tó le jù tí ọ̀tá rẹ kórìíra jù láyé ó ní kọ́ mọ́ sọ ẹ̀rí gbogbo ìgbà tó bá ti ń gbọ́ tó ń sọ testimony pé ẹ bá mi yọ inú rẹ̀ a sì bàjẹ́ ẹnìkan ni ẹ̀hẹ́ olúwa wá ní kí n sọ fún yín bí mo ṣe ń gbàdúrà ọlọ́run kí n lo ní fún wa lọ́sẹ̀ yìí ó ní sọ fún ọmọdé àti àgbà pé wàá wà nínú àwọn tí ó sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí bóyá o ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí o tó sọ sí bóyá ò sọ rí oṣù ìmọ̀ṣù kẹjọ òun la yóò gbóhùn tiẹ̀ náà lórí rédíò tí wọ́n náà mọ̀ báwọn ọmọ Ọlọ́run yọ̀ tí wọ́n mọ̀ bọ́ yin Ọlọ́run tí wọ́n mọ̀ bọ́ gbé hallelujah sókè bó o ṣe jókòó yẹn kan sọ Ọlọ́run ó sùn keje yìí Ọlọ́run ó sùn keje yìí ò bá sanú ààyè mi dàwọ́ rẹ lé mi kí testimony mi jáde ẹni bàbá dàwọ́ lé mi jẹ́ testimony mi ó jáde lọ́sẹ̀ yìí kẹlú àmì náà ṣàhàlàdùsà ẹ ṣà ń tí mo gbọ́ ni ẹ wo nǹkan o pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ lórí facebook láàárọ̀ yìí pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ nínú wema ní ọ̀la pẹ̀lú ìsípayá tí mo rí sà olúwa sọ fún mi pé ọ̀sẹ̀ yìí ló rí mú ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀yìn ó ní àdúrà yóò ṣe ìtẹ́wọ́gbà ẹ̀mí olúwa ní sọ fún ọ pé ìdùnnú yóò padà ṣubú lu ayọ̀ fún ọ lọ́sẹ̀ yìí ó múra lẹ̀ ọ̀sẹ̀ yìí lọ́ọ́ sọ testimony ẹ wá gbọ́ mi mi mọ̀ bóyá o lè rí mírọ̀ gíláàsì inú ilé yín ẹnìkan sọ bẹ́ẹ̀ mírọ̀ tó ọmọ wò tó bá fẹ́ jáde bọ́ ọ bá nítan fóònù ẹ wá gbé ojú ara rẹ sí lójú fóònù ẹ wà wá dìde wà á rìn lọ wájú wà á rìn lọ sẹ́yìn wà á pọ́kọ ẹ pọ́kọ mọ̀mọ́ tó bí ọ wà á ní ọdẹ́kúnlé Epaphras ọmọ títí Láyọ̀ Dèbórà wà á sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí ọdẹ́kúnlé Epaphras ọmọ títí Láyọ̀ Dèbórà ayé yóò gbọ́ testimony mi ayé yóò gbọ́ ẹ̀rí mi wọ́n bá mi yọ̀ inú mi yóò dùn ó gbọ́ bóyá yẹn ṣe wọlé ni mo dúpẹ́ tèmi ìwọ náà dúpẹ́ tiẹ̀ tó o lè dúpẹ́ tiẹ̀ ọpẹ́ lẹ́ bà jáde nínú oṣù yìí ìgbà tí ó bá fi díparí oṣù tí máa ń gbé ohun ọpẹ́ sókè lára àwọn tájọ dúpẹ́ ẹ̀mí Ọlọ́run yóò ka ọmọ wọn ẹnìkan ní wòlíì why tí mo fi gbọ́dọ̀ ṣí a testimony nǹkan méje why tó fi ṣí a testimony mo lè má lè sọ gbogbo ẹ̀ màá wá máa sọ oríṣiríṣi àwọn testimony tó wà nínú bíbélì ẹjú àmẹ́mẹ́nú àmẹ́nàṣà dìde ńlẹ̀ ọyà tan fóònù ẹ tàbí kó mú mírọ̀ gíláàsì ló ti dáa jù ẹ̀yìn tó bá ṣe pé o lè rí ẹnìkan ní mi ò níná náà ni tan fóònù ẹ wá gbé fótó rẹ sí fóònù tanná sọ́bẹ̀ rẹ yìí o mọ́ wọ̀rí tí testimony ẹ bá dé tanná sọ́bẹ̀ a sì dìde gbẹ̀ngbẹ̀ fóònù èmi ọ̀rọ̀ yóò pè testimony ẹ jáde wá rìn lọ wájú kó mọ gbé mírọ yẹn sọwọ gbé gíláàsì sọwọ tan fóònù ẹ bàbá jọ dẹkúnlé ẹ pàfẹ ọsùn ẹrí jẹ kí testimony mi ọ jáde jẹ testimony mi ọ jáde testimony mi á jáde testimony mi á jáde testimony mi á jáde jẹ sọ nǹkan fún ọ inú ọ̀tá rí odò kọ dáa fún ọ nígbà tí ọ̀tá rí ọba mọ tó fẹ́ wí mọ́ tó bá ti rí pé òun yọ pé testimony ń jáde ọmọ gbọ́ ẹ̀ àwọn tí ọ̀lọ́ ọ̀jọ́bọ ọ̀run àwọn tó jẹ́ wípé ọ̀wọ́ tí wọ́n fẹ́ ojú kí wọ́n gbà yanu lọ́wọ́ ọlọ́run ẹ̀ṣà ẹ̀ mọ̀mọ́ sọ bá mọ́ ní tí wọ́n ń pè ní ìyanu jésù ọlọ́run gbọ́ kò sọ èdè ẹlẹ́sẹ̀ bọ́ ọgbà yanu láyé kò túmọ̀ sí pé o tó ń lọrun apáàdì ayé ábúrámù dá nínú ayé ábúrámù èso lò sí kìí ṣe akúṣẹ ábúrámù èso arébìpa ábúrámù ayé èrè ọ̀bàjẹ́ ó sì tún déjọba ọ̀run ọmọ ìbílẹ̀ ọ̀run sì tún ni pọ́ ọgbà yanu ọ̀sọ́dọ̀ ọmọ ọ̀run àpáàdì pọ́ mẹ́ẹ̀kì ẹ̀nu ayé ọ̀sọ́dọ̀ ọ̀run àpáàdì pọ́ lówó láyé ọ̀sọ́ ìpọ̀ ń lọ ọ̀run àpáàdì sá mọ̀jẹ̀ wọn mọ̀ gbé ọmọ ra mọ́ ẹkú èké ẹkú èsù ni kí wọn sọ fún ọ pé ẹ ń bá ti lówó ní déjọbọ ohun
1: ó ní àbíbélì sọ bẹẹ pé bó ṣe le fún ìrakùnmí láti wo ìwà àjùbẹrẹ bẹẹ ni yóò ṣe le fún ọ lọrọ ta ló sin ọlọrun tí ò dó lọrọ ní báìbù
0: fún mi ní àpẹẹrẹ ni tó sin ọlọrun abraham sin ọlọrun nígbà tí ó kúrò láyé bàbá ni ìbò tó déjọbọ ohun bàbá tó ni Isaac

kí ọmọ rẹ̀ ọlọ́rọ̀ ni. Bíbélì sọ pé gbogbo tí Abraham ní Isaac ló kó fún ọ dá fún láyé ó tún dá fún lọ́run. Jacob tẹ́ ń wò yẹn sọ ọmọ adúgbò ọmọ tó bí sọ ọmọ yẹn irú ayé tó gbé ayé rẹ̀ dá láyé ayé rẹ̀ tó dá lọ́run. Ihun tí bíbélì sọ fún wa ni pé Jésù olùgbàlà di tálíkà ká lè bá di ọlọ́rọ̀. Jésù olùgbàlà di tálíkà kó lè bá dá fún wọn. Kò ní aṣọ kó lè bá donígba aṣọ. Jésù ọ̀kọ́lé olùfẹ́ kó lè bá di onílé lórí. Nínú ìwé Ẹ̀sáyà ó ní ẹ̀kọ́ ilé ẹ sì máa gbé bẹ̀. Ó ní ẹ fi aya ẹ fi ọkọ fún àwọn ọmọ yín ẹ gbín ọgbà àjàrà ìyẹn ni pé ẹ dá lé iṣẹ́ lẹ̀. Jésù olùgbàlà oníṣẹ́ kó lè bá ṣiṣẹ́. Iṣẹ́ tó o sì ń sọ kó lè fi nǹkan mọ́ nǹkan kó o jèrè Jésù rẹ lọ sọ bẹ́ẹ̀. Àìmọye tí Jésù ò rí ṣe tó ní káwọ lọ ṣe ó lè tẹ̀mí ṣe ẹ̀yìn ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Bó o rí mú ayé rẹ dá kò túmọ̀ sí pé ọjọ́ ọmọ ọ̀run àpáàdì. Ní ọwọ́ lórí wà ní testimony ayé rẹ yóò sì dá ó sì tún dé ìjọba ọ̀run.

0: Ayeni FM 96.7. Ejago.
1: Eku ojumo o. Iroyin afemoju na nde se ti gbon yin lati ikanni ti lagelu 96.7 FM kigajoke. Tata kan mole sin le fun bala ladugbo ofele le le Ibadan. Adekunle Yusuf lo ni royin saju egbokoko to wa ninu iroyin na. Oga agba tele fun ajo to mojuto edoko gbogbo lo ilede na lo ti je ko dimo pe won odari owo kan to to bilionu 44 naira gba ibomi lo. Egbe oselu ti PDP eka ti ipinle Bayelsa na ti buwo lu owo kan to 2,20,000 naira fun atunse afin obalaye kan ni ilu Jonathan. Are orilede Nebalon lo ti dupe lori lowo orilede UAE fun atileyin to si benu atelu ikolu ile to nwaye si awon orilede ohun. Favour Hash ton ti Fakorede ona ni won ti kogoja ninu kikopa nibi ipele to kan si asikagba nibi idije ologbon ragada mi ogorun mita to je tawon okunrin nibi idije Commonwealth odun 2026. Ni bayi egbo iroyin ohun lekunrere eni tin se oga agba tele fun ajo to mojuto idoko gbogbo orilede yi iwon alima shiwu ona lo ti je ko dimo ko won dari owo kan to to bilion lona 44 naira gba ibomi lo to si nje ko dimo wi pe owo ohun ona ni ko takoso bo sinu apo asun tara to won gege bo ti n salaye oro lasiko gba ti won tako to bere si nibe ni sheu ti salaye wi pe awon ajo tun gbogun ti wa baje lorilede yi to n ti awon toro kan ona na fenu won fi esun kan ohun wi pe nse na lohun sowo ilu mokumoku ko to di pe won yowo kila on ko on ku o ninu ajo ohun ni osu kejila odun 2023 gege bo ti wa salaye oro pe ko on to tewo gba ipo sakoso ona lohun ti ri pe ajo ohun ona lo lowo nu awon kudekudi kan to si salaye pe papa julo lekan to ni se pelu eto suna ona lawon magumogu kan ti wa nbe ele to mu ko on saye lo riye ba eni tin se alakoso fun oro igba igbadun omoniyan lasiko igba na toruko ti enje beta hedu tun ti awon alakoso gege bo ti wa salaye oro wi pe se ona lo je wi pe awon eyan ohun na gbe obi tibiti wo gba eyin ohun le se pe ohun buwo lu awon wo na to si je pe aimoye eyan ohun na ni won tun yan gege bi awon ti o mo je alakoso labe asia eni tin se alakoso fun oro to ni se pelu igba igbadun omoniyan beta hedu lasiko igba na to si je pe gbogbo awon eyan ohun ona ni won sese ni ita ile ise na. Oga agba to je eni to je igbakeji oga agba tele fun ajo ti ko tele muye DSS Dennis Amache ona lo ti fi esun to si je ko di mimo wi pe eni to ti fi igba kan ri je olori awon osise eleto abo fun olori orilede tele to ti papoda bayi iyun agagun gbebon ti Sunny Abacha gege bo ti salaye oro wi pe nise na ni ki onitohun ko mu awon eri mo je mi so re jade lori esun ile to fi kan gege bo ti salaye oro wi pe eni tin se olori orilede ohun tele tele iyun Sunny Abacha o ni eni tin se lori osise leto abo re mejo Amsa Al Mustafa ele to ti jagun gbebon ti bayi o na lo salaye oro wi pe awon esun ile to ti fi kan ohun o na ni ko mo gbe awon eri mo je mi so to ni se pelu faran alakale eleyi to ni akoko igba wakati die ti ologbe loko to di kan dagbele faye ye po digbo se jade gege bi Amachi ti salaye oro eni to je akowe DSS at 40 o na lo nje ko du mo wi pe ohun ti fin Al Mustafa ran bayi lati mo ko awon eri mo je mi so re jade dipo ko kan mo so pe awon esun ile tan fi kan hun o na lo je iro gege bo ti salaye oro pe ko to di pe awon se akojade iwe DSS at 40 o na lawon ko iwe ohun lo si akata ajo iko telemuye DSS to si je pe se na ni won se eto ayewo finifini to si se atileyin fun akojade iwe na bakan na lo salaye oro pe bi si so loju akase ise ohun o na ni orilede America ti pe awon ti awon si kopa nbe to nti awon olori lekan to ni se pelu eto abo koda to fun ma awon olori ilu gbogbo ati awon tan lenu nbe toro kan gege bo ti wa salaye oro wi pe Al Mustafa òun náà ló jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ ti ń sọ pátá òun náà ni òsó tó ń bẹ̀ tó sì ń ṣàlàyé pé bó bá jẹ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ ti ń sọ òun ti fún ìnira báyìí láti kó àwọn ẹ̀rí mọ jẹmìíṣó rẹ̀ jáde ẹgbẹ́ òṣèlú ti pdp ẹ̀ka ti ìpínlẹ̀ bayelsa náà ti buwọ́ lu owó kan tó tó mílíọ̀nù lọ́nà ogún náírà láti tún àfihàn ọba alayé kan ṣe eléyìí tó wà nílùú elébele ìyún ni tó wà níjọba ìbílẹ̀ ọgbà gẹ́gẹ́ bá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn fẹ́ ṣe àtìlẹ́yìn fún ìlú ẹni tí ń ṣe olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ goodluck jonathan ṣáájú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún kó tó di ọdún 2028 gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alága ẹgbẹ́ òṣèlú pdp ìyún george tuna gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé àkànṣe sí ọ̀hún òun náà làwọn fẹ́ ṣe lójú náà àti rí dájú wípé ààfin ọba alayé ọ̀hún òun náà ló dùn bójú rí gẹ́gẹ́ bó ti ṣe kéde owó ọ̀hún tó ń ti àtúnṣe tí ó wáyé níbi ètò kan eléyìí tán gbé kalẹ̀ láti fi kí àwọn èèyàn tatakọ́sọ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú pdp káàbọ̀ lára àwọn tá a ti rí ẹni tí ń ṣe olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú ti all progressive congress apc tórúkọ ti ẹ̀ ń jẹ́ gabriel claudius gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé ọkùnrin ọ̀hún òun náà ni gbogbo èèyàn mọ̀ sí ẹni takuntakun tí wọ́n sì fún ní àlàjẹ 1 million man ìyẹn ọkùnrin kan bíi mílíọ̀nù kẹyàn tó ń ti àwọn alátìlẹyìn rẹ̀ tán bọ́ sínú ẹgbẹ́ òṣèlú pdp gẹ́gẹ́ bí tùnà tiwa ṣàlàyé ọ̀rọ̀ wípé ó ṣe pàtàkì láti rí dájú pé àwọn tún àfin ọba alayé ọ̀hún ṣe kó tó di wípé àwọn ó bẹ̀rẹ̀ sí mọ́ ṣe ètò ìpolongo òbò gẹ́gẹ́ bó ṣàlàyé pé lásìkò táwọn ṣe àbẹ̀wò sí àfin ọba alayé ọ̀hún òun náà ló jẹ́ pé àfin ọ̀hún kò lóhun bójú rí kò sì yẹ ká máa bá àfin ọba alayé ọ̀hún bẹ̀ látara bó ti jẹ́ kó jẹ́ ìlú ẹni tí ń ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ ìyún goodluck ebele jonathan gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú pdp òun náà ti buwọ́ lu mílíọ̀nù lọ́nà ogún náírà eléyìí táwọn ò fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní pápápá láàfin ọba alayé náà láti ilẹ̀ òkèrè joseph aon òun náà ló ti dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè united arab emirates fún àtìlẹyìn tó gbọgbọ́n ilé ìtànṣe fún lebanon tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé òun ti tán láti bẹnu àtẹ́lu ìkọlù eléyìí tó ń wáyé fáwọn orílẹ̀-èdè eléyìí tá a mọ̀ sí gulf countries gẹ́gẹ́ bó ṣàlàyé ọ̀ níbi ìpàdé eléyìí tó ṣe papọ̀ pẹ̀lú ẹ̀ tí ń ṣe abẹnu gan fún agbẹnusọ fún àwọn ìgbìmọ̀ aláṣẹ ní orílẹ̀-èdè ọ̀hún ìyún sak gobash gẹ́gẹ́ bó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn òun dùn látara bó ti jẹ́ wípé ṣe náà ni orílẹ̀-èdè united arab emirates tún fàyè lẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè wọn láti máa ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè lebanon gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé eléyìí ń ṣàfihàn ìbáṣepọ̀ tó gún mọ́ra tó ti wà láàrin orílẹ̀-èdè méjèèjì báyìí eléyìí tí ó sì fún àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún láǹfààní láti rìn yanfanda gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé òun ti bọ ẹnu àtẹ́ lu ìkọlù eléyìí tó ń wáyé láàrin àwọn orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bó ti ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn igun kan tá a mọ̀ sí yemen ounties òun náà ni wọ́n ṣe ìkọlù sí àwọn ẹbu ìfọpo tó ń ti àwọn ẹbu eléyìí tí wọ́n ti máa ń gbé epo ká ní apá ìlà oòrùn saudi arabia eléyìí tó tún lọ sí agbègbè red sea ìyún tá a mọ̀ sí òkun pupa ní yambu gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ìkọlù eléyìí tí àwọn èèyàn ń ṣe òun náà ló wà lójú náà àti dáhùn sí ìkọlù eléyìí tí ó wáyé gẹ́gẹ́ bó ti wá ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kò ṣàdédé kọlu àwọn agbègbè ọ̀hún táwọn sì tún ní àfojúsùn fáwọn agbègbè mìíràn látàrí bó ti jẹ́ pé adógbàmọ̀ àfò lójú òfurufú ni eléyìí tá a mọ̀ sí drone tó jẹ́ ti orílẹ̀-èdè saudi arabia

òun náà ló takọsọ bọ́ sí ojú ọ̀run Yemen tí àwọn sì ti rí eléyìí tó mú kí àwọn ọmọ gbáradì láti tún ṣe ìkọlù tuntun mìíràn. Ní báyìí lẹ́ka ti eré ìdárayá Favour Ash tó ti Nicholas Fakoride òun náà láti kógojá nínú kíkópa níbi ìdíje eléyìí tó kàn sí àṣekágbá tó jẹ́ ti ọlọ́gbọ́n gangan mítà lọ́nà ọgọ́rùn-ún ti àwọn ọkùnrin fún ìdíje ti Commonwealth ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ kó dìímọ̀ pé àwọn méjèèjì òun náà ni wọ́n fakọyọ gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ash òun náà ni ó sáré ọlọ́gbọ́n gangan tó sì parí eréje rẹ̀ láàrin ìṣẹ́jú àyá mẹ́wàá ó lé mẹ́wàá eléyìí tó fi ṣáájú ọmọ orílẹ̀-èdè Kenya Meshack Babu eléyìí tó ń parí láàrin ìṣẹ́jú mẹ́wàá ó lé mọ́kànléníogún tó sì yẹpẹ́ tó ṣe ipò kẹta òun náà ni Gunayas Akeem Stewart eléyìí tó ń parí pẹ̀lú ìṣẹ́jú àyá mẹ́wàá ó lé márùndínlọ́gọ́ta bákan náà ní ìpele eléyìí tí Fakoride wà òun náà ló náà tó fakọyọ tí òun sì parí eréje rẹ̀ tó ṣe ipò kejì ní ìṣẹ́jú àyá mẹ́wàá ó lé mọ́kànléníogún Letus Mojela Konesh eléyìí tó jẹ́ pé òun náà parí eréje rẹ̀ tó ṣe ipò kẹta eléyìí tó parí ẹ̀ pẹ̀lú tó ṣe ipò kíní tó parí ẹ̀ pẹ̀lú ìṣẹ́jú àyá mẹ́wàá ó lé ọ̀wọ́ méje eléyìí tó sì jẹ́ wípé ọmọ bíbí orílẹ̀-èdè Singapore Mark Brain Lewis òun náà lòun parí pẹ̀lú ipò kẹta tó pẹ̀lú ìṣẹ́jú àyá mẹ́wàá ó lé méjìdínlógójì gẹ́gẹ́ bí ìròyìn ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà náà fakọyọ tí wọ́n sì mọ́ jìjà jù níbi eré ìṣe àṣekágbá tí ó wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday láti mọ mọ ipò eléyìí tí wọ́n wà gangan ní pàtó. Èyí ló pín ìròyìn àfẹ́mọ́jú wa fún tòórọ́ ẹ̀mọ́ kó tó di pé mọ̀lẹ́jẹ̀ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹ́mọ́jú tí ó rẹ̀ mo ti ń jẹ́ òdìmọ̀ fi ń pẹ́ ti ń ṣe olórí tẹ́lẹ̀ ní ẹ̀ka tó mójútó ìdókòwò gbogbo ló ti jẹ́ kó dìímọ̀ pé òun kò da owó kan eléyìí tó tó bílíọ̀nù 44 náírà darí ẹ̀gba ìbò míì lọ. Bákan náà mo gbé sí ti ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Bayelsa láti buwọ́ lu owó kan tó tó 1,000,000 naira eléyìí tí wọ́n fi tán ààfin ọba àlàyé kan sí eléyìí tó wà ní ìlú Jonathan. Bákan náà mo gbé sí létí láti ilẹ̀ òkèrè pé ààrẹ Lebanon ló ti dúpẹ́ lọ́wọ́ UAE fún àtìlẹyìn ìtànṣe fún orílẹ̀-èdè wọn tó sì bẹnu àtẹ́lu ìkọlù eléyìí tó wáyé láàrin àwọn orílẹ̀-èdè tá a mọ̀ sí Gulf States. Lẹ́ka ti eré ìdárayá mo ti ń gbé sí létí pé Favour Ash tó ń ti Fakoride òun náà ni wọ́n kógojá tí wọ́n sì kẹsẹ̀ járí níbi ìdíje eré ti Commonwealth ti ọdún 2026 níbi tó kàn sí àṣekágbá ọlọ́gbọ́n gangan mítà lọ́nà ọgọ́rùn-ún àwọn ọkùnrin. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọlé kan síwájú ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan ìdàpọ̀ wọn lórí ìkànnì X wa lagelufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook lagelufm 96.7 Túnde Ọ̀làwọ̀ lórí ìròyìn ti ẹgbọ́tàn pẹ̀lú ìkùnlọ́wọ́ Chinwe Chọ́chì Adékúnlé Yusuf ló ti mú ìròyìn wá sí ti gbọ́yìn ẹ kú ojúmọ́lẹ̀ kan sí ọ̀sẹ̀ ìtàn ìyàwó aráàyò ní ìkànnì ti Lagelu.

ìbápá ńlá tó sunlé ayé ròyìn bá bàbá àti èyí tó sọ lọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tó ti ń pèdè kémi ó tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kómi òkun máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kómi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mu sí ọlọ́run mi kò sí o. Tòrọ afẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òòrùn tó ràn fọmọ aráyé ó náà sẹ̀yìn rẹ. Tábá wá ní o máa sàmì ẹ̀sẹ̀ ńkọ ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. So Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé pèdèpèdè ní méláwùjọ àwọn elédè ń bí ẹ ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ́ bí èdè. Ọlọ́run ọba mi ló kí orí bẹ́ẹ̀ o kì í ṣe èèyàn. So mò ń kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tún ìtúyìn ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti lé tí ń bọ̀ lórí ìkànnì ti lágelu 96.7 FM òkè gájòkè. Táàtà kan mọ́lẹ̀ sínú lè fún bọ́lá ládùúgbò fẹ́lẹ̀ lẹ́lẹ́ Ìbàdàn. Abala méjì lètò ẹ máa ń pín sí abala àkọ́kọ́ níbẹ̀ láti mọ́ wúri òwúrọ̀. Ẹ ti mọ̀ wípé àwọ̀ èéfẹ́ kákàn jí báyìí kákàn máa wọnú ayé lọ láyé dúpẹ́ lọ́wọ́ adẹ́dá ṣẹ̀dá ká sì fi ọjọ́ òní lé ọlọ́run lọ́wọ́. Nígbà tá a bá sọ ń tá a fẹ́ fún ọjọ́ òní tá a bá jọ òní sọ̀rọ̀ tán á wà wọnú abala ẹlẹ́ẹ̀kejì lọ. Abala ẹlẹ́ẹ̀kejì ó ní mo pè ní abala ọ̀rọ̀ sí tí níbẹ̀ ni mo ti mọ́ fún wa ní kọ́kọ́rọ́ tá a mọ̀ dání tá a fi mọ́ sòdiwọ̀n ayé wa. Abala ọ̀rọ̀ sí tí láti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tá a mọ̀ lò tá a fi mọ́ sòdiwọ̀n ayé wa bá ti ń lọ. Ẹ ti mọ̀ páwọn èyí fẹ́ ká lọ inú ayé láì mú kọ́kọ́rọ́ kan dání tá a fi mọ́ sòdiwọ̀n ayé wa. Abala méjì títo ìpínsínú bóyá wọ́n ṣe ń darapọ̀ fúngbà àkọ́kọ́ láti gbọ́ ètò abala méjì tó pín sínú. Àwọn tátítán ti mọ bá ti mọ́ ń ṣe ó ti yé wọn. Ó yẹ lọ́rọ̀ yìí máa gbójú wò mí o lórí ìkànnì abánidọ́ọ̀tì Facebook at Lágelu FM 96.7 Lágelu FM 96.7. Níbẹ̀ lẹ́ti láǹfààní àti máa wò mí ketekete láàárọ̀ ẹ láìkí ẹ o ẹ ṣí ẹ ẹ dúrọ̀pù kọ́mẹ́ǹtì yẹn jẹ́ màpá ẹ ti dé. Bí wọ́n sì jẹ́ pórí péjì mi náà ni ọmọlúàbí pèdèpèdè live níbẹ̀ lẹ́ti máa wò mí. Ó yá ní báyìí ní pápápá torí ìjọba àkókò ọjọ́ yìí sáré jáwúrí òwúrọ̀ pápápá. Òní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2026. Kátún tó rírú ọjọ́ òní ó mọ̀ tún dọdún tí ń bọ̀. Fún díẹ̀ èyí àwa ta láǹfààní láti wà láyé wà láàyè náà rí nínú ìrìn àjò ọjọ́ òní. Ọlọ́run ògo ni fowókọ rẹ̀ yìí yẹ́ láàárọ̀ yìí o. Torí pé ó dá èmi àtàwọn olólùfẹ́ ìkànnì àti gbogbo àwa tá a wà níkà ó dá wa sí láyé àti láàyè rere. A wà láyé a wà láàyè a tún wà láàyè rere ògo ni fowókọ. Bí lẹ́kun ọjọ́ òní ti ń sí láàárọ̀ yìí tá a wọnú ọjọ́ tuntun oore tuntun látòdì ọ̀run wá ọlọ́run kò gbé lémi àti ẹ lọ. Ìrìn àjò ọjọ́ òní Fẹ́mi àti ẹ kò ní méwu dání. Ó yá ìwo orí wa gbọ́ ọ̀rọ̀ yìí. Orí mi ò orí mi ò orí mi ò mo pè ọ́ kó jẹ́ mi ní méjì mẹ́jọ. Ìwo orí mi ò ò ní gbàbọ̀dé. Àbọ̀dé kú àbọ̀dé àìsàn àbọ̀dé wàhálà ìwo orí mi ò ní gbà. Gbogbo ọ̀nà kọ́nà tá máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn orí mi kọ́. Gbogbo àbọ̀dè kábọ̀dè yìí tán fi ń lọ̀yàn lójú oorun lójú àlá ni lójú ayé ara nú ayé ẹ̀mí orí mi kọ́. Orí mi ò ní gbàbọ̀dè gbogbo àbọ̀dè gbogbo lórí mi kọ́ orí mi kìí ṣe tèmi orí mi kọ́ bí mo ti láǹfààní àti mọ sọ ìwọ náà máa sọ tiẹ̀ láàárọ̀ yìí. Ìyìn tá à ń fẹ́ là ń bẹ́lẹ̀ dá wa sọ ohun ìyìn tá a bá sì sọ ọ̀yin ni ọlọ́run ó sì.

0: wọ́n ní ẹnu báyìí la fi kọ méje.
1: Oxygen mo faramọ ajíǹdayọ̀.
0: Ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní jẹ́ pé èmi àti ẹ o. Gbogbo ẹ̀yin tí ẹ ti jáde àtẹ̀yìn tẹ́ tó jáde tẹ́ ń wájú jẹ múmu lọ ẹ ní pàdé tí ó jẹ yín o.
1: Èsù ló kọ́.
0: Ẹ ní Ramajo.
1: Ayọ̀mídé.
0: Ẹni tẹ́ ẹ̀ dágbére fún òní mọbi tẹ́ ẹ lọ.
1: Mo mọ sọ̀rọ̀.
0: Wọ́n ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé o.
1: Ọkọ̀ bọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ ni ó ṣe rí.
1: Ìlọ́kọ̀.
0: Ìrìn àjò alọ́ọ̀dẹ́ ẹ ní bá wọn rìn.
1: Orede.
0: Ó jáde ńlẹ̀ kò padà wọlé òní jẹ́ pé èmi àti yín o.
1: Orede ni jẹ́.
0: Bẹ́ẹ̀ ló ṣe yí láṣẹ Èdùmarè. Torí pé láàárọ̀ àwọn áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mínú ilé agbára. Wọ́n ní tí ń bá ti wí ńlá òun ó gbà. Tí tèmi ní láti wí tọ́bọ̀ òkè ní láti fi àṣẹ sí. Torí pé n tá a bá wí iná ni ó ṣe mo ti wí láàárọ̀ yìí àṣẹ gùn bẹ́ o. Ire ayọ̀ ìbùkún ìgbéga làwọn afojúsọ́nà fún ìbànújẹ́ òní wọnú ẹrù wa. Gbogbo bí tààrókanresí ìrí ó ti bẹ̀ jáde fẹ́mi àti yín làárọ̀ yìí. Aláàánú wa olóore wa olùrànlọ́wọ́ wa kán wọ́n wárí kan sórí ọwọ́ wọn fún wa. Gbogbo àwọn tá a ti ṣetán láti lò fún ìgbéga wa ká bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ta rán wọn sẹ́mi àti ẹ. Ìdíwọ́ àti ìdìrìn lọ́nà wọn níwájú èmi àti ẹ Ọlọ́run kó palẹ̀ rẹ̀ mọ́. Olóore èmi àti ẹ ò ní kú o kò sì ní ṣàìsàn. Mo ní kú ò ní pa olóore èmi àti ẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà láǹfààní àti débi tó yẹ ká dé mọ́ láyé torí pé olóore wọn ti kú. Olóore èmi àti ẹ ò ní kú láṣẹ
1: Èdùmarè.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún ọmọ Ọlọ́run ó dá yín lóhun ayọ̀. Ọlẹ́ ayọ̀ ó sọnu yín Ọlọ́run yóò fi ẹ̀rín pa ẹkún yín rẹ́. Yóò fi ẹ̀rín rọ́pò ẹkún fún yín. Ìbànújẹ́ oṣooṣù yín dópin láàárọ̀ yìí. Gbogbo tí ń ṣe ìdíwọ́ àti ìdìrìn lọ́nà yín Ọlọ́run kò mú kú. Ó ní a máa bí sí ká sì máa rẹ̀ sí ìlérí yóò sẹ́nu ayé tí yín náà láṣẹ ọba mi Èdùmarè. Gbogbo ẹ̀yin tẹ̀ sí jẹ́ gbèsè Ọlọ́run ọba yín san. Má ronú àbálẹ̀ torí pé ó jẹ gbèsè kódà orílẹ̀-èdè Nàìjíríà ta wà lórí gan jẹ gbèsè. Ọ̀pọ̀lọpọ̀ owó tán ti fi wá yátá àti ẹ̀mọ̀ á sì san ẹ̀mí wa lọ́ya yóò san náà ni. Ẹ̀rí pé kínní lágbára pọ̀ owó tí ìyá tán sì fi mí ya wọ́n fi kọ̀ mí ya wọ́n fi pé mo jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì fi yáwó. Ṣùgbọ́n wa náà lásán. Ọ̀nà tá a gbà san ni òye mi o. Ṣùgbọ́n mo mọ̀ porí wa náà wọ́n ti fa gbogbo ẹ̀ wọ́n ti san. Fún díẹ̀ èyí wọ́n tó jẹ́ gbèsè má ronú para rẹ o. Ọlọ́run yóò bọ san gbèsè rẹ. Ìwọ náà ó sì dòmìnira ara rẹ. Bẹ́ẹ̀ ni ó ṣe rí láàárọ̀ èyí tí mo ti wí àṣẹ́gun bẹ́ẹ̀ ń bá takò ó ti takò ẹ̀mí ẹ̀. Orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o àmì báyìí ni ìdáhùn àdúrà àmì ẹ máa ṣàmì ní kíkankíkan. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ gúrùpù àdúrà wa torí pé àwa ti sọ fún pé bẹ́ẹ̀ bá jí làárọ̀ ẹ máa gbàdúà. Ẹ ń bá jí làárọ̀ tí ó gbàdúà ọ́ dàbí abaramore jẹ ni. Ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé ẹ kì í ráyè kò mọ yín la láti mọ́ gbàdúà ẹ lè darapọ̀ mọ́ gúrùpù àdúrà wa. Bẹ́ẹ̀ bá sì darapọ̀ níbi abátijọ́ ń gbàdúà yọ ọmọ ẹ̀yìn náà la. Gúrùpù àdúrà yìí ẹ kàn sẹ́ni mẹ́sẹ̀jì pé áàdì mi sí gúrùpù àdúrà ni nọ́mbà tẹ́ mẹ́sẹ̀jì mo fẹ́ pè fún yín yìí. Mọ̀ sí introduction o mọ̀ lọ jìnà o kàn sọ pé ẹ ló ẹ áàdì mi sí gúrùpù àdúrà. Mọ̀ sọ àdírẹ́sì rẹ sí o mọ̀ rojọ́ jìnà. Nọ́mbà tẹ́ mẹ́sẹ̀jì rèé 09056741364. Nọ́mbà tẹ́ mẹ́sẹ̀jì lórí WhatsApp nìkan ni o ẹ mẹ́sẹ̀jì lórí WhatsApp 09056741364. Ẹni kan àdì yín sí gúrùpù àdúrà ni ò bá lẹ́jọ́ náà. A sì ní àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta kan ilé èyí tá a tún ṣe ń bẹ̀ ìwọ náà lè ṣe láì darapọ̀ kó o fi gbàdúrà sọ́rọ̀ ayé ara rẹ. Oṣù kẹjọ ni ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta oṣù kẹjọ ká tó bẹ̀rẹ̀ oṣù ni obìnrin kíwọ náà gbàwẹ̀ àti àdúrà. Ọlọ́run bá ṣe fún ọ ní orí ọ̀fẹ́ sí ni ó ṣe gbà á rí ipọ́ ọgbà ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta oṣù kẹjọ ó lè gbánú ilé ara rẹ. Ní tó bá wá wù ọ ni o forí ẹ̀ sọ kó o wá wo ohun tọ́lọ́run ó ṣe nu ayé rẹ. masalai gba o masalai gba iran ni masalai gba tori pe yo lagbara po bo bele se gba we fun are esin to ba ri ko mo sin gba we fun are ni ojo kini ojo keji ojo keto osu kejo ta fe wonu re yi wa fi sori nkan kan ko bo lohun so bi oba ni do olohun e wo mo fe po nbe ni papapa ami ami bayi ni dan wa do yi ta ti wi la aro ya se orun ti gun be mo fe ku nbe un mo fe wonu abale le kejulo oro siti ki lo oro siti ta fun mi la aro yi ki n fi ba yin soro na

0: látorí Facebook Mori Ogunsola Michael àwọn náà ti darapọ̀ mọ́ mi láti Sàgámù Kasim Yàdá West Emerson Látọ̀yọ̀ Aláàfin Dáre George ojú òní tìyín láti Láfíà Mori Ọmọjọ Dádì Hafiz Abiodun ojú òní tìyín náà láti Sanyo Lẹ́bàdàn Ṣèyí Ọ̀dọ̀fin Ọláníyì Agbábíàká Ẹṣin wo Égúnjọ bíi Elizabeth Adéọ̀sán Káyọ̀dé ní ọ̀gá tí wá ẹ máa lọ Skoda kò mọ̀ ní ìbàjẹ́ Ìmáfíòjè Peter Wallex Alásùnmọ́ Ìmáfíòjè Peter mo ti kìí náà ojú òní tìyín gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń dẹ̀ yá àbíjẹ lẹ́gùsí ìyá mi dáadáa ojú òní tìyín o gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń darapọ̀ mọ́ ojú òní tìyín bàbá ògo láti sọ mi ojú òní tìyín gbogbo ìgbà tẹ́ mọ́ ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ẹ̀ẹ́jẹ́ fún naira ó wọ́n yín àbí six naira náà ń já nìsín ẹ̀ẹ́jẹ́ ó wọ́n yín ojú òní tìyín ẹ̀ ní wọ́wọ́ tí o Alhaji Kabir Jalaruru láti orílẹ̀-èdè Côte d'Ivoire ẹ mọ̀ sí gbogbo ìgbà ẹ̀yẹ́ má pè mí ẹ ṣeun ojú òní tìyín o ẹ kú ìfẹ́ tẹ́ ẹ nísìnyí ọmọ yín ara àwọn àti ìdílé ìyá mi náà nu àwọn àti ìyá mi ọmọ agboolé kan náà ní àṣìmọ̀ ojú òní tìyín o ó yá ní pàápàá kí lọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ìpín kí n fi bá yín sọ̀rọ̀ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi o ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ni mo pè ní inú ni bí ni ọ̀gbá àlọ́ kí ni mo pe ọ̀rọ̀ sí títa àárọ̀ yìí ọ̀rọ̀ sí títa àárọ̀ ni mo pè ní inú ni bí ni ọ̀gbá àlọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ gbọ́ mi láàárọ̀ bóyá o ti ń sàn àwọn àṣìṣe kan sẹ́yìn mo fẹ́ kó ronú pìwàdà láàárọ̀ yìí tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ gbọ́ mi sórí inú ni bí nítorí òun kọ̀ọ̀kan ta ìmọ̀ wá wo kódà ó lè jẹ́ èèyàn tó dáa jù lágbàáyé kó jẹ́ pé ká bá kó ọgọ́rùn-ún èèyàn jọ tipátipá láìrí èèyàn kan tó sọ pé èèyàn burúkú lágbájá kò níwọ̀ ọmọlúàbí kankan tó jẹ́ pé 99 èèyàn yòókù wọ́n sàn sọ pé èèyàn gidi ni ọ́ ọmọlúàbí ènìyàn ni ọ́ onírẹ̀lẹ̀ ọmọ dáadáa tán sàn kí ọ mẹ́sàn-án mẹ́wàá sórí gbogbo eléyìí tán ṣe kò dí abínú ẹni lọ́wọ́ o ká sì máa fi ojoojúmọ́ dọ̀bálẹ̀ fábínú abínú ẹni kò ní ó mọ̀ rojú ọ̀rẹ́ láìda kò sì ní ó mọ̀ sí ọ̀ǹkà sọ fún díẹ̀ yìí wọ́n tó ń gbọ́ mi láàárọ̀ ìtẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi o abínú ẹni tó rí òun ìkà ni wọ́n ń wèé sí èèyàn àlàáfíà abínú ẹni tó rí òun wọn àkọ́ kí ilé ó sún làílà abínú ẹni tó rí òun àròrè ròyàn láyé abínú ẹni tó sì rí òun àfẹ́ kọ́ dáa fún yàn àwọn àfẹ́ kéèyàn ó gbérí wọn àfẹ́ kéèyàn ó lọ síwájú o nílò láti ṣe abínú ẹni kó tó bẹ̀rẹ̀ sí bínú rẹ o nílò láti kọlu abínú ẹni kó tó bẹ̀rẹ̀ sí kọlu ọ lọ́wùlẹ̀ dára rẹ láàmú abínú ẹni ò nílò kó o ṣe nǹkan kan fún òun láti rí nǹkan kan gbámú kó tó bẹ̀rẹ̀ sí gbógun tì ọ abínú ẹni ó kàn mọ abínú rẹ láì nídìí náà ni ló wá rí àwọn abínú ẹni kò síbi tí wọn ò sí o wọ́n wà nínú ìran tó ti jáde wọ́n wà nú ẹbí yín wọ́n wà ládùúgbò wọ́n wà láàrin ọ̀rẹ́ kódà wọ́n wà níbiṣẹ́ tó wà abínú ẹni burú débi wípé bí bá ń bínú rẹ ìwọ gan mọ̀ kéèké mú èéfì ibò abínú ẹni wọn ò ṣe débi pọ́n mọ̀ pé lágbájá ọ̀sá tiẹ̀ gba tèmi náà ni mo gbé mọ́ dààmú ara kò lè gba tiẹ̀ sórí ọlọ́mọ̀jì ọ̀rẹ́ yẹn rẹ ni kódà bọ́rẹ́ yẹn tán ká tún gba tiẹ̀ ni mo bí akútúkúkú rẹ lọ́nà ọ̀run ń pe o tó rọ̀run àjèjì mo wulẹ̀ dààmú ara rẹ o kò lè gba tiẹ̀ láyé àti láyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí wọ́n mọ̀ gbìyànjú láti tẹ abínú ẹni lọ́rùn mọ́ gbìyànjú ẹ̀ mọ́ jáwọ́ ń bẹ̀ ọkọ̀ tí ọ̀lọ́ ni bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ fún ọ láàárọ̀ yìí abínú ẹni ọ̀gbá lọ o kò sì gbẹ̀bẹ̀ o bá ran ogun lọ́gùn àwọn èèyàn sábínú ẹni pé dàpọ̀ ẹ bá ń bẹ̀ kí n mu tiẹ̀ sí fún ganá kárí kókó nǹkan wí iṣẹ́ tí abínú ẹni wọ́n máa ń ṣe ni pé wọ́n máa ń rẹ́yìn èèyàn káyìn ni o sọ wárí ìwọ tó fẹ́ kábínú ẹni rẹ́yìn rẹ ìwọ lọ́mọ tó ṣe o ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sá fún abínú ẹni ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì máa gbógun ti abínú ẹni tí wọ́n ò borí abínú ẹni èyí tó bá wù wọ́n bẹ̀ ni o ṣe ìwọ ló ní ara rẹ ìwọ ló lè decide fún ara èmi kọ́ ní decide fún ọ bóyá ó sá fún ni o bóyá ó gbé nǹkan pa rẹ bóyá ó máa gbé sá fún ni ìwọ lọ́mọ bóyá ó sì dojú ogun kọ́ ni lọ́nà kọ́nà tí wọ́n náà bá mọ̀ pé o lè dojú ogun kọ́ tó sì rí pé o jáwé olúborí o borí ẹ̀ o ṣẹ́gun ẹ̀ abínú ẹni ọ̀gbá lọ kó o máa fi ojoojúmọ́ ra lẹ̀ ra mọ́tò fábínú ẹni yóò sì bínú rẹ síbẹ̀ náà ni mọ ra mọ́tò fún olè níṣẹ́rú mọ́tò tó ń gangan gùnù ẹ wúru mọ́tò tó wá rà fún mẹ kódà ac ọyẹ ẹnu rí ò bá mọ kùrìrì yóò ní sofẹ́ fotútù pa mí ni ó ti lọ ra mọ́tò ọlọ́yẹ wá fún mi kó wá fún abínú ẹni lóúnjẹ tẹ́bí ń pa ó lè níṣẹ́ mo sọ fún pé bí ń pa ni oúnjẹ rẹ̀ gan ti pọ̀jù náà lójú máa fún mi lóúnjẹ ó fẹ́ máa fi mí hàn pé òun lòun bọ́ mi láàrin àwọn èèyàn nu iṣẹ́ abínú ẹni mò ń sọ fún òun bá bínú ẹni ọba lọmọ láyé bó bá wò pé àánú rẹ ń ṣe ọ pé ìwọ ọmọ mi ó yá wá lọ rèé lọlùdé lọdọ ìyá alágbájá lọdọ bàbá àtàmẹdù yóò sọ fún ọ pé sọ fẹ máa fọmọ láhùn lójú ló fi fọmọ ránṣẹ sóhun ni abínú ẹni kò sí tó lè ṣe tó lè tẹ lọrùn láyé ó bá pọgá rẹ bá jẹ abínú rẹ kó fi orí rẹ lélẹ kó kásẹ méjèèjì sókè kó tó fọwọ rẹ sókè báyìí kò lè gbà tiẹ tí jésù èdè àní tó o bá rí abínú ẹni kó o bá gan ọ̀sẹ̀ alájà mẹ́wàá kọ́ bẹ́lẹ̀ kó mọ́kànlá pa wo kò lè ti torí ẹ̀ka pàtẹ́wọ́ fún ọ abínú ẹni ò sọ pé ṣèwọ nìkan lẹni àkọ́kọ́ tí ò kọ́kọ́ ṣe rú ẹ̀ ni yóò lóhun tiẹ̀ rò pé ó sẹ́ lọ́rùn ní bó ṣe fòlúlẹ̀ kó tiẹ̀ fòlúlẹ̀ kó tiẹ̀ kú dànù iṣẹ́ ọwọ́ abínú ẹni náà mọ́ wàá gọ́ mọ́ lọ sùnlé láàárọ̀ yìí mọ́ gbìyànjú àti tẹ abínú ẹni lọ́rùn mọ́ gbìyànjú àti mọ́ wá ojú rere abínú ẹni torí pé abínú ẹni èyí lójú rere kìí lójú àánú ìwọ ni kó o mọ tó o ṣe nínú ara rẹ o ìwọ ni kó o mọ jẹ́ asẹ́ni tí ó ṣe kùnú bó yóò sá fún ni o bó yóò gbójú agan sí ni o bó yóò gbàdúrà ni ìwọ lọ mọ tó o ṣe láti po ṣẹ́gun abínú ẹni mọ́ gbìyànjú àti tẹ abínú ẹni lọ́rùn o ìbá àjọgá rẹ ìbá àjábúrò rẹ ìbá àjẹgbọ́n rẹ ìbá àjántì ipò kíkò torí ó wà sí ọ mọ́ gbìyànjú àti tẹ lọ́rùn torí ó lè tẹ lọ́rùn so ipò tí àwọn abínú ẹni wà nù. Gbogbo ẹ̀yin dá ti darapọ̀ mọ́ mi lórí ìkànnì abámidọ́rọ̀ ti facebook mò ń rí yín bí ojú òní tì yín o látorí ìkànnì tọ̀dọ̀ tèmi ọmọlúàbí pèrèpèrè live mò ń rí òye dìran ajíbọ́lá ojú òní tì yín. Ẹ dákun ẹ jí n sójú òpólẹ̀ torí ìjọba àkókò bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn pọ̀ tán ti darapọ̀ tó yẹ kí n ṣàwúṣe sí mọ̀ ń bọ̀ náà ẹ jí n sójú òpólẹ̀ 091-2370-8675 tàbí 081-4249-1006 ojú òpó méjèèjì fi pè mí láàárọ̀ ẹ̀ lóòótá ló wà ń bẹ̀.
1: Hello.
0: Ẹ mọ̀ kú ojúmọ́ o.
1: Ẹ kààrọ̀ o.
0: Ẹ mọ̀ ṣe òun.
1: Ọ̀pọ̀lọ́ ni ó kò ní jọba.
0: Àmì àṣẹ ìmọ̀ rẹ̀. Ọlọ́run
1: ìlú lákàyè yìí o.
0: Àmì o. Ọlọ́run
1: bí ẹ ti ń mú gbogbo ìmọ̀ràn àdúrà wa ní gbogbo ọjọ́ mẹ́jọba yìí. Omi ọgbọ́n bẹ̀rẹ̀ ní pẹ́ lákàlọ́.
0: Àmì àmì àmì.
1: Ọlọ́run bá mi palà àtàbọ̀ ìta iná mu.
0: Lágbàlọ́
1: rẹ̀ ní jẹ́ koro.
0: Àmì àmì àmì.
1: Ọ̀rọ̀ àárọ̀ yìí ó ní agbára bó ṣe jẹ́ gẹ́lẹ́lẹ́ ṣe sọ yẹn. Kò sí bí o ṣe lè fẹ́ tẹ abínú ẹni lọ́rùn.
0: Láyé.
1: Tó bá kọ wájú síyàn kí ọ̀tá tó bá kọ ẹ̀ síyàn kí ọ̀tá bó ṣe jẹ́ gan lẹ́yìn sọ yẹn. Bó bá wù yẹn sá bó bá wùyàn kí ọ̀ sáfù. Bó bá dẹ̀ wùyàn kí ọ̀ ṣe ìdàkejì náà. Kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. Ẹ máa bí tóbọ̀ torí ẹlòmíì.
0: Ẹ ṣojú òní tí yẹn jágbọ́n tẹ́ lómi náà sọ jágbọ́n tẹ́ lómi náà sọ. Ẹ lóòótọ́ ló wà ń bí ojú òpó orin ni o àwa kọ ẹgbẹ́ ìlú àti pè padà 091-2370-8675 tàbí 081-4249-1006 ẹ lóòótọ́ ló wà ń bẹ̀. Ẹ mọ̀ ṣe wo àmì àṣẹ o àlàáfíà náwà o.
2: Mr. Medoje Oye tí ó béèrè oyè lọ́wọ́ ọba kan tàbí Joyè kan láwẹ́ ló ń sọ̀rọ̀.
0: Ó yẹ ẹ dá sí bàbá.
2: Ọ̀rọ̀ lẹ́sọ̀ wọ́n ní bó o gbóyán fún kinní kan kò ní tẹ lọ́rùn bó o ṣe bẹ̀ fún kò ní tẹ lọ́rùn irú rẹ̀ ni wọ́n fi ń bá wàá fẹ́ra báyìí ṣùgbọ́n tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí kálukú yóò jèrè sí ọwọ́ rẹ̀ akèrègbè yóò sì júwe ibi tí wọ́n ti ti okùn bọ́ lọ́rùn torí àwa bínú ẹni lórí ẹ̀tọ́ yín tí a mọ̀ wípé tó ẹ̀yin lẹ́nu nǹkan yìí wọ́n tó máa bínú yín lórí rẹ̀ so bó ṣe wà nìyẹn ọlọ́wọ́ gbé wa borí wọn
0: àbí àṣẹ ìdúmàrè
2: ṣùgbọ́n ẹ̀sán tó bá yẹ fún wọn ọlọ́wọ́ máa dá fún wọn ẹ pé tó ọ̀rọ̀ lẹ́sọ́ ó ń ṣẹlẹ̀ sáwà yìí o.
0: Ọlọ́wọ́ sì kò yín yọ láṣẹ ìdúmàrè ọlọ́wọ́ kò yín yọ ilé ẹ̀bùrí ogun ayé òsì ní ìbúrí yín ẹ bùrí wọn. Ẹ lóòótọ́ ló wà ń bí yìí.
3: Ẹ
0: ló wọ́n ti yọ̀dọ̀ wọn wẹ ti wọlé o. Hello, ta lo wa labara ti bi?
3: Hello.
0: E mo ko ojumo o.
3: E ko ojumo o.
0: E seun.
3: E pele. Oruko mi ni Oloye Majiga Adewumi lati ilu Telemu, Osun State.
0: Osun, o ye dasi.
3: Ah. To, omi ogun yin o ni gbe.
0: Amen. Amen o. Amen.
3: Ko si e a lo te mo ni ba ti ri asa lo to fe ni iro lasan ni
0: be ni
3: olohun yi so ba mo gbagbe ki si so ba labosi ko si te le so se fun ari nu eni laye ti o te lorun
0: laye
3: pepe so eyan ni ko ma sora ni ti o ba re lowo ti o si fa nkan kan lo ti eni o ma ki sile o ye ko kesi ara ta bo so wo lowo
0: mi ase o ami
3: Jelenu se o.
0: Ami ase dumare se o.
3: Ohun yi o ni pe ya o.
0: Ami, ami, ami.
3: Ase ayo ma ko si o.
0: Ami. Ese oju ni tin, ese oju ni tin. E je gbe pe bi meji ko si. Elo ta lo wa nbi.
4: Elo mo te mo ko eto.
0: E mo seun o.
4: Owo ni o ko wa kile. O la la to ya la fin.
0: O ye da si o.
4: Olorun ni jo si yin ko ni re.
0: Ami ase dumare.
4: Olorun mo je ba wa binu eni do po. Po buru. O si gbogbo nkan ire tele ma se inu won ni dun lo da ko sanu wa ni
0: abi ase
4: o lata ni ba yin so na to yo alafe
0: e se o lata la to yo alafe e lo ta lo wa nbi
5: ta bi pele pele
0: e mo seun
5: e ko le se mi la bi lo ni juno
0: abi ase o
5: ogbe ni
0: omo
5: daddy
0: lati
5: sanu le badan
0: o ye da si papa
5: ah oro oro ni o gbogbo le yan ti wa mo awon abinu eni tin binu eyan so ba wa kan wa je pe won lo binu eyan le ni mo won
0: abinu
5: ni mo wa saka ni yan rara
0: abinu eni yato ni gbogbo ota ke fi ti e pamo yo han gbagbagba ni afen ti o ba loye ti o ba fi won le boju ba fara ba dada yo ri mu en ti o ba loye ni o le mo
5: abi
0: ase dumare ase ase ase hello
4: ra ko jumo
0: e mo seun
4: ko ni se mi re
0: abi ase dumare
4: mo bi ebo en ti yin pe anoro no no no mi wa je yin won
0: abi ase
4: abi nu eni ibi ti won si o ibi ti won si olorun ti se ko re mi re ko ni ko ndi aro owo na na mo mo wa gbo pata jeri
0: Ami ase. Ami. Ami ase. Ami. Eseun, eseun, eseun. Ewo mi ni lanfani ati gba ipe kankan mo. Mo ti so yi na mo duro la aro yi. Ke n le ba lanfani ati tun so mi fun yin ni. E ti mo ti wa so wa yi o e di mu sisin o. Ori pe yo pada wulo fun yin ni. To di penda gbe lori eto laaro yi eyin ti e fe dara ko mo group adua number te pere e send di message sori whatsapp number yen whatsapp number ne kan send message hello e add mi si group adua ko ju be lo e ma se introduction o 090 56 74 1364 090 56 74 1364 Boya wa o wa nle okere +234 lo ofisi waju +234 90 56 74 1364 Elo tele mi lori gbogbo kan le abandore gbogbo atomo lu abi pedepede E wo titi ojo mejo tatun lanfani ati ma pade nko eyin le mo mo se nkan laburo ni se yin o odi ba kan na

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo èèyàn aláàyè tó tún jí lónìí, mo kí yín wípé ní orúkọ Olúwa ojú òní tì yín. Orin kan ń wá sí mi lọ́kàn, Matthew Sekakọ. Orin yẹn ń gbé mi lọ́kàn, mi ò mẹ́ni tó lórin yẹn. Orin yẹn kì í sorin ọpẹ́, ṣùgbọ́n orin àdúrà ni. Mo dẹ̀ mọ̀ pé lórúkọ Olúwa, bó bàbá mi kọrin yìí, lórúkọ Jésù, inú ilé rẹ wọ́n kọrin ayọ̀ níbẹ̀, inú ìdílé rẹ wọ́n kọrin ayọ̀ níbẹ̀. Gbogbo èèyàn ló mọ orin yẹn, ẹ múra láti bá ń kọ́. Gbogbo ẹni tó nílò ògo.

0: ti ilé iṣẹ́ ìránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábà wa kájà ayé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá ọ pàdé.
1: Hallelujah. Ọlọ́run ògo lámà ní forúkọ rẹ̀ adúgbò fàfà ní àgbà yanu aláìlẹ́gbẹ́ tẹ fún wa ní ìkànnì ní òní ọjọ́ ìṣẹ́gun olúwàgbà ọpẹ́ wa. Ọba yìí jẹ́ kí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ rẹ, ọ̀rọ̀ ìyì rẹ, kó yí ayé àwọn èèyàn padà, kó sì fààyè gbà wọ́n láti ṣe ìmúṣẹ ìlérí nínú ayé wọn, èyí tí ó kàn kí a lè jọ máa dúpẹ́ ká máa yan Jésù Kristì Olúwa àtúlùgbàlà wa. Amen. Arákùnrin alábìlúfẹ́, má ṣe gbàgbé nínú oṣù kẹjọ tí àwọn lọ yìí, ọjọ́ keje, ìkẹjọ àti ìkẹsàn-án, Friday to Sunday, ó jẹ́ àkókò ìkórajọpọ̀ fún ọdún ìrere ti 2026. Àkórí rẹ̀ náà ni pé orí ọ̀fẹ́ tó tó fún ọjọ́ jẹ́ pé orí ọ̀fẹ́ tó tó, òun náà ló lè mú káyé rẹ kó tó, kó o má ṣàlàyé nílò kankan. Nítorí náà, Jésù Kristì ń pè ọ ní ilé ìjọsìn wa tó wà ní oríta Dọ́là Bookstore ní Ọlọ́ṣọ́gbó Àkọ́rán. Nítorí náà, máa múra sílẹ̀. A wá tẹ̀síwájú báyìí láti jẹ́ kó dì mọ̀ pọ̀ pé bẹ́ẹ̀ bá wà níwájú Olúwa. Jẹ́jẹ́ mọ̀ pé ẹ̀bùn ńlá ló jẹ́, àǹfààní ńlá ló sì jẹ́. Nítorí pé tó bá wà níwájú Olúwa, tó bá mọ̀ pé wájú Olúwa ló wà, ẹ̀bùn ló jẹ́ láti ọ̀run wá. Ṣé tó bá wà níwájú Olúwa, tó bá mọ̀ pé wájú Olúwa ló wà, ó túmọ̀ sí pé ìyẹn ti dègún ni ẹ̀, nítorí pé yóò sì wà wò gẹ́gẹ́ bí àwọn ọmọ Aaroni mẹ́tẹ̀ẹ̀ta, nítorí pé eré pátá ń ṣe, àwọn ọmọ pé wájú Olúwa làwọn wà, wọ́n sì mú ègún wá sórí wọn àtòrí àwọn àtòrí bàbá wọn, nítorí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó kú nítorí pé wọ́n mú ka àjòjì wá síwájú Olúwa. Nítorí náà, àpẹẹrẹ tó jẹ́ kí ẹ mọ̀ pé wà níwájú Olúwa ni pé ìpayà Ọlọ́run yóò wà lọ́kàn rẹ, o sì ní fẹ́ dọwọ́ rú bí àwọn èèyàn tó gbẹ́nu ayé, o ní fẹ́ máa jalè kó máa parọ́, kò sì mọ́ ṣe ìjàm̀bá. Nínú àkókò tí a wà tó jẹ́ pọ́nkálùkùn sáré bí àtúnṣe ayé rẹ̀ yóò ṣe bọ́ déédé sí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì kí a má baà jẹ̀bi. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n tún ti ń jà káàkiri? Ibẹ̀ ni wọ́n tún ti ń ṣe tó ń dẹwọ́rú? Ìwọ́n tún ti ń kẹ́yàn? Wọ́n tún ń tàn wọ́n náà? Ìwọ́n ni wọ́n tún ti di gẹ́gẹ́ bí Kristi Èké, gẹ́gẹ́ bí wòlíì Èké? Nínú àkókò tá a wà yìí ni wọ́n tún ṣe ohun ìlòdì sí ìfẹ́ Ọlọ́run. Ó yẹ kó kíyèsí ara o. O ìyá mọ́ sọ iwájú Ọlọ́run, kò dẹ̀ mọ́ fi ara rẹ̀ sí ìgún. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ti ní ẹjẹ́ wọn Jésù Kristì Olúwa gẹ́gẹ́ bí Olúwa àtúgbàlà. Àgbọ́dọ̀ kíyèsí ara kí iwájú Ọlọ́run tó yẹ kó jẹ́ ìbùkún kó mọ́ bàá di ègún fún wa. Torí pé níwájú Olúwa nǹkan tí mo ṣẹlẹ̀ ní ìwé Rómù orí karùn-ún, wo nǹkan tó máa ṣẹlẹ̀ níwájú Olúwa ẹsẹ̀ kìíní. Ó ní Rómù orí karùn-ún ẹsẹ̀ kìíní, ǹjẹ́ bí a ti ń bá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà nínú Ọlọ́run nínú Olúwa Jésù Kristì. Ìyẹn ni pé nípasẹ̀ Jésù Kristì Olúwa àwa ti ní àlàáfíà. Ìyẹn ni pé àlàáfíà tẹ̀mí tọkọtara wà pẹ̀lú àwọn tó wà níwájú Olúwa. Torí pé kíni ohun tó fi mọ̀ pé wọ́n wájú Olúwa pé wọ́n gbàgbọ́, wọ́n gbàgbọ́ nínú iṣẹ́ àṣeparí orí igi àgbélébùú èyí tí Jésù Kristì ti mú wá. Irú ẹ̀ náà ló máa ń fún wọn ní àlàáfíà nínú ọkàn wọn àti ẹ̀mí wọn àti ayé wọn. Tó bá ti wá rẹ̀ ń jọ̀ lálàáfíà, àwọn ni wọ́n dà lúrú, àwọn ni wọ́n da ẹbí rú, àwọn ni wọ́n da ayé àwọn olùkọ́ ṣetán láti ba nǹkan jẹ́. Nítorí pé wọn lálàáfíà, wọ́n ti ṣe láti ba ìjọ jẹ́ torí pé kò sálàáfíà nù ọkàn wọn. Ìpẹ̀yìn dáa náà ni pé torí pé wọn ò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí wọn ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn ń fẹnu lásán pé Jésù Kristì. Tó bá ní ìgbàgbọ́ òtítọ́ ní Jésù Kristì Olúwa tó bá ṣẹlẹ̀ ni pé wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, torí pé a máa dá ìgbàgbọ́ rẹ yẹn láre. Ìjọjọ wa mbẹ lónìí tó fẹ́ fayé fún Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbà láre, ó ti fẹ́ kí wọ́n dá ìgbàgbọ́ tiẹ̀ náà láre kó lè lálàáfíà. Wọn àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe kọ́kọ́ mọ́ra rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, àti pé Jésù ti wá kú lórí ìjà ìgbélé fún ìwẹ̀ nìwọ́n àti ìràpadà ọkàn rẹ. Ẹ̀jẹ̀ rẹ̀ yín kan náà ló tó lè ṣe orí ọ̀fẹ́ yẹn. Torí náà, bó o bá fẹ́, mo fẹ́ gbàdúrà fún ọ lónìí. Ọlọ́run ṣẹ̀lẹ̀ gbogbo àwọn tó gbàgbọ́ yìí, jẹ́ kí orí ọ̀fẹ́ rẹ kó tó fún ọ, jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ wọ́n mọ́ kúrò ní gbogbo ẹbí, kí ìgbàlà tó kún tó dájú kó lè wọnú ọkàn wọn, ìgbàlà tó ṣí ilẹ̀kùn sílẹ̀ fún agbára láti borí ẹ̀ṣẹ̀ kó wọnú ayé rẹ̀, ìgbàlà tó ṣí ilẹ̀kùn sílẹ̀ fún agbára láti borí àìsàn òṣì àti àìní kó wọnú ayé rẹ̀, àti pàápàá jùlọ bó ti nígbàgbọ́ ní Jésù Kristì Olúwa ká dàgbàgbọ́ rẹ láre nípa owó agbára Ọlọ́run látòkè wá, kí ìwà láyé Ọlọ́run èyí tí ò ní ṣe é jígbé tí wọn sì ní jí ọgbẹ́ kù mẹ́ kó jẹ́ ìpín rẹ̀, bẹ́ẹ̀ ni kò rí Jésù Olúwa.
0: Ìnáà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, máa wà lábẹ́ ọ̀run tó ń ṣiṣẹ́ ẹ̀kún rere rẹ̀. Àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́, email dot com, WhatsApp 0803587635.

0: baba ibaruba onisegun ibile ko pe meji jake gado ile ibadan
1: ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si idiri yi ti oba oke se si agbe kale baba ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumalegun lapo egbe abi ko mo kunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ma rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la ko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
2: so eyi la fin ti gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
3: eto igbeyawo laye
4: ejowo eduro na jare
5: ki lo sele
4: ki won to so wa po nje o ran ti po oseleri television fun mi firi ji nkan ero ofoso ise ile wa ma fowo foso nle ni 2026
2: ni tuto
4: ka sa so pe o ti rawon abi
2: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so nibi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
2: be ni o cdk e le ra firi ji yin ero ifoso ati be be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
2: lati osu to koja ni mo ti rawon
4: oluse agun kan eso
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
6: ẹ pè CDK sórí 0707-454-3005
7: CDK san díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ayé rọrùn.
8: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ.

0: Múnádì àlèmọ́ ń travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa rìnrìn àjò àjà àti húmúra.
1: Àmọ́ rírì yín o,
0: bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó mọ́kà sanwó húmúra sílé iṣẹ́ wa,
1: tọ́nà òsì jẹ́ káwọn náà jàǹbá yín fún gbà kankan rí.
0: Ẹ ṣé o,
1: àlọ́ tó lọ ni ó máa jẹ́ o.
0: Àwọn fi àsìkò yìí kéde
1: bí ìjọba Saudi Arabia
0: ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti húmúra àtọ́dún yìí,
1: tó máa jẹ́
0: 26 September 2026.
1: Gbogbo ẹ̀yin
0: PTA
1: owó tẹ́ ọ̀nà ní mẹ́ka
0: a fún yín nínú 8 million naira yín.
1: Tara sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé
0: www.manlandtravel.com,
1: tẹlifon
0: 08057522230
1: tàbí
0: 07026862751.
1: A wà ní number 1 Randolph Plaza, Iriakari Estate, Olúyọ̀lé Extension,
0: along Akala Expressway, Ibadan.
1: Number 31 New Court Road, Old Gbagi, Ibadan.
0: 5850 Indianapolis,
1: USA.
0: Number 1 YBA Complex, Sabo, Ibadan.
1: The Gas Shopping Complex, Iyanago, Idiroko, Border,
0: Ogun State.
1: Millions Multipurpose Plaza,
0: Michael Collier Oso Expressway,
1: Ajegunle.

0: 14. Bo se je niyan o lori ti cash ye. O ya gbagba oju oja bi. Okay mo nbo. A roju oja bayi. Oju oja la nlo ero oja e paramo. Gbo mi dada Mr. B Entertainment pelu G Smart Entertainment. Agbe kale le to skin ba kan kuran rin. Lojo jima. E bariba. July 31st. Nibi ta ti pade Alhaji Sulaiman Ademola Komi Jackson. Ati Alhaji Sulaiman Adio. Atawewe baba oloye. Etu osi oba ojenu o. Lojo Friday. Mr. B Lange. O wa ni adojuko Kolada Isi House. Logbori efan lebada ni o ti waye. La go meri osan. Yodun. Big boy kasi o. Tora jowa mbe ni. Jaro juoja. DJ Spider Jaro juoja. Ofi tutu deni le gesi. Ofi tutu deni le gesi. Wakbi a won ofi tutu kan wale o. Eni ru ofi wale le yi. Bela bini. Ogba atinuda. Lati ma jeki a won asole na ki won ma lu ogba atinuda lati ma waste time. Kilo fi ohun bo ni o se je e ja roju oja ka lo pa akade ka wa gba sira wa la e ku kale
1: mo ti bere fun o le salai mo pani lerin lakoko apejopo itakoro sori la molebi mi o ti eda o ti gugu won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gugu nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe Maggi
3: so good together gbogbo ọmọ ológo pàtẹ tí mi mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
4: ṣèmi nítorí ògo ni o.
3: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi pé gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Malite Ìbàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ ti gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣẹ́yìn ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lè mẹ́rin lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: kí n káàbọ̀ padà ẹ̀dùn kí ìròyìn tẹ̀ síwájú lágelú 96.7 òkè tó gájú òkè ńlẹ̀ tí ń tẹ́tí gbọ́ wa o ọ̀yà ẹ̀jẹ̀ abẹ̀rẹ̀ sí mu láti apá àbí o ìròyìn ọ̀hún ìwé ìròyìn the punch ńlọkọ ó pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló gbé ìgbésẹ̀ alágbára kan ní ọjọ́ ajé monday níbi tó ti bu ẹnu àtẹ́ lu gbọmọgbọmọ àwọn ìkọlù tó jẹ́ ti gbẹ̀mígbẹ̀mí tí wọ́n ń ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè áfíríkà míì ní orílẹ̀-èdè south africa pẹ̀lú bí ó ṣe rọ ìjọba ti ń bẹ nílùú pretoria ọ̀hún wípé ìgbésẹ̀ kan mọ́kíá àti èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni kó gbé láti rí pé òpin ó dé bá àwọn ìkọlù láàbì tí àwọn èèyàn rẹ̀ ń ṣe sí gbogbo àwọn ọmọ ilẹ̀ áfíríkà yòókù ọ̀rọ̀ ẹnu àtẹ́ yìí òun náà lọ́jáde o ní kété tí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu tó kọ̀ láti fúnra rẹ̀ gbàlejò àwọn aṣojú ìjọba orílẹ̀-èdè south africa pàápàá àwọn tí ààrẹ Cyril Ramaphosa tọ́ran wá sí ọ̀dọ̀ ààrẹ ilẹ̀ yìí kàkà kí ààrẹ kò fi tẹ́wọ́ gbà wọ́n bí àlejò níṣe ni ààrẹ pàṣẹ o wípé àwọn ikọ̀ tí wọ́n rán wá láti orílẹ̀-èdè south africa ọ̀hún eléyìí tí ẹni tó jẹ́ alákòóso ìjọba wọn ti rí sí ọ̀rọ̀ àjọṣepọ̀ àwọn ilẹ̀ òkèrè àti àwọn nǹkan míì tó jẹ mọ́ Ronald Lamola tó kó sòdí wá tí wọ́n pe àwọn fẹ́ wá ṣèpàdé pẹ̀lú ààrẹ ti orílẹ̀-èdè nàìjíríà pé rárá o níṣe ó ní kí wọ́n lọ rí ṣe ìpàdé wọn pẹ̀lú ẹni tó jẹ́ mínísítà kejì fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè yìí ambassador Sola ẹnìkan ọ̀láyé ẹni tí ìrètí wà wípé lẹ́yìn tí wọ́n bá ti ṣèpàdé yóò fi àbọ̀ gbogbo tí wọ́n bá jọ sọ jẹ́ ààrẹ Bọ́lá Tinubu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá ń bẹ nílé iṣẹ́ ààrẹ ni wọ́n yọ bá àwọn aṣojú ikọ̀ ìròyìn the punch sọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí kò wá wọn sọ ó ṣe bí ẹni pé ó fẹ́ yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n kó jọ ọgbọ́n kan náà ó ní gbogbo ẹ̀ ní ń tọ́ka sí o wọ́n pe bó tiẹ̀ jẹ́ wípé àwọn ikọ̀ aṣojú orílẹ̀-èdè south africa yìí wọ́n ti gúnlẹ̀ sí ìlú Abuja ní ọjọ́ ajé monday ní ọjọ́ etí friday ẹnu mi ago tí wọ́n sì mú iṣẹ́ wá látọ̀dọ̀ ààrẹ Ramaphosa wípé àwọn fẹ́ jẹ́ fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Tinubu wọ́n pe ààrẹ Bọ́lá Tinubu kọ̀ láti ṣe ìpàdé pẹ̀lú wọn pẹ̀lú bó ṣe jẹ́ pé nǹkan gbóná girigiri nínú àjọṣepọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti ti south africa lásìkò yìí pàápàá lórí onírúurú ìkọlù eléyìí tí àwọn èèyàn south africa tí wọ́n ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ áfíríkà míì ẹnìkan tó náà tún sọ̀rọ̀ ní iléeṣẹ́ ààrẹ òun náà sọ pé òótọ́ ni pé àwọn èèyàn ń wá ní ọjọ́ etí friday ṣùgbọ́n tí wọ́n fẹ́ rí ààrẹ Bọ́lá Tinubu bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé wọn ò kọ́kọ́ fi ọ̀rọ̀ tó ààrẹ létí kò sí mọ̀jàlà eléyìí tó ti kọ́kọ́ ròyìn ìrìn àjò wọn fáàrẹ ṣáájú kí wọn ó tó dé òjijì ni wọ́n dé ààrẹ ò sì lè gbà wọ́n lálejò nírú àsìkò bẹ́ẹ̀ torí pé iṣẹ́ pọ̀ níwájú rẹ̀ fún ọjọ́ náà wọ́n wá ní àwọn sọ wípé àwọn ò kàn lè jẹ́ kí wọn ó kàn lọ rèé rí ààrẹ tààrà bẹ́ẹ̀ láì jẹ́ pé àwọn ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ààrẹ bóyá ráàyè fún irú ìpàdé bẹ́ẹ̀ bákan náà ní ọ pé ńgbà tó wá di ọjọ́ ajé monday nígbà tí ààrẹ tí ó sọ̀rọ̀ làárẹ̀ bá pàṣẹ fún wọn pé kí wọ́n lọ rí ṣèpàdé pẹ̀lú ẹni tí ṣe mínísítà kejì fún ọ̀rọ̀ àjọṣepọ̀ ilẹ̀ òkèèrè ambassador ẹnìkan ọ̀láyé ẹni tó jẹ́ pé ńgbà wọn bá parí ọ̀rọ̀ yóò mọ̀ bá ààrẹ sọ̀rọ̀ lórí ibi tí wọ́n bá jọ fi ẹnu ọ̀rọ̀ jóná sí ẹlòmíì náà òun náà tún fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu kò tiẹ̀ ní àkọsílẹ̀ pé òun fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn ikọ̀ aṣojú ààrẹ Ramaphosa ti ilẹ̀ south africa ọ̀hún bẹ́ẹ̀ lẹ́nì kẹta lòun náà pé ṣe rí ọ̀rọ̀ kan ti jáde wá látọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Bianca Odumegwu Ojukwu ẹni tó jẹ́ pé ń bẹ nílùú Addis Ababa ní orílẹ̀-èdè Ethiopia lásìkò yìí tó ti fi ìmọ̀ràn léde wípé kì í ṣe àkókò tí ó yẹ kí ààrẹ Bọ́lá Tinubu gba irú àwọn àlejò ọ̀hún rèé torí pé ìkọlù tí wọ́n sì ń ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ilẹ̀ south africa kò ì tíì dáwọ́dúró àtòkò owó wọn àti ẹ̀mí àwọn ọmọ nàìjíríà ní bẹ nínú ewu lójoojúmọ́ kí wá ní irú ìpàdé táàrẹ nàìjíríà yóò máa bá wọn ṣe irú ìpàdé àjá àràbùkà wonù ní ọ̀pẹ ọ̀rọ̀ tó jáde láti ẹnu Bianca Odumegwu Ojukwu ìròyìn ẹ̀gùn gan tẹ ẹ bá nífẹ̀ẹ́ sí láti ka the punch lọ́kọ́ ni mo mú díẹ̀ mbẹ̀ ni mo kà lórí ẹ̀dọ̀ kí ìròyìn.
1: kọ́lọ̀ kó ṣàánú wa ni téèyàn bá rí tí wọ́n ṣe ń kọlu àwọn ọmọ orílẹ̀-èdè
0: wa
1: ó pọ̀jù kọ́lọ̀ kó ṣàánú wa ni. alele báyìí inú ìwé ìròyìn ti tribune òun náà ló jẹ́ pé ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí ti jẹ jáde o níbi tí ẹni tí ń ṣe mínísítà fún ètò ààbò lórílẹ̀-èdè wa nàìjíríà ẹni tí ń ṣe ajagun fẹ̀yìntì christopher musa òun náà ló ti sọ lójú ọ̀rọ̀ kan síta nígbà tí ẹni tí ń ṣe ààrẹ bọ́lá tinubu tí ó kéde síta wípé àwọn yóò ṣe àfilé fún owó àwọn òṣìṣẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè wa nàìjíríà nínú ìpàdé pàtàkì eléyìí tó wáyé àti ìrónilágbára fún àwọn tó ṣe aya àwọn òṣìṣẹ́ tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì àti àwọn tó jẹ́ pé wọ́n ti sùn lójú ìjà tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọmọ ológun nínú ayẹyẹ ọ̀hún àti ìkọ́ni ọ̀hún àti ìrónilágbára níbẹ̀ náà ni mínísítà ọ̀hún ló ti sọ̀rọ̀ jáde síta tó jẹ́ pé ìwé ìròyìn ti tribune ó gbé ìròyìn ọ̀hún síta òní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n ti ṣetán báyìí láti pé àwọn ro àwọn aya ọ̀hún lágbára pàápàá jùlọ àwọn tó jẹ́ pé wọ́n ti sọ ọkọ wọn nù sójú ìjà òun ni pẹ̀lú ìrónilágbára ọ̀hún òun náà ni yóò lè fún wọn láǹfààní láti dé bá ṣe kí n láti dé bá tọ́ àwọn ọmọ wọn eléyìí tí àwọn olóògbé ọ̀hún ti fi sílẹ̀ níbẹ̀ lẹ́ni tí ń ṣe mínísítà ọ̀hún ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé nígbà tí òun jẹ́ ọ̀gá àgbà fún lórí àwọn òṣìṣẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè wa nàìjíríà nígbà kan rí ó ní òun tẹ̀ ń wò yìí òun ajagun fẹ̀yìntì christopher musa òun náà ni òun sun owó àwọn tí jẹ́ òṣìṣẹ́ ọmọ ológun ọ̀hún ni òun sun kúrò ní 190,000 eléyìí tó wà tí òun sì sunwọ 180,000 owó náírà nígbà tí òun bẹ ní ṣàkóso nígbà tó wá tẹ̀wájú náà rọrẹ̀ ó ní gbogbo pa ni òun sà nígbà náà torí pé ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ ọmọ ológun ó múmú lókan àyà tòun gan ni ó wá tẹ̀wájú ó ní iṣẹ́ rí ààrẹ bọ́lá tinubu eléyìí tó jẹ́ pé ìṣàkóso rẹ̀ ní bẹ léde báyìí ó ní òun fọwọ́ sọ̀yà tí inú òun sì dùn tí ọkàn òun sì balẹ̀ wípé ààrẹ bọ́lá tinubu òun náà ló ṣetán láti jẹ́ kí ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ ọmọ ológun ọ̀hún kí ó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè eléyìí tí ó ti làmìlaka lágbàáyé ó wá tẹ̀wájú nínú ayẹyẹ ọ̀hún eléyìí tó jẹ́ pé iléeṣẹ́ ọmọ ológun lẹ̀wà òun náà ni wọ́n tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ eléyìí tí ó ń rí sí àwọn ìdókòwò abẹ́lé àti tó ti gòkè àgbà sedam òní nínú ìpàdé ọ̀hún eléyìí tó wáyé òun náà ni wọ́n ti ró àwọn tó jẹ́ àwọn opó ọ̀hún ni wọ́n ti ró wọn lágbára eléyìí tó jẹ́ pé àwọn ọkọ̀ wọn ti sùn sójú ìjà níbẹ̀ ló wá tẹ̀wájú òní owó eléyìí tó tó 5,000,000 owó náírà òun náà ni wọ́n fún àwọn opó eléyìí tí ó tó 500 níye níbẹ̀ lẹ́ni tí wá jẹ́ adarí fún ti àjọ ti sedan ẹni tí ń ṣe ọ̀gbẹ́ni charles odi òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta onírúurú ìgbésẹ̀ yìí làwọn ò mọ̀ gbé lóòrèkóòrè láti mọ̀ ṣe kóríyá fún àwọn tí ó jẹ́ pé wọ́n jẹ́ ìyàwó àwọn òṣìṣẹ́ ọmọ ológun lẹ̀wà eléyìí tó jẹ́ pé ọkọ̀ wọn ti fẹ̀yìntì tàbí tí ọkọ̀ wọn tí ó ti sùn lójú ìjà.
0: ìròyìn èyí ń bẹ lójú ìwé kẹfà the guardian bẹ́ẹ̀ ni wọ́n sopọ̀ mọ́ ìkan tí ń bẹ nínú ìwé ìròyìn the punch torí pé ohun tó bá jọra wọn báyìí
1: láfi
0: wéra wọn epo ẹ̀pá jọ pọ́ sí ẹ̀ lérí bẹ́ẹ̀ òun náà ni àmúkú ọsàn ó dàbí ẹ̀kẹ́ ọ̀daràn ni
1: ó
0: yá lójú ìwé kẹfà the guardian báyìí o àwọn ìgbìmọ̀ tẹ̀kótó ilé aṣojúṣòfin ti orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe ìwádìí lórí ọ̀nà eléyìí tí iléeṣẹ́ tí wọ́n pè ní ayédèrú tí wọ́n dálẹ̀ lábẹ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí presidential foreign investment promotion council pfipc bí ó ṣe dìdí dálẹ̀ àti ọ̀nà tí wọ́n gbà láti mọ̀ síṣẹ́ òní wọ́n mọ̀ ti pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà wípé kọ́dàkùn kò rí wípé wọ́n mú ẹni tí ń pera rẹ̀ ní adarí àgbà fún iléeṣẹ́ àjọ ọ̀hún èèyàn adéníyí adéyẹmí wá sí iwájú ìgbìmọ̀ eléyìí tí ọjẹ́ ti tẹ̀ kó tó ilé tí ń ṣiṣẹ́ ìwádìí ọ̀hún ní déédé 12:00 ní ọ̀la òde yìí ni o àṣẹ yìí ò ní wọ́n fi léde lánàá nínú ìjókòó ilé nínú ìjókòó ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí wọ́n tún bẹ̀rẹ̀ padà lórí iṣẹ́ ìwádìí pẹ̀lú bí wọ́n ṣe jókòó nínú ilé asòfin àpapọ̀ tí ń bẹ̀ ní ìlú Abuja o níbi tí àwọn asòfin ọ̀hún tí wọ́n ti ṣe àfikún onírúurú akitiyan nínú iṣẹ́ ìwádìí wọn láti rí wípé àwọn lọ rèé wo gan-an ǹjọ́ fi ti ìdásílẹ̀ iléeṣẹ́ ọ̀hún nídìí àbí ìsọwọ́síṣẹ́ wọn gan ó wà níbàámu pẹ̀lú òfin ilẹ̀ yìí bí eléyìí tí ó jẹ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbogbo ìgbà ni wọ́n ti fi ẹnu kùn ún pé sẹ́ ọ̀nà tí wọ́n fi gbé kalẹ̀ kò bófin mu bí ti wù kó mọ̀ ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí ẹni tí ó jẹ́ alága rẹ̀ yusuf gadi tí ó léwájú rẹ̀ òun ló sọ ọ́ di mímọ̀ wípé àwọn tún ti rí àṣírí àwọn ìwé kan táwọn fura sí wípé gèǹje ni wọ́n bí mọ́kàndínlọ́gbọ̀n 29 ó ní àwọn ìwé ọ̀hún òun lọ́jẹ́ ò tó ní í ṣe pẹ̀lú bí iléeṣẹ́ àjọ ayédèrú yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àti ọ̀nà tí wọ́n gbà láti gbé kalẹ̀ tó sì ń ṣe àpèjúwe pé gbogbo rẹ̀ ló lòdì sófin nígbàtí ẹni tó ṣojú ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ igbákejì kọmíṣánná ọlọ́pàá ẹ̀yùn bashir abdullahi tí ó mọ sọ̀rọ̀ níwájú àwọn ìgbìmọ̀ ọ̀hún ó sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ó ti wulẹ̀ fi ọwọ́ ṣìnkún òfin gbé adéyẹmí ó sì ti wọ̀ lọ síwájú ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó sì fi ẹ̀sùn mẹ́jọ ṣàǹkóṣàǹkó kan lórí ọ̀rọ̀ ọ̀hún ó ní látara ìwádìí eléyìí tí àwọn bẹ̀rẹ̀ yìí ó ní oríṣiríṣi àwọn nǹkan tí àwọn ń béèrè ó ní wọ́n ti ń fún àwọn o láti ọ́fíìsì ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ ti orílẹ̀-èdè nàìjíríà àmọ́ ti ọ̀rọ̀ ra sí àwọn asòfin nígbẹ́rẹ́ ìpàkọ́ wípé ṣe mọ̀ wípé tí àwọn bá ń ṣe àlàyé ọ̀rìn kíni wọ́n gbogbo tí àwọn ń ṣiṣẹ́ lé lórí nínú ìwádìí yìí àbáwọn nǹkan táwọn ti rí gbà ó lè ṣe àkóbá fún àṣeyọrí nínú ìwádìí ìwà ọ̀daràn eléyìí ti ń bẹ̀ ní iwájú àwọn táwọn ń ṣiṣẹ́ lé lórí ọ̀hún o wàyí o nínú ìwé ìròyìn the punch òní ìròyìn míì ló ti wá fara pẹ́ tó sọ di mímọ̀ pé ibi tí nǹkan dé dúró báyìí ọjọ́ ń pé àwọn ọmọ ilé asòfin àgbà kejì nílẹ̀ yìí tí wọ́n ṣe ìwádìí ìwà ọ̀daràn ọ̀hún ó ní àwọn ọmọ nàìjíríà ni wọ́n ti wà lé lọ́rùn àti pé iṣẹ́ táwọn gan ṣe ti ń fojú hàn pé wọn ò ní ní nǹkan míì láti ṣe àfi kí wọn ó ránṣẹ́ pé Fẹ́mi Gbàjàbíàmílà tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nítorí wípé ó di dandan o kí wọ́n wá díẹ̀ kí wọ́n béèrè lọ́wọ́ tiẹ̀ torí pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń bi Adéyẹmí léèrè ọ̀rọ̀ ní mọ̀ pé ọ̀rọ̀ ìkan Gbàjàbíàmílà ọ̀rọ̀ ìkan Gbàjàbíàmílà àní kí wọ́n bi Gbàjàbíàmílà ọmọ nípa ẹ̀ ó béèrè nǹkan báyìí ó béèrè nǹkan báyìí láwọn àsìkò kan báyìí ẹnìkan tí ó wá wà níbi tí ìjókòó ìgbìmọ̀ ọ̀hún tí ó ti ń lọ ló sọ fún ìwé ìròyìn the punch wípé àwọn asòfin tí wọ́n jókòó ọ̀hún wọ́n mọ̀ ṣe àdánù àǹfààní kan ni àǹfààní ọ̀hún ò rí lò àǹfààní tí wọn ò bá fi béèrè lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà nípa àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó ṣe kókó tó yẹ kí wọn ó béèrè lọ́wọ́ aṣojú iléeṣẹ́ ọlọ́pàá nígbà tó wá síwájú wọn ní ọjọ́ ajé Monday nínú ìjókòó wọn ó ní ẹ máa gbọ́ nígbà tí ọ̀gá àgbà ọlọ́pàá tó wá ní òní ọjọ́ ajé Monday àná ní sọ́bà wípé tó sì rán ẹnìkan pé kó wá aṣojú òun tó jẹ́ wípé ẹni tó jẹ́ àgbà òṣìṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá ni kí ló wá dé tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ yìí náà wọ́n tún kùnà láti béèrè àwọn ìbéèrè pàtàkì pàtàkì tó yẹ kán béèrè ó ní ẹ máa gbọ́ ibi wọ́n sọ fún wa pé ẹnìkan bẹ tó dàbí alárinà láàrin àbí agbódegbà láàrin Gbàjàbíàmílà àti Adéyẹmí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Dọlá Pọ̀tà Ànímọ̀lá tí Adéyẹmí ní òun lòún fún ní mílíọ̀nù lọ́nà irínwó náírà 400 million naira pé kí wọ́n bòun fún Fẹ́mi Gbàjàbíàmílà tó jẹ́ olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ tí wọ́n wá pé ọkùnrin Dọlá Pọ̀tà Ànímọ̀lá yìí ikú ló dédé kú tí ó jẹ́ wípé ìjàmbá iná lọ́gbẹ̀mí ẹ̀ sínú ilé ìtura kan nílùú Àbújá wọn ni ọkùnrin yìí ló yẹ kó jẹ́ ojúlówó ẹlẹ́rìí tó jẹ́ pé gbogbo ohun tí ó tú àṣírí ti ń ṣẹlẹ̀ yìí ìbẹ̀ lẹ́nu ẹ̀ wọn ni wọ́n wá pé ó jáde láyé nínú ilé ìtura kan tí wọ́n pè ní Kachi Hotel tó wà ní agbègbè Utako nílùú Àbújá ìjàmbá iná ló sì gbẹ̀mí ẹ̀ síbẹ̀ wọ́n wá ní lẹ́yìn bí ọjọ́ díẹ̀ tí ọkùnrin ti jáde láyé níyùn ní dédé ọjọ́ kejìlé ní 20 October 2025 gẹ́gẹ́ bí ìtàn bó ṣe lọ tí ẹni ọ̀hún tó sọ tí punch tó kọ tí èmi sì ń kà bẹ́ẹ̀ gẹ́lẹ́ láàárọ̀ yìí wọ́n ní ilé ìtura tí wọ́n wá pé ọkùnrin yìí kú sí wọ́n ní ẹnìkan tí wọ́n dì á mọ́ra ni wọ́n bá lọ ọbẹ̀ ni a ba lo re bi ile itura iwo lule to wa je pe gbogbo nti an fi le topa se ri denu ile itura yi ish won ni gbogbo e oparun si oju kan ni o won ni bo wa ni igbimo te ko to ile asoju sofin o se gba ki asoju oga gba olopa le Nigeria o wa ko si lo be nipase eni to soju re lai bere awon ibere won yi lori pe ta lo so pe ki won lo re wo ile itura yen ki lo sele ti won fi wo ile itura
1: awon olowo ile
0: bawo ni eni yen se ku si inu ile itura yen to je pe yara to wa nikan ni najo to de ku sibe ati be abibili ati be be lo
2: Apostle ti Christi o pe gbogbo eniyan sinu soro alagbara nla isoru arogun gbogun mi ekan losu loni se ara man sise yanu re fun didi ojo meta gbako ninu soro arogun gbogun mi ogun ase idi aja nigba ti olorun ba nlo iko re woli richard adebayo kolawole ajinrere gbogbogbo fun ija apostle ti Christi ati opo ranse olorun miran to su yi tuti ko
3: wednesday thursday ati friday ose yi ni soro arogun gbogun mi yi ma waye
2: opo ranse olorun lolorun yo lo ninu orin iwasu ati adua gba nkogbi ninu ile ijo sin wa ni CSC Arogun Gbogun mi DCC 18 Fernand Jesus bus stop Olomi Olunde Academy Nibadan Agogo Mokala ni soru ma nbere lati bi kibi ewoko di Olomi egbe okara ton lo si Olunde esokale ni Fernand Jesus bus stop iyana Arogun Gbogun mi lede yen o baba woli ati mama woli Richard Christina Kolawole JP ni o ma gba gbogbo eniyan lalejo fun ibere tabi alaye 08038266459 Jesus

0: ga jókè.
1: Bọ́dá mi, ó ti wá sú mi báyìí.
2: Rántí, kí ló dé, kí ló sú ẹ mbẹ̀?
1: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas, tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣe ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbówó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí.
2: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe ilé, kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni caretaker sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ka báyìí ò ti ẹ̀ wá yé mi.
1: Ẹ wo bọ́dá mi, àfi kó ló ń bá wa dá sí i.
3: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 09063848209.
3: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ni rí sọ́rọ̀ òwò ṣíṣe, ìyẹn business consultancy, àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àti aládàáni, pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá ń fi ti gbówó lórí. Owó ilé náà ti gbẹnu sókè. Nǹkan ọbẹ̀ tí wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kìí ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
4: 090

0: 090-6384-8209.
1: Àwọn Yorùbá bọ̀, wọ́n wí pé ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ń gbé. Ilé-iṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe. Ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣe wọ́n ránṣẹ́ sí
0: 090-6384-8209.
2: Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1,000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
1: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀. Àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn, nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣeé dúró wò, ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣe ránṣẹ́ sí
0: 090-6384-8209.
1: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ ilé-iṣẹ́ yín sílẹ̀. Bóyá yín jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́. Kódà bóyá yín jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fò ìrù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé, ẹ kú ìkàlẹ̀.
3: Lagilu FM 96.7.

0: 003-328-5852 olùkéde ilé oúnjẹ Amala Kingdom lẹ́gbẹ̀ẹ́ Central Mosque ní gáràjì ọkọ̀ Èkó Tollgate Ibadan.
1: Lagelu FM 96.7.

0: lọ gbọdọ dele ibadan
1: iya re le
0: lo eyin ti kisise ngbo eyin ti gbowo eyin ti gbeti eyin to gbomoso eyin to yo eyin ti oke o eyin ti seyin eyin ti barapa mejeje eruwa maya lanlate igbora sidere papa taye tete de gangan e ba nya ki won ni gana be ba de leko kan e baba e ba weda nbe gbogbo yin won la won reti le ibadan mokiyin loko gomina egbe afredara ni pele oyo alaji munurudi adego kraova oda iseju bi me fa pere loku ti mo ni eje sare mo daada baba the chairman planning committee ago melo le to bere
2: ah ni agbara lowo olohun lati ago mejo laaro la mo mo egbe o ti ma de sibe
0: mejo laaro
2: be ni
0: e fe won o sun leni
2: ah oda gan bo ba se fa won tona won jin ki won de latale friday
0: se mo bi te bi won sun kon sa ye wa
2: a se to e ko se problem
0: e se to e
2: be ni
0: ko se problem
2: ko se problem
0: ko se problem
2: at all
0: kini kan ti ma ton waye ti mo ma de ma se lopo ogba ne ba se bi wiande awon ni dj kankan le ma pe sa po lorin lodun yin
2: a ko
0: kan lo si wa nba
2: a po lorin
0: a po lorin
2: be ni
0: tori mo ri ka pe ri ni o
2: mo
0: de ba yin boy letter si de o
2: tori iyato
0: tori iyato
2: awon ejire le awon olore wa ibeji la awon meje
0: awon twist phobia
2: be ni
0: awon ni won bo awon
2: lo wa korin fun wa in fact mo ro pa ina ti buro won ri
0: awon twist phobia le pe
2: be ni
0: eni ago mejo ni o ti bere
2: be ni
0: gugu wa lati gbodo wa ni recreation club
2: lagbara lo
0: ago mejo aro
2: tori ko si se ni jo na fun gugu weather ni pinle oyo be ni ko si se gugu everybody ma ti shop eni gugu awon customer wa to ba ngbo wa bai awon to ba fe sise ko tete ba sise won ko to di on the 19 to ba ti di on the 18 at close o to the Monday
0: o to the Monday
2: on the 20
0: on the 20
2: ben,
0: on the 21
2: on the 21
0: so Saturday ni on the 19
2: ben ni
0: on the 20 ni Sunday re
2: ben ni on the 21
0: oda adupe lowo Olorun adupe lowo Olorun adupe lowo Olorun lopo gba muslimi nbe laarin yin topo
2: ben ni
0: kristeni nbe laarin yin
2: ben ni
0: masalasi wo la mu lojo jima ta ti lo kirun eh fifi yen sinu e lo magomina
2: ah ti se
0: en fi yen sinu agbodo mo masalasi kan
2: okay
0: gbo mo egbe afridara o pejo si na to ba lori ofin re ta ti lo kirun jima lo dupe lowo Olorun to ba di Sunday re agbodo mo Sunday church kan ti gbo mo egbe olo ti gomina no si wa nbe lati lo dupe lowo Olorun to fi wa to ti o da wa dani ajo e ba so governor be o
2: ah be ti so yen na wa na o ti ma sise lori e
0: eyin na o ti ma sise lori e
3: je ti be re
0: awon na ngbo yin
2: awon na le ngbo
0: o baba la video
3: yes sir
0: e pe number ti yin na ta
3: number mi ni 08 0 0 8 0 3 4 3 4 3 4 3 4 9 2 9 2 8 7 8 7
0: e pe le ka si
3: 08 0 0 3 4 3 4 3 4 9 2 9 2 8 7 8 7
0: Odo yin ni o ja si gbogbo eyan gbe Oyo awon agbagba meta ti mo di eta the chairman planning committee for Biwande 2026 won wa nbi baba wa tell all afani lati join won lati afijo and now wa nbi awon ti bo mo so na fe wa ona lojin la fini ka mo da yin laamu awon ti sakina fe wa ke gbohun won ona lojin la fini ka mo da won laamu to gomina o le wa fudi kata bomi iyan alaji munirudin adego kraof ama akowe agba wa nbi ka to ma dagbere parting gift ki le fe so gbogbo mo egbe ala eda adeleye
4: e se adupe lowo olorun ni agbara lowo olorun ni ojo yen tori pe olorun ti e ti gwadura o ti ba ya ojo yen si mimo ti o ni si wahala ti o ni si damu kankan ni jo yen gbogbo erin to ba wa ni o ja anfani fun egbe afinidara ni ojo na papa julo awon mo egbe wa wo ra afade je nijo na ara afade akoko don ni pe mo ti e mo yin ebi na mo yin mo ti e fe se nkan kan bo pe yin ara anfani ni sugbon awon anfani kan wa ta ni so si ta ri bi to ye pe won o je ni ojo na olorun o si ba di ojo na
0: so adupe ejo na ma mura ati ma dagbere o e ma binu eto wonu eto ibe ta ri mo foto ni re apapo egbe afrindara eje to jise ti won ran le kan si ni pe won fe se nta mo si biwian day fodun 2026 awa ni yo waye ni ojo kokandin ni ogun osu kesan odun sa waye wọ́n ní recreation club tó wà ní sabo ibẹ̀ ni ó ti wáyé wọ́n wá ní ago mẹ́jọ láàárọ̀ ni gbogbo ọmọ ẹgbẹ́ ó ti máa pèsè ẹ̀bẹ̀ wọ́n ní pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àwọn àgbààgbà nú òṣèlú ń bọ̀ àwọn àgbààgbà nú oko òṣòwò wọ́n ń bọ̀ àwọn business tycoon wọ́n ń bọ̀ ọ̀pọ̀ àwọn customer wọ́n ní ń bọ̀ wọ́n wá ní ẹni tó jẹ́ bíi governor general fún àpapọ̀ ẹgbẹ́ àfrindára nípínlẹ̀ ọ̀yọ́ honorable engineer Aderemi Abbas Oseni wọn láwọn náà wà nbẹ̀ lágbára ọlọ́run wọn wá bí wọn lè rè kí ló dé tẹ́ fi wo sonson tẹ́ fi ju tíkẹ́ẹ̀tì governor general sí honorable engineer Aderemi Abbas Oseni wọn lẹ engineer ni wọn iṣẹ́ àwọn àtẹ engineers rí ọwọ́ inú ara wọn ìyẹn ni wọn lẹ engineer Aderemi Abbas Oseni ọ fẹ́ràn sí àwọn pọ̀ ọmọ àgbẹ̀ máa bèrè pẹ̀lú engineer wo ni honorable engineer Aderemi Abbas Oseni ẹ̀yẹ lọ gọ́gù yẹn nígbà tí gọ́gù rẹ̀ rí dáhùn sí. Ogun ọmọ ẹgbẹ́ ni wọ́n ní gbogbo yín lẹ gbọ́dọ̀ ra sọ̀pá mẹ́rin ọpọ̀ dandan lẹ́ fi wọlé o. Wọ́n sì lójúṣe tán àti làkalẹ̀ fún nìkọ̀ọ̀kan láti zone sí local àti local wọ state ẹ gbọ́dọ̀ ṣe é. Wọ́n wá ní tọ́pá bábá rí pé gbogbo ọmọ ẹgbẹ́ làwọn retí lọ́jọ́ náà lágbára ọlọ́run. Wọ́n bá wà níbikíbi nípínlẹ̀ Ọ̀yọ́ gbọ́dọ̀ wá. So ẹ jẹ́ mi ọmọ dágbére ẹ pè mí ẹ̀yin náà fẹ́ ṣayẹyẹ ẹgbẹ́ yín ẹ fẹ́ ṣàgbékalẹ̀ ẹgbẹ́ yín ẹ fẹ́ gbẹ́gbẹ́ yín lárugẹ. Ẹgbẹ́ oníṣòwò ẹgbẹ́ oníṣòwò ojú òpó tẹ́ pè mí sí ó náà ni 08032954191. Ẹ gbọ́ nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08032954191 ojú òpó tẹ́ pè mí. Ẹ wá já pàdé láàjì lórí ètò èyí tó wò. Ṣé ẹ ti ń là kọjá pẹ̀lú VIO rí? Ṣé ẹ ní là kọjá pẹ̀lú Ọyọ́ State Traffic Management Agency rí? Ṣé ẹ ti ní pènijà pẹ̀lú àwọn tí ń pera wọn ní local government traffic management ẹ pera wọn ní consultant fún ìjọba àbílẹ̀ lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọ̀tọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ bá ti ní rí ẹjá pàdé láàjìn. Àwọn ìkẹ̀kọ́ láǹfààní àti wà pẹ̀lú wa láàjìn aago kan lóru òní ni títí dàgò mẹ́ta wákàtí méjì lèmi àti yóò tún láǹfààní àti pàdé Akinyemi ló kọ tí mi jẹ́ pàdé mi àti yín ò dìjọ́ mẹ́jọ ẹ múra sísẹ yín o iṣẹ́ lògùn ṣẹ́.

0: eku dede akoko yi ni gbogbo bi ti afefe ikanle yi fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun ti mu ki igbe aye wa rorun wa ni muke muke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re orugogo si eyin gan le to yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo ele yi ki se sogun dogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to se tan lati kuro ninu ise atose mu ki oro aje re gbero si ona bayo re ete atejise sip si ero banisoro yi 0802 089-9900 lekan si 0802-089-9900 ile ise Fictionary Eagles Global won kon yin ni ilana ti eyin no fi kuro ninu awon to saroye airowo lo gbo mi daada o nje le mo pe awon kan wa to je wipe ona irorun la won fi pa owo sapo asun won lona to legit yato si wipe won ko yin lona bi e se ma se won tun se atileyin fun yin lati je ki e le daduro layara yin sip ni ete sori 0802 089-9900 se yoruba bo won ni eni ba mona lo ye ka tele ka ma ba wa sonu ka to sonu nile ise Fictionary Eagles Global fin si wa ni gbere ipako ka wa na ba le gbe nkan rese laye ta wa yi masun lori e te atejise sip sori 0802 089-9900 0802 089-9900 be se n gbo mi lori ikanni yi lowo lowo awon eniyan ogbon 30 people akoko to ba te atejise sip ni won je anfani idanileko yi lofe lai sanwo rara ma fi akoko re dola ore ilekun orire lo sisile yi yara wole ma gbo lagbo danu gbiyanju te sip sori 0802 089-9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣò náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jísẹ́ sip ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jísẹ́ sip sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jò pẹ́jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jísẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn ọgbọ̀n 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jísẹ́ sip ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ soríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ́ sórí 0802-089-9900 ẹ̀sẹ̀ púpọ̀ títí àkókò míì tí mi àti yóò tìjọ́ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́ mi ire o.
1: Lagilu FM 96.7

0: ta wa yi gangan la lari o jagba o ti gbegbe yo pomo ti nkan o gbe nkanu lori ti cash e na ni o ati kan ni wa le keji fun ti ayado ayajo odun keji ele ti cash e to ti bere ta ti fi awe ebo jeun olorun o si je ko fo mo wa lowo e ri ba nbi bere lato la lo pri jackpot o ti e ko bere na ta gogo fi gbose ti friday yen wo iyen lola nibi ta ti pe owo kan to tun gara a ti e ko fi half a million kan a vi beni kan sere lola iyen ola weze ni o iyen ni bi aisun aisun odun kase ti lo vaga star 347 star 1004 star 2 ash àwọn náà láàárọ̀ yìí ìyẹn tó ọba wura rẹ̀ ràn ni o ọkàn wọn náà láàárọ̀ ibọ̀ ọba wura rẹ̀ ràn ni o torí pé mọ̀kànmọ̀kàn báyìí ló yèé kàn oyè tó kára owó yọ̀ kárẹ̀ ẹ̀dẹ̀ bó ṣe máa jẹ́ gangan nìyẹn o ohun yẹn nìyẹn ohun yẹn gangan star 347 star 1004 star 2 ash ṣùgbọ́n látọ̀lá lọ lẹ́tì máa rí fèrèfèrè lọ́la yẹn á tún fún ẹnìkan ní half a million pre-jackpot nìyẹn tó wá dọjọ́ friday èèyàn méjì máa gbé 1 million lọ fún ti ọdún kejì ti káṣẹ̀ ebáriba ókè mo ti ẹ̀ láwọn méjì kan wájú mi ń bíná àwọn tí wọ́n jẹ lọ́jọ́ friday àbí ṣe friday náà kọ́ orúkọ yín brother mi
1: orúkọ mi ni ọláre sunday
0: láti àdúgbò
1: láti àpáta nìbàdàn
0: àpáta ńlẹ̀ ìbàdàn ilé lẹ́jẹ̀
1: mo jẹ 250,000
0: 250k lọ́jọ́ friday bẹ́ẹ̀ni ìgbà wọlé tí ń play cash
1: láti ẹni sá
0: ṣe é jẹ́rì
1: mo jẹ 50,000 rí sá
0: that's the only one tẹ́ jẹ́rì
1: bẹ́ẹ̀ni sá
0: ìyá ìgbà wọlé jẹ 50,000 yẹn
1: láti ẹni sá
0: last year ìgbà tẹ wá tún gbọ́ pé 250k wọlé ní ọjọ́ friday fún olóṣèlú
1: inú
0: èyàn ó dun owó lágbo
1: ẹ bó ti ẹ̀ jẹ́ pé ọlọ́run ló yọ mí jọ ẹ
0: kí ló dé
1: nẹ́tíwọ́ọ̀kì ọlẹ́ ti ẹ ti pè mí
0: tí mo ti pè yín
1: ẹ̀kejì
0: tí mo ti pè yín
1: ẹ̀kejì ni mo tó rí gbé ibi tí mo gbé rò lọ tó ọ̀kadà ni mo ń gùn
0: nẹ́tíwọ́ọ̀kì ibi tẹ́yìn èrò lẹ́gbẹ́ lọ bẹ o ẹ ti wá wọnú nẹ́tíwọ́ọ̀kì yìí ò wá dá ìyá
1: ifo èrò tí mo gbé gan mo ní kó máa mówó lọ ni pé mo ti gbọ́ pẹ́ láàárọ̀
0: yìí ó ti sẹ́ẹ̀tì mọ́
1: ìwọ náà jẹ́ bẹ́ẹ̀
0: ẹsẹ̀ dáadáa ìyẹn ni wípé ẹyin ọdẹ tó bá pẹran tó bá ṣètùtù ẹ ó ṣètùtù torí gbogbo lè rí mi ìpani ẹ tún jẹ mi orúkọ yín mà.
2: Ìdòwú Ọmọlára.
0: Mrs. Ìdòwú Ọmọlára àdúgbò Ouma.
2: Gbagi.
0: Ìgbà wo lẹ ti ń play cash?
2: Last year.
0: Ìlú lẹ wá jẹ?
2: 500.
0: Ìlú lẹ ti jẹ rí?
2: 500.
0: Ẹ̀yin ni mo ní kílẹ̀ ń lò. Ẹ jáwọn èèyàn sí nílé o ẹ jáwọn èèyàn sí àwọn èèyàn bí wípé nígbà táwa kan ń bẹ tá àti ìjẹ nkankan ẹnìkan sì wá lóhun tún ti jẹ báyìí wọn tún ti jẹ lẹ́ẹ̀kejì àti first time tí ẹnìkan mo ní mọ̀mọ̀ forí wórí orí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mọ ni ẹni tí ń sọ fún ọgbọ́ ohun tún ti jẹ ní ìsìn tó o bá gbọ́ iye tó náà ń plè lójoojúmọ́ sẹ́wọ̀n náà lè gbé gẹ̀ẹ́sì bí àṣírí wà nù o the first time tẹ kọkọ jẹ èló lẹ jẹ
2: 500
0: ìní fọ pé ẹ kọkọ fẹ jẹ gbàǹbá yìí o káṣẹ o 500 lẹ kọkọ jẹ ìgbà wo ni
2: december
0: tó kọjá yìí ni ṣé mo wà ń lé ní december ṣe ọdọ olóko ni a ti jẹ ọdọ olóko lẹ ti jẹ mi sì ń lé ní december mo wà ń mú orókò gbogbo gbà yẹn ẹyìn lẹyìn ìgbà yẹn wà ń kọ ẹ jẹ mí so another one tẹ tún jẹ
2: 500
0: ohun tún lélẹ tiẹ̀ ti dára ẹ̀yin gan lo ní 500 or 500 yìí ó ga o mélòó mélòó lẹ́wọ̀n ń play.
2: Ìjọ tí mo jẹ yìí gan láti monday mo ti ń ta
0: lè ti ń play
2: but dádì bí sá ń bèrè ń pé kí n send owó oúnjẹ sá mọ́ pé kí n bá ta mẹ́ta bóyá máa rí owó oúnjẹ send sí wọn níjọ yìí wá jẹ
0: ó kílí ni
2: mo so bí mo ṣe wá ṣiṣẹ́ níjọ thursday yẹn owó tán wá fún mi wá send ẹ sí dádì mi láàárọ friday.
0: ok
2: so bó ṣe pè mí tán ń ṣàdúrà fún mi ní kọ́yìn wọlé.
0: wow
2: ìyá ẹ mo tún jẹ́ another one.
0: ẹ send your one jesi daddy yin bo se wa pe yin tan sadura pe omo toju wo na o ni rawo na o ni tawo owo ni ta lowo re o oni salai ni o ni ipe owo mi wole se ti adura o bi ba adura o bi lori omo bo se jenu iyen ni pe won to ba ni baba ati ya eyin asiri kan ni o to ba ni baba ati ya ma wule sare ajo kankan kan ma toju won baba ati ya re ma je ki won o ri toju latowo re toju won fun won ni toju ko gbe na gbe boya boya yin de wa ni pupo iwon to ni na bo se ni ni won ba na I no understand pe iwon bo mo ise ba bowo eku ba se mo ni se fi nu oju pe bagbara re se mo na ni se se fa won yo dun mo won nu won si ma fi tinu tinu pe ma sadura fun dagbara lowo olohun won pe fun yin dada ni saju won ku lagbara lowo olohun bo se jenu e ti free eh ki kala ti o wole loko abo ti wole yo wole nsin
1: Alliance.
0: Oya baba. Eku gbadu. Awon social media ma kan si nbe won aba yin ya photo nbe yin lati o wole. Bo se jenu. Bo se jenu yen lagba be yen *347*177*2#. Oye e ja bere latori 50,000 naira laaro yi. 081 lo ti bere. O pari si 0247. 50,000 naira niyan, 50k niyan. 081. O pari si 0247. Ta lo wa nbe.

0: I'm fine. How is everything? You said what?
1: You called from where?
0: Ah. Ban wo number to pe o si number pe o. O ti si number pe.
2: Oja dije.
0: Oja dije. Success. Oja je success laaro yi. Ara fun mi na ngba o ti di pe o from where?
2: America le je.
0: Eleyi. Ti e se Jamaica ni you wanna go. Wọ́n tẹ́gbọ́n. Ó ti rèé pé Jamaica.
2: Ini lele gbọ́ sí o.
0: Ini ti. Wàhálà. Ó pe nọ́mbà, ó nọ́mbà. Ókè. Ni ẹlẹ́ni ti ń gbádùn lọ́wọ́.
2: Àbí.
0: Ohun yẹn tutù wúkú.
2: Ó tutù lọ́lọ́ ló wà.
0: Pàjáwìrì lè ro tó wẹ̀nù mọ́ dìde rèé gbé kọ́ọ̀lù.
2: Omi tupetupe gan ni.
0: Iṣẹ́ yìí ọkọ̀.
2: Àbí.
0: Ẹ̀lọ́ ẹ káàárọ̀ o. Aku ojumo o. Eleda yin o ni gba bode o.
2: Ami o.
0: Won ni si number yin gbe fun telomi o.
1: Ami o.
0: E ri pe mo n sadura yin e si saye sami.
1: Mo sa mi ma.
0: Ori bike le wa be n drive lowo.
2: Express le le wa.
1: Ori bike le wa.
0: Ngba le wa yi.
2: Agbole ni.
1: Mo wa ni titi ni mo wa.
0: Ariwo yen han affect lo je kin so be
2: agbole na wa.
0: Eyin ikani lagelu la tin pe yin ki loruko yin.
1: Ah, oruko mi ni Mansuru Adekunle Adujo.
0: Mr. Adujo.
2: JF.
0: Se JF wa nbe. O si JF Adujo nbe. Adujo lasan ni tin. Adugbo wo le wa yi.
1: Mo wà níbo
0: di. Ṣé ìgbà ẹ fẹ́ fònà? Àbẹ́ ẹ̀tẹ̀ ló lóòlù ni. Ok, ṣọ́ọ̀pù yín ló wà ń bòde. Agbó àbí.
2: Tailor ni ó jẹ.
0: Kí wá lẹ jẹ́? Ẹni. Ok, renters. Ok, àga tent nǹkan. Torí
2: Adéọ̀sùn.
0: Adéọ̀sùn kìí gbúrú àgbo etí lọ́jọ́ máa bọ̀. Kí Ọlọ́run àmọ́ ń dágbo ẹsẹ̀ o. Kìí gbúrú àgbo etí o. Ó fẹ́ lé máa bọ̀ lọ́dọ̀ yín. Ìgbà wọlé tí ń pè kàṣẹ. Ṣé ẹ ti jẹrí? Èló lẹ jẹ? Yóò ti pẹ́ díẹ̀ o. Order congratulations. 200,000 naira lẹ́jẹ̀ láàárọ̀ yìí. Tí a ti fi nọ́mbà yín gbé fẹ́lòmí tẹ́lẹ̀. Wọ́n ti fi nọ́mbà yín pẹ́ tẹ́lòmí tẹ́lẹ̀. Ọlọ́run ló ní kí ìyọ́mọ
2: sọ wá tako. Inú lọ́lọ́.
0: Ní nọ́mbà yín lọ já sínú lọ́lọ́. Ọ̀dà o, congratulations. Congratulations. Wọ́n máa pè yín bá ṣe máa ṣe pè yín gbàtán fún yín lówó ń jò nìyẹn wá ṣe pè yín sí. Ṣé ń gbọ́? Wọ́n á bèrè details yín bó ṣe jẹ́ nìyẹn. Congrats. Ọ̀dà o. Bó ṣe jẹ́ nìyẹn, Gbẹ̀ngà Ọ̀yàdọ̀ ti wà ń bì. Bá mi tó tọjọ́ tí ì
2: ṣe. Bóyá kò kúkú máa ṣe lọ́kàn kí n kúkú kàn lọ jókòó sókè kí n ná ṣẹ̀. Kò sí n tó lè ṣe kí n kú filẹ̀.
0: Bá mi tó.
2: Gbogbo iṣẹ́ yìí yọ.
0: Anu la rí gbà.
2: Kò mọ ba lọ. Tó bá di lọ́la kí n wá ṣe já wọn sí.
0: Kí wọ́n wá ṣe jẹ́ kán mọ̀ láàárọ̀.
2: Jẹ́ kán mọ̀ wá ṣe jẹ́ kán mọ̀ bí wọ́n bí 15 minutes kí n lọ torí pé tí ìṣoúnjẹ ọ̀bọ.
0: Wàhálà. Bámi tó tọjọ́ Tuesday mọ̀ pé continuity ni from Thursday, ó máa ń wọnú ara wọn ni.
2: Ó sòríire.
0: Yóò tún wọnú ara wọn báyìí. Mọ̀jẹ̀ agbá òsì ẹ̀ tún gbọ́n kẹ̀kẹ́ tẹ́ ẹ̀ tún gbọ́ rí. Ọ̀rọ̀ inú ilé ọmọ lágbára àfi kẹ́yìn ó ṣe sùúrù.
2: Ó ti bẹ̀rẹ̀ náà.
0: Ọkọ ìyàwó alágídí ibú ọjọ́ rèé ní sùúrù. Máa sọ ìyàwó ẹ̀ káàkiri.

0: ìránṣẹ́.
1: Pásítà Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtánì àtàwọn ọmọogun rẹ̀ pọ̀ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ ògbà lọ́jọ́ Friday. 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ bíi aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíjá.
1: Prọfẹ̀ Peter.
0: Olúwa Bíóyè.
1: Pásítọ̀ J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sáfísì Aládé Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogoluwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunre Choir.
1: Pásítọ̀ S. Ọládélé CAC President.
0: Nàìjíríà Nọ́mùsì.
1: Pásítọ̀ Akin pẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa súre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀rí CAC.
1: Fagunre Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdìo.
1: Onígbàgbọ́ Aba Ọ̀gẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Sorun Ìbàdàn.
0: Gbogbo ẹni bá fara hàn kọ́tà ìlú máa sọ testimony.
2: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olèṣẹ́ aláìmọ́pani-lẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

àrà jọ́tọ̀ pé àkọ́kọ́ tó àná àbáyọ sẹ́nà nípasẹ̀ fi olórí àwọn ìránṣẹ́ Prọfẹ̀sọ Dèmọ́lákúndé Wọ́ndáfà Pásọ́dọ̀ Prọfẹ̀sọ Samuel Ogunuga Prọfẹ̀ Orede Adéromú Prọfẹ̀ Adéyẹmọ Adéyinka Jo Prọfẹ̀ Jósè Bayo Tóde Pásọ̀ Ṣẹun Asọ́láyé Pásọ̀ Yẹmí Òjò Pásọ̀ Rẹmí Òjò Prọfẹ̀ Jọlọ́run Alárí Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọlé Prọfẹ̀ Ṣọláyé Ika Ògúnṣọlá Apọ́stù Tímọ́tì Ọládèjì pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run Aláyẹ Daniel Amọ̀wọ́ Aládéméjì JP wọ́n ma sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjí láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ Bákanjọ́ Saturday 1st August the Monday 34th nínú ìjọ Christ our Savior and Holy Ghost Ministry Aṣáájú Pásítọ̀ Bí Àìtínúòye Estate Arúrógún Ròjọ́ Ìbàdàn àkọ́kọ́ ojútùú rẹ̀ ò yá jẹ́jọ́

0: de baba to bi olohun alogbo me kuniba ele oye idilege mi yoyo mi efa ele oye omo mo so ye tan kin to soru bi olele ti mo muru ekun lowo ganga
1: ekun le gbogbo bi te tin gbo wa kaakiri gbogbo agbanlaye bi ti afẹ fẹ eto eto fẹ de gbogbo eyin te tin duro de to yi eyin te tin duro de wa eyin eyan te ngbo wa lotun te ngbo wa losi ikani le se radio lagilu fm lawa yi ibe la tin so ti gbogbo yin na tin gbadun wa atun ti de ba se man de e mo gbagbe pe to ni ojo tana
2: ori semi ye lomo kan bale iwo ma
1: ori pe mu yin so yin ke tan le alantakun
2: ori semi ye
1: ogani la ogani lasa ogani kaka kin se lawujo fere
2: ori semi ye lomo kan bale
1: oyi wa daada lapa ti bi ba mi to le to yi eto te tin royin e fawon eyan na ni eto te introduce awon eyan na ni gbenga ti de olaiwola ti de omo yin ti de padi yin ti de ololufe yin ti de tin so pe crush yin ti de egbon yin ti de be ni of course
2: iwo ma
1: alara lo ngbara ni yi aburo yin de nki yin gbogbo ibikíbi tẹ ti ń gbọ́ mi pátápátá àtòkè àti ìsàlẹ̀ ẹja àjọṣe fún tòní gbẹ̀ngà ọláìwọ ló yàtọ̀ rí ọ̀dọ́mọdé aláìlójú ti ń paṣíwájú ẹ̀ ń bàbá ó máa fọdún ríbi ọmọ ìmáàmù kan òkè ọ̀hún abiláwà ní kàn bẹbẹ níwájú oníbàdàn kíyín kò sí nǹkan méjì tètò ìdìmú ju ìgbéyàwó ìdílé
2: ohun
1: tá à ń ṣe nù ṣùgbọ́n wọ́n ní tí èèyàn bá kìfà wa wa mọ́ kì fún èèyàn nígbà tá a wo sàkún tá a lọ òkè tá a wo sàlẹ̀ tá a wo wájú tá a wo ẹ̀yìn a rí pé ọpẹ́ ló yá máa dún fún gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa láti ìbẹ̀rẹ̀ òwúrọ̀ kùtùkùtù látòru ẹkún mọ̀ pé kerosene lè ṣe rédíò lágelú fm àti splash fm àìsùn àwọn tán di òru mú wọ́n dìmú gbágbágbá àwọn tán di ìdájí mú wọ́n dìmú gbágbágbá àwọn tán di ìyálẹ̀ta mú ẹ rí pé àwọn tó di ọ̀sán mú ẹ rí wọn àwọn tán di ìrọ̀lẹ́ mú ẹ ti mọ̀ pé náà àṣàmú ni wọn tọ́ wa ń bẹ lálẹ́ gan ẹ̀ túmọ̀ sí pé níkà nìyí ògo ran ògo lọ́wọ́ ni a sì dúpẹ́ pẹ̀ ń gbọ́ wa bẹ́ẹ̀ ní rísìn àti lè mọ gbọ́ rédíò míì ṣùgbọ́n bọ̀t ṣá lẹ́yìn ò bá dánlé ọkọ méjì wẹ̀ lè mọ bẹ́ẹ̀ sí àlè sọ fún pé ẹ má gbọ́ bíbó mi

0: akọ okuta ati kan won le jora at times iyepe ati ti won le jora at times ṣùgbọ́n ọjọ́ ìwúlò gangan lẹ tó mọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mẹ́fà àti half a dozen ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa torí pé ẹ wá ń gbọ́ wa náà sì mọ̀ torí bó nílù bá ń lùlù bó bá dùn bí ò bá dùn ìfetí ara rẹ̀ gbọ́ ìyẹn ẹ wò ní ìsìn ẹwojú ọbẹ̀ ní ìsìn ẹwò ńláṣà ẹwo káàkiri ẹwonú mọ́tò tẹwà ẹwonú mikra tẹwà owó ilé epo tẹwà ẹwo agbolé mẹkáníìkì tẹwà ọlọ́kadà gan fi ọkọ́ fi kàn sí tí ó ń gbọ́ mí ẹ tí wọ́n á gbọ́ nu mọ́tò ẹwà yìí sókè nínú odò òpùkan lè mọ̀ pé lágelú lẹ̀ ń gbọ́ ẹ̀yin yòókù tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀ gbọ́ sí lágelú ẹ jẹ́ yìí sí kẹ́ ẹ join train ìjẹ́ wá rí a fẹ́ ṣe nǹkan kan lówùúrọ̀ ó wù mí kí ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ rédíò lágelú kẹ́ ẹ tún rí àǹfààní pé ẹ̀ ń gbọ́ rédíò wa kẹ́ rí ẹ̀yin tẹ́ ń bẹ nílé yín àbí ẹ̀ ń bẹ níbi iṣẹ́ ẹ̀yin tẹ́ ń bẹ níbi iṣẹ́ tàbí bóyá ọ̀gá ilé iṣẹ́ ni ó àbí bóyá o ní ìdí ẹnìkan tó jẹ́ oníṣẹ́ ọwọ́ kó wá bọ́ ọ ṣe nǹkankan kẹ́ẹ̀rí tó bá ti di láago mọ́kànlá gérégé ẹjẹ́ fi ìṣẹ́jú márùn sílẹ̀ ìṣẹ́jú márùn tí mo fẹ́ filẹ̀ lórí ètò yìí ẹ̀bọ́yá tí lágelú bá ṣe lé iléeṣẹ́ rédíò míì náà tán bá tún wá kọ́pì ẹ̀bọ́yá lọ́la ni ó jẹ́ ìwọ tó ń bẹ ńlé àbí ìwọ tó ń bẹ ńlé tó ní nǹkan kan bí ojú oníṣẹ́ ọwọ́ ni o kàn jókòó ọjà ò wá ṣàrọ̀rà mú báírò ẹ̀ lọ́wọ́ ìwọ tó ń wáṣẹ́ ni ṣàrọ̀rà mú báírò ẹ̀ lọ́wọ́ àní ẹni tí ń wáṣẹ́ ni kó pè wá ẹni tó fẹ́ fún yàn níṣẹ́ òun ni ó pè lásìkò yìí ìwọ tó mọ̀ pé o láìkì lágelú o fẹ́ jẹ́ káwọn èèyàn ti ń gbọ́ lágelú kán jẹ́ àǹfààní pé wọ́n ń gbọ́ lágelú o wàá pè wá ìwọ lágbájá o ọ́fíìsì rẹ leléyìí o onídìí sẹ́kítírì o ẹni tó lè wá bí akọ̀wé o iye báyìí ló mọ̀ fún lọ́sọ̀ọ̀sẹ̀ o àbí iye báyìí ló mọ̀ fún lóṣooṣù ẹni tó bá ní interest kó pe nọ́mbà yìí agbolé mẹkáníìkì láwa o anídìí sẹ́kítírì o ẹni tó bá ní interest ìwé mẹ́wàá la fẹ́ o ìwọ tó ní ìdí èèyàn tó mọ̀ pé ohun tó ní ìdí ẹni náà yóò wà bí kan yóò mọ gbọ́ báyìí tó fẹ́ fún yàn níṣẹ́ ni o àti ẹ̀sọ́ tó fẹ́ ẹni tó bá ní nǹkan báyìí tó bá ní nǹkan báyìí kó wá ilé ẹ̀kọ́ yín ni ẹni ìdí ẹni tó lè kọ́ yàn ní nǹkan báyìí ẹni tó bá qualify fún nọ́mbà leléyìí kó pè kó mọ́ bọ̀ àwọn pé lóòótọ́ o ṣàfihàn wa ńlá gelu ìṣẹ́jú márùn péré ni so ẹ̀yin èèyàn mi estate glue sí rédíò yín ẹni tí ń bá ń waṣẹ́ ibi náà lẹ́ẹ̀tì rí wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ olùdarí iléeṣẹ́ rédíò yìí àǹfààní tẹ́ mọ̀ rínú pé ẹ̀ ń gbọ́ rédíò náà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń gbọ́ ẹ̀kọ́ kan ni ó mọ wá fún ìdí èyí ẹ kú etí bọ̀ tàbí bẹ́ẹ̀ bá wá mọ̀ bóyá ẹ̀yin bá wà bí tibi tẹ́ wà tẹ́ ẹ ní opportunity bóyá àǹfààní lè mọ̀ sí fún yín láti pè wọlé ẹ jẹ́ ń fi nọ́mbà tèmi gangan whatsapp nọ́mbà mi gangan kí n fi ílẹ̀ fún yín ẹ sẹ́ndì opportunities tẹ́ ẹ fẹ́ jẹ́ fún àwọn èèyàn àti phone number àti address ibẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi ẹ̀yin èèyàn mi ẹ mọ́ pè mí lẹ́yìn ètò bí n bá ti pè ń pè nọ́mbà ẹ kàn pé nọ́mbà àwọn ni ẹ lọ́ mọ́ bá wọn ẹ̀yin ẹ mọ́ pè mí lẹ́yìn ètò pé ẹ pè nǹkan kan la fi ní ẹ dúró tẹ ẹ tẹ́tí sí rédíò yín àǹfààní tẹ́ mọ̀ rínú pẹ̀ ń gbọ́ lágelú so ẹ̀yin tẹ́ bá ní èèyàn tẹ́ mọ̀ mọ̀ fẹ́ jẹ́ kán já àǹfààní pọ́n gbọ́ lágelú ẹ sì níṣẹ́ bóyá níbi iṣẹ́ ẹyin ẹ ní ìdí èèyàn ni ẹ ní ìdí iṣẹ́ ni ẹ ní ìdí ẹni tó lè wá ṣiṣẹ́ kí kánsì wà lọ́dọ̀ yín ẹ ní ìdí ẹ̀ ejo mo be yin nisin ni e gba number yi personal number mi ni WhatsApp ni e fi text e si mi e si fi requirement si be ti phone number te fe je an pe ko sa le do ni se ka ko sa le do ni se laarin jo meji laarin wakati kan ko do ni se number mi lele 080 38 48 46 75 WhatsApp ni if you send the contest opportunity yen ni masa 11 o'clock gerege ade osun ka won ra le kan le mo pe o nbe nbi
1: aki gbogbo eyan lolufe to ba mi to gbogbo eyin ti wa te ti wa nbe ntori ti wa ile oni le wa ona ni na wa o ade osun oluwa kayode loruko mi new vision yin na ni o oko yawo
0: eyin eyan oro yin a mo suyan mo fi number le eyin tin ba wa se o mo pe mi o en to fe funyan ni se ni a ni o send message e mo pe gan o nbe lori eto e kan send message sori WhatsApp number yen ni nkan te ba ni idi se te fe fa awon eyan e send e sibe ti phone number tawon eyan o pe eyin eto e mo pe mi pe Mr. Gbenga n wa se eni number ti mo file ni e pe le ba ti wa mi issue opportunity a tun ni gbe wa njo mi mo
2: tori awo tutun
0: eyin eyan wa e ti gbo orin to supa nko yi e je n file ke gbo.

0: 7.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: Wait!
3: Aww. My love, what happened?
2: Before I marry you, the TV where you promise, the fridge income, where you dey? Washing machine income, will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding.
4: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
3: CDK?
4: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
2: So all those things don't already dey house?
4: Abba, since last month.
5: Pastor, continue the wedding.
6: Walk on that, talk together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
8: CDK, pay small, live BB.
9: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
11: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mo ayewo ilera lore kore won mo rufe ire tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
12: Lagilu FM 96.7.
13: Eka bo pada.
14: Eyen se mo ti ri gbogbo opportunities ten send tin tin wole. A sare se le fun 5 minutes ni. E so fa awon eyan idi to fi yan mo gbo lagilu nu. Bo ba di 11 o'clock ni.
13: Eyan ara ile e mo gbagbe npa ti ka se e. Eyan meji ni o gba 25,000 naira lori cash bi mo se nbe lori eto laarin ogbon seju to ba je mi ni o ni e tete ma lo be to play cash e ti e *347*1004*2# cash e tete lo be lo play cash e ti e ni isin in tan lo eyan meji la mu ki se nikan to ba si wo mo si le mu meta *347*1004*2# fun ti cash e eyin eyan mi se ri idalu ni iselu egun ni gbowo de osogbo atokun ni gba ti badan akoda ni gba toyo keri unti mo so yi unti eyan le lo dipo pe kokun eyan o sun ma eyan se ti understand die emi o ni pe life wa nbe emi si ni pe boya nkan na o da cheri o da fun awon kokan cheri elomi itoke o ba sin le ni oko e lo bi to jina ko e o si ntosi o si ri pe to nkan to wu ohun ni to wu won ni awon yun le lo en toke ro si nu le osu mefa odun kan odun meji ti o si fe se nkan ti o je e awon eyun won si ni explanation lati le lo sugbon tori pe o wa ri lodo ore re ti o si fe se ohun ti o da tori pe oko re o si ntosi ko opportunity o si le bere o le ro wi pe ah oko ore mi ti mo ri to nlo ti mo fi ro boye ke mi na o lo nje o need to fi se be wo tokore nbe nle tí o si nkan kan to se iwo na wa nkegbe e dakun bi mo se nbe lori eto yi ti mo ete de bi ise tan ki ma late ki mo ki ibi tin ba lo ki e mo ti je ki lora mi ojo nro orun ran o mo po ni bi ise to fe lo fe wo bi ise lago mejo o bo sinu orun o bo sinu ojo ojo po de bi ise o bo rin coat e si bi o hangie o wo ise o sise to ye o se o kon to yo ko se mistake o se pe at the end of the day to ba pari ise tan ko ga so pe ah o try awon ri owo ise re idi to fin sise nkan ni kare kare omo odo rere idi ti oko fi goke ti fi lole idi ti oko fi n se gbogbo n ti n se ti n toju e ti n se waju ti n seyin to fi n pe o pe baby mo ti n bo nle e kini ka se bayi to fi je pe iwo na ti oko ba se a mi fe je ko lo fa afa o tori ajo n sun nu le ni o nkan kan be to je bi oyin n to je bi oyin ninu igbeyawo pelu okunrin to n ri te jo n be nle ara yin te jo n be legbe ara yin oyin ti n be nbe adun ti n be nbe eleyin wa lara e to iwo to wa n be nu ile iwo iyawo to n be toko re nbe ti ko si nkan to sele to je pe plug oko re si o si muna wa tori pe o ti wa ri o ti n ri lori TikTok o ri lori Facebook o ri nkan tawon eyan se sotun soti iwo na wa ti lo o ti lo be o ti lo n price e iwo na ti ri pe aye ti n se re je kemi na le lo tori ni nsin agbara kaka loko re fi le moko roko iseju meji iseju marun ogun iseju so iwo fe fi robot o fe fi compare woman abi o fe fi eyan to je pe eje ni flow lara re o fe fi compare nkan to je pe ki machine ni to je pe le time e bo ba ti wo lo le time e si so ngba tokunrin ba ti wa le ri elo mi iwo to n gbo mi ni isin oko re o mo o hide e ni obirin e le hide secret ku oko re o mo iwo lo hide e to tori itan lo bo lo ko re se fe jo loju ki lo ru ko tu ni ide okunrin fun to ba ya esa te mo dani pe gbogbo se wa hun ni ide fun kan kan ma sáà tọjú ọmọ sẹsan sọfíìsì ọmọ kò tọjú àwọn ọmọ mi ni kò sí nǹkan tọkọ dúró owó wúlò fún mọ fi go head lásán lọkùnrin jẹnu láyé àtijọ no matter what àwọn ìyá wa wọn mọ fomi lónìí ìbáàjẹ bọ́n ṣe ń ṣe indomie ni mo fẹ́ là ìbáàjẹ bọ́n ṣe ń ṣe spaghetti ni wọ́n jẹ́ kí bọ́n ṣe ń ṣe noodles ni o pẹ ni o kò pẹ ni o wo fo mi lo iranu opo se ku se osi e wa je nso kini kan fun I need te lorun ati ifarawe ni ko bo polopo mi ni nte nso mi ni o da o ni wulo fun awon nkan kokan pe ore re se nkan tabo ri wa wo pe kini iwulo e fe mi se ri to ba ti le wo lewu to ti le mo ti wona ti le ri adun tin be nbe ko si o oko re o le se oko ri pe o fe bebe mo daada oko re o le jo lojuma ki se pe kini ni o je be sugbon inbuilt ni lati nu ni o ti wa ife kan tele na ko kuku le satisfy mi tele to e jo ki lo wulo fun ebi laye atijọ boko ati yawo ba ja oko le koyin si yawo yawo le koyin soko to ba ya o fi style o fi pari e ni nibe na se ni kan ma supo ko si be si jo supo ti e ni mi sira yin sugbon ni isin mo fi korin kan le kan pe o mo korin yawa si esi mo ko te emi ni o lu fogo re oluwa ma fuku ta ro po mi won ba olola e won te fi ropo awon oko yin tan be alive na wa o won o se soft copy pe boyo ori phone ti jo awon tin be lori phone pe excuse ta polopo won amuni sin ni pe se ko page pe ko lo se ku se must you do se ku se ki lo de te le para yin mo to ba ti le je koko o dictate wi pe ko si nkan kan to n wulo fun mo ati pe ko n ti e mo toju omo nikan ni ko si mo san wo nje le eyin si ni eyin na le mo lo emotional blackmailing pe kini ko le toju ko toju le ko toju nkan kan ko si nkan kan tin se nu le okunrin ti ri pe ohun o wulo fun to je ko ri pe e jakun ki wa ni itumo wahala tin se kini itumo wahala to ko ri se to ba se gbogbo e tan to ba di lola ti agbara o ba si mo o tu fi bu sugbon asiko ti se gbogbo e tin ja aye ori re yi ki lo de te je ori pe o ni impact laye yin aye wo wa lokunrin wa wa mo yin awon obirin yo ba ni pe ku se amo mori omo ya awon obirin mi nbe oko won se dada won se dada won fun ni pass mark ah baby o se gan ah mo mo riri ye lana e awon yin olosilu lawon yin o se dada ko se dada o je ko ri ewu ba ngba to ti mo pe oko owulo fun obirin mi ati ma pe kini so nje wa ni e wa dakun ki wa lo ro ki boya oko nfe opolopo e wa mo complain pe olomo merin olomo meta ni gbe kakiri ngboro boya awon mo riri re boya awon to hun won karamo si ki aje won je koko mo po owulo e dakun se ri laarin emi ati yin ti nkan to ba ti meri ninu dile okunrin ma wa be ni po wa e place ni ti gbo opolopo wa e mo ni gbogbo nkan de ti se nu gbe ya we have done everything mi mo nkan to tun fe ti gbo e kara ma si ke aje abi e ti je koko ri pe okunrin wo wulo to wulo fun ni ko sa ma fun lo nje nle ko provide fun yin ko toju awon mo mo re kuku ni e tan gbogbo yin n to kunrin fe asiko to fe mi mo ni ewa oluwa nigba ti e le rin e pe ngba ti nbe ntosi to ba to stage kan e mo pe plug ati battery yo ti lo mi o so ti awon okunrin te nbe nle oko ati yawo te nbe nle condition lo fa te fi le moko roko condition ni iru awon yun bi yawo won ba so ati egbon yun sugbon iwo ti o si n to se sugbon ayo lo n yo pe kini ko le igba to ba ye ko gbe ode be eh ni o pa na ah o mo se o ibo gangan ni dignity wa ganu aye ta wa yi ti awa fi n ti o se a fi n sayan awon to ko won o si nle agbon yun condition lo je ki crayfish to je o bendi ati egboyan e wa mo wo excuse se ko seju pe kin lo mo sagbere lo asa o now to ye ko ri be e wo eyin eyan mi e je kin gba ipe bi meji meta lori e leyin ti ba ti gba ipe tan mo fe ko mo fe so awon opportunities ti nbe je gba ipe bi meji meta lori oro yi ise ri to ba dale gan e je apeso ni o un ti mo fe ja soro le lori ni pe be ba ti je kokunrin ori po ohun owulo nu nle be ba ti je kokunrin ori po ohun owulo pe omo e nikan ni sa toju omo ni a mo je ki mo ra okunrin a mo je ko lo hello hello e karo hello to eni na lo
15: 09123706 75 nkan tó tún fẹ́ pé gbogbo kẹ́míkà tó fi ṣe gan yín tó léwu fún ìlera gan ni tó tẹ́ bá torí ẹ̀ tẹ́ wá sọ pé ẹ torí pé ọkọ̀ o ọkọ̀ ò ṣe kinní o torí ìdí èyí eléyìí ti tẹ́ lọ́rùn o nígbà pé yàn tó ń bọ́ láti inú fọ̀nfọ́ ẹ̀fá tó fa yà ni kò sí nǹkan tí yẹn fẹ́ ṣe nínú ayé wọn tó bọ́rọ̀ bá ti dàbí wípé bóyá kinní kan láàrin ọkọ àtìyàwó kọ́ dìjọ sọ láàrin ara wọn kọ́ dẹ̀ gbàgbẹ́ pé pé kán wá wọnú ìlànà ohun tó yẹ pé kí a tún máa mú ọjọ́ inú ọ̀fìnà ẹ pé ètò ọlọ́run ní fàlàkàyè yìí.
13: Àmì Ọlọ́run ọba ẹlòmíì ń bọ́ kọjà oṣù méjì oṣù mẹ́ta kò kú nídìí ẹ̀ àjọ wà ní kó sáà máa tọ́jú ilé kó náà fáwọn ọmọ lóúnjẹ kí ló jẹ gbóúnjẹ fún yádì yín ṣẹ́dí gbóúnjẹ fún ó ti tán náà nìyẹn ẹ wó máa wà ó kejì bó ti jẹun kò kú sí nǹkan tí mo nídìí ẹ̀ fún ìwọ ló lọmọ ṣáà tọ́jú àwọn ọmọ ọkùnrin ti já ju gbogbo nǹkan bá ń lọ bí ọkùnrin bá ń bá yín tọ́jú ọmọ à ń bá yín tọ́jú ọmọ ni. Hello.
16: Hello, ẹ káàárọ̀ ẹ kú ètò.
13: Ètò nù.
16: Agbá Ọlọ́run yóò kú dáa fún yín.
13: Àmì.
16: Kò ní burú fún yín lágbá Ọlọ́run.
13: Àmì àtẹ̀yìn náà sà.
16: Ọpọlọ yóò sì ní jọba.
13: Àmì Ọlọ́run.
16: Ẹni tẹ́ mọ náà ni. Ó ti mi ní káàrọ̀ tí gbogbo ẹ mọ̀ sí
13: pò.
16: Ó sorire. Torí ó sorire. Ẹni bínú ya bínú kú ni
13: lágbára. Àmì.
16: Tẹ́lí èyí tó fi fẹ́ sọ mbẹ̀ ni pé ìṣọ́dá àwọn ọkùnrin náà. Ìṣọ́ yẹ kí ká lọ sí travel. Ká wá fi odidi ọdún kan péré ká fi lọ travel. Ká má wẹ̀yìn wò lọ sí ẹyìn ọ̀dọ̀ ìyàwó wa ǹjọ́ da bẹ́ẹ̀.
13: Ẹ wo bàbá mi Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ilẹ̀ ló ń dààmú ìgangara kó tó rán ìgangara kì í ṣe ṣukíṣu iṣu ló ń jẹ́ bẹ́ẹ̀ bí orílẹ̀-èdè wa bá dáa kò sí nǹkan tán wá lọ orílẹ̀-èdè mi àtijẹ́ àti imú náà náà wá lọ kì í ṣe pé wọ́n dédé lọ ọbẹ̀.
16: Ara wa béèrè nígbà tí èyí pé yẹn ní international problem bẹ́ẹ̀ èmi o kọ́ ló má jà bí o ṣe dá ló má jà padà sí ibú o tí ọba ẹyìn ìyàwó mi lé fún odidi ọdún kẹsí ọdún méjì yìí ní parọ́ fún yọ máa béèrè náà ohun tó yẹ pé tí n bá jí láàárọ̀ ńgbà mí ẹ wo tí n bá jí láàárọ̀ ńgbà mí.
13: popo
16: ṣe rí
13: ṣe rí ohun tó wọ́ọ̀kì fún yín kò wọ́ọ̀kì fẹ́ lómi obìnrin mí gan bẹ èmi ti rí obìnrin tó jẹ́ pé fúnra ara rẹ̀ ló sọ fọ́kọ pé dáàdì wa you know what wa máa lọ sí libya lọ máa wá lọ try ń bẹ ìwọ máa lọ ọbẹ̀ fi wá lẹ̀ torí àtijẹ́ àti mu ni bí ọkùnrin bá ń bẹ nílé tí ò bá rówó múlẹ̀ tí ò ní nǹkan kan kò sí obìnrin ìjà lọ́mọjà gbogbo gbà kò wúlò náà ni tó pè kó àtijẹ́ àti mu ni kì í ṣe pé sọyà àwọn tó ń ṣe ẹ̀yin náà tẹ́yìn wà tẹ́ rọra ń gun ọ̀kadà yín tẹ́ rọra ń mówó wálé dédé ẹ rọra fira yín lẹ̀ báhùn ṣe ti gbọ́ pò.
16: ó sòrè ẹ máa mẹ́tò bọ̀.
13: Ó yẹ ẹjẹ́ a máa fi ṣe alálàáfi bọ̀ ẹ mú nọ́mbà yín a máa pick call ẹ mú nọ́mbà yín báyìí ìwọ tó bá jẹ́ bóyá bí àwọn pípù yìí wọ́n láwọn need ilé ìjọsìn ni wọ́n láwọn need carpenter kì í ṣe furniture o bóyá ẹ fẹ́ bá wọn kan nǹkan ìwọ tó bá ń bẹ ní agbègbè kúọlá wọ́n ní ìwọ ilé ìjọsìn redeem rccg jesus ambassador church ti ń bẹ ní number 8 adébáyọ̀ street kúọlá àbàdàn tó bá jẹ́ carpenter tó ń bẹ lágbègbè tó sì ń gbọ́ lágelú ìwọ sáré pe nọ́mbà yìí kó bèrè pé iṣẹ́ wo náà fẹ́ ṣe sáré lọ ṣiṣẹ́ nǹkan pawó sápò ẹ nísìnyìí nọ́mbà náà lélẹ́yìí ẹ mọ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà náà lélẹ́yìí 08036204604 tó bá jẹ́ carpenter tó ń bẹ lágbègbè bẹ̀rùn tó ní waste owó lọ mọ́tò sáré lọ bẹ̀. Hello. Yes, mo ń gbọ́ yín.
15: Ẹ káàárọ̀
13: bàbá mi, mo ń gbọ́ yín. O ti cut. Hello. Yes, sir, mo ń gbọ́ yín, sir. Yes, sir.
15: Ẹ̀yin ẹgbẹ́ àti ìwọ̀fọ̀n obìnrin ẹ̀yin náà lọ lo bàbá yìí títí afẹ́gbé ẹ̀ wo bàbá ìjẹ̀rí látàárọ̀ yìí ṣe wàhálà títí tí síbẹ̀ náà ẹ ti kọ̀ǹpìn torí ọ̀rẹ́ dáadáa ní ẹ̀jẹ̀ kan ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ti para ẹ̀ lọ́kùnrin wọ́n wá mọ nǹkan mímu bẹ́ẹ̀dì tí ò ṣe ètò láti lè fẹ́ ìyálẹ̀ ìyálẹ̀ ẹ̀ ẹ̀rọ tó tó le koko lára ń gbé bẹ̀rẹ̀ náà gbẹ̀rẹ̀ náà ń bẹ níbẹ̀ ẹ̀ kéjì
13: ẹ tún gbọ́ eléyìí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wípé ó wù yín ẹ fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń ṣe bàtà lọ́fẹ̀ẹ́ ni ọ̀fẹ́ ẹ fẹ́ wá ṣe training tán fi ń ṣe bàtà lọ́fẹ̀ẹ́ tẹ́ ẹ sì ń gbé agbègbè òkè àdó tẹ́ ń gbé lágbègbè òkè àdó ẹ fẹ́ kọ́ bọ́ ṣe ń ṣe bàtà lọ́fẹ̀ẹ́ tẹ́ ẹ gbé lágbègbè òkè àdó ẹ pé nọ́mbà 08055402657 08055402657 ìdí tẹ fi gbọ́dọ̀ mọ gbọ́ lágé ló là ń sọ fún yín un hello
17: hello sir ẹ káàárọ̀
13: ẹ káàárọ̀
17: ó yàtọ̀ ẹkú iṣẹ́ o
13: yes mo ń gbọ́ yín
17: mo ní Ayọ̀mídé látọ̀ mí
13: mo ń gbọ́ yín mà
17: ẹ sọ gbólóhùn pẹ̀lú ẹ̀kọ́ wípé ẹ̀yọ ọkùnrin ẹ̀ bá wa tọ́jú ọmọ ni bẹ́ẹ̀ ni àjọ lọmọ náà ni
13: bẹ́ẹ̀ ni mà
17: ọkùnrin tó bá tọ́jú ọmọ ẹ̀yin àwọn obìnrin náà jọ ń tọ́jú ẹni ṣùgbọ́n ọkùnrin mi ò bá tẹ tọ́pọ̀ wúlò iṣẹ́ ọkùnrin tóbìnrin fi ń fi ọkùnrin tó fi sọ ọkùnrin fún ẹ̀ ni pé nígbà tí ọkùnrin obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin tọkùnrin yẹn lọ nífẹ̀ẹ́ obìnrin mi níta lóun lọ bí ẹ ṣe fẹ́ nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ nínú ilé mọ́.
13: Ìyá mi ọ̀rọ̀ yín ti yé mi ẹ ti fẹ́ take care persona n tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé kí obìnrin má sọ wípé ṣàtọ́jú ọmọ ẹ mo sọ ni pé àjọ ń bá yín tọ́jú ọmọ ni obìnrin tó bá ti di pé wo mi ò fẹ́ bọ́ ní kankan papọ̀ àní ti papọ̀ mọ́ ṣàtọ́jú ọmọ ẹ ni n tó jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀nà àmọ̀ pé ẹni tó bá tọ́jú ọmọ yóò jẹun ọmọ ṣe ti gbọ́ màmá ẹ ti fẹ́ gbé wọ pásánà tó ń ṣẹlẹ̀ sí yín nù màmá mọ̀jẹ́ á lọ bẹ̀
17: ṣe ti gbọ́ màmá
13: ẹ ti fẹ́ sọ story kan ẹ ti fẹ́ mú story wà pé ẹnìkan tó ń ṣe nìkan ń ta kò yé yín.

0: sí ni ọkùnrin yìí máa ń tọ́jú ilé yóò sọ ó jà máa ń tọ́jú ìyàwó àtọmọ gbọ́ ọkùnrin mí nǹkan ó yẹ kẹ máa sọ fún wọn ìmí nǹkan kò tọ́jú ilé òun tọ́jú ilé rárá rárá mo ti ní àwọn kan tí wọ́n súnmọ́ ni tọ́pẹ́ ọkọ ọmọ ò kì í tọ́jú wọn.
1: Mo ti mọ̀ sọ náà ni pé fẹ́ mú sítórì wá mo ti mọ̀ báyẹn inú mi ti mo ti mọ̀ pé fẹ́ mú sítórì wá ni màá mi. Ẹgbọ́ eléyìí wọ́n láwọn ní ìdí sales girl ẹni tó bá lè tajà tó yẹ pé ẹ̀ ń gbé lágbègbè alẹ́ sí lọ́yẹ́ ẹni ń bẹ nínú alẹ́ sí lọ́yẹ́ market ẹni tó bá ní ẹni tó mọ̀ pé ọlọ́mọ tó lè tajà nínú ọjà alẹ́ sí lọ́yẹ́ tó sì ń gbọ́ lágelú àǹfààní lélẹ́yìí kọ́ nọ́mbà yìí kó o pẹ́ ní lẹ́yìn ètò 08055

0: 0706524 7259 bẹẹni ìdí tẹ fi gbọdọ mọ gbọlagẹ lúnu ẹ tún wá wọ ẹlòmíì tún leléyìí ìwọ tó bá mọ pé o mọ kadà gùn lẹlẹẹkejì o ò fi gbé èèyàn o tó ń gbé lágbègbè akala expressway sí new garage tó mọ pé o mọ kadà gùn tó sì mọ gba owó oṣù ó kéré pin 60,000 naira lóṣooṣù ọ̀kadà iná tí o ò lè o fi mọ lọ gbé o fi mọ fi rányàn iṣẹ́ náà ni o ó lọ mọ gbèrú láti ibìkan níbìkan lórí ọ̀kadà tó sì mọ láàyè àti mọ sinmi náà 60,000 naira owó rẹ oṣooṣù nọ́mbà iná ni ẹ tún pè ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí o 0816534 6275 ìdí tẹ fi gbọdọ mọ gbọ lagẹ lónìí opportunities yapa bẹẹ ṣe mọ mú lẹyọ kọọkan nu
1: hello
2: hello
1: hello ẹ káàárọ
2: ẹ káàárọ sọ ọ yàtọ
1: yes ma ẹ káàárọ
2: ẹ kújọ mẹta ọfà mí nìkan
1: adúpẹ o
2: kò láwọn kan máa ń gbé kọ wọn ni àìmọye màmá pèpè pé ẹ ní gbé kọ lù mí
1: mi ò kúkú dáná báyìí mọ ẹ ti pè wọlé báyìí màmá
2: princess ló ń sọrọ láti ring road
1: yes mo ń gbọ yín mà
2: lórí ọrọ nǹkan tẹ ń sọ ayé ló ti di ayé dáadáa ká má sọ nǹkan tí ò dá sórí nídìí nígbà tí èmi kéré jàwọsán ọńkù mi kan wà ní ìmọ ọńkù mi yẹn gan-an ní ìmọ wọn ṣùgbọ́n mo mọ ìyàwó wọn àtàwọn ọmọ wọn kan tó travel out náà ti bímọ méjì ìyàwó ọńkù mi yẹn títí màmá yẹn fi kú ní 3 years ago màmá yẹn ò fẹ́ ọkọ mi àwọn fámílì ò dẹ̀ sọ pé wọ́n rí nǹkan kan pẹ̀lú màmá yẹn pé bóyá oyún alẹ́ àbò ń rìn nǹkan tí ò ṣe ẹ̀gbọ́n tèmi gan tèmi gan gbé lọ́dọ̀ wọn ọkọ ọmọ gbélé wọ́n máa ń travel ni so kí ó tó di pọ́n tó bá máa wálé ó lè jẹ́ wọ́n kàn lè wá briefly wá dẹ̀ tún padà àwa dẹ̀ ń wálé pẹ̀lú bàbá púpọ̀ pẹ̀lú sísà mi ta jọ ń gbélé so àǹtí mi ò dẹ̀ sẹ́ni tó ń ṣe ìranù ṣe síbi ṣe sọ̀hún tó ń wọ́n ṣẹ̀mọ̀ ọlọ́mà jàbá wọn pọ̀pọ̀ ní ọmọtáyé bí láyé ń pọ̀n.
1: àbí o àmì ò kọ́lọ̀ ń ṣàánú wa ẹ wo ẹ jẹ́ ń mú káàṣì àkọ́kọ́ mo ní méjì mo fẹ́ mú ó sì wù mo sì lè mú mẹ́ta ẹ jẹ́ ń kọ́kọ́ mú káàṣì àkọ́kọ́ ná káwọ ẹni tó ní káàṣì ẹ̀ lé hello ẹ káàárọ̀ ẹ play káàṣì ẹ ìgbà wo lẹ play ẹ ṣé ẹ ti gbà rí ìgbà àkọ́kọ́ lélẹ̀ ṣé ẹ ti ń play ẹ ti pé àbí ẹ ti ẹ dẹ give up ẹ relenti ó yá 25,000 naira àkọ́kọ́ lẹ ti mú báyìí 25,000 naira wọ́n pè yín wọ́n pè yín wọ́n pè yín ẹ̀yin ara lé ó sì kú ẹ lọ́mọ play lọ́jẹ́ ń lọ tajà náà mò ń bọ̀.
3: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tata tán wípé ti yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wọn lágbárí.
4: Lẹ́bẹ̀ẹ́ ikẹ́ Allahumma lẹ́bẹ̀ẹ́. Imam Travel and Tours ti gbe anfani nla batabanta de. Umu ready rorun gege bi ijoba le Saudi ti fi anfani visa olodun kan sile. Gbogbo eni to fe gba visa na pelu accommodation ticket. Bo ba se fe si ni o. Ma bo si Manland Ali Imam Travel and Tours. Bidin bako no aso Iram tu wa ni le biba fun gbogbo eni to fe lo se Hajj ati Umura atun ba ni gba hotel. Lawon 3 4 5 star hotel. Be la tun le ba ni get moto nilu Mecca ati Medina. Eni to fe ka bo hun ku awon eyan won sise se Sahara nilu Mecca. To je gbo hun lo se visa ati ticket fun won sun ba ko raye ko won lo. E pe si Manland Ali Imam Travel and Tours. Lori ta

0: oṣù mẹ́ta mẹ́ta nínú ìjọ CAC Congregational City àkòrí tí èmi ọlọ́run fún ìránṣẹ́ Pastor Kimaru Peter breaking the yoke of affliction of darkness jíjá àjàgà ìdálóró òkùnkùn ẹ̀yìn tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́ lójú tó. Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ prọfẹ̀ wùmí Jésù yíjá prọfẹ̀ Peter Olúwabíoyè Pastor J.A. Bankole àwọn olórin ẹ̀mí Fẹ́mi Sásẹ́lárí Ewúrà Ọmọ́tọ́lá Ogolúwa voice Ọláyáni Vine Harmony pẹ̀lú CAC Fagunrẹ́ Choir Pastor S. Fọládélé CAC President Nigeria University Pastor Ake pẹ̀lú Peters Adékúnlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹ̀ ní CAC Fagunrẹ́ Prayer City tó wà ní Omi Àdì o onígbàgbọ́ àbá ọ̀kẹ́ junction Abẹ́kúta Express Zoro Mbàdàn gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
1: Èrò ọjà olówó.
2: Àgbájọwọ́ ètò kan ètò kan tó ń fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédéé agogo méjì ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
3: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ̀ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
4: àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka
3: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
5: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
0: Ẹ jẹ́ àfàgbọ́ agbára ìgbà ìyanu ogún yàgbẹ́ ìgbọ̀nsù kájọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP annual 31 days covenant fasting and revival. Àkòrí ìtọ́dún yìí ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́ náà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sì Ndé Babakunde Wonderful Ambassador Prọfẹ̀sì Samuel Ogunuga. Prọfẹ̀sì Kúrẹ́dí Adéròmú. Prọfẹ̀sì Adéyẹmọ Adéyínká Jò. Prọfẹ̀sì Joseph Ayọ̀túndé. Pastor Ṣẹ́un Asọ́láyé. Pastor Yemi Òjò. Pastor Rẹ̀mí Òjò. Prọfẹ̀sì Olúwa Láríyì. Prọfẹ̀sì Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀sì Láyínká Ògúnṣọlá. Apostle Timothy Oládèjì. Pẹ̀lú àpọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wò ní Ọlọ́run aláàyè. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August the Monday 34th nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry Aṣáájú Pastor behind Tinúoyè Estate Arúrógún Road Ọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútú rẹ̀ ò yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
6: Lagelu FM 96.7.
7: Ẹ káàbọ̀ padà látòjọ́ jẹ́ mọ́ gbàgbé káàṣì ẹ̀ sì kẹyọ kan tá a fẹ́ mú sí fẹ́ mọ́ lọ bẹ̀ *347*1004*2#.

0: se ri gbogbo nkan lo ni iwon tun won si be ba ri okunrin tin fori se tin forun se be ba ri obirin tin fori se tin forun se on to ye a ma se ni pe eyin na le so pe ku se a ma mure omo ya ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti jẹ́ kẹ́ni náà ó lè mọ̀ pé kò sí gbogbo wàhálà gbogbo ohun tó lè ṣe ó lè tẹ́mi lọ́rùn kò ní para rẹ̀ ohun tí mọ́ ń fàánù bí àwọn tí mọ́ ń yá àyàn lówó àwọn tí mọ́ ń jẹ gbèsè ẹ̀jẹ̀ máa ní mọ́mí lágbájá ẹ̀wẹ́ fún mi gàrí kóńgò kan ẹ̀ fún mi ní ráìsì kóńgò mẹ́ta màá fún yín lówó lọ́jọ́ míì ẹ̀ tètè mọ́ gbowó yín kó tó pọ̀ tó bá ti di pé wọ́n ti ń jẹyin lówó ń jẹyin 20,000 wọ́n ń jẹyin 10,000 ẹni tó sì ń jẹyin lówó ìkíṣẹ́ ẹni tó ṣùọ̀ iṣẹ́ tẹ̀mọ̀ pé tó bá ti rówó ìyókòwò ìwákìṣí ìjọ míì ẹni tó jẹyin ní 20,000 ọ tó jẹyin 10,000 tí ò tí rówó ìsan tó sì ní 5,000 lọ́wọ́ tó fẹ́ fi ra nǹkan kò ní wọ́dọ̀ yín mọ̀ yóò ya lọ bi tí mọ̀ pé tóun bá mú 5,000 débẹ̀ òun sì máa níyì wá rí nǹkan tóun fẹ́ rà padà wálé ohun tó ṣẹlẹ̀ gangan ni ntọ́kùnrin ṣe tó mọ̀ pé tí n bá ṣe nǹkan báyìí yóò jọ ìyàwó mi lójú àbí tí ìyàwó ń ṣe tó mọ̀ pé tí n bá ṣe nǹkan báyìí yóò yẹ kó jọ ọkọ mi lójú ẹ̀tì wo ọjọ́ mọ̀ pé kò sí bó ṣe lè ṣe ò lè satisfy mi rárá ẹ dákun ṣe yóò continue àti máa ṣe ṣùgbọ́n pé kẹ́ wá máa lo emotional blackmailing yẹn wípé kí ni òkúkú rí ò lè tọ́jú ọmọ àbẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ẹ̀mí kò sáà tọ́jú àwọn ọmọ ẹ lọ ọmọ ẹ ní kò tọ́jú kò wà responsible kò tọ́jú ọmọ ǹjẹ́ yín gangan jẹ́ wà responsible fọkọ òun lẹ fi ráwọn ọkùnrin míì n tí ò sì dá ní ẹlòmíì ẹ rí lábẹ́ táyà ẹ rí lábẹ́ tírélà ẹlòmíì yóò mọ jáàkì ọkọ̀ yóò sọ̀kalẹ̀ mọ́ lọ́wọ́ yóò pariwo àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọn ò fẹ́ nu fa epo mọ́ tàbí wọn fẹ́ mú fa kábírẹ́tọ̀ wọn fẹ́ nu yóò sapẹ́ ẹlòmíì lórí ẹlòmíì ó rí aṣọ ẹ ti yanú aṣọ tó bá ti wá dìrọ̀lẹ́ wọn wàá fi pẹtrú wọn fi fọwọ́ wọn fẹ́ wọn wẹ̀ gbogbo ẹ̀ tó bá wá wo àkáǹtì wọn èlò náà rí bóyá pátápátá wọn rí 7,000 àbí 10,000 náà rí mú lọ ní ọkùnrin míì nínú 7,000 ó pè ẹ̀ kó mú 5,000 bẹ́ẹ̀ kó fi lọ ṣèṣe kú ṣe ń tà kó mú 2,000 kó máa mú lọ lé torí pé ohun tọkùnrin fẹ́ lásìkò gbà yẹn nìyẹn nígbà tí ò rí ní lóòótọ́ òun ló ṣẹ òun ni òtú léṣe o wọn ní bó bá ṣe tẹ́ bẹ́ẹ̀dì ẹ ló ṣe sùn síbẹ̀ ṣùgbọ́n à ń jẹ́ kí eléyìí mọ̀ pé ó wà very very important fọkùnrin ọkùnrin ni mo ń kọrin pé màá jayé ó ní o mi ò mẹ̀yàn làwọn fẹ́ mọ tí fẹ́ ṣẹlẹ̀ lọ́la ṣùgbọ́n at that moment tí wá ló dé wọ́n ní wá gbà kára wá gba dùndú lọ ọmọ kékeré fi ń mojú èèyàn ẹ̀ tún wá ń ṣe ẹ̀ ń jẹ́ kán mọ̀ pé kò sí mo ṣe lè satisfy rẹ bẹ́ẹ̀ bá lọ sí ilé ìwòsàn ẹ lọ bèrè lọ hospital àwọn tí wọ́n ní problem kidney ni àwọn tó ní problem heart ni ẹ lọ bẹ̀rẹ̀ pé ọkùnrin ló pọ̀ jù àwọn ọkùnrin tó sì pọ̀ jù ń bẹ àwọn ọ̀dọ́ ló pọ̀ jù kí ló sì fà á torí gbogbo ìmúkúmu gbogbo nǹkan tó lè jẹ́ kó lè fún wọn lágbára láti lè ṣe ohun tó yẹn ṣe dáadáa tán fi lè làágùn bí wọ́n fẹ́ satisfy ẹyẹ obìnrin bẹ́ẹ̀ sì rèé ikú ń jọ gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dí a mọ́ ní ìfẹ́ ti gbogbo ẹ̀ dàbí rọ́bà bàǹdì ni bí ó bá tiẹ̀ ní ìfẹ́ ti gan ẹ wo rọ́bà bàǹtẹ́ bá mu lọ́wọ́ bẹ́ẹ̀ bá fi di owó ẹ fi di owó lónìí ẹ fi di owó lọ́la àbí ẹ fi mú nǹkan mọ́lẹ̀ jẹun pé tẹ bá yọ kúrò ńbẹ kò lè fẹ́mù bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ mo lè fi ri pé àwọn ọkùnrin míì bọ́n bá ti ń wọ age of 45 kan tó 50 kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe mọ́ agbára ti pinnu kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti takú ẹ start engine ẹ ti lo lifeline yín tán bẹ́ẹ̀ sì rí torí yín náà ni ẹ wo ọ̀rọ̀ yìí ó ní bá a ṣe lè sọ èmi ti sọ fún ẹ pàdé mi lálẹ́ ẹ ṣáà lọ́ mọ́ follow tiktok gbẹ̀ngẹ̀ ó yàtọ̀ láìfà lẹ́la sọ eja kuro lori ele eja wo boya le ri oro asiri gba le nkan asiri wo ni nbe lokan yin te fe so sita ki lo je nkan asiri ti nbe lokan yin to wu yin ati so sita nkan asiri wo le ti meji meta ogbodo gbo ṣugbọn ti nbe lokan yin te fe so nkan wo ni nbe lokan yin teru n ba yin pe oro ise ko ni leyin nkan wo ni nbe lokan yin to ye pe be ba so itiju ni ṣugbọn e meni te so fun e so fa wa e won daruko yin e so igbese wo le fe gbe ka won Nigeria o ba yin pa yin mara 0912370 8675 0912370 8675 kini nkan te fe so hello
1: hello
0: sọ́dọ̀ àṣírí lẹ fẹ́ sọmà àti kúrò lórí ìyún ok ẹ ṣeun ẹ mọ́ lọ bẹ̀ fún ti káàṣì ẹ já lọ bẹ̀ á tún mú káàṣì ẹ láìpẹ́ yìí á tún mú káàṣì ẹ hello
1: hello
0: sọ́dọ̀ àṣírí lẹ fẹ́ sọ bàbá
1: ọ̀rọ̀ àṣírí ni
0: o ń gbọ́ yìí
1: ó ṣẹlẹ̀ pé ìbẹ̀rẹ̀ tí àwọn mi lè fẹ́ra wa láti kékeré bọ́ kó tó gbé mi àti ẹ ti fẹ́ra wa mo ti ní ọmọ méjì síta bọ́ kò dẹ̀ tí mo ti ná ó dẹ̀ tí ń gbọ́ fẹ́rẹ̀fẹ́ bọ́ mi lè sí ìfẹ́ sọ fún láti kó má lọ kó ní àkàtà mi kó má lọ lọ.
0: ọdún wo lẹ́yìn àti ìyàwó yín fẹ́ra yín.
1: Àti fẹ́ra ní ìṣòkè ó ti lé 20 years.
0: Ó ti lé 20 years.
1: Bẹ́ẹ̀ni.
0: And ẹ dẹ̀ wá bí ọmọ méjì síta ẹ sọ fún ìyàwó yín pé ẹ bímọ méjì síta.
1: Kì í sì sọ fún mi
0: sí. Ìyàwó yín ò mọ̀ dò ní ṣáwọn náà ti ṣàbíamọ.
1: Kò tí ì ṣàbíamọ rí o.
0: Ìyàwó yín ṣáwọn náà ti bímọ lọ́dẹ̀ yín.
1: Ó ti bímọ lọ́dọ̀ mi.
0: So ṣùgbọ́n ibo làwọn ọmọ yìí wá wà.
1: Ọmọ yìí wà a máa ń ríra mo ń pè wọ́n tá a fẹ́ rí wọn a máa pa ẹ̀ ń ta.
0: So ẹ̀yin àtàwọn ọmọ yẹn ń ríra yín.
1: A máa ń ríra dáadáa.
0: Ọkùnrin àti obìnrin àbọ̀ ọkùnrin méjì ìjà bóbìnrin méjì.
1: Obìnrin ní ọkùnrin méjì.
0: Làwọn ọmọ yìí so ìyá wọn kọ́ ìyá wọn ti lọ lọ́kọ mi.
1: Ìyá wọn ti ṣaláìsì.
0: Ìyá wọn ti ṣaláìsì sálí wọn á ń tọ́jú wọn.
1: Mo fi ẹ́ sí boarding house ni.
0: Ẹ fi wọ́n sí bo.
1: Mo fi ẹ́ sí boarding house náà ti dàgbà dáadáa báyìí.
0: Ayẹ̀ lè fọmọ ẹ fi wọ́n sí boarding house láti 20.
1: Láti kékeré.
0: Ẹ̀yin lẹ wá ń sanwó boarding house ìgbà tán kúrò boarding house ń kọ́ bọ́ná wà.
1: Èmi náà ni.
0: Ìgbà tán kúrò boarding house ibo lẹ fi wọ́n sí.
1: Mo kún wọn lọ mo ti fi wọ́n sí sùn kan náà. Bọ̀ ìyá wọn mi ní jẹ́ kí ìyàwó mi mọ ó fẹ́ mọ̀.
0: Bàbá sórí yín yẹn ò kò sọ bó ṣe sọ dáadáa kò right.
1: Mo right.
0: Irọ́ ẹ lè mọ múfà búwa bí àbí 20 years hello.
2: Hello. Ẹ káàárọ̀ sà.
0: Sọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ mà.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Mo ń gbọ́ yín.
2: Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ hẹ́ẹ̀pù mi sí nǹkan kan mo ní ọkọ mo ti bímọ kan pẹ̀lú ẹ̀ àdẹ̀fẹ́ fẹ́ra bọ̀ ó ti lé ní 11 years now so ó dẹ̀ máa ń ṣe títa gan èmi dẹ̀ ní ẹlẹ́dàá mi ò ń ṣẹni tó láìkì kí ọkùnrin máa mọ̀ káàkiri kó máa ṣe at a stage mo wá ra condom tí mo pe ní ìfẹ́ kwarun kó má di pé wọ́n á ní ìgbà tó mọ̀ pé ń ṣe báyìí kí ló dé tó kúrò ń bẹ mo ṣá ra condom sílé fún so ó ti lọ bí wá bí 6 months sí ìsìn ìgbà yẹn mo wà nínú oyún oyún láti ìgbà tí mo ti lóyún yẹn kò wálé ó wá fẹ́ wálé ó wá fẹ́ bá mi lájọṣepọ̀ mo wá ní rárá pé mi ìfẹ́ ó bá mi lájọṣepọ̀ pé torí pé mi ìmọ̀ bóyá ó ní ó ti kó nǹkan láti ta mo wá na kọ́ńdọ̀m sí ó wá lóhùn ìṣe mo wá ń tó ìgbà tí mo ṣe fi ilẹ̀ jẹ́ kí n fi bímọ ó wá lọ lẹ́yìn ìgbà yẹn tó lọ ó tún padà wá lè gùn mo tún wá pé kò mo ní rárá fẹ mo ní nítorí èmi ti lọ ṣe test àyẹ̀wò ara tèmi wà òkè ní ìmọ̀ bí tó ti ń bọ̀ bí o ti kó nǹkan ó ní ìdẹ́ ń ṣe ìyàwó tó máa ń rí ní kidneys ọkùnrin tára máa dùn mo ń torí pé o ti fi kọ́ mi láti ilẹ̀ o lè lọ ọdún kan kó má wálé ní ìkí ẹ̀ ní ìdẹ́ ń ṣe òun rànà márùn-ún nǹkan tí mo fẹ́ sọ ni pé ọmọ tí mo bí yẹn ti ṣaláìsì márùn-ún ó ti lọ bó ṣe máa ń lọ wọ́n ní lọ́kàn pé always reproductive age ni ọmọ àkọ́bí ni 6 years ó yẹ kí n ti bímọ lè mo wá ní mo fẹ́ ní ẹsẹ̀ síta tí n bá lóyún màá ti sí lọ́rùn màá mọ̀ at least mo ti gbọ́ ọmọ méjì lọ́wọ́ nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn tó wà lọ́kàn mi lọ́wọ́lọ́wọ́ tí ò ti ẹ̀dà láyé tí mo ti sọ fún inú àwọn ọmọ bẹ̀ẹ́ ń bẹ̀ẹ́ kó jọ kó dẹrù ní ìta kó jẹ́ máa lọ gbogbo nǹkan tó wà nílé èmi ni mo ra everything tí mi ò lè ká ó dẹ̀ ń ṣiṣẹ́
0: màmá
2: òní ìbínú.
0: Ẹ ń bẹ ọkọ yín pé kó tiẹ̀ lé yín jáde ọkọ náà ò lé yín jáde.
2: Bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n ẹ mọ̀ pé kí lẹ wí.
2: Lọ́dọ̀ wa torí lọ́dọ̀ wa ẹ̀dá kóbìnrin wà nílé ọkọ kó tún máa ṣe síta òun ni ṣe wá ń bẹ̀ pé kó lé mi.
0: Ta ni ọ̀fẹ́ èèyàn ò lè fẹ́ lé yín èèyàn ò lè fẹ́ lé yín gbà tó ti mọ̀ yín pé nílé yín béèyàn bá wà lọ́dọ̀ ọkùnrin kò lè ṣe síta security yẹn ti kúrò ńbẹ́ bọ́kọ ṣe nǹkan tó wò mọ̀ pé ẹ lè ṣe anything ó ti mọ̀ pé nílé yín o bóyá o ṣàtẹ̀ǹbọ lé yín ni obìnrin ò lè ṣe àgbèrè so yóò mọ̀ ṣe yóò mọ̀ fi hàn yín náà ni ta ló ka òfin ilé yín fọ́kọ yín sẹ́yìn lẹ sọ fọ́kọ yín.
2: Rárá
0: bó lọkọ yín ṣe mọ̀
2: ìgbà tó wá fẹ́ mi ní lọ́dọ̀ wa.
0: Àwọn fámìlì yín náà sẹ́ẹ̀ ní yín tanú wọ́n ẹ sọ́rú ẹ̀ fún yẹn ẹ ti kanra yín má gbélé bú ọ̀rẹ́ dì ọkùnrin ò ní mind ó ti mọ̀ pé ẹ̀ lè lọ kò sì ní lé yín bọ́ta kò yé yín. Ní ìsìn báyìí nǹkan tí wọ́n ń bẹ lọ́kàn yín ni pé ẹ mọ̀ pọ́kọ yín máa ń ṣàgbèrè torí bẹ́ẹ̀ jẹ́ ó súnmọ́ yín ṣùgbọ́n ọmọ kan ló ń lọ ẹbí fún ẹ sì bẹ́ẹ̀ fẹ́ bí ọmọ mi ẹ wá ń wò wípé ẹ fẹ́ na ẹsẹ̀ síta kẹ́ ẹ lọ gbọ́mọ wá láti ìta kẹ́ ẹ tì mọ́ lọ́rùn ẹ jọ ọkọ yín tó ń ṣàgbèrè tí ẹ láìkì tẹ bá lọ nasẹ̀ síta ṣé ẹni tẹ fẹ́ lọ báǹtà kí lẹ́yìn náà fẹ́ lọ ṣeun ẹ̀yìn náà fẹ́ lọ ṣàgbèrè nù ẹni tẹ fẹ́ lọ báǹtà ọkọ yín ẹ jẹ́ kọ́kọ́ yín ó ba yín lájọṣepọ̀ ẹ ní kó lo nǹkan ìdáàbòbò ẹni tẹ bá fẹ́ lọ báǹtà ṣé ẹ ní kó náà lo nǹkan ìdáàbòbò ẹ mọ̀ bóyá náà ní nǹkan lára bó lẹ ṣe fẹ́ lóyún.
2: Sà mo ṣe rí mi mo wà very very sensitive ẹ mo ní ex-boyfriend mi kan sí lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé mo lè mú ìwà lọ mo dẹ̀ àdẹ̀jọ́ máa lọ ṣe test màá dẹ̀ sọ pé nǹkan báyìí mo fẹ́ tí má dẹ̀ ti ṣe test yẹn tí mo observe pé kò ní nǹkan kò ní kòkòrò I know myself.
0: So ex-boyfriend yìí ṣé dọ́nà ni a mọ̀ mọ̀ pé òun fẹ́ ta yín lọ́rẹ̀ òun fẹ́ fún yín lọ́mọ.
2: Mi ò ní sàn kankan fún ṣèbí tí n bá sọ fún mi.
0: Ó dà àwọn èèyàn ó gbà yín àwọn èèyàn ó gbà yín àwọn èèyàn ó gbà yín mọ̀ràn màmá wọ́n ó gbà yín mọ̀ràn ẹgbẹ́ ẹja lọ tajà mò ń bọ̀.
3: Lagiluwa FM 96.7. To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon tayo si, be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ma tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè wọn mọ̀rúfẹ́ eré tarúgbó ṣe wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust. 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: já sáré mú ká ṣe ẹ ká bá sọ̀rọ̀ lórí n tí ìyá yìí sọ pápápá bá mú ká ṣe lórí bí tẹ́ fi lè pè àwọn èèyàn pè.
1: Hello. Ẹ já sọ̀rọ̀ lórí n tí ìyá yìí sọ pápápá ni o.
2: Hello
1: ma pápápá ẹ dákun ọjọ́ ti lọ.
2: Ẹ dákun ẹ bá woman yẹn.
1: Wọ́n ń gbọ́.
2: Ẹ bá sọ fún pé kó lọ ṣe tẹ́ẹ̀sì fún ọkọ
1: ẹ̀. Bọ́kọ bá ṣe tẹ́ẹ̀sì lónìí ṣé ó ti ṣe lọ́la ni.
2: O lè ṣe nà. Tó bá ti sọ fún pé nǹkan tó ń fẹ́ nìyẹn láti sọ pé kó lè bá òun mú.
1: Ó dà.
2: Kó lọ ṣe kó ṣe ṣìnà lọ.
1: It is well.
2: Orúkọ tèmi ni ọmọlọlá láti olómi.
1: Ẹ ṣeun. Já tún wo káàṣì ẹ̀mí káwọn ẹni tó ní káàṣì ẹ̀ yìí. Hello sir, ẹ káàárọ̀. Ẹ play káàṣì ẹ̀. Ṣé ẹ ti jẹrí? 25,000. Ẹ tún ti gba 25,000 míì láàárọ̀ ènìyàn o. 25,000 míì láàárọ̀ ènìyàn. Ẹ kú oríire, wọ́n pè yín bó ṣe pè yín. Wọ́n pè yín. Káàṣì ẹ̀nu, ẹ ṣeun ẹ̀yìn tẹ̀ ń play ẹ̀. Bí n bá sọ fún yín, bàbá ṣe sọ bẹ́ẹ̀ náà ni. Hello. Ẹ ṣeun Alhaji.
3: Arábìnrin tó bá lé ọba jọ́sà kálá kọjọ́ sọ kálá lọ́ba jọ́sà kolo kọjọ́ sọ kolo kó pọ̀ ọ́dẹ̀sẹ̀ lọ wá mọ múta nígbà tí ẹ̀ tó fẹ́ dá wàhálà náà lẹ̀. Ìyá tó sọ̀rọ̀ ṣe léṣe pé kọkọ rẹ̀ kó ṣe tẹ́ẹ̀sì fún kó gbóyún látọ̀dọ̀ ọkọ rẹ̀ tó bá mọ̀ pé òun ò lè ṣèyún kó fẹ́ kan wẹ́lú mi tí ọba fẹ́ ọbẹ̀ tà fún Alhaji Adẹnugúja ní ẹkú ètò.
1: Ẹ ṣeun Alhaji, ìgbà tó ń sọ pé wọn ìkẹ́rù kúrò nílé. Hello. Yes, sir.
4: Ayẹlá gbogbo láti Àlàpẹ.
1: Yes, sir, Alhaji.
4: Obìnrin yìí kò fẹ́ràn ọkọ ẹ̀ mọ́. Yẹn kọ́ wà ń bẹ̀. Nígbà tí àkọ́kọ́ ṣiṣẹ́ lọkùnrin ń lọ sí lọ́run ni àbóbìnrin ló ń sá tì tìyẹn wà ń bẹ̀. Ẹ̀kejì òun ni pé tó bá fẹ́ràn ọkọ ẹ̀ obìnrin mọ̀ bá ṣe ń mọ ọkùnrin. Ṣé jẹ́ pé mo tó bá fẹ́ kó ṣe kí n ṣe kó bóyá oògùn tàbí ẹ̀.
1: Ó dàbẹ́ ni pé ọkọ ilé ti di gíran o.
4: Bó ṣe wá rí yẹn. Wà á fẹ́ síbù. Tó bá wọn kó máa ṣe irú yẹn kúkú kó ìkọ́kọ́ ọkọ àyè ń bẹ láti kọ́kọ́ ju pé kó wá lọ síta kó lọ gbọ́ ọmọ mi. Irú ọmọ mi yẹn tó bá da lérú tàbí tó wù àti ìdàsó náà lọ́jọ́ iwájú ńkọ. Mo ti bá a kí àṣàìṣẹ́ ni pé kí àwọn méjèèjì kó lọ sí wọ́n jọ lọ sí pètò wọ́n fẹ́ àti pé bó tẹ̀ sí wà nísìnyí. Ẹyin ẹ ti sọ̀rọ̀ fún mẹ́rin pé ẹni tó fẹ́ lọ bá lọ́hùn náà nǹkan sí òun yóò ṣe tẹ́sì fún náà ni. Ṣé ọkọkùnrin obìnrin yìí kó gbà fọlọ́hun kó jẹ́ kọkùnrin kó gbókọ ọkọ òun kó lóyún fún ohun tó ní lè àṣọ àìsàn nìyẹn.
1: Ẹ ṣeun. Alàgbà Wahid, ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí mú ìwá ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kájọ wò. Yorùbá sọ pé omi tó bá mọ níwọ̀n nìyẹn mọ rẹ̀ lásì. Ọkùnrin tí ò bá lè accept pé òun ṣe àgbèrè bíyàwó bá challenge ẹ̀ pé ó ṣàgbèrè kò ní fẹ́ gbà kò ní accept pé ìdí nìyẹn tí bàbá yẹn ò fi gba rọ́bà dáàbòbò tó ń gbà pé rárá bóyá o ti lọ kárùn kò ní gbà lọ́wọ́ rẹ̀ pé kí ló ń bá mi sọ kò accept pé òun ṣe
5: kò tí ì gbà mú
1: ọkọ gbà mú. So irú èèyàn báhun obìnrin àti sọfọmọbìnrin pé jẹ́ ká lọ ṣe test kò ní fẹ́ tẹ̀lé lọ ṣe test pé àkílo mi òun accuse mi nìyẹn. So ó dẹ̀ di dọkọ ó sì mọ̀ pé kò lè kó kúrò nulé àbí ṣé bó lè èèyàn mẹ́ta ṣe fẹ́ rìn méjì.
6: Nǹkan tí ìyàwó yẹn lè ṣe ni pé ara gbogbo ọ̀nà láti fa ojú ọkọ ẹ̀ mọ́ra. Tó bá fojú ọkọ ẹ̀ mọ́ra àwọn obìnrin wọn mọgbọ́n tán lè fi mú wa tán wá fẹ́ mú wa.
1: Kọ́lọ̀ mọ́ fi wá fa
6: yóò mú àdúrà nìyẹn àmì mo sàmì àdúrà yìí. So kó mọgbọ́n tí ó fi tu ọkọ ẹ̀ tí ó fi tù ú débi tí wọ́n fi lọ ṣe test. Ó lè jẹ́ pé ọ̀tọ̀ ní test yóò làwọn lọ ṣe pé káwọn tiẹ̀ wò lè rárá bó lára àwọn tiẹ̀ ṣe rí.
7: Àti wípé bá a ṣe gbọ́n nílé.
6: Kínní kan la gbọ́n nílé kínní kan.
7: Òṣùbọ́n tíyàwó ò sì ní ó ní bọ́n ṣe ń bára wọn lájọṣepọ̀ tí wọn ò sì ní kó tó bá lọ rí dókítà ó ní nǹkan tí yóò lò bóun àtọkọ ẹ̀ bá jọ ní nǹkan kan papọ̀ tí ò fi ní kárùn kì í ṣe pé bóyá ká wá lọ pé orí fi bẹ́ẹ̀ lọ gbóògùn orí fífọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀.
8: Hello.
1: Yes sir, rédíò yín pariwo.
8: Orúkọ mi ni Ayọ̀ Tunde Fàṣàfin.
1: Yes sir.
8: Láti ọ̀rọ̀ méjì
1: Bàbáńlá. Yes sir.
8: Ọlọ́run lọ ba inú wùsàn. Ọlọ́run lọ ba inú wùsàn. Pẹ̀lú àníyàn tí obìnrin yẹn ní wípé kọ́mọ̀nì àníyàn tí wọ́n kọ àrùn bí kankankan tí ọmọ pé dá fúnra rẹ̀ abẹ́ẹ̀ kẹ́ẹ̀tì. Àníyàn tó ní dáadáa pé ìfẹ́ tó ní sọ́kọ ẹ tí ó dẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀ ó gbà fún láti pé kọ́mọ lu kọ́mọ ìbámu sí tẹ́ẹ̀tì ojú súnmọ́
7: ọlọ́run sọ́lé
8: ẹ̀kọ́ ọlọ́run lọ́ba olúwùsàn bá a bẹ́ẹ̀ lọ tán náà ọba sí fún ẹni tó sẹ́yìn àti ẹni tó sẹ́yìn tó jẹ́ pé kí wọlé ọkọ kó tó gbé máa lọ ní àwa rẹ̀ tí ọ̀tẹ̀ nílùú ẹgbẹ́ tí kò gbọ̀ kó dì sẹ́yìn.
7: ó dà sá
8: gbogbo nǹkan wà ní
7: ọlọ́run ọwọ́ ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ tó o fẹ́ sọ nǹkan kan.
9: Nǹkan tí mi ń wò ni pé even ìyá yìí gan ọ insinuate ni kò ń sọ wípé bóyá wọn ti mọ pé bàbá yìí ní àrùn gan.
7: Wọ́n láwọn ò fẹ́ kárùn.
9: Wọ́n ní àwọn ò fẹ́ kárùn kò ń sọ pé bóyá mọ̀ pé bàbá yìí ní àrùn tàbí wọ́n ti rí nǹkan kan lára wọn tó ti jọ wípé ókè àrùn wà lára bàbá yìí.
7: Bàbá tí bàbá ò kọ́ tí ká ní bàbá jẹ́wọ́ yóò sọ pé àbóyá ìṣekúṣe tí mò ń ṣe ò mọ̀ ń dáwọ́ bàrà ní ta ọkàn ìyàwó balẹ̀ bàbá tí ò jẹ́wọ́.
9: Ohun tèmi náà búrò pọ́n lè ṣe òun lẹ ti sọ yẹn kọ́ kúkú lọ rí dọ́kítọ̀ fúnra wọn gbogbo ẹlẹ́ tó burú jù nínú àwọn àrùn tá à ń bẹ̀rù òun ni kò gbóògùn ó sì ní oògùn tán lè lò tó jẹ́ pé ìgùn kó wà lára ọkọ̀ gan kò lè ra wọn.
7: Tọ́ ọlọ́run ṣàánú wa. Hello kò lo. Hello. Hello.
8: Ẹ kú ètò.
7: Yes sir, pápá àpásá.
8: Mr. Sàmísì ló ń sọ̀rọ̀.
7: Yes sir.
8: Obìnrin yẹn gbà tó ń ṣàlàyé kò jẹ́ ká mọ̀ irú àmúmọ́ra tó ní gbà kò sọ́kọ rẹ̀ ò sí ní ó láti jẹ́ pé ó ní àǹfààní kan tó ń rí jẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ ló fi lè ní àmúmọ́ra tọkọ ó lọ fún bí oṣù mẹ́fà tí ó sì tún wá dé tí ó tún gbà láàyè
7: ìyẹn
8: wá ń jẹ́ káwọn èèyàn ọkọ àti àwọn èèyàn tiẹ̀ ń jẹ́ ó jẹ́ ká mọ tó ń ṣẹlẹ̀ tó bá pé ó jẹ́ káwọn èèyàn ọkọ àtàwọn èèyàn mọ tó ṣẹlẹ̀ yóò lè ní ẹ̀mí láti ádá ó fẹ́ kọkọ yẹn ni tàbí ó kó lẹ̀ sọ àwọn èèyàn ní ọ̀dà sí
7: i
8: tó láàrin òun pẹ̀lú rẹ̀ kò ṣe tó.
7: Ó dà sá. Hello.
10: Hello.
7: Yes sir.
10: Ọ̀gá mi.
7: Yes sir.
10: Ẹni bàjẹ́ Sáyédà táwọn kan.
7: Yes sir. Àtàwọn
10: èèyàn. Ẹ̀ṣẹ̀ rí arábìnrin yìí èmi ò bá rò gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ. Ṣé tó bá ṣe àyẹ̀wò fún ọkùnrin yẹn lákọ̀ọ́kọ́? Ṣé yẹn tún sọ wípé kọkùnrin yẹn máa kọ àbí gbogbo ìgbà wà lọ máa ṣàyẹ̀wò ni?
7: Àbí
10: tó bá wá yá
7: ní ìgbà àwọn náà wà dára.
10: Àwọn náà wà mọ darapọ̀ mọ àwọn tí ó mọ̀ pé bá mi tò pé ẹ̀rí ọkàn ò jẹ́ ń gbádùn o. Ẹ gbígbẹ́ àwọn gbé ọmọ kinní kan ò ṣe mọ́rú ẹ̀ kọ́ kú àwọn àtọkọ wọn ọmọ bọ́ ṣe lè dìjọ sọ àyẹ̀wò tó fẹ́ lọ ṣe fún arákùnrin ẹ̀ kọ́ lọ ṣe fún ọkọ wọn kọ́ dìjọ sọ láàrin ara wọn.
7: Ọkùnrin ò ní accept àti tẹ̀lé lọ bá ṣàyẹ̀wò torí pé kò accept pé òun ṣe ṣekúṣe.
10: Ṣé ẹ mọ̀ pé obìnrin yìí náà fúnra ara wọn ó kí ọkùnrin yàrá fẹ́ gbóhùn ṣèṣe kú ṣe àbí
7: but
10: àwọn ọgùn ò tí ì mú lọ́rùn ọwọ́ àwọn ọgọ́pọ̀ ń rò ó ní. Tó o lójú tèmi nígbà táwọn ọgùn òun lè ní fi ọkọ wọn mọ́ pẹ̀lú àníyàn tó ti ní ní ọkàn yìí pé àwọn alọ́ba x àwọn tó di eyín lójú tèmi fi wò ó ní o torí ìdí èyí kọ́ bá ọkọ wọn sọ̀rọ̀ ìyẹn bẹ́tà ju x lọ ẹ kú ètò.
7: Ẹ ṣeun ọ̀gá mi. Tó màmá tó bá kọjú sí yẹn ta o ṣùgbọ́n tèmi mi ò rò bóyá orí bíbẹ́ lògùn orí fífọ́ àwọn èèyàn ò rí àwọn èèyàn rí tọkọ yín nísìnyí wọn ò sọ̀rọ̀ bí ó bá jẹ́ yín ni gbogbo ayé ni ó pariwo sókè obìnrin o kọ́lọ́n sáànù wa kọ́lọ́n bá wa tó pín dáadáa. Ọ̀gá wa alàgbà Wahid ẹ jábọ́ sábàlà ọ̀dọ̀
11: yìí ẹ káàárọ̀ àtọkùn.
7: Yes sir.
11: Mo kí ọmọ Nàìjíríà tó gbòòrò Ìbàdàn àti àwọn ìlú tó yí wa pọ̀. Orúkọ tèmi ni Wahid Ayọ̀dèjì bí a ṣe mọ̀ mí.
7: Ẹ ṣeun. Kí lẹ ní fún wa lónìí?
11: Ẹ ṣeun àtọkùn. Nǹkan tí a fẹ́ bára wa sọ láàárọ̀ yìí o ni ọ̀rọ̀ nípa báwo la ṣe lè manage oil pump mọ́tò wa tí bẹ́ẹ̀ ni.
7: Èwo ní jẹ́ oil pump?
11: Oil pump jẹ́ nǹkan pàtàkì kan tí ó jẹ́ pé ta bá ti start mọ́tò wa láàárọ̀ òun ló máa fa oil láti inú sump yẹn lọ sókè fún àwọn connecting rod crankshaft camshaft and some other components.
7: Ohun tẹ́ ń sọ ìbáyìí ṣé lè máa àwátà lo mọ́tò lówúlò fún ní àbáwọn mẹkáníìkì.
11: awa ti anu moto lowo lo fun
7: o ye jawo
11: ti a ba start moto wa la e ri pe laaro mo so nigba kan pe ta ba ti start moto wa ka fun ni igba kekere ko fi sise ka to fun o kere tan sejo aya marun si mewa ka to
7: 10 seconds
11: beni ka to move
7: ka to change gear
11: ka to fix gear ka to mu ko so ti aba first ta ba ti fe ta ba wa fe mo boya pump moto wa o nti dada bi ko se dada then ona wala digba ma manage laje ko ma se dada oni akoko ni pe ati so fun ara wa pe agbodo ma lo oil ti won recommend fun moto yen gangan
7: bo la se mo oil ta recommend fun moto
11: se ri pa ti so fun ngba kan ri pe ka lo ma wo ori ke ton gba ro oil si engine ibe ni won ko viscosity
7: da ma 50W
11: or 20W or 5W 30 or something ta ba ti lo yen so ta ba ti lo yen akoko iyen ma ko je nkan pataki to save pump moto wa then lẹyin wa gba yen ti a ba fe agbodo ma service moto wa ni asiko to ye bi asa won loyin wa ni asa to end you ti o ba ti deal service ka lo service ka de mi so pe officer ta lo original oil filter on la lo fun then wa yi o lẹyin igba yen ta ba service moto wa yi ti a ba lo nlo oil to ye ka lo a ma produce lodge to de ma affect pump moto wa nitori pe o pump ko fe idoti kekere bo ti wo ko mo ti lo ti ma je lo settle sinu sump yen o bi ko ba ma gbe idoti yen ko mo po ko mo oil a lo ma mark inu gear o pump yi yen lo ma nfa ti e ma ri ti moto ma lori titi won ni moto yen dun oki o duro so a de gboro la case o a ni kini kan to yin bo pe ni oil pressure switch ohun lo ma send signal si oju ago moto wa ta ma tan ina oil ta de ma pa so igba ta ba ti start moto wa laaro agbodo ri pe ina oil yen o ku ka te to fese le accelerator rarara
7: ta ba iyan ina oil mo dabi age bayi
11: be ni to ma wa ni drop kan ni sale ta ba sina agbodo ri pe ina yen tan ti na yen o ba tan e je ka lo sodo awon ko se mo je kan ma wa yewo kin lo fa ti ina yen o fi tan so to ba ti wa tan ni ma ta sina ta ba ti start engine ten yen ba ti sise within seconds na e gbodo ku tena yen ba ti ku iyen fi han pe oil pump wa nsese then
7: oil pump wa number yin ta awon eyan ti awon fe ka royin bayi
11: so number them up wa it or just leyin to ina ni
7: 081 081 68 68 300 300 451 451 ba n pe le kan si
11: 081 68 300 451 lagba olohun o tun di ojo mejo lori moto yin
7: e seun o tun di lojo Thursday ni ke pade mi lori eto ba mi to ba go mewa ba koja iseju meedogun lojo Thursday la le ni ke pade mi sugbon lola e pade mi lori eto ki la ribo laago kan ati lotun la laago kan eyin eyan mi oju oni tin be wa fe tele mi lori TikTok mi pade wa la le ni laago mewa gbenga oyato life e seun o dabo

0: fún bàbá ló ń jẹrẹ lọ́jọ́ Wednesday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí Wednesday 29 July 2026 bẹ̀rẹ̀ láago mẹ́fà òwúrọ̀ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ mega press pẹ̀lú àkòrí báyìí ọlọ́run àwọn bàbá wa receive the praise O God of our father níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ó ti máa fọrin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ pastor Abiodun Ọmọlóye Òróró Gileadi lady evangelist Bùnmí Òjó lady evangelist Kẹ́mi Bámidélé lady evangelist Ọlálékè Ọládìtì JP lady evangelist Kẹ́mi Riobos lady evangelist Dr. Olúbukọ́lá Akin Adéṣẹ́wọlé Jésù bẹ́ẹ̀ ni àṣẹ àwọn wòlíì yóò mọ tẹ̀lé olùgbàlejò ni pastor Ìsáyàwó Aládé ọmọ wòlíì bàbá alábòjútó CAC orí òkè Arúpẹ́yà Mountain of Mercy bẹ́ẹ̀ ni bàbá orí òkè prophet Moses A Aládé Olúṣúre fún wa fún àgbọn ẹgbẹ́ Bùkún àjẹ ìjẹtán láti bikíbi ẹwà ọ̀nà dé ọjọ́ látọjọ́ ẹ sọ fọlọ́kadà kò léwájú yín lọ sí CAC orí òkè Arúpẹ́yà Mountain of Mercy kìlómítà 2 ọjọ́ ìgbó olóyin ro tàbí kẹ́ gbẹ́ bẹ́ẹ̀ bus stop ọ̀nà tó wá látọjọ́ Simonia ẹ̀bẹ̀dì Ìbàdàn wọlé máa bọ̀ wá fìyè gbáre ọlọ́run á fìyè jà ń dúró dì ọ́ láti fàyè rẹ ṣe yanu
1: لبيك اللهم لبيك
2: Ladi Ali Mom Traveling Tours n dupe lowo gugu eyin te gbogbo anin ajo aja ti umura amariri yin o ile se n fi gbagbo sanwo maka sanwo umura sile ise wa tolohun o si je ka wa na jampa yin fun gba kankan ri ese o alo to lo ni o ma je o awon fi asiko yi kede ijoba Saudi Arabia ti fi gbedeke si oro aja ti umura atodun yi to ma je 26 September 2026 gugu eyin te wa fe wa lo si hajj e je ka ite ma wa sanwo sile to di September 20 2026 owo hajj atodun yi ni o ma je 8 million naira ninu ele o ti gba visa ticket accommodation maka ati medina pelu jije mimu baba bari ni pe pta owo down na ni maka a fun yin ninu 8 million naira yin sara sasa kan si wa lori itakun agbaye www.manlatravel.com telephone 08057522230 tabi 070268627251 awari number 1 Randall Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan Shopping Complex, Iyanago, Idiroko, Boda, Ogo State, Millions Multipurpose Plaza, Michael Colioso Expressway, Ajegunle.
3: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò, ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀. Ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Albarka Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

ẹka àbọ̀ padà láti ẹka ìpolówó ọjà olùgbé alágo méjìlá àti wàrin gbùngbùn lọ́ba yìí o ẹṣin funfun eré tẹ̀ṣe láǹfààní àti mọ gbọ́ wa báyìí ẹlẹ́ láǹfààní àti gbójú wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook wa pẹ̀lú tọ̀nàlágélú fm 96.7 ẹ lọ síbẹ̀ ẹ fi àríwísí yín síbẹ̀ kẹ láìkí ẹ kẹ bá wa ṣíà rẹ̀ bákan náà alele báyìí ìròyìn eléyìí tó jẹ́ pé ìwé ìròyìn ti délé post náà ló kó ìròyìn ọ̀hún jọ tó jẹ́ pé ó sì gbémi pa lọ sí ìpínlẹ̀ ti benue lọ́hùn-ún ìròyìn ọ̀hún náà ló ti di gúdúgbẹ o látàrí bí arákùnrin kan rèé eléyìí ti iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n mú tó sì ń bẹ ní àkàtà wọn ibi tó ti ń wò páíkó kí ló ṣe òun náà ni ìròyìn ọ̀hún ni ó ń béèrè ọ̀rìn níbẹ̀ ni ó ti ṣàlàyé síta báyìí pé arákùnrin kan rèé eléyìí tó jẹ pa bàbá rẹ̀ pẹ̀lú àáké eléyìí tó mú ṣoṣo látàrí pé òun àti bàbá rẹ̀ wọ́n ní ìfáǹfà gbọ́mi sí omi òtó ló bá wò sùnsùnsùn ló fa àáké yọ ni ó sì ṣa bàbá rẹ̀ pa ẹni tó fi ọ̀rọ̀ ọ̀hún léde òun náà ni ẹni tí ó jẹ́ ọ̀jìnì nípa ti ètò ààbò ẹni tí í ṣe zagazola makama ló fi sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x ẹ̀ èmi tó ti ń ṣe lálàyé wípé báyìí gan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní arákùnrin ọ̀hún tí ọpọ orúkọ rẹ̀ náà ni tefa ìyíga wọ́n ní òun àti bàbá rẹ̀ ẹni tí í ṣe ọ̀gbẹ́ni habo ìyíga bákan náà náà ni wọ́n jọ ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀hún tí ó sì fọná ojú kẹ̀kẹ́ látàrí pé àbúrò wọn kan tí ó jẹ́ ọlọ́run nípè ẹ̀tigà

0: nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ òun náà ni nígbà tó tóbi wákàtí díẹ̀ ó ní àwọn kan kẹfin wípé àwọn mọ̀ ń gbọ́ ariwo ní ẹ̀ẹ̀kan nígbà tí wọ́n débẹ̀ náà ni wọ́n rí pé bàbá ọ̀hún nǹkan ti bàjẹ́ ni wọ́n gbé lọ ilé ìwòsàn ṣùgbọ́n bàbá ọ̀hún ò dágbére fún ayé yìí ẹni tó wá jẹ́ DPO ti iléeṣẹ́ ọlọ́pàá ilé tó ń bẹ ní agbègbè ti Katsina Hala òun náà ni ó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ó sì kó àwọn ikọ̀ rẹ̀ lọ síbẹ̀ nígbà tí wọ́n débẹ̀ náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ọmọ ọ̀hún òun náà ni ó ṣe pa bàbá rẹ̀ ó ti wá ń bẹ̀ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé ìwọ arákùnrin yìí kí ló dé tó fi ṣekú pa bàbá rẹ̀ níbi ọlọ́pàá
1: ó pa bàbá rẹ̀ ọmọ pàpà ńlá gínú ọmọ àti kábí ojú ọ̀ràn tí ọmọ àti kábí ọlọ́pàá ìpínlẹ̀ delta láti kó kinní ọ̀hún gìrì fún tọ̀sán tòní lápá bí wọ́n nílé iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti delta ní ọwọ́ wọn ti tẹ̀ àwọn tó jẹ́ pé fóònù ń fóònù ilà wọn máa ń jí gbé tiwọn níbi wọn ti ń ta fóònù tuntun wọn ní àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni ló ti tẹ̀ nígbà tí wọ́n sì wo gbogbo ara wọn wọ́n bá fóònù mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bá lọ́wọ́ wọn ilé tí wọ́n jí gbé ní agbègbè kan tí wọ́n ń pè ní àṣàbà àti àwọn agbègbè tó súnmọ́ inú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ti ọ̀tẹ̀ bọ́ta látọ̀dọ̀ tí ó jẹ́ agbẹnusọ fún wọn ìyọ̀n bright edavi ó ní àwọn tí ọwọ́ tẹ̀ náà lọ́wọ́ tẹ̀ wọ́n lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà ń bẹ̀ yìí nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ibi tí wọ́n ti ń ṣe ibùba tí wọ́n fi lápè ní agbègbè tí wọ́n ń pè ní ojú òpópónà ti bridget ní àṣàbà lọ́hùn-ún àwọn wọ̀nyí tí ọwọ́ tẹ̀ lórúkọ wọn jẹ́ jonah omarocha kevin onogo nkechi inaji àti ifeoma joshua edafe lọ́sọ̀rọ̀ bọ́ta pégbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìfinilápè bọ́ta kú òun sà eléyìí tí wọ́n fi ń ṣe ìdàborí wọn ni wọ́n gba fóònù mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ wọn tó jẹ́ tuntun àyànrán tí ń bẹ nínú páálí tí wọ́n máa ń kó fóònù sí láti ibi tí wọ́n ti ń ṣe wá níbàámu pẹ̀lú àlàyé tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó tì bọ́ta wọn ní iṣẹ́ ìwádìí àkọ́kọ́ lọ́kọ́ fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ají fóònù gbé yìí ni wọ́n lọ síbi wọ́n ti ń ta fóònù pé àwọn fẹ́ ra fóònù wọ́n wà á kó níwúspépà ńlá dání tí nígbà wọn bá sọ pé bá a mú ti apá abẹ wọn ó ti da níwúspépà bo fóònù bíi mẹ́rin àwọn ọmọ ogun bì wọ́n ti da newspaper tí wọ́n mú dání wọ́n ti fi ráàpù ìgbà tí ẹ bá ráàpù ọ̀lẹ̀ àti mọ́mọ́ kó tó di pé ẹni tí ń ta fóònù wẹ̀yìn awó ti lọ wọ́n ní kàn wá ń bẹ láàrin wọn tó jẹ́ obìnrin tó jẹ́ pé òun gan ni ká pè ní german machine òun ni wọ́n kó fóònù fún tí ó wé bíìlì ẹ̀ sí ìpínlẹ̀ èkó wọ́n nígbà ọba dé ìpínlẹ̀ èkó ẹ ti mọjà òun àbí ibi wọ́n ti ń sọ fóònù ju fùfú tó pé tọ́ọ̀bá múra tọ́ọ̀bá ra fóònù tuntun báyìí nígbà ọba dé lẹ́tọ́ kọ́ ọ̀tọ̀ fóònù báwá yóò bá di fùfú ẹnu kọ́ ṣẹ̀gún sí díẹ̀ sí wọ́n ní wọ́n máa ti kó fóònù ọ̀hún dé èkó àwọn ọyún wọn bá tú àwọn nǹkan kan àtàwọn nǹkan kan wọn ó tún kó ńbẹ kọ wa tó di pé wọn tà á ní ukuc nígbà wọn sọ fóònù tún di ukuc wọn nígbà tí iṣẹ ìwádìí alágbára tó bẹrẹ ni wọn kẹfin ibi tí wọn ń ta fóònù ọhún sí lẹkọọ nígbà wọn bẹrẹ sí ní tọ ojú òpó lọ wọn rí i pé ìpínlẹ ti delta pàápàá jùlọ ní ìlú tí wọn ń pè ní àṣàbà ibẹ̀ ni àwọn gidi ganku atojú ẹlẹ́dìẹ kì í atojú onífóònù mu mọ́lẹ̀ ni wọ́n ti ń jí fóònù bọ̀ tó sì jẹ́ wípé ọwọ́ palaba wọn ó ti
2: àfi bébà mú fóònù
1: àwa ń ka newspaper ni àwọn ó fi
2: bébà wọn ní mọ tó wà bẹ́ẹ̀ gan wọ́n fi bébà
1: wọ́n fi ráàbù ẹ̀ báyìí ni
2: bẹ́ẹ̀ wá ti ń béèrè pé ẹ bá mú bébà bọ̀ kí ẹ mọ bèrè
1: kílẹ̀ fi ṣe ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà.
0: alele bẹ́ẹ̀ ìpínlẹ̀ ti bauchi òun náà ló ti jẹ́ pé ìròyìn ilé tó ń bẹ lọ́wọ́ mi òun náà ló jẹ́ ìròyìn gudugbẹ̀ ilé tó sì jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́pàá kan rèé wọn ni ẹni agbójú okùn lélẹ̀ yìí o ẹni tí kò jojú agba ni o wọn ni ẹni yìí gangan ó jẹ́ pé agbọ́kànlé wọn ni ẹni ká máa sá lọ bá ohun tó ń sá lọ wọn ni òṣìṣẹ́ yìí ló jẹ́ pé wọn ni wo ọmọ ọdún méjì lásùnsùnsùn ilé tó jẹ obìnrin wọn ló sì tán títí títí tí ó sì fi tipa ti kooko ó fi jẹran sókun sí lára ọmọbìnrin ọhún òní ìṣẹlẹ ọhún náà ló ṣẹlẹ ní agbègbè ìjọba ìbílẹ ti heaters ìgádù wọn ni gẹgẹ bí iléeṣẹ ọlọpàá ilé tí ó ń bẹrẹ ní ìpínlẹ ti bauchi bí wọn ṣe ṣàlàyé ọrọ ọhún síta wọn ni òṣìṣẹ ọlọpàá ọhún náà ló jẹ òṣìṣẹ o ilé tó jẹ pé ó sì ti gun àgbà ọjẹ díẹ nínú iṣẹ ọlọpàá wọn ni asp ni wọn ni ọjọ kan báyìí ọjọ burúkú èṣù gbomimu yìí ó náà ló wò sùnsùn sùn tí ó sì mú ẹgbẹrún kan 1,000 naira tí ó fi tan ọmọ ọdún méjì láàrún tí ń ṣe obìnrin ìgbò wa gbà wa gbò owó yìí ń fún wọn bọ̀mú fẹ́ fi nǹkan kan hàn nínú ilé wọn ni èèyàn bí wọn ní nígbà tó tan ọmọ ọ̀hún tó tan lọ sí ilé ẹ̀kọ́ kan ilé tó ń bẹ ní agbègbè ní ìjọba ìbílẹ̀ ti heaters wọn ni ó kọ iléèwé ọ̀hún náà ni asim academic secondary school wọn ni nígbà tó débẹ̀ òun náà ló hùwà kò tọ́ pẹ̀lú ọmọbìnrin ọ̀hún wọn ni nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ òun náà ló jẹ́ pé bàbá ọmọ ọ̀hún wọn ni ó kọ tiẹ̀ náà ni mohammed sila òun náà ló ń rí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó lọ fi ẹ̀sùn ọ̀hún tó lọ fi sùn wọ́n bẹ̀ pé ẹnìkan mọ̀ ṣe ìwà báyìí ìkan lára àwọn òṣìṣẹ́ yín mọ̀ hùwà tí ò tọ́ wọn ni wọ́n ti wá mú wọn ṣiṣẹ́ ìwádìí ọwọ́ ti wá bà á báyìí ó ti ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá o ọlọ́pàá ti ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá
1: ọlágbà pọ̀
0: tí ọ̀rọ̀ wà lẹ́nu wò
1: ọmọ wá lé ni
0: pé kí lọ ọmọ ọdún méjìlá ṣe fún yín wọn wò báyìí ẹ̀wọ̀n ní kò lè burúburú kó bá ka kankan mọ́yàn lọ́wọ́ lọ́sọ̀ọ́ fi kàrà nù báyìí lórí iṣẹ́ èṣù ní à ẹ̀yìn tí ìmọ̀ fí ìmọ̀ ọ̀rọ̀ yín ibi tí abitẹ́ parí ìrìn àjò yín sí òun náà lẹ́fẹ́ lọ
1: yìí ibi tí yóò darúgbó sí ló ti dé ohun ẹja tún tẹ̀síwájú báyìí lọ́sàn-án títò ní ẹ̀yìn wọ́n ní ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan ni ló ti pariwo bọ́ ta pé ẹrú ni bàbá ọ̀nà báyìí náà lójì wọ́n ní ẹnìkan tó jẹ́ afurasí obìnrin tí wọ́n ní ọ wà lára àwọn tí máa ń lọ́ni lọ́wọ́ gbà nígbà tí ọwọ́ wá tẹ̀ ẹ́ àwọn èèyàn láàrin àdúgbò ni wọ́n ní wọ́n tún jẹran sunkún sí lára ọ̀daràn torí pé torí ó yẹ kí section kan wà lórí àtẹ tí wọ́n ti ń gbé sinimá jáde kan wá fi nàìjíríà sí wọ́n ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún in ló ti ṣàlàyé tí orúkọ rẹ̀ ń jẹ́ prince wiro in ni ó ti pè fún ìfi ọwọ́ òfin mú àwọn ọkùnrin eléyìí tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n jẹran sunkún sí àti pé wọ́n lùyàn lùkulù sí ọmọbìnrin kan tí wọ́n ló wà lára àwọn gidi gan kú àwọn tí máa ń lọ́ni lọ́wọ́ gbà nípínlẹ̀ rivers lọ́hùn-ún wiro tọ́jẹ́ èèkàn kùgù láwùjọ tó sì jẹ́ wípé a máa jà fún ẹ̀tọ́ ọmọnìyàn in ló bẹnu àtẹ́lu ìgbésẹ̀ táwọn ọkùnrin ọ̀hún gbé látàrí ìwà ipá eléyìí tí wọ́n wù sí ọmọbìnrin náà ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìwà burúkú gbà ni kéèyàn máa lọ́ni lọ́wọ́ gbà ṣùgbọ́n kò wá tọ̀nà ká máa fi ibi san ibì ó ní bọ́ bá múyàn pé wọ́n fura sí i pé ó wà lára àwọn ẹgbẹ́ tí ń lọ́ni lọ́wọ́ gbà tẹ́yìn tẹ́ ẹ wá kúra yín jọ tẹ́ ẹ jọ ọkùnrin tẹ́ ẹ wá rí bí àǹfààní tẹ́ ẹ wá fipá bá a ní àjọṣepọ̀ ó ní ẹ̀yìn méjèèjì ilẹ̀ ti di ọ̀daràn àwọn èèyàn ọ̀hún ni wọ́n ní wọ́n gbámù lójú òpópónà ti rúmọ́ọ̀sì ní eléyìí tó lọ sí agbègbè ti rúmú ekínì ní ìjọba ìbílẹ̀ ti obio apọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí ń sọ̀rọ̀ ó ní àwọn tí ń lọ́ni lọ́wọ́ gbà ní ìpínlẹ̀ náà lọ jẹ́ wípé wọ́n a máa fi àwọn èèyàn tí wọ́n lọ lọ́wọ́ gbà sínú ẹkún ohun ìpayín kékè pé lọ́pọ̀lọpọ̀ gbangba míì gan bójú bá pofí wọ́n tún lè gbẹ̀mí lẹ́nu ńtọ̀hún ó ní ṣùgbọ́n ẹ jẹ́ apabi ká ya bìdún ọ̀rọ̀ ká sì fa kò mú òkun yọ̀ ó ní bàbá ní ká wò ó wípé ìwà tí àwọn èèyàn wọ̀nyí wù kọ̀ tọ̀nà tó ìwà táwọn tí wọ́n mú wọn náà tí wọ́n tún wù sí eléyìí tó jẹ́ obìnrin láàrin àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì fi ipá bá a dàpọ̀ láàrin ìta gbangba wọn ní ìyún náà ẹ̀yìn ọjẹ́ ìwà tí ó lòdì sí òfin lábẹ́ ìgbékalẹ̀ òfin ní ìpínlẹ̀ rivers lọ́hùn-ún ẹni tó wá jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún ni ló ti wípé ẹ lọ rèé fi ọwọ́ sìnkún òfin gbé gbogbo wọn mọ bá rí lọ́bẹ̀ tó garu ọwọ́ ẹ̀yọ́ wà á ṣàlàyé nígbà tí ọba dilé ẹjọ́
0: alele ìpínlẹ̀ ti sokoto náà ló jẹ́ pé ìròyìn eléyìí eléyìí tó ń bẹ lọ́wọ́ mi eléyìí tí ó jẹ́ pé ó sì ti di gudugbẹ̀ báyìí o oni ko dini awon eyan mokanla ototo eleyi to de pe won je olorun nipe latari kolu eleyi to waye ni agbegbe ti raba ati sabun benin ni ijoba abile ti benin sabu ni ipile ti sokoto lohun oni kolu ohun na lo waye nibi ti awon agbebo kan eleyi ti won ni won ke fi won wipe won to bi ogbon ni e to si je pe ori okada lukuku o na ni won gba wole oni nigba ti won wo agbegbe ohun ni won bere si ni yinba kaka won ni eni ori yo bayi odile ni o won latari ibon ohun ti won rojo re won ni awon eyan mokanla o na ni won ran ni orun asante to si je pe ogun logo awon eyan ona ni won be ni ese kan aye bayi ese kan run on lawon bi meje ona ni won gba itoju lowo bayi to je pe ipo ton wa boya won jara aye ni boya won jero run ni won ni won ti le so on lara won meji eleyi ti o padanu emi won na lo je pe awon to je osise alaabo ti agbegbe ti sokoto lohun ti won pe ni sokoto community guard corp SCGC ona lo je ko won padanu awon osise alaabo meji to je ko nbe ninu ko ohun won ni nigba ti won wa gbegbe ohun na ni won bere si yinban alai se pe boya ija nbe nle tele ni bayi lo je pe awon to wa je osise alaabo ti sokoto community guard corp ti wa se lalaye ti won si fi idi e mule pe looto ni awon karamba ni abebon yi ni won yabo awon lodidi to si je pe awon osise awon na nbe lara awon ti won je olorun nipe won ti wa so bayi wi pe ni agbegbe ti isele awon ti sele awon osise alaabo ti lube pa nbi ti won ti n ye onikaluku wo to si je pe eni ti o ba koja nbe run ti o ba gbe okada tabi gbe moto eleyi ti ko number danimo o se se kiru eni be ko bara re ni akata le ise olopa
1: alright won ni owo le ise olopa na lo tutu awon meta mi ele tu won ni won seku pa kekokan ni ipinle tu plateau ile ise olopa ti nbe ni ipinle ohun ni won salaye pe to owo titi awon afurasi meta ototo ele tu won lodi won mo pe o seese ki won lowo ninu iku to pa keko Ibrahim Baya eni odun 25 ti won ni o ku latari bi won se ni awon kan ni won lu nlukulu ni agbegbe tijos won salaye siwaju ninu alaye eleyi ti eni ti o ja lokoro fun le ise olopa SP Alfred Alabo ti o salaye wipe awon afurasi ohun ninu ise iwadi alagba in lo foju won han ile ise olopa ko sai tun salaye oro bota wipe enikan ti o ja laanu ara samaria ini o wa ni ti o si gbe akeko won lo sile iwosan in lo fi to awon olopa leti pe to awon odo kan ni won kora awon jopo ti won si bere si ni lu omokunrin ohun titi emi fi bo lenu e ko to di pe won gbe de ile iwosan nibamu pelu eka ile ise olopa won ni ise iwadi alagbara ele to gbina ya lo wa je ki won mu awon eyan mete tana toruko won je Rinji Daniel Wanji eni odun 25 Emmanuel New Year eni ogbon odun Nensemenka Wanji eni odun 22 won ni ise iwadi alagbara na eni o fihan pe eleyi toruko re nje Emmanuel New Year eni won rinu faran to gbaju gbaja to gbegi soke to di kosa to kobo omokunrin ohun to kobo lori won ni inu alaye oro to tun wa tesiwaju won ni won paro mo won fi esun kan omokunrin ohun pe nse ni eyin o fowo ra fonu ti won pe ni iPhone 12 iyala ti won o fi wa fi ejo sun eka ile ise olopa tabi agbofinro won ko pati ebo ni olulu buruku na bere si ni lo omokunrin ohun to fi wa di po gbe meme olagba apo
0: olagba ayo fi idajo so wa
1: so koda jungle justice koda o
0: nigba mi oro ni mo ri bo se ase ro
1: mi kolon ko ti to ki ado ni awon okunrin won ti dana sun ko to di
0: japa meta
1: ijapa e ma se nbe lewon
0: o si nbe ijapa meta
1: ijapa meta nigba ta sile ijapa meta
0: abo
2: sirin kankan awon yan si iyabo
1: olagba
2: o si meme nisin olagba alele bayi ipinle ti anambra
0: o na lo je pe iroyin ile ti tun be lowo mi o na lo je pe o sele ni ile pe awon akeko ile ti won ni won salaye si tari pe nbe ni agbegbe ti elite five star lord ile ti o nbe ni amapola lohun nitosi ile eko ti poli ile tin se ti ijoba apapo ile tun be ni ariwa ti urumba ni ipinle ti anambra won ni sadede ni ile alaja meta lo sadede biwo to si biwo lule oni bi biwo lule re o na lo je pe awon eyan meji na ni won je olorun ni pe to je pe awon eyan meta o na ni ile ohun ni o mu mole sibi ti won wa fun opolopo wakati ko to di pe awon osise alaabo ati awon osise ile ti orin si oro pajawiri pelu ranwo awon ti alagbe lebo pupa ile ti won lanfani lati do la won meta ohun oninunu won lawon kan sese ti won si farapa sugbon to

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Àgbájọwọ́ ètò kan ètò kan tó ń fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtó ń gbogbo tó lè mú kọ́jọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2:15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
7: Orílẹ̀ ètò ti ń jò.
8: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó ń pera wọn ní The Great Aluminium Roofing. Pàdà ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbéra yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
9: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làpò ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
11: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
12: Ètò ìgbéyàwó láyé.
5: ẹjọwọ ẹ dúró náà jàre.
12: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
13: Ní tòótọ́
5: káṣá sọ pé o ti rà wọ́n àbí?
13: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
12: Èmo ló tún jẹ́ CDK báyìí?
13: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí?
13: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
13: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
14: Ẹ pè CDK sórí 0707-454-3005.
15: CDK, san díẹ̀díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn.
16: Gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lò, ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
17: Ṣèmi nítorí ògo ni o, nítorí ògo ni.
16: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. Ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn Sojinla wa Christ Rubber Miracle Church Cremic tó ń bẹ ní number 7 Reverend P.F. Ọwá Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kúyò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣẹ̀nà ti rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Ọwọ́ àti Reverend Mrs. C.O. Ọwá tó gbàdúrà súre fún ọ. Ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

0: ipe.
1: Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP.
0: Annual 31 days covenant fasting and revival. Àkòrí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ̀ tó pẹ́. Àkókò tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sì Sunday Babatunde Wonderful. Ambassador Prọfẹ̀sì Samuel Ogunuga. Prọfẹ̀sì Orede Adéròmú. Prọfẹ̀sì Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀sì Joseph Ayọ̀ Tunde. Pastor Sheu Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀sì Olúwa Lárí. Prọfẹ̀sì Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀sì Láyínká Ògúnṣọlá. Apostle Timothy Oládèjì. Pẹ̀lú àpọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákọjọ́ Saturday 1st August. Di Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Behind Tinú Oyè Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútú rárẹ̀ ò yá jẹ́jọ́ rẹ̀ àjò ẹ̀mí o.
2: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
2: Pẹ̀lú ìlànà iRecharge. Ojú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gbàá IBEDC token yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge sanwó iná ní rọrùn.

0: so kilo wa se
1: abeke ma bi
0: mo ni kilo wa se
1: ma bi nu simi and do dem pe won na se mi o mo be
0: kini mo se fun
1: sori nkokan ti mo kokon fe down ni ibere kini mo wa se o to ni nu bi mi ti mo de binu lo sile lana binu ya se bi mi to le je kin lo
0: so mo de je pe ko gbe calls
1: inu bi mi time ti mo ba gbe ma soro to ba le je
0: eh
1: le je kin wa pada wa nsin
0: okay
1: won na de mo pe mi o le daye mi se lai re there's no like
0: o le daye se lo gbe gbogbo bi mo se npe lana lo gbe calls so ki wa ni o le daye se nbe se bo lo le o de lo sun le
1: ibinu mo
0: o de daye se
1: igba yen nu bi mi gan and here I am today mo ti pada de niyan se lo da bi gba to da be pe won yan kuro ni inu aye se yan wa yi won lo so si inu asale kan
0: ki lo ma se be yen
1: fun se ni kokan bi mo bi live mi se re lana titi de ni niyan mo wa wo pe no mo gboro pada si root mi nibi ti mo ti ri dun ti mo ti ma rayo bi ti erin kan soso to ma n tu okan mi lara ti ma wa pe ki n pada si be yen ìyẹn ni mo fi wá sí ibi
0: náà
1: mo dẹ̀ mọ̀ pé wọn náà ní sọ fún mi pé kí n padà sílé wa so ìyẹn ló jẹ́ kí n padà wa
0: jẹ́ kí n sọ kankan fún ó máa ń bínú ju kí ló dé
1: nǹkan
0: tí ò ní ìtumọ̀ kankan gbà mí wà dẹ̀ wà máa bínú kí ló dé tó máa ń ṣe bẹ́ẹ̀.
1: Mo máa ń rí sọ́dọ̀ rí ìdí tí mo fi máa ń bínú bẹ́ẹ̀ náà ni pé mo ti mọ̀ pé ibi tí èmi àti ẹbí rọ̀ wá dé a lè fi ara wa sílé nǹkan kan lè yá wa.
0: Ṣùgbọ́n ó ṣàhùn ẹ̀ láti máa gbá bẹ́ẹ̀ kẹyìn lọ́kàn sókè.
1: No.
0: Ṣé o mọ̀ pé bí o lè sùn títí lẹ̀ fi mọ̀ yìí?
1: Mo mọ̀ bẹ́ẹ̀ but ṣé o mọ̀ pé agídí ẹ̀ náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìgbà tó ń ṣe nǹkan tó ń sọ fún ẹ pé mi ò fẹ́ bẹ́ẹ̀ tó ní rárá bí wọ́n ṣe fẹ́ nìyẹn. Àwọn pé nǹkan tó bí gbogbo nǹkan yìí ni ọwọ́ àwa méjèèjì ló ti wá. Bet
0: ìwọ ọmọkùnrin yìí o fẹ́ pa mí àbí? O fẹ́ pa mí àbí?
1: Torí Yorùbá ní ahán àtẹ̀yìn wọ́n máa ń jà. Torí tá a bá dẹ̀ jà tá a bá parí ẹ̀ ló léwu. Gbà ọ́ la tó fẹ́ jà mí.
0: Toro ti mọ̀ pé ò nífẹ̀ẹ́ òun. Nǹkan tó bá ṣàwọn òun màmá ṣe.
1: Ìfẹ́ tiẹ̀ kọ́ ló wọ́ mi tó fokùn sí mi lọ́rùn tí mo tún fi padà wá síbí nsìn. Tó bá jẹ́ lómi àwọn àníṣe wọ̀n ní sọ pé ọmọ àlè lóhun. Ṣé wọ́n dẹ̀ ní máa sọ bẹ́ẹ̀ fún mi? Bẹ́ẹ̀ tí mo mọ̀ pé tí mo bá dọ́dọ̀ ẹ̀ sìn ò tí ò lè sọ pé no. Èmi náà dẹ̀ lélẹ̀ mi rò pé mo lè lo ọjọ́ méjì láì rẹ̀ bá sọ̀rọ̀ tó bá rìnrìn àjò gan agbọ́dọ̀ jọ máa sọ.
0: Ìyàlá ni ìwọ́n tó ní pé ká wá mọ́jọ́ báyìí kí àwọn mọ̀lẹ́bí ẹ̀ kan wá sí ilé wa ká wá di lọ́kọ̀ láyà jọ tá a bá wá jọ ń gbé papọ̀ ṣé bí wàá ṣe máa bínú náà ni.
1: A máa jà àdé máa parí ẹ tí mo bá sọ fún ẹ pé a níjọ bínú máa bínú ìwà bínú ṣùgbọ́n káwọn ọ̀nà tá a lè máa fi parí ẹ ní kókó ìwọ la fẹ́ léra wá síná sọ fún mi tá ni máa lé ẹ sí tá ni wọ́n máa lé mi sí.
0: But you know I love you.
1: I know and I love you more.
0: Èmi ṣẹ̀ṣẹ̀ wà fẹ́ bínú tèmi ó yá máa lọ léyìn. Wọ́n máa lọ léyìn.
1: Ilé dádì mi ni bíbá so nobody is chasing me away from here.
0: Ọ̀gbẹ́ni wọ́n máa lọ léyìn o. Máa pọ̀lọ́pàá fún ẹ. Màá ní kí wọ́n gbé ẹ̀ ń bí o pé èmi ò máa lejò yẹn ó dẹ̀ kàn kọ́kọ́ já wọnú lé mi.
1: Kí ni kọ́lọ̀ ọlọ́pàá yẹn? Kí ni kọ́lọ̀ ọlọ́pàá yẹn?
0: Ọmọkùnrin yìí you are not good kankan wàhálà ẹ pọ̀ gan mama ṣe nǹkan tó mama gbé mi lọ́kàn sókè ó mọ̀ pé mi like wàhálà.
1: Mo ti wọ́n náà sórí tí gẹ́gẹ́ bí ọkọ nígbà mi tí o bá fẹ́ ṣe nǹkan tí mo bá advice ẹ náà pé kò dáa jẹ́ ká jọ máa gbé yẹ̀ wò mama jẹ́ ká máa sọ pé dandandan bí mo ṣe fẹ́ lélẹ̀ ìwọ náà fún mi ní ìmọ̀ràn mò ń gbà náà.
0: Ok
1: ṣé mo bẹ́ẹ̀ nǹkan tó máa ń jẹ́ pé wọ́n fi sọ pé inú ìyàn oko nú nìyẹn ó ti yẹ èmi náà rò mo kàn ń yí mi ò lè sún.
0: Ó mọ̀ pé mo máa ń fẹ́ yọ̀ sí lọ́rùn.
1: Ìyẹn náà dà èmi náà láti.
0: Àwa máa ṣe bákan. Mo máa ti fẹ́
1: kí ó pọ̀ jù ń gbà mí.
0: Kí ló dé tó bá pọ̀ jù ọ̀dọ̀ àlá ní mi ló pọ̀ jù sí kí ló ṣẹlẹ̀ gan. Kí ló ṣẹlẹ̀ gan.
1: Màá máa gba excesses rẹ̀ sí sótọ̀.
0: Kan tí mo fẹ́ gbọ́ ni
1: mo ṣe ògúnfe sórí iná lánàá. Mo sì ṣe rice díẹ̀ pẹ̀lú ọbẹ̀ ata ṣé mo pé mo ṣe bínú délé yẹn mi ò lè jẹ oúnjẹ yẹn mo kàn gbá dànù ni tó máa jẹ kó lọ mi ò jẹun tí mo fi débì báyìí sìn nǹkan tó máa jẹ kó ṣeé ṣe fún mi láti jẹ ni pé kí abẹ̀kẹ́ mi lọ wẹ̀ ko wa aso to fa
0: rara rara emi no fe ma binu mo fe binu leni
1: aso to ra last mo ni ko rock nigba to ba wu mi yen eni lo wu mi wa aso yen a ma wa pada si le onje ti ko lo lenu mi yen
0: eh olo ma je osere lesi ko ma le je onje gidi latana so mo pe iwo gan o ti fi kan o ti fi kan se ra yin si
1: mo ba ti yi bayi ma tun yi son se lo dabi
0: ki lo ma ma yi kakiri fun nigba ta le settle loro yi
1: mo le ko e to ndun mi o gbe ah in fact inu bi bi mba mi gan wa lagbara bo sibe mo mo pe nkan ti mo nse yi mo fi hun dara temi gan
0: why doing that
1: but I just wanted to show you that I wasn't happy. That's all.
0: What was that all?
1: That's all.
0: What am I being?
1: Okay. You want to know being?
0: Love you.
1: Love you too. Show that to
0: me. Me, my boy, you're Titan. Mi mo boyo ti
1: to ki lo tun fe kin se to fi ma mo boyo
0: tori pe o hot mi lanu yen kan
1: ami ko ma de binu se be mi ni
0: mi lai bo se gbe call me please mama se be fun mi mo
1: mi ni se ti mo ba tin binu sin ma make sure pe to ba nsoro ma ma gbo mi mi wa ti eni soro ma sha ti e koko pick e
0: je kin koko be wa nkan kan ti wa je bayi nu
1: no ogun fe yen lo wa lokan mi o be mi ni appetite
0: ibinu o le je ko je abi eh je bi mo le be get ogun even though I will say ogun fe but at least o le
1: mi pe mo ma danu
0: no
1: listen to me she ni pe ko gba mi ko ra mi kale
0: eh wa koko je nkan kan bi na iwo to jeun
1: emi tun ni le jeun mo afi to ba pe mo ma je yen losan
0: eh no e ka se be akoko sa koko wa nkan kan o ti wa
1: something light no ni eh no kin le raye je yen o there's a promise pe a jo ma lo mama wo oju e ba ti ma fi le je enu mi
0: se mo ma gbe mi pada
1: why not
0: we are je ki koko be wa nkan kekere koko jenu sugbo
1: okay
0: my alani
1: abeke mi

0: ẹkún tó ń sun yé o
1: ó yàtọ̀ gan o ó yàjọ̀ rá ni kí ló kàn mí pẹ́ láyé
0: ẹ̀ mo wá pe àwọn èèyàn mi kan tiẹ̀ kọ́kọ́ bá mi dá ìmọ̀ràn ni mo fẹ́ kàn fún ẹ bó ṣe ń ṣe ẹ̀ ló ṣe ń ṣe mí ṣùgbọ́n torí pé akọ gé ò kí ń sojẹ
1: ó ti dá
0: òun lèmi náà fi dúró bí mo ṣe dúró yìí mo mọ̀ pé àwọn àgbààgbà tí wọ́n ń gbọ́ wa náà wà bí àwọn tó tó màmá àwọn tó tó bàbá fún wa àwọn tó tó àwọn òbí wa bí lọ́mọ
1: kẹ̀tìrí èèyàn tẹ́ fẹ́fẹ́ lé ayé yín kẹ̀tìrí èèyàn tẹ́ yìí fẹ́fẹ́ lé ayé sí gbogbo nǹkan ẹ̀ wú yìí ọ̀gbẹ́ni lẹ́mi bí
0: please
1: kí kẹ́ni ẹ wá sí kó wá torí pé pépà burúkú kan tí tá lọ gbà wá láàbù tó sọ pé as ni as lèmi náà kó wá sọ pé ẹ ò láwọn ọ̀rẹ́ tó dáa ò láwọn èèyàn gidi ò máa tẹ̀lé yín nínú jọ́nì yìí ẹ ò máa tẹ̀lé yín ẹ gbọ́ ṣé yìí lè ṣe.
2: Ẹ̀lò àbẹ̀kẹ́ ló.
1: Ẹ̀lò.
2: Náà ní Pọ́lẹ́kún.
0: Àmì mà.
2: Àlàní oníṣòwò tí ó pè é.
0: Àmì.
2: Ọmọ ìgbà yẹn pé ẹ̀jẹ̀ yìí kọ̀ọ̀kan mọ́ra wọn. Ẹ wá ti fi ẹwà bímọ mẹ́rin àbí márùn-ún méjì ni gidi ń bẹ̀.
1: Ó kó ṣe gbogbo ẹ̀ ló máa ń rí bẹ́ẹ̀. Kí ni?
0: Kí ni? Kí ni? Kí
2: ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni?
1: Kí
2: ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí ni? Kí
1: ni? Kí ni? Kí ọbẹ̀ egbò obìnrin mi àwa lọ fà lánìí àbí ó ti dá.
0: Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ ṣe gan ma. Àmì.
1: Ọlọ́run má jẹ́ kí n gbàgbà.
0: Àmì ẹ ṣe. Ẹ ṣe ma.
1: Ọlọ́run má jẹ́ kí n gbàgbà.
0: 0912370 8675 0912370 8675 tàbí plus 234. 81 4249 1006
1: Obama pe gbogbo wọn.
0: Ẹ kọ bá mi bá Abeke sọ̀rọ̀
1: mi. Obama pe gbogbo wọn kò sí nǹkan tó kàn mí.
0: Ẹ káàsán.
3: Ẹ là káàsán.
0: Yes sir, orúkọ yín láti bọ̀.
3: Diakoni ẹ̀ ṣe Ogundele ló ń sọ̀rọ̀.
0: Díkì ẹ bá mi bá olólùfẹ́ mi sọ̀rọ̀.
3: Àlàkẹ́ kò fọ́ lọ́rùn bí ọ́. Iná ò ṣe é ti sórí òrùlé sùn o. Ìjó lè wà lórí òrùlé kéèyàn wà nínú ilé yẹn kọ́pẹ́ títí tí. Ṣùgbọ́n tí iná bá wà lórí òrùlé èèyàn lè ṣe ṣe àǹfààní fún ọ láti jáwọ́ ńbẹ̀. Bí ẹ bá ní SS kan, owó tí ò ná lórí SS, ojú kan náà lórí ọmọ mẹ́rin lọ o. Gbàtọ́ lọ́run.
0: Ẹ ṣe.
3: Ẹ
0: ṣe sà. Ẹ ṣe.
1: Ọ̀rọ̀ yẹn ló fẹ́ pa
0: mí.
1: Kébì ti wọkọ̀ tẹ̀mí gba tẹ̀mí ti rọ́pò
0: kìí
1: ti túnbọ̀ wọ́pọ̀ tẹ̀mí.
0: Ẹ káàsán.
4: Ẹ bí ẹ̀gbọ́n mi Ogundele ṣe sọ. Ẹ̀gbọ́n mi ọ̀gá mi Ẹlàmọ́ṣe. Ṣé rí kí ẹ rí kí o? Ṣé ayé ìgbà téèyàn ò mọ yàtọ̀ sígbà téèyàn ti mọ̀? Ṣé rí gbàgbọ́n ti sọ yẹn? Ó máa ń difficult láti fira yín sílẹ̀ bọ̀ tẹ bá sunkún síra yín lọ́rùn tẹ̀lẹ̀ lọ nísìnyí. Ẹ padà rẹ́rìn tó bá yá. Wẹ́n mébí ètò pàdé níbi tó dáa pàdé ní àjọ tó wà òkè ògbàgùn ti bímọ ẹ̀kọ́ ọmọ sínú mọ́tò pàdé lamẹ́ríkà or wherever. Tẹ́lẹ̀ ṣe dáadáa inú yóò dùn ṣùgbọ́n tẹ bá gbọ́ ètò ìdóríkì. So our advice mi rè é. Bóyá àwọn ọmọ tuntun lè jẹ́ kí Abeke gbọ́ lẹ́yìn tá a bá ti sọ tán bẹ́ẹ̀ bí pásítọ̀ ẹni o even probably mọ́mí ẹ̀ ọ̀bá àwọn fíìmù tó tún lè wò ló máa kò dáṣá tó ti fi kórè àwọn ọdún tó fẹ́ pè ẹ má gbọ́ ìtò yìí bọ́lá jí àjẹbọ́lá àjẹmọ́lá òfin láti rọ.
0: Ẹ ṣe gan ò kílò. Hello.
1: Mo regret pé mo tẹ̀lé ẹ lọ ṣe test yìí.
0: Ẹ káàsán. Àmì.
3: Ṣé Adé Abeke ẹ ó máa rí bẹ́ẹ̀ nígbà míì ṣùgbọ́n yá tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o tẹ bá ti wá wọ̀ pákẹ́ tó mọ̀ ọkọ. Ó dá báyìí ó yọ́ náà ju gbogbo wa lọ. Torí nǹkan tó ń bẹ nídìí ẹ̀ ojú gbogbo ẹkún tẹ̀ ń sọ yìí ni. Kó má ṣe wípé bóyá ẹkún pamọ́ ni o. Torí ìgbà tó bá yí tó tẹ̀yàn án nọ́ńbẹ̀ yẹn gà á tún máa kábàámọ̀ pé kí ló dé.
0: Ṣùgbọ́n nǹkan tí mo mi ń sọ.
3: Ọlọ́run á yàn fún yín o.
0: Àmì ẹ ṣe. Ẹ ṣe gan ma. Ẹ ṣe ma. Ẹ ṣe ma Abeke ọ̀rọ̀ yìí jẹ́ kájọ reconsider ẹ̀. Plus 2348142491006 lẹ́lẹ̀ tó fi pè wá plus 234 81424910006 tabi 09123708675. Calm down. Hello.
5: Hey.
0: Eka son ma oruko yin lati bole ti pe wa ye.
5: Ah.
0: Yes ma. E se mo mi lati akala. Yes, ma. Hello.
6: Hello.
0: Ekason.
6: Ekason.
0: Oruko yin lati bo.
6: Ya mai wa ni Akpata.
0: Lati Akpata.
6: Eje ka bank ya do ke soro. Se fe ko wa la sonu ara yin.
1: Mi o ko wa la sonu ara mi.
6: Se ma rin ni. Eh. Se ma problem to ma wa nbe ni. Se mo pe won le dagba kankan tun yanyan loju ni kon fo so le kan ku ni. Eh fo eh ti rin ji ma na o. E lo foko ti yin Olorun a se to da fun yin.
1: Talu so fun yin pe mi o ti rin ji.
6: Na olawon na o mi jina ti yin.
1: Talu so pe mi o ti rin ji.
6: Owo leyin olawo.
1: Ogbeni stop. Talu so fun yin pe mi o ti rin.
0: Ogbeni di e. Ma so be fun mi mo. Ale de yo kan. Hello. Ti mi o ba fe awon mo mi le fe.
1: Ogbeni take.
0: Hello.
7: Ekason
0: ma.
7: Ekwito.
0: Ma.
7: Ati abeke.
1: Ma.
7: Eje ni suru. Eri eya funkun yen daada. Eje. Eje ri ari ragi. Eje. Se ma ni ta ki le fi fi ala ni. Ayo ojo kan ni o. Ejo to wa ti kiyan ko iwo mo bayi. Ni won wa lanu. Na kuku da ki dunu ko suburu ba ni je. So e take it.
0: Ha. Ese. Abeke. Ko tumo si pe mi o ni fe mo.
1: Ani ko dake. Se dada ni ko ma soro ni. Please.
0: Hello.
7: Hello.
1: Dake.
0: E ka san sir. Yes sir.
7: Mi o ba ke ro as jabeke ni bi ko wo lo lati wa oko mi tori to ba lo wonu igbeyawo yen o lagbara.
1: E jo ni boni mo ni boni mo. Boni ma fe ma wo oko mi lo.
7: Oko ah e te pe ke ba ti roko mi le pe yin lati seyin.
1: Ah, elle fait mi lati seyin.
0: Se ejo sa, se ga.
1: Eyin le fe mi lati seyin. Abe gbo. Ki lo kan gbelu giga ogbe ni? Ma je ki. Ori mi.
0: Se inu mi o le. Se ki n binu.
7: Ah, inu mi ro.
0: Abeke mi o fe wahala.
1: Mi ro po wa oke.
7: Ma to je daada te ngari
1: ti mi. Mi ro po wa oke ma o ma ba mi wo kan lojo are.
0: Se de se ton lati ko kuro ni iseyin wa si igboro Ibadan Abeko.
7: Ah, ko si problem. Ma ri le pam pade nbe no.
1: Ah, be gbo.
0: E de ma wa pelu yawo mi every time.
1: Ah, every time I do. Mi o ma ri ru eleri ke.
0: E de gba emi gege bi ore yin.
1: Ah,
7: ma de ka e ma gba ki lo de ora ti jojo lele niyan gba mo bi na jo se ri. Ni binu.
0: Eyin o de nse e kin se AS abi?
7: Be ni.
0: So ri pe
1: mi ro po ti e gbadun. Mi ro po wa o ke.
7: Eni ko ma sun mo.

0: lọ̀rọ̀. Bàbá ńlá kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lagilu FM 96.7.
0: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagilu 96.7 FM? Ẹ máa bá wa ká lọ.

0: abeke mi o fe
1: boju e sere odun mi
2: jomo pe mi
1: o fe ko ri bayi hello e ka san
2: jomo pe mi
1: yes ma mommy e ba wa pa radio odo yin ka le gbora wa dada 0912370 8675 tabi plus 234 814249106 hello
3: hello sir
1: e ka san
3: ẹ
1: ṣe
3: ẹ náà ń gbà ní ilẹ̀ ilẹ̀
1: àmì
3: ìjẹ́ ọ̀rẹ́ ìpógámù tó ní ọ̀rọ̀ ìjẹ́ ìjábí gbogbo ẹ̀ ó lágbára jẹun
1: tó
3: bá wà ní
2: gbogbo
3: ẹ̀ ẹ̀rọ ò ní ilẹ̀ àmì sọ àmì ó ẹ̀rẹ́kẹ́ ẹ̀ ní
1: mọ̀ ní
3: ìjọ kọkànlá
2: wọ́n ní ìjọ kọkànlá lọmọ yẹn kú wọ́n ní
1: onílọ́pẹ́ ìjọ kọkànlá tó jáde láyé lọmọ ọdún mélòó ọlọ́run elédùmarè kábíyèsí ọlọ́run gbogbo abẹ́ a máa nímọ̀ ìbànújẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè ẹ̀kọ́ gidi òun ni eléyìí náà ló jẹ́ fún wa bàbá wa yẹn ọlọ́run á tu ìyìn nínú àti gbogbo ìdílé tọrọ kan hello
4: àlá ni ẹ̀ka sàn
1: ẹ̀ka sàn
4: àbẹ̀kẹ́ mo kí ẹkú iṣẹ́ o àrùn àlúwà mẹ́la ti ṣe
1: 26 years
4: kẹ́rí tí ọ̀rọ̀ bá rí báyìí wàhálà àbẹ̀kẹ́ ẹ̀kọ́ ń wu àlá nínú ọ̀bẹ yẹn ni kèsì bóyá yóò tẹ̀ lóhun ṣùgbọ́n mi ní parọ́ fún yín ṣẹ́rí wàhálà tí àbẹ̀kẹ́ lòun ò ní jáwọ́ mẹ́ tó fẹ́ dọ́gbọ́n máa fọwọ́ bà lẹ́sẹ̀ díẹ̀díẹ̀ yìí wàhálà tí wàhálà rẹ̀ bá ṣẹlẹ̀ lórí ọmọ agbára tinubu wọ́n fi wọn àgì ò ní ka mi ní parọ́ fún yín ṣẹ́rí àbúrò mi kan náà wà tó ń pàṣẹ ìyí ìṣù yẹn ní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn ọmọ bíi márùn-ún tí wọ́n tó bí àwọn méjì náà ló dàbí káyé pé wọ́n fẹ́ gbádùn díẹ̀ ìyá wọn gan wá tún wá gbádùn débi yí pé ọlọ́run àṣánú wa o ṣẹ́rí kí ni yóò dá o mi ní parọ́ fún yín tó bá ṣẹlẹ̀ lọ́wọ́.
1: ọ̀dà ẹ ṣe obi ojú òpó yẹn ṣe rí ni ẹ jẹ́ àmú ìpè ọkàn yìí ká lọ ka n tó kù lórí facebook ká mọ̀ dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ hello.
5: hello ẹ kú ètò
1: ẹ ká san
2: ẹ ká san o
5: olúwa ṣe mo wọlé lé mi
1: ẹ ṣe
5: eré ètò ẹ ṣe ni mo fẹ́ dá sí
1: ẹ ń sọ mẹ́
5: alárẹ́ àtàbẹ̀kẹ̀ ṣe ẹ rí ẹkọ ní àwọn ọkọ tí ẹ ń fọ wa yó ẹkọ gidi gan ni fún wa èmi tí mo rí ó ṣẹlẹ̀ pé mi fúnra mi àbúrò mi ọmọ ìyá mi olóòsàn wá di ro abẹ́òkúta síkìlà ni ó gbà tó gbọ́mọ sí 6 years ss ni ìgbàyé ló jáde láyé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ètò
1: ẹ ṣe gọmà ẹ ṣeun ẹ jẹ́ kí a fi ìpè sílẹ̀ báyìí ná ká lọ sórí facebook láti lọ wo ohun táwọn èèyàn wa sọ sílẹ̀ síbẹ̀ ráìfù táwà kálẹ̀tọ̀ abiodun wọn ń kí wa láti òṣogbo màmá àbíjì abiola bọ́sẹ̀ ẹ̀ṣẹ́ bùnmi túgà ẹ ṣeun o wọn ní àbẹ̀kẹ́ gbàgbé ẹ̀ tí wàhálà ẹ̀ bá dé aṣọ ẹ o samuel amọ̀wọ́ láti ṣíbà ní àpáta ẹ ṣe yusuf adéọlá ẹ ṣeun ariwoọlá ọláyẹmí ọládùn ní láti làǹlátẹ̀ ẹ ṣe ọlọ́run wà pẹ̀lú mi matthew jp ẹ ṣeun o ọmọlára iacom láti ayégun olómi kẹ́ni oyè kàn mí wọn kí wa kú ètò láti àpáta ọlákúnlé sarah wọn ni ó léwu o ìfẹ́ ló ń síwájú àbẹ̀kẹ́ rasidat adẹ́rìntọ́ àwọn náà kí wa ni ṣèyí ọ̀dọ̀fin ẹ ṣeun lamidi adéwálé latif ẹ ṣe taiwo adéoyè wọn ni àbẹ̀kẹ́ please try and understand your man may you not face the agony of being a mother to a sickler princess ruth amos omolola ojo when you auntie abeke please it can't work there will be serious problem it's drained financially health wisely and others auntie abeke the number one iyawo alani eshe kayode ogun tu ase I don't think it's ethical that your ex fiancé get married to your friend under your counsel. They both knew each other when you were dating. It caused for a rethink. Emi kan ro na ni pe gbogun to sa ma ba mi do abeke mi ninu. O na lo fa temi kan fi nda ba awon yen. Auntie Abeke, the love will vanish when the problem of this sickle cell crisis starts. Oh, in fact, brother Alani will look away. Olayimi ka mo dupe Abiodun. Ati opolopo awon eyan ti won wa nbe.
2: Eyi ta mu wa losan to ni e je ki gbogbo wa jo se ka jo gbewo dada. Ti okunrin kan ati obirin kan ba ni fi ara won. Ki ife to wonu gan, ki rin ajo to jin gan. E lo se awon ayewo ele to ba se koko to se pataki
1: eyi to se koko ju oro ti
2: o ju be lo o
1: a n sayewo pe
2: o ju be lo
1: ni mi
2: tori nigba to ba ya ninu igbeyawo yen gan te ro pe ife o ti koko dun lati le nigba ti awon idojuko ta awon ibade ife le sa lo
1: be la si n se ladua wi pe olorun eledumare to ni agbara ati yoni ninu ofe awon to ba je pe idile won tin la awon nkan ibanuje ba ikoja ko olorun ko ba wa tu won ninu e wa ni mo ibimo lase olorun olorun tin se fun awon kokan st won je as ti won fin ra anu gba eyin no ra anu gba nu leyin be ba ti wonu e amoke to wo eyin te ti debe e se iwadi to to ati eyi to ye iwadi gan ti debi pe sa le bimo fun ra wa
2: mi
1: o le bimo fun ra wa
2: beni e si jo du dada
1: mi le mo biju kan lo
2: beni
1: e ja yewo da ko to ni pa to ri bo olohun yo ba wa rin rin ajo wa bi o se mo ri lori ki la ri gbo ni igun flat 1 ti odo ti wa lose yi amon lola ti otun la ojobo Thursday e ma pade gbenga o yato ati
2: Folakemi
1: Mighty ni dede akoko kan na lago kan asise pelu ola itan adetoye Rafiat Kozim olorun wa adekunle ati Balkis 3 mi see you oluwa sina alayo ogo ede ofomale so fan loruko temi nje dolapo oseun oku owo ose lataro
2: fola shade ajala han loruko temi ti mo nje awa mo riri yin pe wa nbe pelu wa chikito o ti wa nbi e ma gbe kuro nbe o e seun tengbo.

0: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ pé lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbà yùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mukewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀.

0: àwọn tó pè ẹ̀ sìn wọ́n máa rò bóyá
1: ọlọ́run kọ́ sàánú wa
0: àwọn tó pè ẹ̀ sìn yẹn
1: kó jẹ́ arọ́ ọmọ yẹn gan dé lérò pé gbogbo tó ń sọ pé òótọ́ ni
0: iná mo sọ délé tó pè ẹ̀ yẹn ni
1: lọ́jọ́ ó sì ní ipa àti ibi tó dìmú ọmọ mi ní ìbọn mélòó ni ká máa kó bọ̀ ọkọ̀ mélòó ni mo fẹ́ mo ní ẹ̀kọ́ ọmọ tán ni ó ní bọ̀dà nígbà tí ẹ ṣèyàwó ń bolè tí ń sọ̀rọ̀ wa mo ló kó lọ wà nígbà yẹn pé màmá ń kọ ẹyẹ nígbà yẹn nígbà
0: tárókò ń dò sórí máa gbọ́ bí a bí máa gbọ́ bí a sì lórí rédíò gan náà tó o bá sọ̀rọ̀ márùn-ún
1: ṣe níta àbí nílé
0: fún èèyàn àti nílé àti ta
1: okay
0: kéèyàn ṣàrọ̀ra mú méjì àtààbọ̀ lóòótọ́
1: òkè ó rí méjì mu ẹyin méjì yẹn ti jọ́ọ̀jì gbogbo ti ń bẹ nílẹ̀ nínú ó ti rí méjì àtààbọ̀
0: mu torí ẹni tó ń sọ pópè sí ṣèbí lójú mi ló fi ń receive call yẹn
1: yẹ pẹ̀lú ògo ọlọ́run
0: ẹni tó ń sọ yìí kọ́ ló sọ ó ti fi kún
1: nǹkan lọ sọ
0: ó ti fi kọ́rọ̀
1: ṣe tí ekìsì bá pè ẹ́ nísìn ká lọ́ọ́ gbàgbọ́ nù nàìjíríà ọmọ tí mo mọ̀ ìgbà tó gbéra tó lọ́ sí sàánú wa tó jẹ́ kó rídìí fi múlẹ̀ tó kó sì ń tàn tí ekìsì bá pè ọ̀tàbọ̀ send message ó tún ní gbọ́rọ̀ ẹ̀gbọ́ bàbá bẹ́yẹ rúkà
0: ekìsì
1: tí ń lérí amẹ́ríkà
0: ṣé akin fikayo àbí uk
1: rọ
0: ọmọ tèmi nìyẹn
1: tí bá dé kúta àbí jago tekìsì bá pè á lórí ọ̀rọ̀ yìí ewo ni
0: rẹmi jamọ bí tó lọ
1: ṣe ẹ tí ń ṣètò tẹlẹ
0: ṣá ti bèrè tó ní.
1: ọ̀nkú ìjì tẹ́ ẹ jí láàárọ̀ yìí láì.
0: ṣá ti bèrè tó ní.
1: lọ́nkọ́ dógun padà ní iná lóde
0: ìlú ṣá ti bèrè tó ní.
1: ó yà já bẹ̀rẹ̀
0: ẹ̀yin aráalé ẹ ká san
1: o. òkè kí a
0: kí wọ́n tó rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí ẹ ti ń dúró dè ẹ̀yin kọ́ èyí o ẹ̀yin ọmọ nàìjíríà
1: sọ bí olóòtú tó yá fọ́ọ̀sì ẹ lò
0: lọ́sàn-án tèmi lórí ètò rẹ̀mí àti rẹ̀mí pẹpẹrẹ máa pẹ́ o
1: nítorí rí lóru mọ́júmọ́ àwọn ará yìí bọ́ fà
0: mẹ́wàá mẹ́wàá máa ṣẹlẹ̀ lórí ètò lẹ́ni
1: ṣẹ́ńtọ́ ṣẹlẹ̀ sí o wọ́n lè máa rú ẹni wọ́n mọ̀ pípẹ́ kúrọ̀
0: ẹ̀yin kọ́ yìí ẹ̀yin ọmọ nàìjíríà lórí ètò rẹ̀mí àti rẹ̀mí náà lè tòótọ́ ń lọ lọ́wọ́ o
1: ẹ̀ ní sáré o ọyẹ mọ̀ pé fọ́ọ̀sì yìí wọ́n rẹ́ǹtì ẹ̀ ni o
0: sọ́wọ́ yẹ́ náà lè ń gbọ́ o ẹ̀yin ọmọ nàìjíríà ìṣẹ̀lẹ̀ yẹ kàárù
1: púpà o ìṣòro ni wọ́n dé láago kan ilẹ̀ máa pé ó tó bá o
0: já mọ̀ ṣètò lọ
1: ẹni ọ bá fi orí ẹ̀nà gànà náà aago mẹ́wàá wa aago bọ́
0: kọ́ ẹ̀yọ́ nílé yìí ẹ ká sàn nínú ṣọ́ọ̀bù nínú ọjà yìí
1: ayé bọ́ bá
0: a jẹ́ o àwọn bọ́ìsì yín tí ò ní rònú àti wà ń bí torí yín ni o
1: ẹ má bínú síbi o
0: àwa ti dé o
1: ẹ bẹ jẹ gbà lórí láì ṣàkùkọ
0: o dídé tá a dé adé tọ́lá tọ́lá tọwọ́ tọwọ́
1: tẹ̀rín lóṣù dọ́nà oṣù ayọ̀ yín akíyín o
0: akíyín o
1: bá àti ẹ̀dá akọyán yẹmọ̀ pa fẹ̀yìn ọlọ́run fẹ̀yìn gan.
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ̀ mí torí wípé ọlọ́run tó ṣọ́ wa láti ìjẹ́jọ́ tí a fi

0: Ọlọ́run wa ṣe, Ọlọ́run ó ṣe, but eyin gbọdọ joko lori pọ Ọlọ́run ó ṣe na.
1: E wa duro.
0: Bíbélì náà sọ pé owó alápọn lámú sọra.
1: E sọ Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún wípé náà dàmú ó fòrò lápọn ó ti yọ ni. Eto t'Ọlọ́run bá ní fún ọ.
0: Bíbélì náà sọ wípé ẹni tí ò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun na.
1: Ṣé tá n sọ bára wọn mu.
0: Ó bára wọn mu.
1: Lọ́nà wo.
0: Wà hustle.
1: Lọ́nà wo.
0: Wà struggle.
1: Ẹni tí
0: wà dẹ̀ pray. Kì í ṣe pé wà sọ pé nígbà t'Ọlọ́run bá kọ́ ìgbà t'Ọlọ́run bá ṣe Ọlọ́run á ṣe.
1: Ẹ̀mí jẹ́ ń sọ àṣírí fún ọ. Pàtàkì tiyan àtìyànjú kọ́ ní dé àdúrà láde. Kọ́lọ́run ṣẹ́gun ẹran ara kọ́ bá igun mọ́ lọ igun dó
0: sóbi
1: kọ́ bá wí.
0: Ọ wá sọ fún mi pé téèyàn bá máa ta nǹkan ìní ẹ̀.
1: O ṣe o.
0: Pé èèyàn gbé fọ́ọ̀sẹ́ rẹ̀ lórí.
1: O ṣe o.
0: Pé lórí ọmọ nìkan ni wọ́n lè ṣe bẹ́ẹ̀.
1: Jẹ́ ń sọ àṣírí fún ọ.
0: Irọ́.
1: Pé mo fẹ́ rìnrìn àjò.
0: Mo lè ta mọ́tò. Pé mo fẹ́ ta.
1: Fọ́kẹ́ni.
0: Pé mo fẹ́ travel out.
1: So ti sú ọ fún ọ.
0: Kí ni ó ń jẹ́ pé so ti sú ọ fún ọ? Èèyàn máa hustle náà ni.
1: Tí ọba wa débi tí wọ́n ti bọ́ ṣe
0: bọ́. Tí mo bá ti dókè òkun máa lọ máa ṣiṣẹ́ náà máa rówó máa kówó jọ máa ṣiṣẹ́ máa ọ́zù náà.
1: Ọ̀dẹ̀ ti ní gbàgbọ́ lórí pẹ́ni tó ta nǹkan tó kówó yẹn fún ṣẹ́. Ó fi ọlọ́kàn balẹ̀.
0: Mi ì sọ̀rọ̀ pé mo fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ejẹ́ǹtì fún processing.
1: Òkè ó ti lọ rí.
0: Processing ti wà ọ̀rẹ́dì. Ó wá kówó tíkẹ́ẹ̀tì.
1: Lọ wá fẹ́ ta tó
0: ní. Ìwà ní ta tí mo ní. Àbí ẹ̀ tí mo gbélé.
1: Good of you. Ọpa sì náà dáwọ́.
0: Ṣé nìdí ilé yìí ni?
1: Alo, excuse me, àwọn èdè ta ni ọmọ máa sọ
0: mọ́. Mo máa sọ, ti máa sọ̀rọ̀ wá nísinsìnyí mi ni, what's your problem?
1: Rẹ́ta.
0: Èbí mo ṣàfọwọ́ ara mi rà.
1: N wà jí ó yọ
0: pé. Mo dẹ̀ fẹ́ ta pé kí mo fẹ́ travel out.
1: Bọ́mọ dé ti wulẹ̀ kọ́ lásọ tó.
0: I'm going abroad.
1: Kò lè lékì sàbí àgbà. Rẹ́ta.
0: What do you mean?
1: Rẹ́ta.
0: Mo ń lọ òkè òkun.
1: Tọ́ ọ bá kíkì ẹ̀ tọ́ bá ṣiṣẹ́ lé.
0: Fisa ti yanjú.
1: Bẹ́ẹ̀ tí ọ̀rà náà rẹ̀.
0: Gbogbo nǹkan ti yanjú. Ó wá ko tíkẹ́ẹ̀tì ìwà ní gbé fọ́ọ̀sẹ̀ rẹ̀ lé mọ́tò. Irú kí ló máa mi sọ yìí náà? Yọ̀ ọ́ burúkú ló máa mi sọ náà?
1: Excuse me, ọkọ̀ wo lè lo bẹ̀rẹ̀?
0: Ẹ ti ẹ rọ mi sí ni gbìdìrín.
1: Ọkọ̀ tó kíkì tí èéfé ti lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ dì tọ́ jẹ́ pé n ó ti ṣáájú ẹ̀ débi n ó ti
0: ná. Ẹ ṣe bí ti n bá
1: kíni problem ẹ?
0: Ṣe bí ti n bá dókè òkun.
1: O dò kí o kú.
0: Ìyìn lọ́mọ ṣiṣẹ́. Ìyìn dẹ̀ wowó ṣe gbẹ. Ìgbà tó bá sọ sí pé ẹ ní tí wọ́n lè kó fọ̀sẹ́lì lórí nìkan ní ẹ̀ tó lè kó fọ̀sẹ́lì lórí o kò ju pé kó kó fọ̀sẹ́lì lórí torí ọmọ.
1: Mo tiẹ̀ wá gbà ládùn àṣà.
0: Torí ọmọ.
1: Gbogbo tí n bá ní.
0: Èmi ò sọ pé kò da torí
1: ọmọ. Tọ́ bá ní.
0: Mi sọ pé kò da torí ọmọ
1: o. Òní ta. Yọ wà lẹ̀ ogun ayérayé inú
0: ṣó wá dá tọ́nà òkè òkun bá ṣí ọ̀nà àgbéránlọ́wọ́ dìde ìrànlọ́wọ́ máa dìde but kì í ṣe pé kò wà ní náwó rárá náà
1: ṣó
0: mọ̀ wípé àṣepéore wo
1: ṣó
0: nígbà t'Ọlọ́run bá ṣe àṣepéore ṣé ẹni tó ní kọ́ mọ̀ bọ̀ tó fẹ́ sanwó tíkẹ́ẹ̀tì sanwó fisa ṣó náà ni ó tún fẹ́ lówó pásípọ̀tì.
1: Ẹni tí Ọlọ́run
0: ṣó náà ni ó fẹ́ lówó pásípọ̀tì.
1: Jẹ́ ń ṣàṣírí fún ọ.
0: Àbẹ́ àmọ́ gbà mí
1: ni. Tọ́ fẹ̀kẹ̀ bí ọkọ̀
0: ojú
1: omi. Tọ́ fẹ̀kẹ̀
0: bí ọkọ̀ ojú omi. Ẹ̀yẹ́ra-alé onílàkàyè. Ẹ pè wọlé. Ẹ̀yẹ́ra-alé tẹ́ nílàkàyè dáadáa bíi tèmi. Torí gbogbo àwọn tó ń gbọ́ wa ló nílàkàyè.
1: Takarakan.
0: Gbogbo àwọn tó ń gbọ́ wa tó nílàkàyè dán gbọ́ wa. Ìwọ yìí ọkàn. I don't just understand.
1: Sundust ló nínú kì í ṣe pé ọpọlọ náà wà.
0: Àwọn tó ń gbọ̀ wá.
1: Èèyàn lè tó bi
0: kọ́ lókè òkun àti ní Nàìjíríà. Ọlọ́gbọ́n ọlọ́pọlọ olóye ni wọ́n.
1: Ẹgbẹ́ ẹ má pè mí.
0: Ọgbẹ́ àti òye wọn ó dẹ̀ wà ní high level than your own.
1: Òkè rèéta ọjẹ.
0: Ìńtà.
1: Sábì àgbàdo.
0: 09 23 70 8675. Nígbà tó jẹ́ wípé mo fẹ́ lọ ṣe bí gbogbo ó ṣe dá lókè òkun ni.
1: Òun wo lọ gbọ́ kó o tó dìde pọ̀ fẹ́ ta tó fẹ́ ta.
0: Ṣégbà tí àwọn
1: tó wà. Ṣé olúwa sọ pé
0: àbẹ̀rẹ̀
1: ara ní yọ lẹ́nu.
0: Ṣégbà tí àwọn tó wà lókè òkun tí wọ́n lọ. Ṣé wọ́n gbọ́ nǹkan tó ta kan tó lọ.
1: Àwọn tó sì lọ ọgbọ́n pé ẹ lọ́kọ̀. Ọgbọ́n pé ẹ talé.
0: Wọ́n talẹ̀.
1: Ọgbọ́n pé ẹ
0: talẹ̀
1: mélòó ló lè rí ká.
0: Ẹlòmíì talé.
1: Má dákọ̀ àwọn ẹni yìí àwọn ẹni ẹ̀yẹ́.
0: Èmi ò dákọ̀ àwọn ẹni kankan but àwọn tó talé mọ́ra wọn àwọn tó talé mọ́ra wọn tó fi lọ. What do you mean? What are you telling me now? What's your problem?
1: Tọ́ ọba lọ ọbọ̀ wọ àwọn fìgìláńtẹ́. Kí ni sọ rẹ?
0: Ọbọ̀ wọ àwọn fìgìláńtẹ́.
1: Ẹyin rí bẹ́ẹ̀ yẹn rúkà ti lé Amẹ́ríkà lọ̀rọ̀ rẹ.
0: Ẹ ló jáde.
1: Ẹ sọ̀rọ̀ òkè o. Kí lẹ wí?
2: Ṣùgbọ́n mo ṣe fẹ́ lọ sí ìlú Ibo, ó dáa. Mo fẹ́ lọ rí kí n tí ò sí tó bá kalé tó tọ̀nà. Tó bá dàn tí ò bá ti wọ́n, ojú rẹ̀ ó já.
1: O ní ṣíṣe pọ́ǹtì lọ́rọ̀.
0: Ṣàwọn wa sọ fún àwọn yẹn mélòó ló ti wá lọ.
1: Àrẹ ọ̀ balẹ̀.
0: Tí wọ́n wá dí ọ̀hún tí wọ́n sọ pé nǹkan ò mẹ́sẹ̀.
1: Ìrírí lọ́mọ ẹ̀ tọ́ sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ o. o de si se o
0: eyan me o ti to lo to ta property ti o make sense
1: ti e ba loku lo ma fo to ku ba dide mo lo to kese du
2: ole nu ore mi kan lo lo fun ore mi kan lo o wa tale o fi sele o ri tu ngba to don asewe tan ba se asewe o pe
1: o ni damu
2: ma se da pada la to mi nbe ni mo fi ti kondo
1: ai kondo leko mo se agege mo se agege dada faja
0: e se te ba da si
1: baba to ni voice kan se
0: e mo kan e se baba remi antony bodurin okokun fun mi normal to se normal
1: eyan niyan
0: o wa so kankan mi won da under soro yi
1: eyan niyan
0: ma gbon ti baba so
1: eni ajo jaye jaye jaye jaye ta ajo loda loda
0: mo gbo o ni no matter how close you are to myself or yali yali there will be no accommodation for you without notice. Emi no ni wa life yin notice ya yeah,
1: ba ti ama palagidi ibu ni opo nbo adaberu ni onbo abati
0: ya geni
1: o si yara fun o
0: se mo so
1: o le ma
0: so ra gidi la nso ini
1: ebi wa ri fe ni gbenu eyi olonlu ebo bo ba ti bo le ba la we yo bo pe criminal ni bobo yi e da pada
0: you want criminal listen je ki ori e
1: criminal ni
0: listen since mo ma so
1: won a fi oku wiwe lo
0: si ebi ba pari gbo process pe mo travel out gbogbo ọ̀dá ti sí ọ̀dá ti là
1: ẹ̀bọ̀ ló dé sí
0: ó dẹ̀ ku owó kékeré tí mo nílò
1: sọ bí tó dé sí kò tó
0: bóyá tí mo sọ ti yẹ mo dẹ̀ wò pé mo ní mọ́tò ẹ ti ẹrọ mi kan si tí mo ti
1: ṣe ti padà lẹ́ẹ̀mẹwa náà ni
0: mi n sọrọ mi ni mọ́tò
1: nǹkan no ilé abẹ̀rẹ̀ wọn lọ fẹ́ fi lọ yáwó
0: tí n bá dẹ̀ ta ṣé ẹ̀ṣẹ̀ ni kí n ta kí n dẹ̀ fowó kún owó fi jápa
1: ọ̀rẹ́ n fi jọ japa
0: bi ki fi japa ni
1: o ba ja seji re na o japa ni
0: oponu
1: bo ja si dandan
0: o ja si dandan ru
2: hello
1: hello ba mi
2: emi ati re mi
1: ke pe
0: o
2: yeyin kale
1: ebi yogo
2: alaji omo we aye la gogo lati
1: aye ti da force yi ma ko ni ba
2: je mo owo ti won lo lo lati de le gogam o pele ju ka pe 2 million
1: bẹẹni
2: o te ba ni 2 million to ba bẹrẹ business ni Nigeria yi na to fa ju afun se ko ni yato
1: good of you sir
0: baba baba
1: good of you sir
2: e wa wo nkan kan se ba je pe ise ale lo orun pa yin bebi pe e fe gbe
1: o si lomela
2: london ni o ti to mu yin bebi pe
1: ko si for tutu lei omi gbona ni fi we
2: ẹ ti riri to bi beri eyan o ti ri pe nkan nla ni o
1: ọtọ
2: ẹ ba ja pada ko joko Nigeria yo ka ma je ba wa o
1: ah
2: e le rama la je le ri e kan je gbo
1: e seun ba mi e seun o ti be ti oro ko we je oro
0: abogo baba seri
1: so ba kwajo eleyi a je ri baba yi oju emi ati baba re lo babe elelu ebo ko ba le igba fo lohun
0: oro yi ilu gangan ni
1: o ti eda bo o ti so
0: to ba
1: tori gba ti yawo atomo ti ru bo o ti lo ti wo pe miran ni ti ri oleko
0: to ba koju selomi a ko eye selomi
1: awon egbe ni
0: ori aye labo go ton so yi ti won soro ton yi
1: so mo won fisika
0: baba yi
1: baba ti lo london won ti lo america won ti lo dubai won ti lo ka
0: 2 million ti baba da ko ye
1: ni nigeria
0: je ke mi soro temi now sori nigeria nowadays nigeria today 2 million naira mo fi gbogbo enu so pe bi igba teyan ba nda ko 200,000 ni se oja to won la fe so ni
1: bo da ke ba re
0: se oro aje to ti dori kodo die die ni se petrol gan ta ran si moto to ti won ni se awon nje gbogbo nkan ta ran to ti won ni
1: okay
0: if care is not taken with 2 million naira
1: london you are welcome
0: mo le fi gbogbo enu so pe o se account e ti o mo wale we ibi awon 2 million idi ibi awon lokale to di 100,000
1: atara awon te tujo ti le ati tita
0: e lo jare
1: e nle daddy olori akobirin number 1
0: hello
1: e kaabo
3: rem rem how are you
1: fine ma'am
0: we are fine
1: fine ma'am
3: let's do this on this
1: god bless you mommy o tojo meta
3: ojo kan pere
1: e pele
0: o ya fawo pe ba da si ya wa
3: a dupe ta wole loni
1: olorun aso olorun sin o
3: sori gbogbo n ta ba fẹ ṣe láyé yìí ẹ jẹ ka bèrè lọwọ orí
1: kábíyèsí elédùmarè
3: ẹlòmíín wa ń lo òyìnbó tíbẹ gbé dáadáa ẹlòmíín dẹwà tó jẹ wípé wọn dá padà lóòótọ
1: Olodumare.
3: Nigba kan ti mo travel se mo pe boy ta jo sire ninu plane ta jo se gbogbe. Waju mi bai lo wa.
1: Hey.
3: Bo se check e bai won da pada. Report to this o ti land si Nigeria.
1: Otan ogun beru
3: ni. A se ni o de so fun mi pe o ti ta ile o ti ta de.
1: Otan.
3: So a ni se ni eyan o fi yo won o so se ri gbogbo ta ba fe se laye. E sa je ka gbadura kodun ko ti wa leyin.
1: E se mami. Ti ma bo ma yin so nu mo na fa lolorun lo ko ma tale tale o le
3: lolorun o si
1: e se ma mi e pe fun a emi yin ogun be ba nlo
0: e
1: da ko e je mo o
3: a du be ti loruko
0: je mo a mi ma
1: e se ma mi
0: hello e ka san ta lo tun ma be
1: era
4: hello
1: hello
0: that's all akurede
1: se un re logbo
4: Oh, ni da mo adura re ogba.
0: Yo ba nda fun.
1: Na sola sala afia ni.
4: Oh. Alabia ni gare ba mi emi si wi.
1: Emi ri ogun, o ni da mo.
4: Ami. E pe mi.
1: Irorun lo je mo ma London la America.
0: A gbo yin.
4: Ami. O yo ma wi. Olorun jo ngba ogba.
1: Mhm.
4: A so fun ni je an pa an pare. Ola la ndaiku. E ba tin pe nkan wa 2 million ran kankan. Bo ba ni 2 million lo ni se ko mo bi ara to mo da.
1: E bo ti fe nu pe 2 million fo lori ti o wa.
4: Iwo le wa. Mo ba mo do ni fo lo.
0: Iya da. That's all I could do. Kadi mo fe 2 million naira nsin kini wa fi se.
1: Ah!
4: Emi. Wale o ti taye mi se. Sugbon mo lo ti ari ko le dai.
1: Iwo
4: to n so fe ta le ko.
0: Send the account number si mi si.
1: Eni an le tori owo school lori o send the account number o.
4: A na ma je owo.
1: A ma be send of your party ko ri balance se o.
0: A lo ri re.
1: Won ti da mo ma wa o.
0: Oponu ni ese.
4: Ah, ya ma lo ma bi o se se.
0: Dasola. Dasola.
1: Ebi ti ni se jollof.
0: Dasola. Tere di ko ma lo.
1: Oda. Oda.
0: Ati ma ni si tin ba wa bu e no tin ba n bu e o ni mo n bu e so alo ni la kayi
1: se o kini a le mo wa le si geta mo send of your party lola le se so ni kan ni o ni wo so o si se 2 million se ni ko le o send the account number
0: sori 2 million yen
1: eh
0: bi 100 million lo se ri lara e o to si gan ni ba de talika ni e lo je ko ma
1: pa 2 million
0: 2 million
1: allah wa ko
0: no gbo ma gbo bo pe 2 million lola po 2 million o kala la o ri bi owo gidi
1: ah okay e ti ro wori sa
0: duna so bi a kan lori 1 million gan ri
1: wo se wa kile ba de di pata
0: so 1 million ri
1: kile fi ko rin se fa mo
0: lo 1 million gan wa kan ti e ri wo se wa
1: e me bi ni sa e le dadi
0: ko
1: wallahi bo
0: ja ko lo

yeka banla yelonde seti bon yelati kan yan lagelo 96.7 FM ke gajo ke le ta kale sile fun fun balao felele ni lo ti ibadan show aribi kola loruko mi saju egbo awon koko to wa ninu iroyan won won ti fin legbimo asoju sofin lape lati kesi erin to ja dari osise fun are bala ahmed tinubu yan gba jabi amila lati wa wi tenu e latari ajo ofege ti won se iwadi e lowo ajo to n seto idibo nipinle oyo ti kede ojo karun osu kejo odun ti a wa nbe yi gege bi igbedike ojo ti awon egbe oselu gbodo se eto idibo labele awon to ja abenu gan fun ile america ni won jade ku onu pade alagbara to ni se pelu igbimo ti eka eto abo ninu ajo isokan awon orilede lakoko ti won ni ile ti faranse en lo soro kan bode iko agbabolu ti besiktas lo salaye pe ko ti si adehun kankan lati gbe gbajugbaja agbabolu omo le nigeria ne yun indidi ni baye egbe iroyin na lekunrere elegbimo asoju sofin le nigeria igbimo ti nbe to si nse iwadi eto pepen lori ajo ti eka ijoba ti won ni o je ofege ni won ti wa labe fe lape baye pelu bi won se nkesi won lati se iwadi won debi wipe won kesi eni to je adari osise sile ise are yan Femi Gbajabi Amila igbesi ohun lo wa nigba ti awon asofin ohun pase fun oga agba ile ise olopa nle ye lati yojo esi tabombo fun awon to je alagba alatileyen fun ajo ohun to je ofege yan labe isakoso ti adeniye adeyemi ti won si ni ki won fi oro po won fun papo lojoru ipe na lo waye leyin ti igbimo na kesi eni to je oga agba fun eka ile ise olopa nle ye Olatunji Disu ne won salaye si e lati pese adeyemi niwaju ile igbimo asofin lojoru lati dahun awon ibere to nsuyo latari igbese ti won ni o gbe ohun igbimo na ni ise iwadi won lo ti lo jina nigba ti won ti kesi eni ti o je adari fun eka ti ile ise osise ti ijoba apapo abileko Didi Washin Jack adari apapo fun eka to n ri si eto isuna ti ijoba apapo Tanimu Yakubu ati adari fun eka to n ri si eka ti ile ifowopamo ti o si ni ise pelu ile ifowopamo agba ile Nigeria Amisu Abdullahi ati awon mi Adeyemi ni won ni to wa ni akata ti ile ise olopa fun to ti to bi ose meji bayi ni wo ye wa pe yo yoju siwaju ile ni ojo aje nibamu pelu alakale ase ti won pa fun ile ejo ko temi lorun to fi Abuja se bujoko n lo ti da idajo kan ele ti ile ejo giga ti ijoba apapo ti o gbe lori igbese to ni se pelu egbe oselu ti African Democratic Congress ADC egbe oselu akodo ati awon egbe oselu mi ile ejo ko temi lorun ohun nu idajo to gbe kale loni ode ye nbe lo ti salaye wipe awon ile igbimo asofin ele ti won gbe ejo ohun wa lati yo ko awon egbe oselu ta ka soki ohun be yojiga ni won ni won o ni ikime ati elana labe ofin lati gbe igbese be ile ejo giga ti joba apapo nloko gbe idajo kale labe onidajo Peter Odolifo ile ti won si ti da idajo ohun nu bayi tiketike inu alaye oro nu idajo ti won gbe kale ninu ile ejo ti ko temi lorun to je pe onidajo Abba Bello lo siwaju e won salaye be ni won si ya owo ti o je owo tona bi miliọnu kan naira lati san latari esun ti awon omo legbimo asofin ohun ti won pe eka ile ise olopa ni ipinle ogun lohun ni won ti se idamolekun fun isele kan to ni se pelu ijinigbe loju opopona Eko Sibadan ti won si dola eni ti oro won kan lai farapa isele na lo waye lojo aba meta ojo kerin dini ogbon osu keje ta odun ta wa nbe ye ni nkan bi ago meje koja iseju mewa ni asale lagbegbe onigari ni oju opopona masose Eko silu Ibadan
nígbà tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lónìí. Ẹni tí ó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn DSP Olúṣeyé Babáṣeyé ló ṣàlàyé ọ̀rọ̀ náà wípé àwọn ẹ̀ka tí ń pàráàrò lójú òpópónà Másọsẹ̀ tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn nígbà tí wọ́n ṣàdédé gbúrò ìbọn lágbègbè náà. Lẹ́yọ̀ Sọ́ka ni wọ́n ṣàlàyé pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà lọ dáhùn sí ìbéèrè ọ̀hún tí ó sì jẹ́ kí àwọn gidi gan kùnà kí wọ́n yọ̀ǹda iṣẹ́ ọ̀daràn tí wọ́n ń ṣe lọ́wọ́ kí wọ́n ó sì na pápá bọ̀rà. Ẹni tí ó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n wá dóòlà ẹnìkan ọ̀hún pẹ̀lú ọkọ rẹ̀ tí wọ́n sì gbé e lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ̀ lágbègbè ti Ògún Mákin òun àti ọkọ rẹ̀ láti jẹ́ kí ó wà ní àlàáfíà kí wọ́n sì ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Babáṣeyé ló wá ní gbogbo nǹkan ló ti padà bọ̀ sípò lágbègbè náà tó sì jẹ́ wípé akitiyan ló ń lọ lọ́wọ́ láti jẹ́ kí ọwọ́ ṣekú òfin kó mú àwọn tí wọ́n na pápá bura náà. Ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún, àwọn tó jẹ́ abẹnugan aṣojú ti ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti jáde níwájú ìgbìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ẹ̀ka ètò ààbò ti àwọn orílẹ̀-èdè ìṣọ̀kan yíká àgbáńlá ayé. Inú àlàyé ọ̀rọ̀ tí wọ́n fi ń fèsì sí ìdáhùn tí wọ́n ní ọ̀rọ̀ tí ilẹ̀ ti Faransé sọ níbi tí ó ti ń ṣe àkàwé ilẹ̀ ti Washington àti ìdìbò wọn lórí ohun tó ní í ṣe pẹ̀lú ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn àti ìpàṣẹ ọ̀hún tí wọ́n sì ṣe àfiwé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìdìbò apàṣẹwà. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́sẹ̀ tó kọjá nígbà tí wọ́n ní ilẹ̀ Amẹ́ríkà ló darapọ̀ mọ́ orílẹ̀-èdè ti Àríwá Kòríà àwọn Rọ́ṣíà tí wọ́n sì dìbò eléyìí tí wọ́n fi ń tako fífẹ sáà ìgbà ti Volkatok tí ó lò lórí àpèrè gẹ́gẹ́ bí alákòóso àgbà yányá fún àjọ ìṣọ̀kan ti àwọn orílẹ̀-èdè lórí ẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn lẹ́yìn tí ìbò ọ̀hún wáyé tán lọ́jọ́ Ẹtì ní ẹ̀ka ti orílẹ̀-èdè ti Faransé wá ṣàlàyé tí ó sì ṣe àfiwé ti ilẹ̀ Amẹ́ríkà sí ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú apá àríwá ti ilẹ̀ Kòríà òun ti Rọ́ṣíà. Inú dáhùn ìbéèrè ọ̀hún ẹni tí ó jẹ́ aṣojú fún orílẹ̀-èdè ti Amẹ́ríkà lọ́hùn-ún Mike Watt ni ló fẹ̀sùn kan orílẹ̀-èdè Faransé wípé ìdìbò yan ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ náà ni ó dàbí ìgbà tí wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè àgbáńlá ayé sábẹ́ ìjẹgàba láìná ní ohun tó lè tẹ̀yìn rẹ̀ yọ. Ó tẹ̀síwájú bó ṣe bẹnu àtẹ́lu ogun ti ń lọ láàrin ilẹ̀ ti Rọ́ṣíà òun Ukraine àti ìjà àjàkú akátá ti wáyé láàrin iléeṣẹ́ ológun ti Israel pẹ̀lú ti Gaza. Lábala ti aré ìdárayá ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ti eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá inú tikọ ti Besiktas Underhosen ni ló ti ṣàlàyé báyìí tó sì dáhùn sí ọ̀rọ̀ kan ti ń lọ lọ́wọ́ wípé tó ní í ṣe pẹ̀lú ìṣípòrọ̀pọ̀ agbábọ́ọ̀lù ẹni tí ó jẹ́ balógun fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ tilẹ̀ Nàìjíríà Wilfred Ndidi Ozen ló ṣàlàyé wípé kò tí ì sí ìfi òǹgbẹ ọkàn ẹni hàn wípé wọ́n gbé agbábọ́ọ̀lù náà bákan náà ni àwọn ò tí ì gba ìbéèrè tàbí àdéhùn kankan nígbà tí ikọ̀ tí oníròyìn ní orílẹ̀-èdè ti Turkey ń fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n ṣàlàyé wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti Al Ittihad ni ló ti gbé owó kan tí í ṣe mílíọ̀nù lọ́nà mẹ́wàá àbọ̀ kalẹ̀ tí ó jẹ́ ti Euro fún Ndidi tí ìwòye sì wà pé ó ṣe é ṣe kí wọ́n tún fẹ́ jú ẹ̀ síwájú tí ó fi tó bíi mílíọ̀nù 12 àtààbọ̀ ni tí ó ní àkóónú àwọn àjẹmọ́nú ẹ̀wẹ̀. Arákùnrin ọ̀hún lọ́wọ́ ṣàlàyé pé àwọn ò tí ì rí ìwé kankan gbà títí di àkókò yìí bó sì tilẹ̀ jẹ́ wípé ìwé ọ̀hún ni yóò bá wá wọn ó ṣe ìyíriwo rẹ̀ dọ́gba ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá. Ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù náà ti ń gba láàrin gbùngbùn ni wọ́n ní ó kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 31 tí ó sì gbá àmì ayò 2 wọlé nílẹ̀ ti Adúláwọ̀ àti nílẹ̀ òkèrè lọ́hùn-ún. Ó tún gba àmì ayò ìfẹsẹ̀wọnsẹ̀ bíi 25 nínú ikọ̀ tí ń gbà fún tó sì gbá àmì ayò 2 wọlé bákan náà tó sì gba àmì ti káàdì yẹ́lò 5 ọ̀tọ̀ọ̀tọ̀ inú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ní.
kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ńlẹ̀ yìí ni wọ́n ti wà lábẹ́ ẹ̀fín lápè láti nawọ́ iṣẹ́ ìwádìí wọn sí ẹni tí ó jẹ́ adarí òṣìṣẹ́ sí ààrẹ tinubu ìyóngbà jàbí àmìlà látàrí àjọ kan tí wọ́n ní ó jẹ́ òfegè ẹ̀ka àjọ tó ń bójútó ẹ̀ka ti ètò ìdìbò nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti fi gbèdéke ọjọ́ karùn-ún oṣù kẹjọ sílẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí wọ́n fún àwọn ẹgbẹ́ òṣèlú láti ṣètò ìdìbò lábẹ́lẹ̀ àwọn abẹnugan fún orílẹ̀-èdè ti amẹ́ríkà ni wọ́n ti jáde nínú ìpàdé alágbára kan tó wáyé pẹ̀lú ìgbìmọ̀ tó ń rí sí ẹ̀ka ti ètò ààbò nínú ìṣọ̀kan ti àwọn àgbà ńlá ayé lẹ́yìn tí wọ́n ní ilẹ̀ faransé ìlọ́sọ̀rọ̀ kan bóde lábala ti aré ìdárayá láti mú wá fún yín níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù ti Besiktas ti ṣàlàyé wípé kò tí ì sí àdéhùn tàbí ìbéèrè kankan látàrí àti gbé agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Nàìjíríà nì yún ndidi. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹlẹ́kan sórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com èyí lópin ìròyìn tó ń dé sétí gbọ́ yín láti kànnì Lagelu 96.7 ẹlẹ́ tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtànà Lagelu FM 96.7 bẹ́ẹ̀ ńlẹ̀ sì lè fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ yún Facebook lójú ewé Lagelu FM 96.7 Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babatúndé Moronkeji Seun Aribikola ìlò tí ń ròyìn ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ máa yáṣẹ́ ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa òní ọ̀sán wa sí rẹ̀.

0: Gagelu 96.7 Oke Kajoki.
1: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
2: Ṣèbí nítorí ògo ni o. Nítorí ògo ni.
1: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí lóde tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ́ tó tó pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend C.C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí.

0: kí ló gbé wá ó padà gbé wá fún yín pé mélòó lè fẹ́ ta ó ń bi pé mélòó lè fẹ́ ta àbí 500 naira lẹyọ kan mélòó lè mú mélòó lè mú ó ti bi yín báyẹn ó yá ẹmú yẹn tẹ fẹ́ mú 500 naira lẹyọ kan tẹ́ bá mú mẹ́ta a gbé yín bọ́ sí ipò èèyàn tó ta tíkẹ́ẹ̀tì mẹ́wàá *347*1004*2#. Ẹ bá mú mẹ́ta gbé yín bọ́ sípò ẹ̀rín ta mẹ́wàá. Ńbó lẹwà ń bẹ̀ṣẹ́ ti mú. Ó yẹ sẹ́ǹdì ẹ̀ sẹ́ǹdì sẹ́ǹdì ẹ̀. Ẹ ti sẹ́ǹdì ẹ̀. Ẹ bá ti wá sẹ́ǹdì ẹ̀ wá gbé yín bọ́ sí pé bó lẹ ti sanwó. Ṣé USSD ni àbí bank transfer? Ǹ tó bá ti fún yín bank transfer nìkẹ́yìn mú two nù. Two tẹ mú ó yẹ tún sẹ́ǹdì ẹ̀. Account number tó gbé wá yẹn ẹ̀yin lẹ ní títí màá fi parí ètò yìí. Láàrin 40 ìṣẹ́jú account yẹn ó ti wà lọ́dọ̀ yín. Ẹ jẹ́ sójú òpólẹ̀. Kànde láti bo ni Infinity. Èjì rẹ̀.
1: Abbas láti Àkànrán.
0: Abbas látàkànrán. Bàbá recharge card yín a ti ṣe o. Bákan náà mọ̀mọ́ wa.
1: Títí layo
0: Ogunjọbí látàwọ̀ tán. Mọ̀mọ́ gbà kejì gbà kẹta. Recharge card yín a ti fún yín. A ti ṣàdé lánàá pé èèyàn mẹ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè. Máa bí mínítì mi ò jẹ́. Pé bí lábá wọn kí ọ̀gá tí mi ò sọ fún yín pé. Ó yá 09123708675. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀.
2: Ẹ̀lọ́ ẹ kúrò lẹ.
0: Ẹ máa kúrò lẹ bàbá.
2: Ẹ kú ètò.
0: Yes sir.
2: Akíntà bàbá tó dé láti airport.
0: Airport ti bo ṣe ta alákíá.
2: Alákíá.
0: Bàbá ṣe fẹ́ kí wa ní afẹ́fẹ́ mú béèrè.
2: Fẹ́ mú béèrè.
0: Oya.
1: Oya mú béèrè sá.
2: Béèrè kẹjọ.
1: Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ lọ báyìí. Wọ́n nínú òwe Yorùbá kan. Wọ́n ní òṣùpá ò mọlé olódì. Bó bá rán délé ọlọ́rọ̀. A sì tún rán mọ̀ délé ẹrú. Wọ́n wá nínú òwe yìí kẹ fún wa ní ọ̀rọ̀ mẹ́ta míì tó lè ṣiṣẹ́ rọ́pò òṣùpá iṣẹ́ tó ṣùpá ṣe nínú òwe yìí kẹ fún wa ní ọ̀rọ̀ mẹ́ta mìíràn nǹkan mẹ́ta mìíràn tó lè ṣerú iṣẹ́ yẹn.
0: Bàbá oníbèrè. 09123708675. Wọ́n yìí ìbéèrè náà ń gbá rìsáàtì lé lórí. Ẹ yá, ta ló wà ń bẹ?
3: Hello.
0: Hello, sir.
3: Hello, sir. Yes, sir. Orúkọ tèmi ni Wahid láti Olórí Àgbára Sùn, Pàlẹ́mì.
1: Ìbéèrè kẹjọ yìí ṣe lè bá wa dáhùn rẹ̀.
3: Èmi ò mú béèrè tèmi ni o.
1: Ṣé ẹ gbọ́ ìbéèrè kẹjọ yẹn tẹ́lẹ̀?
3: Mo lọ ti gbọ́.
1: Sá?
3: Mo ti gbọ́.
1: Ẹ ti gbọ́.
3: Mo ti gbọ́ béèrè kẹjọ yẹn.
1: Ọyá mú béèrè.
0: Ẹ̀fẹ̀ mú béèrè.
3: Àmọ́ number 5 ló ń.
1: Ìbéèrè karùn-ún.
3: Béèrè number 5.
1: Wọ́n ní ti porcupine tó bá jẹ́ òòrẹ̀. Wọ́n ní kí ni periwinkle.
3: Ẹ bá ń sọ ẹjọ́.
1: Ti porcupine tó bá jẹ́ òòrẹ̀.
0: Infinity ẹ bá spẹ́lẹ̀.
1: Kí ni periwinkle?
3: Periwinkle.
1: Bẹ́ẹ̀ni sá.
3: Ẹni kí ni jíjẹ́ periwinkle àbí?
1: Bẹ́ẹ̀ni.
3: Periwinkle náà kò sí ìwé mi ṣe.
1: Ẹ máa bá wa bọ̀ sá.
0: 0912370 8675. Hello. O ti re. O n re na ni o. Hello.
3: Hello. Ọgbọ le o.
1: E kuro je sir.
3: Ọgbọ ti.
1: Yes sir.
3: O ti ni ona ni je kubade.
1: Ami sir.
3: Gavari e ko ye ni se a ti do yo.
1: Mr. Gavar. Ibere kejo wa nle. Ibere karun na de wa nle.
0: Baba se eh si na o jo je ibere wa lana.
1: Sa.
3: Keje mu to be ni mo awon ibere yen o.
1: Eyin na tun fe mu to do
3: yin. Ibere alakoko.
1: Ibere alakoko.
3: Be ni.
1: Won ni ke pa owe meta pere. To ni agutan ninu.
3: Agutan to ba ba je yin. Yo je gbese.
1: Ekini
0: Odin Baba
3: wa pelu
0: Edi so ibere meta to ni agutan ninu e wa so akoko agutan to ba ba jani yo je gbe ati gba eni eso meji yoku
3: meji yoku yo pa ka je
1: E ma ba wa bo.
0: Ah. So bu mo le ngbo lagelu 96.7 FM le tin gbo. Won bere tin me nle yi, ise iwadi yen ni oto. O dun mi mo ni ah. Olorun, ba bi mi loju orun ma down re. Ki le so, eni e to pe mi mo seto eni e ku lori e o. De so mo gbo. Bẹ́ẹ̀bi tó bí lọ bá ajá yìí yóò dán rẹ̀ fún yín. Ó yá ta ló wà ń bẹ̀? Hello. Hello. Hello.
3: Hello.
0: Presence sir, orúkọ yín.
3: Mr. Ridwan
0: láti Abeokuta. Ó yẹ orúkọ yín.
3: Divinity Wiki.
1: Ẹ kúrò lè sà. Ibere kejo wa nle. Ibere karun wa nle. Ibere akoko na je wa nle.
3: Ah, eje mu ele ke du bujari.
1: Ah. Tuire za won sa fa won bere yi na.
0: Ah. Ibere be pepe.
1: Kile so sa.
3: Eje wo bere kejo lo so we mo di jalo.
1: Ibere kejo boya ile. Won ti eni boya won le gba na.
0: Awon gan won da twa.
1: Ibere kejo. Won ni ninu owe Yoruba kan won ma npo we pe osupa ko mo ile olodi bo ba ran de ile oloro a si tun ran mo de ile eru won wa ni ke daruko nkan meta miran to le sise ropo osupa ninu owe yi to je pe o ma se dede ise ti osupa se ninu gbolohun yi
0: e tun owe yen pa osupa ko mo
3: iro Ẹ ma ti pamọ, ẹ jẹ́ mú ibédi kẹ́dógún.
0: Ó yá bàbá mo gbọ́ ẹ ti ní a fi pamọ́. Ẹ pa òwe mẹ́ta bi.
3: Ibédi kẹ́dógún, ya kúrò ẹ̀ jíire
0: ẹ̀. Ẹ dáhùn tẹ kọ́kọ́ mú.
3: Mo ní mi ò lè dáhùn, mo kàn ní kí n wò náà ni. Ibédi kẹ́dógún.
0: Kèé ṣe ìbéèrè tán ti mú lọ tẹ́lẹ̀ lẹ́mú o. Infinity.
1: Àwọn kọ́sọ́mà yìí
0: lásán. Kì í ṣe pé wọ́n ti mú wọn ìmúbèrè tẹ́lẹ̀ o.
1: Àwọn gangan ti ẹ̀ tí mú. Bọ́n wọn dẹ̀ tí ìgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Wọ́n dẹ̀ tí ìgbọ́ tẹ́lẹ̀.
1: Wọ́n
0: dẹ̀ tí ìgbọ́ tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ tí ìgbọ́ tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ tí ìgbọ́ tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ tí ìgbọ́ tẹ́lẹ̀. Infinity.
1: Àwọn oníbàárà yìí yìí lásán.
0: Ẹ̀yin lè ṣe yẹn lásán. Infinity lè ṣe yẹn lásán. Wọ́n yà fẹ́. Àrí gangan gbọ́. 0912370 8675. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Infinity ó ti dìbèrè méjì tá a ti dáhùn.
1: Ìbéèrè mẹ́ta ẹ jẹ́ àwọn tó máa mọ̀ wà nílé ẹ jẹ́ ká fún lórí ọ̀fẹ́ lájẹ̀ kí wọ́n gbìyànjú.
0: Ṣé à lórí Facebook àwọn yẹn wà ń bẹ̀? Ẹ jẹ́ sójú òpó rẹ̀ báyìí náà.
1: Ẹ jẹ́ ká.
0: Hello. Hello.
4: Hello. Ẹ káàsán.
0: Ẹ káàsán.
4: Ẹ pé tòta.
0: Yes.
4: Ẹ̀yin
0: arábìnrin tèmi tọpẹ láti Abẹ́òkúta. Ẹ̀
4: bẹ́ẹ̀ ni lọ́yìn Abiola.
0: Òtítọ́ ń gbà ti júwe bi kan ben ben wa ju be ti faji mo wa nbe
4: ah
0: o yes o
1: ibere kejo wa nle ibere karun wa nle ibere kini na de wa nle
4: ewo ni ibere kejo
1: ibere kejo won ni ninu owe yoruba kan won ni osupa ko mo ile olodi bo ba ran de ile oloro a si tun ran mo de ile eru won wa ni ke daruko nkan meta miran to le sise ropo osupa ninu owe yi to je pe ta ba gbe si position osupa ninu owe yi a sise kan na pelu osupa to po ma sise to osupa se sa
4: nkan to ran
1: no e foye tu owe yi ka nkan bi te wa le
4: gbe bere ni mi o yin oye ni
1: ko ye yin
4: be ne fun mi ni mi
1: se ka fun yin ni ibere karun gba na
4: e je ke fun mi ni e je ke
1: wo won ni ke pa owo meta to ni agutan ninu
4: owo meta
1: to ni agutan ninu
4: a agutan to ba ba jarin yo je gbe
1: yo je gun se ikini
0: o dele
4: agutan to rele ekun to bo ka ki ku ewu
1: aja to rele ekun
0: aja na mo pe aja ni yen agba yen aja to rele ekun to bo ni
1: ka ki ku ewu
0: agutan ni di ko rele ekun
1: ko le ni bo rara rara
0: e
1: ko
0: o
1: le
0: po
1: ni
0: bo bo bo ni o ti bo agutan ti o ti do
4: e ba ma ko run agutan agutan ko se wi laye
1: eran ko meran ko wule se wi laye ke sagutan o meran ko se wi laye
0: won le wi yan gan laye olomo jarogun ru re e le wi adie laye hello
4: mo n gbo yin
1: awon na wa pelu
0: awon fun ni down eh agutan se wi laye yen
1: o meran ko
0: won le wi adie laye yo mo gbe na ara re lo ni
4: ti peli winku yen mo tero boya mo fe mu hello.
0: Awa pelu yin mama. Ah. So bu mo le ngbon. Bu de o de se mi bi infinity. Are ti o gbebun bayo. Ki lo se si?
1: Awon yo ti ma tara poro ni nile bayi because ya won bere yi. Opolopo awon bere ta ko wa le ni. Awon bere ta ti lo tele ni. To je pe awon to ba ma nfe mi dogba pelu wa. Ba se nju to ye ki won ma han.
0: Ewo ni nbe ninu bere ta ti dan bere.
1: Ibere meta wa nlesin ati ri dan sisi kokon ni meteta. Awon ti won dan re abo ni won dan won ti dan re pare.
0: Eh ibere temi re se ka dan re. Won mo nbo mo nbo.
1: Ibere kejo yin e je ka fun awon to wa lori Facebook.
0: Ibere kejo yin
1: e je ka fun awon to wa lori Facebook lori ofe.
0: Bo lo se lo.
1: Ibere kejo ani osupa ko mo ile olodi bo ba ran de ile oloro a tun ran mo de ile eru e fun wa ni nkan meta miran fa le lo ropo osupa ninu owe yi
0: ibere ti won bere yi
1: e je ka fa awon to wa lori
0: ori Facebook ni ka ti down re
1: be ni bayi
0: e wa gbo dada en ta en fe ta cash e mo ti salaye mo ba fun ni seju mewa ba kin to yi star 347 jadin ko star 347 star 1004 star 2 hash eyan send e o ma bi pe melo le fe ta to ba ti bi 1 o so ye 2 o so ye meji e ba mo meta play 3 ticket get win ticket lawa bayi se ti mu o ya do send there account number ton send si yen eyin le ni for 40 minutes se o ti send there si e ti ri o ya e ko account yen le ke lo sowo si re bye bye bye bye bye bye over again man at only 50,000 naira won ton le mo pe olodun de odun meji cash e ki sere 25,000 naira na nbe nbe o ba wa kifun ni akifawo ni o be ba munu mi do mi no le ni se dada pelu yi o o ya infinity jo baba oni bere hello
5: hello e kure to
0: yes
5: abileko adepoju lati olodo ni o
1: lati olodo ibere karun wa nle ati fi bere kejo en sori facebook
5: e je mo temi bere ketala
1: kilo de mami
0: erun ba erun ba o wi o erun ba omo olorun
1: ma
5: ibere ketala
1: ibere ketala lo bayi won ni ojo melo lo wa ninu wakati 84
5: ojo to wa nbe
1: beni ma
5: Eighty days.
1: Ojo mejo.
5: But I don't know. I don't know. What have you managed and you're gone on 96 hours? Abi? Hello?
1: Hello, ma. Hello? What's it?
6: 091-2307-08675
1: Hello. Ekasan. Ekasan, sir.
6: Akosan.
1: Yes, sir.
6: Mo kan fe ki aburo mi ni Kayode Adeosun.
0: Present, sir.
6: Oruko mi ni Goke.
0: Hello.
6: Bẹ́ẹ̀ni, láti ògùnsí náà.
0: Àwọn òye
6: ilé. Àbọ̀sọ̀ pọ̀ mọ̀ àmọ́. Bẹ́ẹ̀ni. Báwo ni? Báwo ni gbogbo ilé?
0: Ilé ń bẹ o, ẹ̀yin náà jìnnà lé ọjọ́ mẹ́ta.
6: Ọjọ́ kan pẹ̀lú.
0: Báwo
6: ni?
0: Àmì
6: àmì àmì àmì ìyàwó ńkọ́ mọ́ ńkọ́ o.
0: Àwọn ń bẹ́ẹ̀ ọ̀fẹ́ wọ́n tún wọn fẹ́.
6: Akú àsìkò ọlọ́wọ́ padà ti wá o.
0: Àmì o.
6: Bóun ni tó ń gúrò àwọn wálé.
0: Ẹ máa pè mí lẹ́yìn ètò ni ò ṣe sọ lórí afẹ́fẹ́.
1: Ara ilé wa jà.
0: Kí lẹ́ ló ṣẹlẹ̀?
1: Mo lára ilé wa jà.
0: Ẹbí èèyàn yín náà ni wọ́n. Ọlá Infinity ló ní wọ́n pè mí o. Èmi ò sì rántí ẹ̀gbọ́n gan wọn látọdún. Ó ti dọ 13 years láti ríra rè. Hello.
7: Bẹ́ẹ̀rẹ̀ kẹjọ yẹn.
0: Present, orúkọ yín.
7: Oyè bá ń tí mú pa orúkọ tó láti yàbá fa.
1: Hello, sir.
7: Oyè bá ń tí

0112-308-675. Àwọn ìbéèrè ta nílẹ̀ pé ẹ̀ bá ti mọ̀ ọ́. Èmi ò bọ̀ sórí káàṣì ẹ̀ ó ti kù sẹ́jú méjì mo fẹ́ yí o.

0: be ba ti mo ya hello ta lo wa nbe
1: hello e ka so
0: e mo ka so ba bon be ro ya won ti de
2: e ka so sir
1: e je kin down la ti le yen
2: sir
1: ti le kin down la ti le yen
2: ti le mi o understand
1: eh o ti ti olosu pa yen
2: a ti feel us ori Facebook now.
1: Okay.
2: Amo ele da re ka won fi keko. Amo ko si ebun be mo. Ele da re ka won fi keko.
0: Agidigbo ko la pe ogidigbo.
1: Eh agidigbo na wa nbe.
2: Eh agidigbo. Eh ogidigbo ati agidigbo.
1: Ogidigbo e ilu awo ni. Ogidigbo e ilu awo ni.
2: O ya. Ogidigbo ni o. Yes.
0: Ogidigbo.
2: Oya
1: agidigbo mo lo ni yen samanta
2: to dabi o dabi
0: awon ban ta ni ti won mo ko won ta awon ni
1: eh
2: ko ki se ilu
1: ko se ilu bi igita bayi ni
2: okay iketa nko
1: se ogidigbo
2: ogidigbo e ti so pe ogidigbo yen pe ilu ni
1: ilu awo ni agbigbo yen eye lo
2: eye ni egba dada egba
1: e fun mi ni ibere kejilelogun
2: ibere kejilelogun se won ti mu okay ibere kejilelogun
1: be ni e fun mi
2: se pen wa lodo yin be yen
1: e wa lowo mi
2: won ni ke ko ki
1: eh
2: e ko ki
1: ki eh
2: e ko ho
1: yes
2: e tun ko ki
1: eh
2: eko o oro ti mo fun yin yen e bi fun wa ni rufe oro mefa miran te pe kiko won ri bakan na amo lati bi pipe lati bi lati fi ami ohun
1: o ti ye ni oro ni pon ni
2: yes ma
1: eh koko
2: iru koko wo
1: koko ti o ma wa bi okun te ba so okun to ba togun ba ja te ba to ba so po koko ma wa nbe
2: mango one
1: eh odi ni koko ale mu biogi
2: koko
1: eh koko danpo biogi
2: ogi ti won ko to san
1: koko e to san eh koko koko eh den koko tanje tan wa nle tan je ta ba se
2: eya isu kan ni
1: eya isu kan ni eh koko sa fi se nkan ta fi le fi se koko yen gan
0: mo nba baba baba mo nba mo nba hello
3: okay
0: iya sa ta ka se ni a tin pe ni lataro te gbe
3: eh e mo binu ta mo
0: ewo ni e o ni e oruko yin
3: olami ma grace
0: se jeri
3: ah
0: mi jeri
3: sa
0: e mo ti je 25,000 bayi
3: ah e se gan sa
0: oruko adugbo yin àwọn tó wà ní igun ti káṣẹ máa pè yín wọn yóò wọn á dẹ béèrè àkáǹtì wọn sanwó yín sí ṣé o lágelu ló ń pè yín o ẹ̀yin náà ní bàjẹ́. wọ́n ti lọ. Àwọn ìbéèrè wo ló wà tá a ti dáhùn?
2: Ìbéèrè ti
0: ẹja dáhùn rẹ̀ báyìí kàmọ́
2: ìbéèrè ìkẹjọ yẹn a ní òṣùpá kò mọ́lé olódì bó bá rán délé ọlọ́rọ̀ a sì tún rán mọ̀ délé ẹrú àwa ni kán fún wa ní ọ̀rọ̀ mẹ́ta mìíràn àbí nǹkan mẹ́ta mìíràn
0: tó ṣe déédé
2: òṣùpá nínú òwe yìí tí a bá fẹ́ lo òṣùpá nǹkan mi tó tún lè ṣiṣẹ́ ńbẹ̀ ni ojú òṣùpá lè kó síbi tí ó rànde ìyẹn jólówó jọlọ́rọ̀ ó jẹ́ ta lẹ́kọ̀ọ́ jẹ́ aláìní òṣùpá máa ràn délẹ̀ nǹkan mìta tún lè lò yàtọ̀ sí òṣùpá nínú òwe yìí a lè lo òjò kò síbi tí òjò òkè rànde kò síbi tí òjò òkè rànde kò sí tí òjò lè rọ̀ sílẹ̀ kò mọ ẹnìkan ọlọ́run ló ń ṣẹ̀dá ẹ̀ ìmíì tún ni oòrùn ìkẹta ni afẹ́fẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tá a dárúkọ yìí ọlọ́run ló ń ṣẹ̀dá ẹ̀ kò sí pé ẹnìkan ló máa sọ pé ibi tí kò délélé àbí ibi tí kò má délélé yìí ara àwọn nǹkan tọ́lọ̀ fi ṣe wá ní àǹfààní ni ara àǹfààní táwọn látọ̀dọ̀ ẹlẹ́dùúrà ni kò jù bẹ́ẹ̀ lọ.
0: ẹ wo kò jẹ́ bó ti lóun jẹ́ lórí ètò ṣọ́ọ̀bù mọ̀ fún tòní ẹ̀yin tẹ̀ ń fún wa lẹ́bùn àmọ́ rírì yín o. Anthony Badun ese mu iwa make farawon ladejo ese o Abiola yari yari baba ese Wale shote ari fi o kabiyesi o omoba ri ade ti o gbodo sunta ese o Nasiruddin Bello ese Prince Sola Olaoye Iloyo loba wa on lot of iki wa ngbade wa luwa antela tere baba ese o nu fun gbogbo gba amọ riri yin o eja omo lo fun toni ojo monday la tun pade lori eto sobu mo gbogbo eyan ologbon te nta wa lologbo ese o amọ riri yin o abi ibo ni
2: ben eni ko kin jawadi opo
0: eyan opo eyan jejan mo
2: eyan kan eyan kun o de kin mo kan tan
0: ah n to ba mo lo mo
2: ben n
0: to ba ti mo o mo nu
2: bi ti oju ba ti erirande on lo pin opin riran ibi oye ba gboro de on lo pin rori ibi to ba mo nkan de lo mo de awon mi tun ma mo ju e lo tan ba de wa n to wa so na dandan ni ka fi ti fe ti fe gba
0: ne ninu wadi arin wa gugu eyan wa
2: be ni
0: kayode ade osun loruko mi ni ofisa yin na ni oko yawo e mo ki gbogbo ko so bu mo latori to bi lo ba ajaye omo ya fe to fi kan ri baba oni bere to fi kan ri awon oju ara fun sata wa yi dola po omo lile ah oku se takun takun oya dagbere ja ma lo
2: titi ojo aje monday ta ti ma pade ni kete tin ba ti ka iroyin tan ni ede yoruba te tun pade wa lori eto isubu mo number mi 08035621600 08035621600 olamilekan olawuwo infinity lo ko mi
0: ire ata la fi pade number temi ni 08036 75 71 08034 86 75 71
4: to gbogbo agbanlaye kaakiri duniya o e ma gbo ikanni lagelu fm 96.7 oke gajo ke ni badan emi tu baba ita okora fakuto ni pada bo gbenga adeboye ilu ni pe ke ma gbo ide gbengbe radio

gbogbo ti gbówó lórí báyìí. 500 naira kò kan kankan láti ra mọ́.

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pelakotun ajeje na ma lagara to ni ugbayugba owo to le ni 80 million naira 50 million naira lo wa le lati pin ṣe ti wa di alagbalugbu omi okun ti ko se gbọn tan o se gbogbo eniyan mu kewe wa gbonbe bo se nta yo meta lo ma gba anfani ogun ta yu kan da anfani marun to ba tun pe ore re wa o tun gba anfani ofe yo kan
1: eyi bo gan o ejo ba o le mi se beta
0: o le ta pelu code e lori splash fm *347*1004*1# lori ilagelu fm *347*1004*2# bẹẹ lo si tun le ta lori website www.cashier.ng eyin eniyan mi e ma duro e ma rose akoko yin re lati cashier ayẹyẹ ọdun keji cashier ogunlegbo eyan lo ma cashier so ti cashier mo ti cashier.
2: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
4: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Filele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti

0: akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnigbà tọ̀rọ̀ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbagbádá lọ́wọ́ alágbádá sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣubúya kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà yíká àgbà ńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ wa ní dédé àkókò tá a wà yí ẹ̀ máa tún kúrọ̀ lẹ́ o ẹ kú dédé àkókò yìí mo kí ọ dáadáa ọ̀jìnì olólùfẹ́ wa látòrílẹ̀-èdè germany lọ́hùn-ún hamburg ní germany abiola yaliyali mo kí ọ dáadáa bá ń ṣètọ́jú bàbá anthony bọ́dúnrin ẹkùn ọkọ queen fún mi nọ́mà a ti kalẹ̀ sórí ètò náà ló fún ti ìrọ̀lẹ́ ètò ní òní yóò tún wá lágbà á pọ̀ o yóò tún wá lágbà á pọ̀ torí pàwọn nǹkan tá a kó wá sóde yìí kí n ti ẹ̀ tó ṣíde ètò ẹ̀yìn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ọyẹ máa jókè máa yọ̀ ẹ lọ gbàlù ẹ gbàlù kẹsọ àbàrá lu ṣẹ̀kẹ̀rẹ̀ kí gbogbo ẹ̀kọ́ máa dún wọṣọ wọṣọ ẹ̀yìn tẹ́ ń gbé ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yìn ọmọ rere ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní máa jókè máa yọ̀ lákòókò tá a wà ìtorí ó ti sẹ́ẹ̀tì báyìí kò sọ́mọ náà gbogbo ẹ ti bẹ́ẹ̀ bá gbọ́ pé irinṣẹ́ alágbá kan ọ̀làlẹ̀ wò fún àwọn èèyàn tí ń bẹ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ ń wò ó pé suspense ìhùnmà ti ń pọ̀jù suspense ìhùnmà ti ń pọ̀jù ká sọ̀rọ̀ ká bá a bẹ́ẹ̀ nìyàn ọmọlúàbí nígbà téèyàn bá sì sọ̀rọ̀ tó sì ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́wàá torí comment ta tiẹ̀ ti ń rí gbà díẹ̀ ní ìsìn àwọn ọmọ nàìjíríà gan gbà mí kò sí ti tẹ wọn lọ́rùn nígbà tẹ́ ẹ tún wá ń sọ pé rẹ́ǹtì ni èwo tún ni rẹ́ǹtì ẹ tá rí àbẹ́ẹ̀rí àbẹ́wò ni rẹ́ǹtì báyìí ní ìsìn nígbà bá dá abala bẹ̀hún ẹ rí gbọ́ dáadáa ń bọ̀ náà ó tún di ọ̀làwọ̀ lólóòtú ètò yìí dọ́lápọ̀ lamojú ẹ̀rọ ti ń bẹ fún sáà ta wà yé àwọn atọ́pinpin tá a dìjọ́ ń ṣiṣẹ́ papọ̀ adémọ́kùnwá gbẹ̀ngà fúnmi gbẹ̀rọ adéṣídà sunday bẹ́ẹ̀ ni comrade náà ń bẹ́ ń kalẹ̀ nírọ̀lẹ́ tòní tá a dìjọ́ máa tò kíní ọ̀hún papọ̀ tí wọ́n gbọ́ ó sì kà sí ṣèwọ̀n àríbíkọ́lá the special one ló kọ́ mi èmi lò torí ìjókòó nínú agbádá ńlá mìlẹ̀ ń gbẹ̀ níwájú olódùmarè ó máa jẹ́ polówó pátátá iná ń jó ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀jú tọ̀tọ̀ ṣé wọn bá lànà ní bẹ lẹ́ka ṣoṣo mídíà lọ́hùn-ún tí yọ láǹfààní àti máa gbé sókè gbé sílẹ̀ ní àkókò tí a wà yé ọyá ẹja bẹ̀rẹ̀ kinní ọ̀hún àrọ́jọ́ múso lókun lónìí torí ẹ̀ la fi gbọ́dọ̀ ṣe kinní ọ̀hún pàápàá ibi mo ti ń fún yín fàárà náà láti bẹ̀rẹ̀ fún tìrọ̀lẹ́ yìí mo ní ẹ máa jókè máa yọ̀ ó tó bí oṣù kan àbí díẹ̀ báyìí tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sọ pé àní ọkọ̀ agbórí afẹ́fẹ́ jà tọ́jẹ́ pé yóò máa kọlu àwọn tí ó jẹ́ àmọ́ òkun ṣìkà látorí afẹ́fẹ́ yóò balẹ̀ sí ìpínlẹ̀ ọ̀yọ́ sẹ̀ wọ́n ní wọ́n ń tò lọ́wọ́ ní kọ́ńpìnì tí ń bẹ lẹ́kọ̀ọ́ nípò ti balẹ̀ o lẹ́kọ̀ọ́ pé wọ́n ṣà ń to gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn múlẹ̀ láǹbà kò sóko táwọn èèyàn fẹ́ sọ tán gbà náà mo wá láyọ̀ àti sọ fún yín wípé tó aircraft tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ gangan tá a fi máa kojú arẹniyáyá láti sẹ́yìn inkimi ó ní ẹkú sẹ́sà yọ̀ dá fún ọ aircraft ọ̀hún ó ti balẹ̀ báyìí kódà gómìnà ń bẹ ní airport báyìí tí ń tẹsíwọ́n ẹ̀ wò pé kí ni tutù pọ̀ ó tutù pọ̀ ẹ bá ń tan ibi apá abiná ẹ̀ta gómìnà náà rẹ́rìn músẹ́ gbogbo ẹ̀ pátá lẹ́rìí wò lákòókò tá a wà yìí ẹ máa bọ̀ lórí ìkànnì facebook o odídẹrẹ kalẹ̀ o àti mútọpinpin rẹ̀ yàjó bí sí ń ṣẹlẹ̀ life and direct lágbègbè ti airport ńbàdàn lẹ́làǹfààní àti bẹ̀jú wò báyìí lórí ìkànnì facebook wa lágelú 96.7 FM ó ti balẹ̀ o ó balẹ̀ ní gìjà máa pè nọ́mbà mi lákòókò yìí máa pè nọ́mbà mi ó ti balẹ̀ báyìí ọyá ọba lànà tí ń bẹ lẹ́ka social media kọ́kọ́ bá ń gbé fọ́nrán o bá ń gbé sí iná jáwọ́ èèyàn ó rí àti pè ná ìwọ̀n ìpínlẹ̀ ọ̀yọ́ fowó jẹ ẹ̀yin náà lẹ́wàá kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ kíjọba ni o bẹ́ẹ̀ tún wá kí ìjọba lẹ́ẹ̀kan sí ni o gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀láǹfààní àti pẹ̀kẹ́lu o gbe kini ohun si kini ohun tutu po je nlanfani ati lo audio re o je nlanfani ati lo audio o gbe kini ohun si kini ohun tutu po je nlanfani ati lo audio re o je nlanfani ati lo audio o gbe kini ohun si kini ohun tutu po je nlanfani ati lo audio re o je nlanfani ati lo audio
1: mo gbianjo ati ba yin te kini ohun si apa bi ka lanfani ati ati je ke gbo ohun ni ra baba ohun te nwo lori kan ni facebook yi o ohun ipinle oyo fowo je ni ra baba te nwo lori kan ni facebook yi network ohun da bi nkan o sa ti gbe kini ohun si te ki joba ni abi ki leyin fe so fun joba ipinle oyo wai obalana fọnran kan na o tun bo sodu e ni sin ibi ti gomina na ti joko sinu e ti won re ni mu se pe ah kini yi o tutu po ipinle oyo dotun nu a je pe ka ma je ka ma mu ko sewu legberun eko afa idun obe se network ni je kini yo do ba bi kini sele gangan ah olagba po mbo o mbo mo fe lanfani ati ba yin te bi kini ohun se ri ti e lanfani ati gbo sandi e bo ke ma sa loku ke ma se maiden ati pe ke ma se maiden aba ele tawon ebo ma se ma abi e ri bo se tutu asiko tuntun wa gbe de si ojo tun wa ro e ri pe gbogbo e ti wa di wele ku ba aye e ma kejoba ipinle oyo gbogbo eyan ara oyo congratulations ohun le nwo live and direct lori ikan Facebook meji ni ke se yoka o meji ni o meji ni ke se yoka n pada bo wa analyze e o sugbon e ja kokka ti e kokko so pe kini yi obale ohun airport la wa yi ba n tun video kokko gbe si o bo se n ku ririri meji ototo ni ke ma se olagba po o olagba po olagba bo ri nkan ni eya ro yo eku orire o eku orire o be ni kan ba lo re hide sibi kan ni sin ero agbori afefe ja yi yo tu fo ma lo hide sibi kankan o owo le nguru e won o ke se ojo o ti balẹ si ilu Ibadan ba n gbe fọnran keji na se kun won ri mejeji ke se pe eyo kan le mejeji bayi le lori kan ni Facebook mejeji ti ara ni ipinle Oyo awa la ni aare die ọ̀ráwọ̀n kan sọ pé ààrẹ ń tiẹ̀ ni ọlàgbà pọ̀ méjèèjì rèé wọ́n ló ti balẹ̀ o sílùú Ìbàdàn kí ni èròǹgbà ọkàn yín lórí ẹ̀rọ agbórí afẹ́fẹ́ jà ele tijọba ipinle Oyo ti won lawon nsise lori e lowo sugbon to ti wa balẹ bayi kile ro ngba okan yin oya ba ngbe fọran keta si ele ti gomina Seyi Makinde na ti won ti konu aircraft ohun to si je wi pe awon na rerin mu se pe kini yi ma tutu o ma lagba po ba ngbe fọran keta si mo ti fi sowo si o lori kan ni Facebook lori kan ni ti WhatsApp ba ngbe sori kan ni Facebook o jáwọn ará ìpínlẹ̀ Oyo kí wọ́n rí tó bá wá jèrò yín ṣe lè yọ hard up sí security strength wa ni àbí bó ni ó ṣe rí aircraft yìí wọlé lóòótọ́ maintenance ńkọ́ ẹni àti ẹ̀ ní sùúrù náà ẹjẹ́ àti bí pẹlẹbẹ káti mọ́ ọ̀lẹ̀jẹ̀ mo gbà pé ìjọba ti ń bẹ lóde yìí wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lati je ke ka eto abo ko tun gberu si ba se nkira wa e faran bi ti gomina se yi makdele nwo yi o awon na gunu aircraft won e mo en ro pe gomina mo wa o won ka fe ye bo se tutu si wo lasan ni awon akose mo se ni o ma wa gomina le nwo yi o live and direct lori kanne facebook o lagelu 96.7 fm ibadan lagelu 96.7 fm ibadan oro ta wa nba bo lori e awon oro to jade loni ode yi la fi nto yin leti gege bi oniroyin gbogbo m ta nso yi o ti koja bi wakati kan si wakati meji ti gbogbo e ti ofona soju kekeke sugbon ijoba seyi makunde seyi makinde ku die ti o tenu bodo gbogbo m ta n wi igba ta ba ri bi osu mejo sasiko ta wa ye onimo ero seyi makinde o ma so pe to o to ge omo lefi aluba ta kan ki darin owo ijoba na la si fi ra ke so wo apo eni kankan ogun temi ogun tiyin ogun gbogbo wa nipinle oyo ni se ki n soju opo le fun yin ka ti e koko gbo iro awon araalu se ki joba ku se ka gbo iro okan yin nigba ti gomina ti gomina ti e salaye nu osu kefa lakoko ti awon omo ti won jigbe tin be njoba ibile orire toro won waye ti gomina bo ta pe ni kope kope yi ini kini won bale awon eyan yin mu pe o bere lamba o ti e ti wa bale bayi a je n soju opo le ki awon eyan bi meji si meta ki won lanfani ati dasi ko to di wipe mbona jasari yanju abalabi ka to lo re polo wo oja 0912370865 lati le okere lohun +234814249106 loju opo to bo si apa bi hello Oya ti wole bayi o. Hello.
2: Hello.
1: E pa radio tabi ke sun meyin die.
2: Lati elewu aga ma school.
1: Ani ke sun meyin di radio yin sa yo rebete o.
2: Asi sun meyin da.
1: Oya o ko yin, oya o ko yin.
2: Oruko mi ni Wahid. Lati elewu aga ma school ni Challenge.
1: Oya.
2: Ati awon ara oyo awon ara oyo si orire o inu wa dun gan ni gomina try gan ni gomina gbiyanju gan o gbiyanju gan ni o olorun ba fun gomina lenu gigun
1: alaafia amen amen e seun te pe te da si e seun hello hello hello kini dabi nkan o dabi nkan o oya oya engineer fowo se kini yi bo lo se fe to mo ra won ti o fi down hello ati n gbo yin bayi ati n gbo yin bayi
3: mo le ambale asus lati orede america ni
1: oya
3: igbese to da ni gomina gbe ina si ti ba wa ki won ti ti si gbe o ti to ti ta alu
1: olagba olagba olagba
3: It's not about so funny, but you want low, put you more up.
1: Assume, that's it. Shocking, honey. Okay, I can show. Hello,
4: hello, a crawler.
1: Oh, Koya, to be there, Tim Sorrow.
4: I'm still a long way, Latin money.
1: Oh, yeah.
4: I do for long.
1: I'm doing like
4: what do you a de ki gomina na wi pe olorun a tubo lore mi won
1: amen amen
4: ile oni je o pe ore fun gbogbo wa o
1: amen
4: o ti eni to pe keyin e so lemi na fe kin leyin ko lo fun to ra fun
1: e se mte pe te da si oroke lapa be e ma bori kan ni facebook e ma drop comment yin sibe lori oro to ni se pelu lori oro to ni se pelu surveillance aircraft ile ti joba ipinle oyo ti won ko deji gan bi eru silu bad afa polowo oja ti n ba te ka ipolowo jade eyan ara abode e kuro le o eye o dadugbo yin nbo
5: ẹyin ti papa apa mi na ti gbogbo ile mo pe zuri lo se kini zuri lo lo kosoko yoko to gege bi gbogbo yin se mo wi pe ina dida ororun latori gige alubosa lilo ede leyin na ibanu je pe se onje na yo dara se onje na yo dun sugbon lati gba ti mo tin lo ohun ise be zuri ni akoko ibi idana ti di akoko ayeye fun mi pelu die zuri onje mi ma dun orun re si ma dun gan ni zuri lo lo kose soko yoko to o se kini o shoki zuri wa ni gbogbo ja ti shopu kakiri nigeria ni iru shiki jollof beef ati classic zuri lo se kini zuri lo lo ko se chai make your cooking
6: fun ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama tabo lendi nc HND A level to sife wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afu ju so nipa eto eko re di memuse
7: Eti yin melo gbogbo eyan pinle Oyo White Stone Souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to ti lukan wo lu Ibadan te nikan re se te si nilo souvenir lo se se to je original pambele te le lo ninu le te le fi seven pa won ni nawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagidi yapa high quality stone mix blender garatin be lori stone mix blender wa stone mix yam panda aso su di yan leyo soka back to school items souvenir bags high quality stainless pot The doctor recommend we come alone. Lulu asiko yi. Present iron. Awo gba lori lori si disi. Abomo for 7 dish. The chargeable fans. Gbogbo ni set up wulo fanyin ketra. Solar fan. Onwe lo ni kitchen ati ninu le. Osi wo yin ka bayin set up kitchen yin. Atun le bayin she. Ti gbogbo kolo osi jora on kulele. For the original souvenir. Pe ran le ma lo si White Stone Souvenir. Ide akpe Odudua building. Directly opposite NNPC filling station. Ide akpe Ibadan. Bu raja lopo. O le pe 080-6913-4989. 080-6913. 134989 White Stone Souvenirs. Debi Oraja.
8: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: àbántadé.
1: Mo múra di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: ticket.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al-Imam Travel and Tours.
0: Fidin
1: bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umrah.
1: Àtúnbánigba hotel
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ni get mọ́tò
0: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
1: Ẹni tó fẹ́ kábọ̀ òun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe Sihara nílùú Mọ́gà.
0: Tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn sùgbọ́n kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Al-Imam Travel and Tours lórí

0: wa +9665398767 agba ni number 1 random plaza iri agari estate oluyole extension along akala expressway ibadan the gas shopping complex iyanagbo idiroko border ogun state millet multipurpose plaza michael koloso expressway ajegunle.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ kó o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Lagilu FM.

0: agbagba tin be nle yi akiyin ka bo lati ka ipolowo oja lohun odide re nte siwaju lori ikani lage lo 96.7 fm nibadan pelu sewon ma ri bi ko la nan jo giri osa na gori eleve ju toto hello ni papapa ai simbe lai bani dasi eh comrade falade sika joma akira wa pe congratulations abi bo nkan ti se se na
1: iroyin yajo yajo ni atokun asiku orire ake gomina ake gbogbo awon omo ipinle oyo be na laki gbogbo awon olupe olugbe ipinle oyo pa kore akwa mojuba eyin ore tuntun lọlọrun se fun wa ni ipinle oyo o lori ero ase fefe yi nitori pe gbogbo awon amo awon amo kusika kosibu ba fun amanu o ni ipinle oyo gbogbo amo kusika gbogbo aporogodo o ni awon baalu yi ni won tasiri won nitori na adupe o eh se ri atokun olorun oba ti o je ki oyun ose ko ni je ko mo na oku nti joba o lo lati fi samojuto won olorun o pese re nitori pe fun abo gbogbo ilu o ni awon awon baalu yi wa fun den se se ni ilu ebo nu o ni an lo ilu ebo tokan won fi bale a je pe ni ipinle oyo okan ta na ti bale nu a le sun a le diju mejeji ni isin tun aki gomina o
0: koda yo tun harun die
1: yo harun be ni o e ba se se gan lala gan papa
0: yo tun fa atapo tun
1: bi tokan balede so aki gomina o bi pe mo mu ileri won bi odun kan seyin pe won mu se eyin lagbara olorun ohun ayo bayi latun mari ni ipinle oyo o
0: amen
1: ohun ayo la mari lorilede nigeria o
0: amen oroke lapa be ja tesiwaju eyin ara bode mai lo o gbe kini ni nsin mai lo eyin ara bode e kuro le ta gbagbe ni nkan bi ose bi merin die ni na seyo lagbegbe ti bode ni badan ki lo sele leyin igba na se awon ara bode ti pada sinu oja bo ti e ni sawon eyan dide ranwo bo lo ja bode seri lakoko ta fi nsoro ye a pada sinu oja abode o bo ti je pa ya ajejo lo ye ka ti gbe report sugbon ayo eyin ayo fi gbogbo ara gba wa to be ge loje odo ne awa lo re ba won ya laje ya loja adari oja ti nbenu oja si ba won ti oro won kan na aba won ni gbolohun bo ni nkan se ri o lakoko ye eyin lori ikani facebook o foran te ma wo ni foran igba ti ina jo ngba na ati foran igba ti atun pada wa debe leyin ose meje oya jagbala ya won ara anu oja bi won se ba wa soro e ku kale
2: mi ni ore do la pin ke amo hun
3: ina oja olawa
2: yi ina oja abudi
3: igba ti ni sele na sele so kan iso yi na
2: gbogbo oye be ri pe mo sese kan so mi ni so mo mi meri gan loju na atomo omo loju na won le so omo omo mi ni iso re kan be legbe bi ojo na wole awon ma mi ka wa ntiti ni bi laioki awon ma mi merin ni so won juna ago meji ago mefa adagiri mo pe mi atawon awon ma mi ni won ma wi fun mi ni pe ki won ma pe so mi juna awon ofe ku fun mi awon osi fe are fun mi won ma pe ojo ni won pe ojo kin gbodo waja mo ni ko si ntojo ma waja tori ja laje ni mi opadan laje yo si olori gbogbo alagbodu badan de bara pade ku de send o yo de gbogbo e ni mo je de atabuja tactics mi ti wa o wa ni e gbo wa didaji lagun mefe nto je are alagbo amobi kan lo pe ni nigba ti e de budi ni de de agun meji mo ti ba gbogbo won omo ti ma gbe mi waja mo ti sure pe omo nke lo gbe mi doja ibi ti ti hun se wo panapana olopa amotekun awon ma mi sare ngbodo didi ndo da agu marun abo eje lo foju kan so mi e sa ni oju won ni ojo ba won le wi fun yin be awon obe lohun ku yin ba tori eyin lo pa ku tele awon e le ri nkan kan mu ba won mu nde be kiki wu ni ya ni gbogbo bi gbogbo eyin bayi gbogbo so awon ma mi lo ke kiki wu ni ikan te teto ka adua gbogbo re so e lojo na ti tori patapata a si je mo pe olodun lo dehun aniri bilu elo o le se pori kan lose noko ba igori ima to ba accident ori kan ni ose ti o ko ba gbori
3: oda kada na fole un oda esun olohun je ka ri bi mo olohun aduro ti yen e baba ni ka wo leyin ose meje bayi bo ni kan sori
2: leyin kan sase nkan sase ti daada len mo se ta ko ti to kaluku raja awon alaanu to didi to kaluku raja
3: inu awon eyan to dide sin inu oja ara won ton fun yin lowo die die se won pin kan yin na
2: awon pin kan mi ko se ti won pin kan lo jai
3: o ti yemi o ti yemi won te so fun wa eh won ti so fun wa
4: afa asimi yu alate meji
3: alate meji
4: alate meji alate meji
3: se o ko lo nje bi
4: awon e be pe awon meji na wa laarin yi
3: okay na gije la alate meji
4: meji ni wa
3: okay now ngba ti oja bode to jona lone lo pe ose meji gerege ti se lo un sele so kan so ti yin na
4: ilu ogo olohun
3: ki le nta
4: anta lofinda ati awon suit ati biscuiti
3: iso keje nko
4: kankan na na ni
3: le don ta
4: ben awon spiritual materials
3: le nta
4: ben
3: e la nfani ati ko awon oja yin bo ta ngba ti na yen sele
4: ti ba ni puro fun yin emi gege bi ti mo joko yi nu airport mo tin wa
3: ti alaka
4: pelu ogo olohun ah la nfani kankan la to pe 5 o'clock ni o pe mi ni to de bayi ariwo gbese gbese gbese ni mo se de yo se bayi mo ti ra mo repete pon pon kan pariwo gbese gbese gbese gbese amo ti ba ni pa lo fun yin lo lo lo ni afa nitori pe a ki raja mi la gbe ni tele e ba wo shop mi ni se pe shop mi kun awon ja ten we tu tu tu tu tu ni mo ni ka mo ko lo pe baba ya amo fa won lo die die die die won loju ala ni won ran wa lo pe ka mo wa le mti la san pe gbogbo ijeta gan ba de bayi empty gbogbo awon kini wa e pe gbogbo awon ti mo fo kan yi tututun ni eh gbogbo e ase jani
3: oda kini nkan te fe ba won ara lu so atawon customer yin
4: eh ti den ba so na ni pe ko ran ji won le mo wa to bi kan ba tin wa to ru gbe ti ta je yi a le tete na fa la ti da pada fun awon ti a je lo wa to ba tere ba tin wa to ba ra ja lo wa so a ti mo je ta ba je mi a ti mo da pada a fini je gbese ti o pe
3: ngba ti oja yi jo lojo si gege bi media person a kan sawon eyan a pariwo e bota a si ri njo awon na wa njo keji now a gbo pe awon kankan fun yin ni nkan lotun lo si se won ti pin sokan eyin na
4: pelu ogo olohun kan wa
3: okan yin
4: pelu ogo olohun
3: abe fe so to fun wa
4: ah koda se ba fe wo phone mi account yin wa lori ni je send o tesen yen story mo ma ngba lat wa lori phone mi
3: bi e nokan yin
4: pelu ogo 215
3: 215,000 lokan
4: ti mo se ngbo pelu awon jemo ta jo wa nu e ta awon alagbo e pa latele mi ti gbo won so pe awon na gba ni
3: ikan oju kan
4: pelu ogo olohun
5: oruko mi ni yaafin jp yere
3: ninu oja olawa
5: ninu oja bode
3: he se ngba to jona se o kan iso ti yin na
5: ah o kan so mi o gbogbo so mi jona de la guruguru ni o ti mi ri nkan mu jade
3: patapata
5: patapata
3: leyin ose meji bayi a ri pe e ti to gba pada bo ni nkan se ri
5: eh adupe lowo olohun ba to da wa kaluku wa siri bibo na ni dadan te sin ba dan eyan tun ma tun gun na ni so adupe lowo olohun oba so everybody tun wo to ko si na ni
3: te ba ni ngba ti isele yen sele te ba ni ke foju wo bi nkan e to jo lenu so yo to bi elo
5: ah odidi owo lo jo na o mo saraju bayi lo o laarin ose mo saraju bayi lo laarin ose meji yen o mo se ja so odidi owo lo jo na sugbon mo dupe lowo olohun bayi pe omo ni kenin so mi nu oja bodu
3: se yoran wa kankan wa nigba to ja yen jona boya lati nu oja tabi ninu awon ti won fun yin ni nkan so kan yin na
5: ah o kan wa o won try awon eyan oloselu awon try won gbianju die die o kan gbogbo wa sugbon ninu yi pe percentage wa bi ta ba gbe si 20 ko to quarter sugba dupe lowo won tori yin yin kenin o se mi
3: te ba tun wa lanfani pe awon ton fun yin ni nkan ati ara ilu bayi e fe ba won soro kini nkan te ba won so
5: eh ta be so na ni pe nkan tolorun bo ba fun ni enikeni o le fun ni sugbon ninu awon oloju anu lorilede nigeria ta ma si sanu wa si ani di anu because awon mo kan wa anu wa to je pe won bi mo merin ko soko awon lo nje oko awon na ran awon mo won nilewe so iru awon mo be ta ba ren to tun le sanu wa si ani di anu
3: orúkọ
5: mi ni JP Iyáfin Mrs. Olóyèdè Iyere.
6: ọjà bọ̀dẹ̀ mọ́kàn nǹkan dáa sí ni nǹkan dáa sí ni ọmọ tí nǹkan sọ ọ̀nà gbogbo wọn àwọn tó mọ̀ wà lọ́wọ́ wọ́n fi ọjà àyànjú rẹ̀ ó ti ń padà bọ́ sí i pé tí ìpadà tó ń padà bọ́ díẹ̀ díẹ̀.
3: Inú àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ṣé ààrẹ ní tí ò ti padà sínú ọjà.
6: Mo ṣí gbogbo owó wọn ti
3: padà. Báwo wá ni àti ta ọjà padà fún àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí.
6: Ọlọ́run gbìyànjú rẹ̀ láti ta padà.
3: Báwo
6: ṣe ojú òní tí wọ́n o ọlọ́run ọmọ ìlọ́wájú o.
3: Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
6: Síkírọ̀ tún Mákindé.
3: Tẹ̀jẹ̀.
6: Olórí ọjà.
7: Orúkọ mi ni Teslim Asun Benle. Tí mo jẹ́ lára àwọn kọmitì ọjà yìí. Adúpẹ́ fọlọ́ náà nítorí pé àwọn tó ń bo kálukú láṣìírí láti kan ṣọ́ọ̀bù ọlọ́mọ àwọn èèyàn ti kan ṣọ́ọ̀bù wọn. Àwọn tí nínú ọjà náà àwọn nìkọ̀ọ̀kan náà wọ́n ń bora wọn láṣìírí. Àwọn tí ọjà wọn ò jóná wọ́n fi ń bo àwọn tọ́jà wọn jó wọ́n fi ń bò wọ́n láti di pé káwọn náà kó nǹkan kan sí inú ṣọ́ọ̀bù láti máa tà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà kò tí ì ọkàn kan ṣọ́ọ̀bù kalẹ̀ náà ni kì í ṣe pọ́jà rẹ̀ pẹ́tẹ́ ti pọ̀ ńbẹ̀. Wọ́n ní wọ́n bá àṣírí tí ọlọ́run ní káwọn èèyàn fi bò wá láṣìírí kán kó fún ìyàwó lọ́jà á fún ẹnìkọ̀ọ̀kan wọn á jẹ́ káwọn náà fi ṣe fi ra nǹkan sínú ṣọ́ọ̀bù.
3: Lẹ́gí
7: bí ìrànlọ́wọ́ àwọn kọ̀ọ̀kan náà ní ọjà náà ọjà àwọn àgbàlagbà tí nǹkan kò sí ṣọ́ọ̀bù wọn wọ́n fún wọn díẹ̀ díẹ̀ pé káwọn náà fi sí ṣọ́ọ̀bù láti máa tà. Àwọn tó sì wá ń bá wọn rajà náà láti ibi tí wọ́n ti ń wá wọ́n ti mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ṣe wọ́n ràn wọ́n ràn wọ́n lọ ẹlòmíín ó ti lọ́jà àwọn ó ti lọ́jà ẹnìkan lọ́lẹ̀ tó ti fún un lówó pé bá ń rajà ìpamọ́ tí ó kó pamọ́ tó ti jóná ṣe pé sùúrù nígbà tó náà lórí pé ó ti rí pé ó jóná lóòótọ́ ni so àjọ fi ń yí mọ́ra wọn títí tí kì í ṣe pé ó ti jẹ̀bù náà.
3: Ọlọ́run jẹ́ ká lá bí mọ́nú ọjà yìí.
7: Àmì
3: ọkọ̀
7: mi ni Teslim Asun Benle.
0: Tó ẹyin tẹ̀ ń gbọ́ wa ń lé ibi tí nǹkan gbédé dúró lórí ọjà mọ̀lẹ́tẹ̀rẹ̀ fọ́nrán tẹ̀síwọ̀n lórí ìkànnì Facebook yìí ni àkókò tí ọjà ohun tó jó àti ìgbà tí ọjà ọ̀hún tí ó ń padà bọ̀ sípò àwa ní lọ sínú ọjà ká tún mọ̀ wá ya nǹkan míì bọ̀ gẹ́gẹ́ bí oníṣẹ́ ìwádìí àtúnṣe ìwádìí dáwọn àárín kan àtàwọn àárín kan tẹ́ǹsì láǹfààní láti gbọ́ ẹtì ẹ̀ máa wò pé kí làwọn nǹkan tí wọ́n ń tànú ọjà abode gan-an bó làwọn nǹkan ọ̀hún ṣe rí àwọn rúmọ̀ wo lẹ̀ ń gbọ́ mátì aláǹfààní àti lo ọ́dù tó ń gbé ṣe yìí o aláǹfààní àti lo ọ́dù rẹ̀ bóyá kó o tún bẹ̀rẹ̀. Inú iṣẹ́ ìwádìí wa a rí a sì gbọ́ a sì fojú rí pé àwọn orí eku míì orí ẹyẹ míì nkankan tọwọ́ 400,000 nkankan wà àwa ń bèrè lọ́wọ́ àwọn tó tajà pé bó o lè orí eku ọ̀hún ṣe tóbi tó fi di pé tóbi tó bẹ́ẹ̀ àlàyé rèé fọ́nrán oníbẹ̀rù ìkànnì facebook yìí fáwọn ọmọ jẹnsí náà tó bá jẹ́ pé wọn ò bá dá nǹkan ìbílẹ̀ wa mọ̀ yóò tún dàbí àǹfààní fún yín láti dàmọ̀ nǹkan tọwọ́ 400,000 nǹkan wà àwa ń bèrè lọ́wọ́ àwọn tó tajà pé bó o lè orí eku ọ̀hún ṣe tó fi di pé tóbi tó bẹ́ẹ̀ àlàyé rèé fọ́nrán oníbẹ̀rù ìkànnì facebook yìí fáwọn ọmọ jẹnsí náà tó bá jẹ́ pé wọn ò bá dá nǹkan ìbílẹ̀ wa mọ̀ ní fún yín láti dàmọ̀ nǹkan tọwọ́ 400,000 nǹkan wà àwa ń bèrè lọ́wọ́ àwọn tó tajà pé bó o lè orí eku ọ̀hún ṣe tó fi di pé tóbi tó bẹ́ẹ̀ àlàyé rèé fọ́nrán oníbẹ̀rù ìkànnì facebook yìí fáwọn ọmọ jẹnsí náà tó bá jẹ́ pé wọn ò bá dá nǹkan ìbílẹ̀ wa mọ̀ ní fún yín láti dàmọ̀ nǹkan tọwọ́ 400,000 nǹkan wà.
3: Sọ́mọ abúlé ọdọ. Sìgìdì lélẹ́yìn. Sìgìdì fẹ́ ṣera ẹ̀tẹ́ ó ní wọ́n gbóhùn sómi. Ọkùnrin ìbejì ni. Eré ìbejì rèé o.
8: Sìgìdì làwọn ìdóhùn o. Ó ṣe é nù. A kò ní fà gbogbo ọmọ lọ́wọ́.
3: Ilé. O. Kò ṣe. Sìgìdì lélẹ́yìn. Sìgìdì fẹ́ ṣera ẹ̀tẹ́ ó ní wọ́n gbóhùn sómi. Ọkùnrin ìbejì ni. Eré ìbejì rèé o.
8: Sìgìdì làwọn ìdóhùn o.
9: ele oh você você leu aí a mãe já incidente vai dar o cima
10: ike
9: bem mamãe achei lindo isso rocking far oh where you oh cool man oh where you ok ele onse gidi ma mo la ti wa ri gidi bayin o nda ya wa Miriam ba mu wa ok bo le yo se da gidi mo ya to si na ya chele ya bi ele opa ayo
10: ele la ko ma yi se
9: se lo mo ina
11: omo ina wa ro se
9: ra ko tan ta jo ma ta ko sa ma bule ko so ma bule do ba okay ele original
10: original
9: dem wo ni ke
10: ogoje ogo what 5000 ele
9: ni kekere
10: be ni ele yo ai pelo médio
9: ah que não faz ele isso
10: mas indi ba
9: que não pouco é da mulher porque é não foi assim opa ofa tá bom ocorre ok o fui a lavar louça o fui
10: a
9: olha o tchumro ah, não vou jogar, ganhar enxalo não quero mais jogar. Sim, mas não tinha, mas queria mais. E a foa vi? Quem ele? Kai. E bem a baba, tem belo dele, é just do acho. Será ele? Ato não.
11: Ato.
9: Ok. Que não havia chegado nem sim.
10: Não havia de bebê. Não não sou eu tinha babé de bebê.
9: Valeu. Se ok. Bom nisso eu te conheço é babé. Agora bebê. Soro. E banana dele.
0: fanfani ẹyin ti ẹba lanfani ati mọ nkan abilẹ wa gbogbo ẹ lẹhun lori kan ni facebook ye awọn awọ nkan kan ori awọn kesi ori eyan ori eku tọwọ 400,000 ẹyẹ odidẹrẹ ẹyẹ gbogbo ẹ wọn foriṣiriṣi awọ han wa ohun lẹhun lori kan ni facebook ye live and direct látọjà abode bẹẹ ṣe má ìgbé kúrò ńbẹ o bẹẹ ṣe ń wo yìnà ẹjẹ ń sáré polówó ọjà tí ń bá tẹka ìpolówó ọjà dé ẹ láǹfààní àti dá sí tàbí ká tó lọ sí apá abòmí ẹkú kalẹ.
12: Wọ́n tún bẹ̀rẹ̀ kú ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ètòkan ètòkan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò ń gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédéé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ́ ìyámọ̀pọ̀ center for peace women and youth development àti coalition of oyo state market women association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn eric bo foundation ìlú abuja àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí
1: iná kò sún ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọrí.
2: Omi ni ra kọfí ọwọ́ ta.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.

dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yìn ni Ọlọ́run a gbé yín ga torí pé agbára yín wá síbẹ̀ ogun ni fún Ọlọ́run lókè ọrun mommy àti daddy èmi ọmọ yín wòlíì àti àlùfáà tí gbogbo èèyàn mọ̀ sí prophet dr pf talabi láti iléeṣẹ́ ìránṣẹ́ god's vineyard church international ni mo kí yín pé ìrànlọ́wọ́ Ọlọ́run máa dìde fún yín ogun ni fún Ọlọ́run lókè ọrun jésù olúwa wa ohun tá a fi gbára wa níyànjú òun la ó rí nínú ìwé mika orí keje ẹsẹ ìkẹfà nítorí ọmọkùnrin ṣàìbọwọ fún bàbá rẹ ọmọbìnrin dìde sí ìyá rẹ aya ọmọ sí ìyá ọkọ rẹ ọ̀tá oníkálukú òun ni àwọn ará ilé rẹ ọ̀tá oníkálukú ni àwọn ará ilé rẹ so ọ̀tá ilé mo fẹ́ sọ lórí lónìí mami àti dadi ọ̀tá ilé òun ni ọ̀tá tó wà láàrin ìdílé wa tó jáde láti ilé bàbá láti ilé dé ìyàwó àwọn ọ̀tá ilé àwọn ni ọ̀tá tó mọ ìbí rẹ tán mọ ibi tán bí ẹ tán mọ ibi tó ti wá tẹjọ ń gbélé tẹjọ ń jó kọ̀ọ̀kan tó jẹ́ ẹ̀gbọ́n ó lè jẹ́ ẹ̀gbọ́n ó lè jẹ́ àbúrò ó lè jẹ́ ìyá ó lè jẹ́ bàbá nígbà mìíràn ó máa ń jẹ́ ẹni tó jẹ́ wọ́n jọ family tó jẹ́ pé ìbátan kan òun ni wọ́n pè ní ọ̀tá ìdílé ni àwọn tí ènìyàn ò tiẹ̀ mọ̀ pé wọ́n lè ṣerú ìkà bẹ́ẹ̀ síyàn pé wọ́n lè déyàn lọ́wọ́ ọ̀tá ìdílé nìyẹn gbogbo àwọn tó mọ ìwọlé àti ìjáde rẹ àwọn ni wọ́n pè ní ọ̀tá ìdílé àwọn ọ̀tá ìdílé yìí ó léwu they are very dangerous nítorí pé kò síbi tó lè sá sí wọ́n mọ ìbí rẹ wọ́n mọ ìrìn ẹ wọ́n mọ bó ṣe ń wọlé wọ́n mọ bó ṣe ń jáde wọ́n mọ ibi tó ń rìn sí ọ̀tá ìdílé wọn ò mú ènìyàn tì láti jẹ́ ẹni ńlá nínú ayé o gbúdọ̀ jẹ́ ẹni tó borí ọ̀tá ìdílé o gbúdọ̀ make sure pé gbogbo àwọn activities àwọn ọ̀tá ìdílé o gbúdọ̀ stop ẹ̀ nítorí pé ọ̀tá ìdílé wọ́n burú wọn kò múnitì wọ́n pe kinní kan ní ìmúnitì àwọn ìjọba eléyìí wọn múnitì ọ̀tá ìdílé ò múyantì nítorí náà mo gbàdúrà ní orúkọ jésù kristi gbogbo ọ̀tá ìdílé ó borí wọn ọ̀tá ìdílé gbà mí ogun tán máa gbé dìde sí yàn ogun ìlara ni pé ọmọlágbájá ó ti fẹ́ di lágbájá ọmọlágbájá náà ló gòkè ìgbà mìíràn ọ̀tá ìdílé nígbà tí ọmọ ẹnìkan ò bá gòkè tí kan gòkè wọ́n á ṣe iṣẹ́ ibi iṣẹ́ òkùnkùn láti já ẹni náà bọ̀ ẹni tó sàmì àdúrà gbogbo ẹni tó ní ọmọ ẹ ṣe gòkè gbogbo ẹni tó lọmọ ẹ ṣe jíyìn láyé tó ní bó ṣe gòkè òun máa jábọ́ irú agbára wọn bẹ́ẹ̀ kó máa di òkú ẹnikẹ́ni bá lóhun ó ṣe ọmọ ẹ ní ṣùtà ọ̀tá ìdílé tó lóhun dìde sí ọkọ ẹ ọ̀tá ìdílé tó lóhun dìde sí àyà ẹ ní orúkọ jésù kan di àtẹ̀gùn fún yín ọ̀tá ìdílé wọn lé ewu púpọ̀ ohun tí wọ́n máa fi ń báyàn jà òun ni ìlara ìlara ni bó ló ṣe lọ tí mi ò rán lọ bó ló ṣe mọ̀wé tí mi ò rán mọ̀wé gbogbo ẹnikẹ́ni tó ní báwo ló ṣe lọ nítorí náà tó ń dìde ogun sí ọ ọlọ́run kò gbé ẹ borí wọn wọ́n máa ní ìkórira fún gbogbo ènìyàn àgàgà àwọn ọmọ tí ó bá lógo àwọn ọ̀tá ìdílé wọ́n máa gbógbo ti gbogbo ènìyàn ṣùgbọ́n specially àwọn pàtàkì nínú àwọn tó ń gbógun ni àwọn ọmọ tó bá lógo so o gbúdọ̀ dìde nínú àdúrà gbogbo ọ̀tá ìdílé tó lóhùn ò ní jẹ́ kí n lọ orúkọ jésù olúwa fi wọ́n ṣe àtẹ̀gùn ní agbára ọlọ́run ní ọ̀la àwọn máa gbàdúrà lórúkọ jésù olúwa gbé mi borí ogun ọ̀tá ìdílé tó ń yọ ọmọ mi lẹ́nu tó ń yọ aya mi lẹ́nu olúwa gbé mi borí wọn torí náà má máa wò pé ẹbí mi leléyìí kò lè ṣe mí àwọn ènìyàn búburú wọ́n ń bẹ nínú ìdílé àwọn èèyàn búburú wọ́n ń bẹ nínú ilé bàbá àwọn èèyàn búburú wọ́n ń bẹ nínú ìyá mo pa á ní àṣẹ gbogbo ẹnikẹ́ni tó rò ibi sí tó rò pé ó lè ṣe ẹ tó wà nídìí ọ̀rọ̀ ayé ẹ ọlọ́run máa da iná sun wọ́n ó gbúdọ̀ wà sentimental ó gbúdọ̀ máa wò pé ará ilé mi ni wọ́n torí náà ó gbúdọ̀ gbàdúrà lòdì sí wọn kéènì ó súnmọ́ ebẹ́ẹ̀lì ó dẹ̀ pa ebẹ́ẹ̀lì nítorí ìlara nígbà tí wọn àwọn méjèèjì ní kọjọ lọ mú ẹran kí wọn sí ọlọrun kí wọn rúbọ sí ọlọrun ebẹẹlì sì mú ẹran tó da kéèní mú iṣu tó di bàjẹ nígbà tí ọlọrun wá tẹwọ gba ẹbọ ebẹẹlì ìlara wa dé ó dẹ tán lọ sí oko ó dẹ lọ pa gbogbo ẹnikẹni gbogbo àwọn abánitan bàtẹnijẹ gbogbo àwọn abánitan ìbàjẹ kéèyàn ó ṣe rere gbogbo àwọn abánitan má fẹyìn fún rere tán dìde lórí ọmọ ẹ ní orúkọ jésù ogun ọ̀tá
ile ko ni bori e ogun ota ile ko ni bori omo e ogun ota ile ko ni bori aya ni oruko Jesu Christ gbogbo enikeni to pera re ni ibatan sugbon ti o fe fun rere ki won deni le niwaju re e je ka won ti Joseph na awon egbon awon ibatan re awon ebi re awon ni won ta soko eru won ni tori pe awon o fe ko je eniyan awon wa wo bi yo se je eniyan gbogbo eni to ba otan to lo ni jeyan gbogbo eni to ba omo etan gbogbo eni ta jo bi omo e papo ni le baba ni le ya to lo omo o se je eniyan to lo won ba kan le iru eda be ko ma deni le niwaju e nitori na mo fe ki a jo gbadura ni ola ni Govanya Church International ka jo ke pe olorun wi pe oluwa gba mi lowo tajile gbogbo awon omo ologo ni won ti baye won je awon idile kan won ogbodo renikan to logolo bi omo ti e o ba ti logolo omo enikan ogbodo rogolo gbogbo eni to fi agbara okoko to fi ndamu omo e aru agbara be ni oruko Jesu ko ma di ile je awon won yi awon la npe ni ka awon ni ka idile gbogbo awon ka idile to ni o se rona lo won ma de dan le waju e nitori na ni ola a o jo gbadua pe oluwa ba mi segun ota adile ba mi segun ota adile a jo gbadua ni Wednesday mama iran lowo olorun ma dide fun ogo olorun ma de mema tori na gbogbo ona lo je si God's Vineyard Govanya Church International ni felele belo gbogbo ona to nbo lati felele do je si challenge bere di odo won se ona nibe lowo lowo bere di odo so pe Govanya Church mu lo eye meji o kin ja sa won mu e de be gbogbo ona to ja si express Ibadan si Eko so fun won pe after soka ni yana felele ko duro ni be awon olokada mo be dada won ma gbe e de be so pe Govanya Church ni felele be lo ni number to ma pe mi si 08033542436 08033542436 tabi 07045939513 07045939513 bi o si tin pe mi awon ogorun kin gbadua itesiwaju fun aye ile ko anu de ma si fun o ogo ni fun lon loke orun Jesu Oluwa.

ṣe náà la kórí ẹ. Ẹni tó ṣẹ̀ náà yà tọrọ. Tí ẹ ò lè ṣòro ṣe wájú ẹ. Ọmọ mi jáde láṣẹlẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ tí ẹnu ẹ̀dìyanu máa bọ̀. Òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà. Orí rẹ̀ ló ti fẹ́ ṣe ìyanu níwọ̀ ìsí ọ̀sẹ̀ yìí o. Látago mẹ́sàn-án sí mọ́kànlá. 9 AM to 11 AM. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí ẹ̀dẹ̀ kájọ gbóhùn àdúrà sókè kí ìyanu fara. Lábẹ́ ìfàmì òrùn yọ̀pọ̀ ṣọ́rọ̀ àtàwọn olóyè

ẹyin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ kọṣọkọ yọkọtọ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ

0: ètò agbára ọ̀rọ̀ yìí ń wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti ń lo wòlíì Olúdàdé Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò òsì rèé o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kuala Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣeéṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọrún. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run tó ní ọ̀rọ̀ ìyè gba ọpẹ́ wa. Bí a ti lọ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ lónìí, fi agbára fún ọ̀rọ̀ rẹ. Wo ibi gíga ọkàn wa palẹ̀. Fún wa ní ọkàn ẹran. Gba ọkọ̀ òkúta kúrò. Fún wa ní ìṣẹ́gun lórí ìjàkadì ayé. Jésù Kristì, Olúwa wa. Amen. A fi ògo fún Ọlọ́run. Ẹni tó ń jẹ́ èmi ni nínú ayé wa. Àgbé orúkọ rẹ̀ tó lẹ́rù ti ṣe ìyanuga. Lágbára rẹ̀ lónìí, à ń wo ẹ̀kọ́ náà lọ. Èyí tí a pé àkórí rẹ̀ ní ogun àti ìṣẹ́gun kìrìsìtẹ́nì. Yes. Warfare and victory of Christians. Bí o bá wò dáadáa, mo ṣàgbọ́lò náà lónìí. Ogun jíjà àti ìṣẹ́gun onígbàgbọ́. Kí ló dé tí mo fi ṣàánò bẹ́ẹ̀? Nítorí pé ogun jíjà nínú ayé kìí ṣe irúfẹ́ ogun kan. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ogun tó dojúkọ ènìyàn láyé. Ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni bí a ti ń dojúkọ ogun náà. Ṣùgbọ́n mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nípa èyí tí èmi mọ̀ tó dá mi lójú. Èyí tí mo mọ̀ tó yé mi yéké. Òun ni ogun jíjà àti bí kìrìsìtẹ́nì ti lè ṣẹ́gun. Kí n tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà, jẹ́ kí n sọ gbólóhùn àkọ́kọ́ yìí pé kìí ṣe gbogbo onígbàgbọ́ ló mọ̀ pé ojú ogun lòun wà nínú ayé. Ìbáṣepé gbogbo onígbàgbọ́ ló mọ̀ pé ojú ogun lòun wà. Ìbéèrè kan tí a máa ń béèrè ni ṣé ogun láyé ni a ò ní béèrè rẹ̀ mọ́. Ṣùgbọ́n mo máa ń rí kìrìsìtẹ́nì ń béèrè síbẹ̀ pé ṣé ogun láyé ni. Ẹ sọ fún kìrìsìtẹ́nì pé kó yé béèrè ohun tí gbogbo ènìyàn mọ̀ pé ó jẹ́ òtítọ́ nítorí wípé ogun ni ayé, ogun jíjà ni iṣẹ́ àṣelà rẹ̀. Gbọ́, àìgbàgbọ́ pé ogun jíjà ni iṣẹ́ ayé kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì kó múra sílẹ̀ di ogun dúníyàn. Ìbáṣepé kìrìsìtẹ́nì mọ̀ pé ogun jíjà ni iṣẹ́ ayé wọ́n ìbá múra sílẹ̀ di ogun náà. Ṣùgbọ́n nítorí pé wọn ò gbà bẹ́ẹ̀, ó jẹ́ kí kìrìsìtẹ́nì ó dára nù. Ó jẹ́ kí onígbàgbọ́ wà láì múra sílẹ̀. Gbọ́ kiní kan sá. Bí o bá ṣe tètè mọ̀ pé ogun ni iṣẹ́ tí ń jà ayé ni wàá ṣe lè múra rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n gbọ́ kiní kan sá. O gbàgbọ́ tàbí o kò gbàgbọ́. Mo ní ẹ̀rí rẹ̀. Mo ní ìdánilójú rẹ̀ pé ogun jíjà ni ó wà nínú ayé. Láti ọjọ́ tí a ti bí ọ, kí a tó bí ọ, láti inú màmá rẹ ni ìjàkadì ti bẹ̀rẹ̀. Ẹnìkan sọ pé nígbà wo ni ogun náà yóò tán. Mo ní lífù lẹ́yìn tí o bá kú, wọ́n sì ń bá òkú mìíràn jà. Mo ti gbọ́ rí nígbà táwọn eré ilẹ̀ Yoruba o ni ma tun tu oku re pa abọ gbọ bayi o ni lati mura sile de ijakadi re koko miran bi iwo ba so pe o ni ja awon to fe ba oja ninu aye nko come on now o to ni mo mo pe ni alaafia ni o ooto ni mo mo pe o te enikeni mole ooto ni mo mo pe ire gbogbo eniyan ni iwo nwa sugbon gbo kini kan ogun jija aye ko ri be ohun ti mo kiyesi ninu ijakadi aye ni pe eni ti ko la ti ko ja to n gbe igbe aye re jeje eni ti o kolu enikeni eni ti o fe wahala awon gan ni ogun aye n dojuko are you with me eredi re niyi ti o fi ni lati mo igbese ti o ye lati gbe ohun akoko ti mo so ni pe gbogbo onigbagbo ko lo mo pe oju ogun lawon wa aiwa kiyesi lati mo pe oju ogun ni kristiani wa ko je ki won mura sile aikiyesi pe oju ogun ni kristiani wa ko je ki won gbaraji ko je ki won di ara won lamure ko je ki won sora o je ki won gbe igbe aye alaibikita o je ki won gbe igbe aye alaikobi ara si idi niyi wa ri opolopo eniyan ti a se bi alagbara ni sugbon nitori pe o daranu nitori pe ko ka si ogun bori re losan gangan kin to bere si ni so awon irufe ogun fun o awon ona ti a ti ri ninu bibeli ati ninu aye ati awon ona ti o le gba segun jẹkin fun ọ ni awọn otitọ ti mo kọ silẹ nipa ogun jija ninu aye gbọ kini kan o number one gbogbo kristiani kan lo mọ pe oju ogun lohun wa ni ogun ṣe n kó wọn ni papamọra lairo tẹlẹ ṣugbọn gbọ mi o fẹ okọ o ni lati mọ pe oju ogun lo wa wọn a ba ọja bi o ko tilẹ ba wọn ja má gbàgbé gbólóhùn tó jẹ otitọ ni wípé kìí ṣe ẹni tó bá ni jà nìkan ni ayé ń bá jà ayé fẹ́ràn láti bá ènìyàn pẹ̀lẹ́ jà bí o bá jẹ́ olótìtọ́ wà á ní ogun ju ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ múra nítorí ogun láyé number two sorry bí o bá ṣe tètè mọ̀ pé ogun ló ń jà nínú ayé ni wà á ṣe múra sílẹ̀ o mo ti sọ lẹ́ẹ̀kan ni wà á lè gbáradì ni wàá lè kíyèsára bí o bá mọ̀ pé ogun ló ń jà wàá dara nù o ò ní ṣọ́ra o ò ní tọ́jú ara rẹ ogun á bá ọ lójijì number three má gbàgbé o mú eléyìí sọwọ́ sórí ogun tó wà nínú ayé ogun tí kìí tán ni o ogun tí a jà nínú ayé ogun tí a jà títí dé ọ̀dọ̀ jésù olúwa ni o mo ti sọ fún ọ ní ìbẹ̀rẹ̀ rẹ pé ogun jíjà ni iṣẹ́ ènìyàn nínú ayé ni ogun ti wà láti ọ̀run lógun ti bẹ̀rẹ̀ alẹ́ sátani sínú ayé ìwé revelation orí ìkejìlá bíbélì wípé ẹ̀yin ọ̀run ẹ máa yọ̀ ṣùgbọ́n ègbé ni fún ayé kí ló ṣẹlẹ̀ nínú àwọn ọ̀run alẹ́ olùfisù kúrò nínú ọ̀run alẹ́ sínú ayé nítorí kíni nítorí pé ayé ò gbà á lọ́hùn ó fẹ́ gba ipò lọ́wọ́ olódùmarè àwọn ọ̀run dìde sí i wọ́n borí rẹ̀ wọ́n lé sínú ayé ìbéèrè rèé ẹni tí àwọn ọ̀run kò lè gbàgbé ẹni tí àwọn ọ̀run rí ní jàgídíjàgọ ẹni tí àwọn ọ̀run ò fẹ́ lò tí wọ́n lé kúrò láàrin wọn wọ́n lé sínú ayé kíyèsí agbára àwọn tó ń bẹ nínú ọ̀run àti àwa tó ń bẹ nínú ayé tí ó ti rí wípé iṣẹ́ ńlá ló ní láti ṣe kó o tó lè ṣe àṣeyege nínú ayé ìkan lára awon orin atijo ti mo ranti bayi monija ki n to le dele ogo monija ki n to le dele ogo won be suja won be seja won be niyanja won be raraja monija ki n to le dele ogo iwo o mo pe eni ti yo ba wo ijoba orun dandan ni ko ja awon ija kan to se pataki bi o ba ti ri awon ija na bori dide ijoba orun yo lagbara ninu iwe ifihan ni mo ti ka ni ori iketa ikerin

kankan sibe o ni kan lo le mo sugbon so tiri eni to ba se kini eni to ba na oni lati mo pe opolopo nkan lo ro mo si segun loju ogun aye yi eyi ti o se pe eni ti ko ba segun ko lanfani lati gba awon ade kan ma gbagbe o ogun to wa ninu aye ki to bi o ba ti pari ogun kan lo n bere omiran bi o ba fe se ajoyo pe o bori ogun kan rora sajoyo nitori pe iriri mi fihan wipe bi o ba bori ogun kan ogun to buru ju eyi ti o bori ni lo n pada abo nitori pe won kiyesi pe o ti bori okan won mu agbara re wo won ri pe o ti lagbara ju tana lo won dide won tun kurajo nitori re ogun aye ki tan o iwo ni ko mura sile gidi number 3 or 4 sori ogun ti mo ri ti kristiani nja eredi re ti ogun fi n bori onigbagbo ni wipe opolopo igba ogun enu lasan ni kristiani nja bi a ba n soro nipa ogun ninu aye ogun inu aye koja oro enu lasan kìí ṣe ọ̀rọ̀ dídùn la ń pè ní ogun máa ń nà ẹ́ máa pa ẹ́ máa gbá òkúta mọ́ ẹlẹ́sẹ̀ lọ́ọ́ ohun tí a ń pè ní ogun kọjá rẹ̀ o lè jagun o múra sílẹ̀ o lé ẹnu ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ni wọ́n ti pa kojú o tó mọ́ nítorí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ gbọ́ mi sà paul apọ́sẹ́lì yan gàn nínú kristi níbìkan wọ́n ní ìjọba ọ̀run kìí ṣe ti ọ̀rọ̀ tí a fi ọgbọ́n ènìyàn kójọ ọ̀rọ̀ dídùn wọ́n ní bí kò ṣe nípa agbára tí agbára ni mo fẹ́ bẹ̀ ọ́ ní kinní kan sá ọ̀rọ̀ dídùn kọ́ là ń pè ní ogun jíjà ọ̀rọ̀ tí a ró lágbára ni ogun jíjà ọ̀rọ̀ dídùn kọ́ ní ìjà ọ̀rọ̀ tí a elia ọ̀rọ̀ tí a ṣe kí ni ọ̀rọ̀ tí a ró lágbára ọ̀rọ̀ tó kún fún àṣẹ òun ni ogun jíjà ẹ sọ fún àwọn ẹlẹ́nu dídùn kí wọ́n kíyè sára mo rántí ọba kan nínú bíbélì bóyá ọba síríà ó ránṣẹ́ sí ààbò ó ní fi ayé ààrẹ àti ọmọ rẹ fún mi ààbò wí fún un pé àtàyà àtọmọ ìwọ ló ní ó tún ránṣẹ́ padà sí ààbò lẹ́ẹ̀kejì ní wòye ọ̀la mo fẹ́ gbogbo ilé rẹ ohun gbogbo tó dára nínú ilé rẹ mo kó ẹ̀kọ́ kan lọ́dọ̀ ààbò bó ṣe burú tó ààbò wípé má ṣe jẹ́ kí ẹni tó ń hamọ́ra kó lérí bí ẹni tó ń bọ́ ìhamọ́ra sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló dé ojú ogun tó ń lérí ogun ọ̀pọ̀lọpọ̀ ń lọ sí ojú ogun ó ń lérí ogun ẹni tó ń wo aṣọ ogun kì í lérí ogun ẹni tó wà lójú ogun kì í lérí ogun ẹni tó ń bọ́ ìhamọ́ra sílẹ̀ tó ti jà tán àwọn ló lè lérí ogun no wonder paul apọ́sẹ́lì wípé mo ti já ìjà rere tí ìgbàgbọ́ nígbà wo ló tó sọ bẹ́ẹ̀ nígbà tó ń wo ìjọba ọ̀run rẹ̀ níwájú rẹ̀ nígbà tó rí wípé a ti já ìjà kadì náà tán ohun tó kù ni láti dojú kọ ọ̀run nígbà náà ló tó wípé a fi adé ògo kan lélẹ̀ fún mi bẹ́ẹ̀ ni lọ sọ fún gbogbo ènìyàn tó bá wà lójú ogun wípé ẹni tó wà lójú ogun ẹni tó ń hamọ́ra ogun kì í lérí ogun ẹni tó ń bọ́ ìhamọ́ra sílẹ̀ ó ti dojú ogun ó ti mọ̀ bí ogun ti rí àwọn ló lè lérí ogun ogun tí a ń jà ní dúníà ó kọjá ọ̀rọ̀ ẹnu lásán gbọ́ mi sà sórí níbi tí ìwọ ti ń sọ̀rọ̀ lásán àwọn ń sọ ọ̀rọ̀ agbára tí a ti ró níbi tí ìwọ àti arákùnrin rẹ àti ẹni tí ẹjọ́ ń gbé tí sọ̀rọ̀ ahọ́n síra yí ojú rẹ dáa ojú ẹ tóbi ẹsẹ̀ kí imú ẹ dùn èyí tí ìwọ ń sọ ọ̀rọ̀ lásán ni èyí tí àwọn ń sọ kún fún agbára èyí tí àwọn ń sọ kún fún àṣẹ
èyí tí àwọn sọmọ sọ lásán ìwọ náà ṣọ́ra láti máa sọ̀rọ̀ tàbí láti máa fi ẹnu lásán jà tí a kò ro lágbára bí o bá fẹ́ jagun nínú ayé o kọjá ọ̀rọ̀ dídùn yàtọ̀ kúrò mẹ́ mo fẹ́ bí ọ ní gbólóhùn yìí ẹni tí yóò bá jagun kó ṣẹ́gun má jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn kó bà ọ́ lẹ́rù nítorí olúwa kò fi ọ̀pọ̀ ènìyàn gbanilà má jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn kó lé ọ kúrò lójú ogun ayé rẹ má gbọ́ mi sà àwọn nǹkan kan wà tí ò gbọ́dọ̀ lé ọ lójú ogun ọ̀pọ̀ ènìyàn tàbí size bí o ti tóbi tó bí o ti ga tó ẹ̀lò o tàbí ohun ìjà rẹ̀ tí ó kó dání mẹ́ta ni mo ti dárúkọ fún o a kìí fi ọ̀pọ̀ ènìyàn borí ogun pàápàá bí o bá jẹ́ ti kristi mo rántí dáadáa jehoshaphati àti orílẹ̀-èdè márùn mo rántí dáadáa gideon àti àwọn sójà 300 ọ̀ọ́dúnrún mo rántí dáadáa elisha àti ọmọ ọ̀dọ́ rẹ̀ níbẹ̀ láti kọ́ wípé àwọn tó ń bẹ pẹ̀lú wa ó ju àwọn tó ń bẹ pẹ̀lú wọn lọ o ní láti mọ̀ àwọn tó wà ní ìhà rẹ àti àwọn tó wà ní ìhà ti ayé mo ní láti sọ fún ọ ní oríta yìí wípé ọjọ́ tó o bá ti fi àwọn ènìyàn tí a fojúrí ṣe ológun rẹ nínú ìjàkadì ẹ̀mí lọ́jọ́ náà ni a ti borí rẹ o ní láti kọ́ ẹ̀kọ́ yìí wípé number one olúwa kò fi ọ̀pọ̀ ènìyàn gbanilà ohun tí olúwa yóò ṣe pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá ènìyàn ó lè ṣe pẹ̀lú ènìyàn mẹ́wàá ohun tí olúwa yóò ṣe pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá lọ́nà mẹ́wàá ènìyàn ó lè ṣe pẹ̀lú ènìyàn méjì ènìyàn mélòó ni ọlọ́run lò láti pa ogun Sennacherubu láti Assyria run ní ilẹ̀ Judah àwọn áńgẹ́lì láàárọ̀ kò lú ènìyàn gbogbo wọn sùn ṣùgbọ́n áńgẹ́lì ló wá jáde lọ ó pa wọn lójú oorun wọn kíyèsí number two má jẹ́ kí ohun ìjà ènìyàn kó bà ọ́ lẹ́rù apá ènìyàn ni apá wọn bí ìwọ bá dúró ti ọlọ́run apá ọlọ́run ni apá rẹ ọwọ́ ọ̀tún olúwa mi ṣàgbára ọwọ́ ọ̀tún olúwa mi ṣàgbọ́ mi sà má jẹ́ kí ohun ìjà wọn bà ọ́ lẹ́rù mo rí ohun ìjà kan nínú Psalm 118 ó ní gbogbo orílẹ̀-èdè yí mi káàkiri ṣùgbọ́n ní orúkọ olúwa èmi ó pa wọn run wọ́n yí mi káàkiri ní tòótọ́ wọ́n yí mi káàkiri ṣùgbọ́n ní orúkọ olúwa èmi ó pa wọn run come on now wọ́n yí mi káàkiri bí oyin a pa wọn bí iná ẹ̀gún ní orúkọ olúwa èmi ó ṣàpa wọn run come on wọ́n pọ̀ lásán ni wọn ò dẹ́rù bá ó sì pa wọn run ní tòótọ́ ó jẹ́ méjì ẹ̀kẹta rẹ̀ má jẹ́ kí títóbi ènìyàn tàbí gíga rẹ̀ má jẹ́ kó bà ọ́ lẹ́rù láti sá padà nínú ìjàkadì ayé ọjọ́ tí o bá mọ ẹni tó ń gbé inú rẹ ọjọ́ tí o bá mọ àwọn tó ń tẹ̀lé ọ lẹ́yìn ọjọ́ tó bá mọ agbára ẹni náà tó ń gbé nínú ọkàn rẹ wàá mọ̀ lọ́jọ́ náà pé títóbi ènìyàn kò lè dẹ́rù bà ọ́ mo rántí dáadáa ní chapter 17 dáfídì àti gòláyàtì òtítọ́ ni gòláyàtì ga òtítọ́ ni gòláyàtì tóbi òtítọ́ ni gòláyàtì ní ìrírí ọjọ́ tó pọ̀ a pè é ní jagunjagun come on ológun ni gòláyàtì ṣùgbọ́n nígbà tí dáfídì dé kò wo gíga rẹ̀ kò wo títóbi rẹ̀ kò wo ìjà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ a ti rí àwọn ológun mìíràn tí kristi ń bẹ pẹ̀lú wọn wọ́n jagun wọ́n mú ọ̀pá dání wọ́n gba ọkọ̀ lọ́wọ́ ẹni tó mú ọkọ̀ dání wọ́n sì fi ọkọ̀ rẹ̀ pa dáfídì gba ọkọ̀ lọ́wọ́ gòláyàtì ó fi kọ̀nàkọ̀nà pa ó fi ọkọ̀ rẹ̀ ìdá rẹ̀ ó fi gé orí rẹ̀ come on my brother ọjọ́ tí o bá ti bẹ̀rù kó o tó jagun wọ́n ti mú ọ níbo ni ìṣẹ́gun ti bẹ̀rẹ̀ ìṣẹ́gun bẹ̀rẹ̀ nínú ọkàn rẹ nínú ọkàn kìrìsìtẹ́nì ni ìṣẹ́gun rẹ̀ ń gbé o ní láti mọ̀ ọ́
nibo ni isegun re nbe e je ka lo sinu eko na ma fi awon ogun kan ti mo mo ko le se se fun mi lati daru ko gbogbo ogun fun o nitori mi o le mo gbogbo re ṣùgbọ́n jẹ́ kẹ́mi ó sọ fún ọ díẹ̀ nínú ogun tí mo mọ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó bẹ̀rẹ̀ sí ní wo àwọn àfiyèsí rẹ̀ nínú bíbélì àti ọ̀nà tí a gbà ṣẹ́gun wọn. Number one, known and unknown battles. Ogun tí a mọ̀ àti ogun tí a kò mọ̀. Ẹ gbà mí sà, mo rí àṣírí kan nínú ayé. Sori ogun ti eniyan n ja ti ko mọ pe oun jagun o pọ ju ogun to mọ pe oun ja lọ. Emi o mọ ki lo ṣe ọ ti o n bẹru bayi. Ohun ti Ọlọrun o se ṣi gbogbo eniyan loju ni ki ẹru ma ba le pada. Ogun ti o n ja ti Ọlọrun o fi han ọ. Ogun ti o n ja ti Ọlọrun o jẹ ko ori o pọ pupọ ju ogun aye rẹ ti ori lọ. The open and the hidden battles. Oh, le ma gbogbo ota re. Bo ba ma gbogbo ota re o ni ki enikeni mo. Bi o ba bi eniyan ba ma gbogbo ota re, opolopo yo ti ya siwin nitori yo ma sakiri ni. Oh, le ri gbogbo emi to rin loju afefe nitori kini keru ma ba ba Olorun se se be fun o. Se o ti ri asiri awon to lo weju odi ti won ri irukuri loja nitori na ni Olorun o si je ki gbogbo eniyan ma ri sugbon kini kan lo ni lati mo Christiani iwe orin si esi kan Christian

0: ẹnì kan ní ẹsikísà ṣe kí pásítọ̀ náà máa ṣọ́ra ẹ má ṣọ́ra kan gbé ẹ ṣùgbọ́n má ṣọ́ra kan gbé ẹ pásítọ̀ ẹgbẹ́ ẹ ló fẹ́ẹ́ fi ẹgún ọṣẹ ẹgbọ́n kínní kanjọ àárín ọ̀tá la bí ọ sí abisogun lorúkọ rẹ abisi wàhálà lorúkọ rẹ máa ṣọ́ra bí ẹni pé nínú ìṣọ́ra yẹn ni ìṣẹ́gun rẹ wà wọn ò lè mọ gbogbo ogun tó ń jà tán there are known battles there are unknown battles they are the hidden ones and the open ones má gbàgbé o ò lè mọ gbogbo ogun ayé rẹ tán ìwọ̀nba tó mọ̀ ló ń lé ọkiri yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà tí o mọ̀ tí ọlọ́run sì ń gbà ọ́ nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà tí o mọ̀ tí o kíyè sára bí mo ti ń kúrò lórí rẹ̀ kìí ṣe ogun tó mọ̀ nìkan ni kò gbáradì fún kìí ṣe àwọn tó mọ̀ ní ọ̀tá rẹ̀ nìkan ni kò ṣọ́ra fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú nítorí ọ̀tá ń bẹ lára wọn wòlíì adédèjì ló sọ bẹ́ẹ̀ nàmbà 2 à ń pe ogun kan ní ogun ẹ̀mí àti ogun ojú ayé ẹgbọ́n mi o ní gbogbo ìgbà tí o bá dúró pẹ̀lú ẹni tó ń bá ọjà kìí ṣòun nìkan ló ń bá ọjà o àwọn kan ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọn ò fojú ọ bó o bá rí àwọn tó wá jagun lójú ogun kìí ṣe agbára tó wà lára wọn nìkan ni agbára wọn o ọ̀pọ̀lọpọ̀ agbára ń bẹ ní ìsàlẹ̀ ikùn tí wọ́n ti gbé mi ọ̀pọ̀lọpọ̀ agbára ń bẹ ní ìsàlẹ̀ ikùn tí wọ́n ti jẹ lọ́jọ́ tó ti pẹ́ àwọn kan ti jẹ bùnmọ́ ara wọn ọ̀pọ̀lọpọ̀ òkà ń bẹ nínú ara tí ẹran ara ti bò mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti mú nǹkan sára tí omi ara ti ó ti dàpọ̀ mọ́ omi ara wọn àwọn kan ń bá ọjà lójú ogun àwọn kan ń dáná fún wọn nínú ilé kírísítíẹ́nì kí ló dé tí ẹ túra sílẹ̀ báyìí kírísítíẹ́nì kí ló dé tí ẹ jẹ́ aláìkàkún báyìí kírísítíẹ́nì kí ló dé tí ẹ bọ́ ìhámọ́ra ní ọjọ́ ìjà ẹ sọ fún kírísítíẹ́nì yìí wípé ogun ẹ̀mí ń bẹ òtítọ́ lógún ẹ̀mí spiritual battle májèlé ojú ayé nìkan kọ́ ló ń pa àyàn májèlé ojú ayé wà májèlé ẹ̀mí wà ojú oorun ló ti jẹ májèlé ó bá bẹ̀ lọ spiritual nìyẹn o jẹ májèlé lójú ayé ó máa pa o physical nìyẹn o ojú oorun ló ti sùn tí ènìyàn ló ti ní ìbálòpọ̀ ó máa pa o wọn á gba agbára rẹ̀ ojú ayé ló ti ní ìbálòpọ̀ wọn á ba tiẹ̀ jẹ́ o wọn á dúró ní ayé ẹ̀ ìwọ ò tí ì rí ẹni tí wọn bá ní ìbálòpọ̀ lójú àlá tó sì lóyún lójú ayé wòlíì adédèjì I dey see something now wọn ní ìbálòpọ̀ lójú àlá obìnrin tí kò mọ ọkùnrin rí ó ní ìbálòpọ̀ lójú àlá ó lóyún lójú ayé mo ti gbúrò ẹni tó wà ní Maryland wọ́n ń sọdún ògún ní Nàìjíríà ní ìlú bàbá rẹ̀ fi àwòrán rẹ̀ sílẹ̀ wọ́n ń da ẹmu sí orí àwòrán rẹ̀ nílùú Maryland níbi tó wà ó ń bi ọ̀gọ̀rọ̀ jáde síta nígbà tó jí bàbá rẹ̀ ló kọ́kọ́ pé bàbá rẹ̀ kígbe pé ọmọ ọkọ ni ọ́ mò ń da ẹmu sí orí àwòrán rẹ̀ lọ́wọ́ ló ṣe ń mu ẹmu lójú àlá ó sì mú ẹmu náà já sójú ayé bí wọ́n bá sọ fún ọ pé kò sí ìjà nínú ayé wòlíì adédèjì sọ pé wọ́n ń tẹ̀ ọ́ jẹ ni ìjàkadì ẹ̀mí wà ìjàkadì ẹ̀mí burú ju ìjàkadì ojú ayé lọ ní ọ̀pọ̀ ìgbà àwọn tí òun bá jà lójú ayé wọ́n tún jẹ́ ẹni ẹ̀mí púpọ̀ wọ́n ní àwọn ẹni ẹ̀mí tó ń bá wọn já tẹ̀mí ṣé ìwọ rántí pé àwọn ènìyàn kan bẹ nínú ayé ènìyàn lọ́sàn-án abàmìlóru ni wọ́n ń ṣe o lálàá ojí o ní àlá lásán ni who told you that wọ́n ń lé ọ lóru o tají o ló ti parí nìyẹn who told you that tó o bá gbàdúrà ló tán tó o bá gbé ìgbésẹ̀ ló tán má fi ojú tẹ́ḿbẹ́lú ogun nínú ayé nítorí àwọn ènìyàn tó wà nínú ayé wọn burú láti inú ìyá wọn mo sọ méjì nínú rẹ lónìí dẹ́kun dọ̀sẹ̀ tó ń bọ̀ má gbàgbé o ogun tí a fojú rí ogun tí a kò fojú rí ogun tó farahàn ogun tí kò farahàn ṣé gbogbo ogun rẹ ló farahàn Unfortunately, Christianity could nani emi da emi ya tomo akudamo akunani remo magbagbe o ogun emi ati oboju aye ni go ni ijakaji aye ba o ki laye soda ki logun soda e je ka gbadua Olorun to da oro iwo gangan oro Olorun oro oro ti gbe inu me la awon eniyan yi loju ki o si ro won lagbara ran awon eniyan yi lowo ki won le mo ona abayo ninu ogun eniyan ona abayo ninu ogun emi ro awon eniyan yi lagbara gba won lowo amunisin gba won lowo ogun ipoju gba won lowo ogun aye won gba won lowo ogun ti won mo gba won lowo ogun ti won o mo gba won lowo ogun emi oko orun ogun emi ni oko mi ogun emi ni aje tabi awon agba ohun to n da olarun lara re ogun ni ko ri iran lowo emi mi mo ba ki oluwa ko ti o leyin jesu oluwa wa amen pe woli adedeji lori agbara oro si 080-325-9201 ki oluwa ki o wa pelu emi re amen
1: Lagilu FM 96.7
2: Koko jọjọ kirakita ojojumo ohun ironu igbese aye to da lojo waju a ma mu kokon poruru tabi kaya o ma bale ta npe ni stress le de gese to le yori si airorunsun ke eyan ma gbagbe nkan to ba wa ri be royal rest herbal capsule ni ko yan layo egbogi ashwagandha to je okan lara eroja indian ayurvedic medicine ni won fi se ajo nabda kisi fon telu ma je ki aibale ayada ogunle ma je ko sakoba fulera ati agbara re royal rest herbal capsule ni ko ma lo kara oji pepe tokunrin tobirin lo nlo ile ise vital royal integrated Services Limited. To wa ni number 7 Obafemi Awolowo Ikeja nipinle Eko lo nse o si wa lawon ile itaja ogun yibo jakejado orilede yi awon number ero ibanisoro won ni 0806 655-5103 tabi 0703-039-8601 Royal Rest Herbal Capsule egbogi tara nfe
3: enle nbe yen yin ara ile je alaafia ni mo ba yin ewo oro ilera gangan lo gbe mi wa adura mi lasiko yi ni pe ki eleduwa fi ilera to peye jinki wa ama ewa gbo o se koko ka mu awon kan ti eleduwa ti fi sakani wa lo nitori e ni ile ise kan ti oro ilera je logun se ni ka mu eto yi wa fun yin ile ise yi la npe ni Vital Royal Services Integrated Limited ise ti won ni ka fi egbogi ti awon eyan tin lo latodumo du pelu eri ka fi se awon ogun to n gba awon eniyan sile lowo ipenija nipa oro ilera awon egbogi ile india ti a mo si ayurvedic herbs ni a fi se awon ogun yi lati le ran awon eyan lowo lati gbe igbe aye pelu okun agbara ati ilera ti o peye eti ma koko ba yin soro nipa re ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi se yin egbogi ashwagandha ye ni a mo fun bi o se ma ba ni kapa iporuru okan ele ti awon oloyinbo mo si stress ki aye yan ma lu pipipi o ma ba ni kapa e tawon oloyinbo npe ni heart palpitation o ma funi ni ifokanbalẹ o si ma je ki okunrin o le se dede ninu ile o tun ma je ki ilera obirin se regi to fi je pe ole ayo o le ma so ninu iyawo ile o wa fun okunrin ati obirin royal rest yi a ma funi ni okun a ma funi ni ifokanbalẹ latara egbogi ki n to bo sori ikeji boya e fe bere bere ni abe fe ra awon ogun yi tabi fun ohunkohun te ba fe mo nipa awon egbogi yi e pe 0806-861-5751 tabi ki e pe 0806-655-5103 ikeji ti mo tun fe ba yin soro nipa re la pe ni royal guard egbogi neem extract la fi se egbogi yi o ma n fo eje mo o ma n wo ya ja pelu awon arun to n yo sini lara bi irore isaka ati ita o ma n mara jolo o ma n je keyan dun wo loju o si tun sise bi ajidewe amarugbo takebe ni o beyan ba n lo ki je keyan o tete gbo loju ka to bo sori eleketa eje ki n fi to yin leti pe awon ogun wa ti ni onte nafdac leyi to n fi han pe o dara fun lilo ije yin ti e n wo pe awon bo le ti le ri awon ogun yin ra e le rira ni danax pharmacy to wa ni adojuko adamasigba nilu ibadan o tun wa ni kunle ara pharmacy ni adojuko UCH ni Badon. O wa ni Westland Pharmacy, legbe Kunliara ni adojuko UCH ni Badon na baka na. O tun wa ni Misga Pharmacy, to wa legbe Sabo Central Mosque ni Sabo Mokola ni Badon. O wa ni Merike Pharmacy ni Badon. E tun le rira ni Real Crown Pharmacy ni Challenge ni Badon. O tun wa ni Ayola Pharmacy, Iwo Road. Ogun wa eleketa ti mo fe bayin so, on la pe ni Royal Intact. Ele ti a se pelu Ashwagandha, Maca Root ati Shilajit. Ogun ajebi idani. O ma nje ki okunrin o le se dede ninu ile, o nfun okunrin ni okun ati agbara ti okunrin o fi ni idaniloju ninu ise ti Leduwa pe ni tire. Kin to tese waju, ile ise Vital Royal Services Integrated Limited to nse awon igbogi yi wa ni number 7 Obafemi Awolowo Way, Ikeja ni ipinle Eko. Fun alaye si waju si tabi lati ra awon igbogi yi, ele pe 0806-861-5751 tabi ki ekpe 0806-655-5103. Egbogi elekerin ti mo fe bayin soro nipa re ni ape ni Royal Insucap. Royal Insucap eleyi ti a se lati ara Guinness Investor. Eleyi ma koju arun ti a mo si atogbe. Egbogi yi la ma nlo lati je ki sugar enu eje ki o wa bo si ye ko wa. O ma nje ki ara o sise dara dara nipa jije ki onje sokale nipa yiyo awon anfani to wa ninu onje. O si ran ni lowo lati gbe igbe aye alafia ki eyan o si gbadun igbe aye eni. E ma gbagbe o, Nafdac ti fi onje lu awon ogun wa yi. Awon egbogi Indian Ayurvedic la fi se. E si le ri awon ogun yi ra ni Danax Pharmacy, Kunliara Pharmacy, Westland Pharmacy, Misga Pharmacy, Merike Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy. E pe wa sori 0806-861-5751. Vital Royal Services Integrated Limited lo ni, ilera wa kone da wagun le o.

0: lọ̀rọ̀. Bàbá là kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Òmìnira kọfí ọwọ́ gbà.
2: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira kó ká nǹkan kan láti rà mọ́.
3: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú 500 naira 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
3: Àfi bí ẹni wí bí àná ni.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ pé lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbà yùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mukewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Ó balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àyà. 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal.

0: àbántadé.
1: Mo múra di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: tíkẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al Imam Travel and Tour.
0: Fidin
1: bákan náà aṣọ ìrám ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umrah.
1: Àtúnbánigba hotel
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
0: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
1: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe Sihara nílùú Mọ́gà
0: tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Al Imam Travel and Tour.

jẹ́ kí n kọ́kọ́ mélé yìí wá ná. Ẹni yìí sọ wípé àwọn ń wá ilé tó jẹ́ a room self-contained tàbí room and parlor self-contained lágbègbè Aṣípa wọ Ọlẹ́yọ̀ títí dé ibi ìdíyọya Iria Kari a room self-contained tàbí room and parlor self-contained tó ní basic facilities tí owó ẹ̀ ò sì ju 300,000 naira lọ́tẹ́ bá lélẹ̀ tẹ́ ẹ fẹ́ fi rẹ́ ǹtì àfi nọ́mbà wá síta kí tuntun parí nọ́mbà yìí òun lẹ́ sẹ́ndì WhatsApp details sí ìyún pictures video àti details ǹtẹ́ ẹ ní.

0: 96.7.
1: Akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní Lágelú FM 96.7 pẹ̀lú Ògúdúgba. Ògúdúgba lóògùn àkàwọ́ mágàjí atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀. Olórun Mario Màṣẹ́hun lórí ẹ̀bùkà bètè kàǹkà tó yọ̀ǹda fún Ògúdúgba lóògùn àkàwọ́. Iṣẹ́ ọpọlọ tó yanrantí àtẹ̀dẹ̀ àsìkò tó kí pápá bí ọbẹ̀ àpà. Létí gbogbo olùgbọ́, Ògúdúgba lóògùn àkàwọ́ atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀. Atọ́kùn tí kì í rojú láti ṣe ìwádìí ohun ìṣẹ̀ǹbáyé gbogbo tó ń tọpa. Ọ̀rọ̀ kan dún àṣà àti ṣe lórí gbogbo àwọn akọni tó ti lọ. Bọ́mọdé ọba bátan yóò bá rọ̀ bá o. Àrọ́bá bàbá àtàn yẹtuyẹtu èdè lẹ́nu Ògúdúgba lóògùn àkàwọ́ lórí ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án alẹ́ títí láago mẹ́wàá alẹ́ pẹ̀rẹ́ ní Lágelú òkè gajòkè. Níbi tẹ́ ti máa gbọ́ tuntun ara ètò lórí àwọn akọni tó tẹbi sàṣàdó. Ibo ni a ti ṣẹ̀ wá? Ẹ máa gbọ́ tàn lẹ́nu àwọn tó tún tàn sọ. Bí ọba, mágàjí, baálẹ̀, àtàn tó bá tún sojú wọn. Yọ ká akọni òṣèré, oníṣòwò, oníṣẹ́ ọwọ́ tó ti lọ. Ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ gbangba kan sí ìpàdé dalẹ̀ Tuesday pẹ̀lú Ògúdúgba lóògùn àkàwọ́ àgbádárì gèdè.
2: Ọkàn ó ti dé o, Ògúdúgba ti dé o, Ọkàn ó ti dé o, Ògúdúgba ti dé o, ẹni bá ti sun.

0: kọlu ilu ọkan balẹ e ma ka bo sori eto wa e ba nda ko yin o
1: oruko mi ni oloye chief rafiu lasisi alani balẹ luda
0: e bo nda wa
1: odeda local government ni ipele ogun
0: egba ni yin o
1: egba ni mi
0: ba wa e se adupe mo kiyin ka bo sori eto wa eto yin
1: nje
0: balẹ okolu
1: ilu ọkan balẹ
0: ilu uda ni won bi yin si
1: ben
0: ibele si ti saye yin
1: ben
0: ibele dagba si
1: ben
0: ibele ti lo le iwe
1: ben
0: a le mo perete nipa atan lu uda bi
1: e le mo
0: e ja e sa wo
1: e se adupe lodo olorun oba eledumare
0: oluwa seun
1: gbogbo eda to ba ro po bi yeun o le jeyan le aye yi olode ma jeyan mo wa dupe lodo olorun lowo won baba mo de wa dupe lodo awon alale ilu yi tori pe eru o ibere te en bere lowo wa yen awo ro pa a le so ida ti tumo ni pe agunbi ade ni mo ti jade primary school agunbi ade to wa ni eti olodo nbe yen ni 1982 mo jade primary school ade jade ade ko nbe ade koja si adeus community school ta lo si secondary school nbe ṣùgbọ́n a lè dúró ká jáde ńbẹ ṣá a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba eledumare torí ìgbà yẹn dẹ ọlọ́run kò ṣe dáadáa fún gbogbo wa torí àwọn tó jẹ́ gbọ̀n fún wa tó jẹ́ bàbá fún àtàwa náà egbó tó ń mú láyè sí yẹn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ ni bàbá
0: gbọ́dọ̀
1: ń fà yẹn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí a bá máa lọ sí sùkù yẹn àwọn èèyàn wọn wò lọwọ bọ a fi fáyàn a fi ọmọ ìlú yàn a fi pé ibì kan ni lágbájá ẹ ti wá ibì kan ni lágbájá ẹ ti wá tọ́dẹ̀ wàá wò lọwọ bọ náà wípé lágbájá wọ nìkan ìná ẹ̀kan nígbà tá a kàwé yẹn a ti lọ kọ́ṣẹ́ a ti gba èkó a ti gba bẹ́kúta télọ̀ ni mí o òun náà lòdì wípé ń ṣe ló jẹ́ pé àwọn fúnra rẹ aláwọ̀ ni sàǹgbàṣọ fún télọ̀ ní ìsìn a lè ṣe mọ́ ni
0: kò
1: ṣe é ṣe mọ́ torí pé nísìn ló bá ṣe wà nísìn ojú wa nísìn ó ti ó kò lè bọ abẹrẹ mọ
0: lóòótọ
1: láì tí fọ kò lè bọ abẹrẹ mọ torí ìwọn ojú wa ti rí
0: ìdá bó o ní dá ṣe ń jẹ ìdá àwọn wo lọtẹlú dá.
1: Ẹ ṣe bí ń dáná bàbá wa ti ṣẹ̀wà
0: bí dá
1: bẹ́ẹ̀ ni tẹ bá ń gbọ́ tápàtápà
0: ìjìnnà
1: bàbá bí dá láti ṣẹ̀wà sísọ̀kalẹ̀ tí wọ́n máa sọ̀kalẹ̀ wọn lọ sàkalẹ sí bá a gbọn létí ọdẹdá nígbà tí wọn lọ sọkalẹ síbẹ ṣe mọ ìgùnùkó onígùnùkó ni wá o
0: nígbà náà
1: ní láti bí ǹda tó ti ṣẹwá yẹn onígùnùkó ni wá sísọkalẹ tó máa lọ sọkalẹ wọn lọ sọkalẹ sí bá a gbọn nígbà tí wọn dé bá a gbọn àjọ ń ṣe yìí nígbà tó dẹ máa yá ohun tó wọn bàbà tí wọn náwó lé lórí àwọn ará abúlé ibẹ wọn lọ fi lé ẹyẹ wọn lọ fi lé ẹran bẹẹ ni nígbà tó dé wàá ṣẹlẹ àwọn bàbá wa pé kí ló lè ṣe kó bá ṣe àsùn ohun tá à ń náwó lé lórí bá ṣe wà nínú ìlú yìí o mọ́sálásí wà nínú yìí o ṣọ́ọ̀ṣì wà nínú ìlú yìí o elégún wà nínú ìlú yìí o káwá pé onígunùkó tá a wá jẹ́ pé òun ló tẹ́lẹ̀ ìlú ìdó àjọ ń ṣe ni o nígbà tí àwọn bàbá dẹ wàá wòye pé kí ló lè fa wọn sálẹ àwọn bàbá
0: kóòmbi tí wọn wà
1: sísọkalẹ tí wọn máa sọkalẹ sí wọn sọkalẹ sàkítóyè yìí akíntẹ tí wọn á sọlẹ sí ìkèrèkù lónìí akítóyè
0: ìkèrèkù ẹgbà
1: wọn lónìí akítóyè nígbà tí àwọn bàbá tí wọn dẹ ń bá wọn ṣe tán dẹ ń bá wọn ṣe wọn wá sọ fún wọn pé òun ò lè wàá jókòó tì wọn náà fẹ tẹlùdó ló fi jẹ pé ìlógún ọmọ ìyá mẹta ni wá bẹẹ ni sà ìkèrèkù ìlógún gbágbùrà ó la fi jẹ ọmọ ìyá mẹta nígbà tí wọn bàbá dẹ sọ pé wọn fẹ lọ tẹlùdó wọn bàbá yẹn wọn wá mú ẹṣẹ kan wọn mú wá láti ibi tí wọn ti wà tán ti lé wọn yẹn
0: wọn mú wá bo
1: wọn mú dé akítóyè nígbà tí wọn fẹ wá tẹlù yẹn dó sílùú ìdá yìí wọ́n á mú ẹṣin yẹn wọ́n mú kọjá ní odò kan odun yen wa esin yen wa dun be to mu mi na fi wa so odun yen di odo esin ton baba fi wa la ilu ibi bayi na fi wa tedo
0: si odo esin yen si wa me
1: o wa nbe
0: omi si nbe
1: omi wa nbe
0: ki gbe
1: ki nbe
0: odo esin
1: odo esin
0: bi an si wa ku nbe ti a bo yin kan lo wa bi ti a fi so pe ida
1: ngba ton wa tedo odo si bi bayi yen o se ati ati nse asa ni parun
0: eyan ogonoko
1: ogonoko ngba ti iru wa baba wo lo wo bo nisin lori ale fata wa lojo teni nisin ati re ni bi merin bi marun lati wa lori ale fa yen
0: ko to kan yin
1: ko to kan mi ngba ti eni to ma kokko je bale ilu yi won pe labudu ngba ta budu ku won pe baba kan ni abudu mustafa abudu mustafa pelu abudu yen omo baba jo ni won ngba ti baba abudu ku o ni baba mustafa no suya abudu to fi bi abudu mustafa ngba ta abudu yen ku abudu mustafa yen lo je
0: bale
1: bale o tele awo gbadu a obo won o sugbon oro teye won so o ni awon na fi mo
0: itan te ba
1: be ni ngba ti baba yen wa ku lo wa kan solanke ngba ti solanke na wa ku solanke yen o wa je egbon fun iya to bi baba ti temi lomo iya lomo baba na ti solanke na de se to de ku ano gbaduma emo eni ta mo gbaduma o ngba ti eni yen wa ku awon baba baba ese awon baba baba o pe nigba yen o wa ni okay o boro e je se wa sele yi o e je ke agba lo fe fi no fe fi je baale ngba ti won wa ro ro bo ina omo to je egbon fun iya baba ti temi lo wa ni nkan to wa nbe pe ohun o le je baale yen tori baba ti ti ejokunrin iya ti ti wa je obirin o wa pe dadi ti wa pe egbon mi baale yi wo lo ma je won fi fayan baale ilu yi o o ni wo lo ma je o de ni toro ba sele baba de duro ni ko pe ohun ngba toro de sele eni yen ba di a pe pade bayi ni lo ba ni ejoko teyin baba te ejoko lojo temi o baale wa o bo wo baba o fa soke be baba de se nru lo baale lo baale lo baale lo ni yen
0: ke lo ko ti won
1: la sisi olona de rombi
0: awon na se sa
1: o se sa o te atedu pe lodo olodun be ledun mari e ko olodun je kemi ti wa na ko gudu be lo
0: amen o
1: ngba to de nse awa gbonju baba le lowo baba wa ni ya o mefa ni baba mi fe o
0: pere
1: pere
0: ori ara lori obe ni
1: emi ah emi ni last born baba mi be ni ngba ti o de ya ti awa fura ara wa pelu owo yen pelu owo yen awa no mo a mọ̀ wípé
2: gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni.
2: ìdí rèé tí ọlọ́run reverend pf wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday 14 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa christ rubber miracle church kremik tó ń bẹ ní number 7 reverend pf wa christian lẹ́yìn st luke's college adéyẹmọ lẹ́yà ọ̀tùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yìn orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ máwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dá rẹ̀ bíi ti jacobu àti jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ràn tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend mrs owó wa tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù.
4: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
5: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
4: pẹ̀lú ìlànà iRecharge.
5: Gbójú ẹsẹ̀ ni o.
6: Báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín níṣẹ́jú àyà. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo.
7: le ma sanwo yin si titi lai lai ni kete ti e ba si ti sanwo sori e
8: legba IBDC to kin yin
9: e kan si www.irecharge.ng lati bere loni
10: irecharge sanwo na ni rorun.
11: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
12: لبيك اللهم لبيك
13: Mọ́lá di Ali Imam Travel and Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wà ní ìyàgbọ́ àjàtì Umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó Mọ́kà sanwó Umura sílé iṣẹ́ wa, tọ́nà òsì jẹ́ káwa náà jàǹfà yín fúgbà kankan rí. Ẹ̀ṣẹ́ o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde pé ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ àjàtì Umura àtọ́dún yìí tó máa jẹ́ 26 September 2026. Ticket accommodation Mecca àti Medina pẹ̀lú jíjẹ mímu. Bàbá ń bari ni pé PTA owó dáhùn náà ní Mecca a fún yín nínú 8 million naira yín. Sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com. Telephone 08057522230 tàbí 07026862751. A wà ní number 1 Randall Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan. Number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA. Number 1 YBA Complex Sabo Ibadan. The Gasoping Complex, Iyanago, Idiroko, Boda, Ogo State, Millions Multipurpose Plaza, Michael Koliozo Expressway, Ajegunle.
14: O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ogbon tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya ya 50 bitters be ti gbogbo bere to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibikibi nibi gbogbo ati nigba Kuba. 50 bitters is produced by the 50 Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ijolote.
0: Tini Ali Debe. Nígbà tí bàbá wa dẹ̀ wà lórí ìbálẹ̀ yẹn tá a gbọ́jú bá mo wá di akọ̀wé ìlú yìí.
15: Wọ́n sọ yín dakọ̀wé ìlú.
0: Nakọ̀wé ìlú yìí. Mo di aṣípàlú yìí. Bẹ́ẹ̀ni. Mo di akápò ìlú yìí. Èmi ni màá lo aago kiri. Èmi ni màá kọ̀wé. Bí gbogbo nǹkan bá ṣe kọ́ ẹ̀sìn.
15: Ẹ ronú balẹ̀ ìgbà náà.
0: Èmi ronú balẹ̀ nígbà bàbá yín sì wà ń bẹ̀. Ìgbà tí bàbá mi dẹ̀ kú. Mítìnì tá a wá kójọ rí nínú ìlú yìí, a wá kójọ mítìnì ọ̀dọ́ tá à ń ṣe mítìnì yẹn. Àwa gbó nífa pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó yẹ ká ní balẹ̀. Nígbà tó máa sọ pé kí n lọ lu aago, aago tá à ń lu ó wà ń ta bàbá mi bẹ̀ yẹn o. Torí pé orí nǹkan kan ni nǹkan ti máa ṣẹlẹ̀. Nígbà tó àwọn tó jẹ balẹ̀ tó jẹ balẹ̀ tó jẹ balẹ̀ wọn gbé aago wọn so kọ́ báyìí. Bí wí pé lágbájá àṣepa ọyá lọ pọ̀ wọn ẹni báyìí wọn pọ̀ wọn yàn wá o. Nígbà tó dọ̀tẹ́ ti bàbá mi irin lérùwé ti ẹsẹ̀ lérùwé báyìí. Ni bàbá títí mi rán pé kọ́wọ́n ẹ̀gbọ́n mi lọ gbé irin yẹn wá. Ni bàbá mi sọkọ́ sí ẹgbẹ́ ògiri wa mẹ́. Bí ẹ bá ṣe tán tẹ̀ bá ń lọ àfihàn yìí.
15: Olùlẹ̀ wa mọ.
0: Òun náà wá ń lù báyìí tí wọ́n bá ti lù gbangbangbangbangba
15: báyìí.
0: Gbogbo olù tí wọ́n mọ̀ pé ìpàdé wa ń ta balẹ̀. Tá a fi bẹ̀rẹ̀ yẹn. Ìgbà tó dẹ̀ yá, àwa ni a fẹ́ jẹ balẹ̀. Ẹ̀nà dẹ̀ tó wá dún pé gbogbo wa pátápátá nílùú ìdáwó àáfọ̀ sọ́pọ̀ pé ẹni ló fẹ́ jẹ balẹ̀. Ó tún wá jẹ́ ọmọ ẹ̀gbọ́n ìyá tó bí bàbá mi. Àtúnwá náà rò àtúnfọ̀ sọ́pọ̀ pẹ̀lú ẹ̀.
15: eleyan na to se sati e
1: o to se sati e o se leya meya kan ni lulu dai o
15: o lo se akan yin
1: bo se wa kan mi eh ise owo mi ni o
15: han
1: ise owo mi ni
15: ati se olohun
1: ati se olohun ati se awon eyan ninu ilu yi to ba tori pe ta ba ri pe ba idile kan lo kan idile kan lo kan tori bi a se wa ni ilu dai omo iya omo baba jo ni wa
15: se edu
1: ko seni a seni kan to ndu ise owo kaluku ni
15: nbe ti wa je bale je awon ise idagbasoke lo bi
1: ah alhamdulillah la rabbil alamin ise idagbasoke ndo ni ilu dai
15: lunch
1: ana te ba te se te wo lu yi
15: eh
1: ke se o loselu ko lo se fun wa o
15: eh won e wa ni
1: o loselu wa on wa puro fun wa bi bayi ni o
15: bale
1: baba
15: eh
1: on wa puro fun wa mi bayi ni o
15: eh
1: omo olu lo se fun wa o
15: eh
1: an se ona yi ni odun ko igba yen ni LACDA wa ni orile logun ti mo folupe to nse ka se lo nbe omo olu ni e lo gbe kini wa ti wa ti won grade ona yen o wa ba won be yen o wa se pe se won ti gbe kini ton ni ko se wa to ba se pe boya pe ese ti o ni o fe lu ko mi bayi ni ngba ta de wa ri pe iya ona yi nje wa o le yin na rin terin gerege yi
15: ben
1: la wa pe omo olu yi la wa so pe gbogbo e to nse fun wa o daada ni o a fe pe kan ohun to ma ba wa se quarter yen
15: ben
1: oni ko ba gbe wa te ne ba ti e ba pe mi bayi nisin te ba wuwo olu nisin be ni pa nlo na ni o omo olu omo olu ni e lo nse o
15: sola
1: be ni lagbara olohun ori opo na to wa mi bayi merin wa nu kan mefa wa nu kan laughter yen na ohun na re na re yo na ri ka kiri ninu ilu yo ka dupe lodo olohun be le ti ma be ni
15: ko de ne baje
1: ami
15: e je wa bi ile re nkan kan ka to lo
1: e mo gba o
15: o sawo lejo se papo to pa gbogbo yin po nlu
1: e se masala ti wa nlu church wa nlu egun wa nlu egunuko wa nlu ta ba wa fe wo lo wo bo egunuko en lo para po to so gbogbo wa lu ni lu dai
15: concern ti so pe e jesu mo se o
1: afa o ma se jesu ba se ta ba wo lo wo bo nisi afa gani o fe je koko nibe
15: imamu
1: joshua olopade ma me ni church nbe yen ajo se ni ori pe kini to ba di ijo yen bayi won loju orun
15: eh
1: o wa fun abi alabo
15: so adupe pupo lowo yen ilu da ko ni baje
1: ase edumare
15: ese adupe
1: ami ami
15: baale won ni ko si bi ti won ite ka di ale
1: nbe ni
15: se eyin o ti ma tale gege bi baale pe baba mi lo nile
1: ese ko sile ta wa le yin pe afosa ta le ta ninu ilu yi bẹẹni tori ilẹ to ba no fẹ ta
15: ti
1: o ba se di babẹ a de di iya ẹ
15: ẹnikan o le ta le
1: ẹnikan o le ta le onile mi bayi
15: so ẹ ṣe adupe lẹẹkan si ẹ ba n dakọ yin o
1: orukọ tèmi ni chief oloye rafiu lasisi alani baalẹ ilu uda o de wa kiyin ogudugba loogun
15: araye mẹje wa
1: ninu nira emi naa ni wa ni nira gbogbo anaa ni wa ninu nira
15: mo
1: wa kiyin lọla ọlọrun lọla ọba eledumare ileiṣẹ tẹ ẹ wa yẹn bayi on ni fi oku yin sowo si
15: mi o
1: e fura re le ma te o gbeto yin ile ise lago ilu o ma ma roke ni o on ni wale lagbara olohun
16: alori abori baale ilu uda nijoba abile ti odeda ni ipinle ogun ona lati gboro lenu won to ba di ojo mejo pelu ase ti olorun oba ala nfani lati e ti pin lori oro baale ilu uda adupe lo gbogbo eyin te ti wa ni oju opo te n gbo wa ketekete oju oni ti mo ri magaji raji elegba o won wa loju opo ese adupe oju oni ti yin pelu ase ti olorun oba bakan na ni adoni ade isugbe ni alaja ruayufu tawakalitu abiodun ese to fi dori olo yabileko ayola fausa to a ma lo lale alaja fatima lasisi omane yi adupe o a n lo lale yi e tun pade mi to ba di ni otunla eyan ni ojobo pelu ase olorun lórí ètò yín ètò wa ètò akọni ti ètò oríkì ilé wa ẹ pè mí sórí 00 30 21 5909 k kẹ wa polówó ọjà yin lórí ètò a jẹ pé orun ayọ lásùn ọkọ kan láji a ní dìmọ ayíbiri ó dàrọ.

0: kajoki.
1: La gelu FM jaga bago boletio maro wanso.
2: Lagelu FM 96.7.

0: kí kúkú ẹ rí èrò pọ èrò ọfà tani o mọ pé ra lákan kí kúkú odò ọrùn ìlàwó èrò pọ èrò ọfà tani o mọ pé ra lákan kí kúkú ẹ rí ikú omi ikú odò kò ní gbé láre mọ lọ́n gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi kọlùkọlù bó o ní kọlù wa o afẹ́fẹ́ bó o ní fẹ́ sí wa akọ́dá ayé mojúbà o àṣẹ̀dá ayé mojúbà o mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o kíbà tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ oko ọba pẹ́ kánrin ké sí i aboyún ilé òun mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òní yàn kú àgán tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa o mojúbà gbogbo ìṣẹ̀nsí lápapọ̀ ìṣẹ̀nsí òní bàjẹ́ o ọyọ́ state òní bàjẹ́ gbogbo nàìjíríà òní bàjẹ́ lápapọ̀ adégoróyè ìgè àdùbí agbéfágórí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jé ìbàdàn land gbogbo ibi tẹ́ bá wọ̀lú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lójèdí ayùn rẹ̀ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ojú sọ́ọ̀sì tó wà ń bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀ lẹ ti sọ̀kalẹ̀ tẹ bá ti gbójú sọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹlẹ́ lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí 08033260141 tàbí 08053459223 odùfà táàmù ayànnànà rẹ̀ lásàálẹ̀ yìí òun náà ni odùfà ọ̀sàwọ̀nrín ẹ mọ̀ bá mi ká lọ. ifá ní ń ṣe ṣe ń ṣe ń tọ́jú bẹ́ẹ̀ ni o wò ń ṣe ń béèrè wo bá a bá ń gbádùn lójò omi ata sí wọn lójú omi ata sí wọn lẹ́nu lódífá fóònlẹ̀ fùtẹ̀lẹ̀ ọmọ àfikó ló kẹja lójú omi tí ó sì fi àpò wá àrọ̀ sókè odò òun lè lájẹ lọ́pọ̀lọpọ̀ ní dáfá sí wọn ní yàn lájẹ lọ́pọ̀lọpọ̀ ẹbọ ni kọ́ wá ṣe ọgbọ́n ríru ẹbọ rú ó gbèrú ó tèrú ẹ wá wo rúru ẹbọ bí ṣe ń gbé ni àrúdà rẹ̀ a sì máa gbé nìyàn kọpẹ́ kò jinná ẹ wá báni ní jẹ̀bútúre là báni lẹ́sẹ̀ ọ́ bá rì sa. òun lẹ fùtẹ̀lẹ̀ rí ọmọ àfikó ló kẹja lójú omi gbajúgbajà oníṣòwò ni nígbà tó dáàrin kan epo òkè bí epo mọ́ ẹyẹ òkè bí ẹyẹ èèyàn ọ̀fọ̀n bí èèyàn kúrò kan ayọ́ náà kò rèéjì àmúlò ọwọ́ àdìjọ́ kan lọ́ wa mú o kan òfikún èjì ọgbàlè babaláwo lọ wàjà tí babaláwo dàfá fún lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikó ló kẹja lójú omi ọ̀sá lọ́wọ́ ọ̀tún ọ̀wọ́n rín lọ́wọ́ sí lòdù tó fù lójú ọpọ́n wọn bá ní kó rúbọ wọn lówó nǹkan tútù ni kó ń lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikó ló kẹja lójú omi kọ́ máa lọ rèé sí i ó ní kíni sí ẹbọ kíni sí ìtutù ọgbọ́n ríru ẹbọ rú òun lẹ̀fùtẹ̀lẹ̀ bá lé ìbòwò owó nǹkan tútù tí babaláwo òun ní kó wọn máa lọ ṣe ìwọ ọfá pí ọwọ́ ta ni kó wọn máa tà ìfá pé bẹ́ẹ̀ kọ́ ọ dáa kó wọn máa sin ọ̀sìn ẹja ni ìfápò ń ríre ńbẹ òun lẹ̀fùtẹ̀lẹ̀ nígbà tó rúbọ tán tẹ́bọ rẹ̀ fín tẹ́bọ rẹ̀ dà tẹ́bọ rẹ̀ wò dé ọ̀run kúkúrúkú òun lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi lọ́ba lọ rèé gbẹ́ odò ẹja lọ́ba bẹ̀rẹ̀ sí ní sin ẹja oṣù kẹrin oṣù karùn-ún mò ń di oṣù kẹfà sí keje ẹja ti ń gbẹ́ja mi náà bú o òun lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi nígbà tí ó ta ẹja yìí ìlọ́po owó tó fi dá oko òwò ẹja yìí iná lọ padà rí ẹja yìí ta òun lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi lọ́ba gbẹ́ odò míì bí ọ̀nà mẹ́rin márùn ọba tún sú ẹja bẹ̀ bẹ́ẹ̀rẹ̀bẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹja ọdún kìíní ọdún kejì nígbà tí òun lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi tí ó bẹ̀rẹ̀ sí ní ta ẹja yìí ìlọ́po àwọn owó tó fi dá oko òwò ẹja yìí ni ló tún padà ta àwọn ẹja yìí gbogbo àkóló òun lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi ọwọ́ bẹ̀rẹ̀ sí ní padà bíjó ṣe ń bíjó bẹ́ẹ̀ layọ̀ ń báyọ̀ òkìkí òun lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi ó tún wá kàn káàkiri àgbáńlá ayé òun lẹ̀fùtẹ̀lẹ̀ wá ń jó òun lẹ̀fùtẹ̀lẹ̀ wá ń yọ̀ òun lẹ̀fùtẹ̀lẹ̀ wá ń yin babaláwo awó yin fáifá wá ń yin olódùmarè ọba lọ́run kí wá sí òun lẹ̀fùtẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi nìkan ni odò fọ́ọ̀sà wọn rìn talẹ́ ìbáwí ìwọ tó jẹ́ gbajúgbajà oníṣòwò táyé ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ tọ́wọ́ àdáàrin kan tọ́nà wá pòrúurú mọ́ ọlọ́tọ́ náà pé mẹ́ta tọ́ mọ̀ ń tọ́ yà sí kìí ṣe ìwọ ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ síbẹ̀ má fi ronú para rẹ̀ nígbà tá àgbàdo ò tí ì dáyé ṣé bí nǹkan kan ládìẹ ń jẹ àwọn bàbá wa mọ́nímọ́ní wọn a sì ní mọ́tọ̀sẹ̀ ló lọ́yọ́ o tọ́ bá ti rú àwọn bàbá wa lójú báyìí wọ́n á mú ọkàn kéjì wọn tọ ifá lọ ni ilẹ̀ tí ò bá sì tójú ẹni sú ẹ̀dá kan ìmọ̀rin ibẹ̀ rìn lókun odu fa 10 way 256 ni page fa yato si awon asomogbe ni nibi to ti bere nibi to bade ati koko ona abayo gbogbo e lo ti wa loju odu fa kokan oto ni ka dafa ka wadi jile lori oro gbe aye ni boya le lomi ti e mo yato ninu etutu yato sogun amokun eru ewo olokele nwo e wu sale ka dafa ka tan imole sin to sokun nu aye ni ka si mo etutu tele da eni bagba ka be awon to laye koro ru eni be olojutu o nla npe ni etutu tori pe olodumare ni jemi ni ngbo wa jawe jawe to wa gbo wa gbo o wa ni gbogbo bi gbogbo ko si bi to ti ide gbogbo ogun to nlo ko sise lara re iwadi ijinle lo kokko si lori nkan ti ba nsi o leyin re etutu ti fa re ba mu oni koko ona abayo gbogbo nkan to ba dawole yo pada wa ma yori si irere gbogbo eyin to na yin pin meji meta eyin te tin sowo tele to wa dabi e pe e mo si mo ki se ni okoko sele si o be lo sele so nle futele o ma fi kolokeli a loju omi nigba wa se telomi ba ti gbo pe won ni ko won ma lo sowo nkan tutu ko ti ene wadi gbogbo nkan to ba je nkan tutu na ni o ma lo ri ta ngbo nten ba wa se lo ni ohun o ti ide bi to won lo pe oju kan na lo ja si mo to se lo lo yo o bo ba ru wo na loju lo ni di oko wo re oja to tin ta tele titi ndan titi ndun fun o to wa ku die ka to abo gboja ka le ota bi ani o si o laanu ki bo si be lo sele so nle futele o ma fi koloke ja loju omi o mo kan keji ogbale baba lawo lo ni o samorin lodu to wu loju opon o samorin tale ni so fun a wi pe ise wa oni di se onise o owo wa oni do wa sinu gbogbo eni tin da fun loni e ni pada da toro je eyin te ti goke ni di oko wo e ni ja wale o adegoroye ige adubi agbefagori ite loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile ibadan lapapo magaji ile oluoje ofoje ibadan land gbogbo bi te baba wo ilu ibadan lati bikibi ewo ko ti nbo wa si gate oje e so loja oje idi ayun re erin saarin oja oje nibi ti an ti nte ni gangan egbe okada oke ofa baba asale e so loju sosi to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akoma na wa ndi ero bon olu e nile baba ewe nje adubi le nlo ero ba ni soro te le pimi si 080-332-601-41 tabi 080-53-45-9223 080-53-45-9223 o sa wonrin lo ba wa soro npe ni ti o ma si owo nkan tutu lasale isugbon moko a ma lapere ki oni tin o lebu wo ko ma ru owo nkan tutu to ba je tori owo nkan tutu po ko ma ba pe faleke ko ma pe su odara lole e labo ru o e labo yi e labo sise ogbo ato asuri iworiwo fun
1: baba pere apo ni akoko wole ge oluawo Ada omo ilu akaran okun o ibi ewe benje te go fi diti sina ni adekoroye ike adubi nkeyo anuma bi eye okun o Olorun fe ni kan se je ni kan lo otun oluawo le ibadan oloye ewe nje adegoroye igi adubi agbe fagori te omo dido wa mo gun mo te onisu lo niyan ke yo mo se se ni kan ma je nbi eyiri oja tegbe re nta ni wo gbe kale lota o so wo gbe yawo orere nbe igbiyeju re ni eto wa mo ru ori to gbe waye ma ba lode ewe nje adubi otun oluawo le ibadan ni baba sale loju ona oje nbadan lati oje eleni egun okada baba sale oju source ni e ti so kale e ti ri eko mo na wa gbagada gbagada ewe nje adubi nbe tabi ka pe won sori 080-33-26-0141 oloye ewe nje adubi otun oluawo le ibadan lo ni irorun la ba nigba ta daye
2: lagiliwa

0: ẹgbẹ́ ọ́fíìsì wa ò yí padà a wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ nepa office lọ́jọ́ láti ọ̀nà ui ló ti ń bọ̀ wá ni kó tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà a wà lẹ́gbẹ̀ẹ́ nepa office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìsẹ̀niwáyà ara máa ń gbà wá nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlà pípé ni kí ni ń dà wọ́ láàmú nínú àgbára rẹ yálà ìsan ló ń dè wọ ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn bóyá wọ́n tiẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àti kò fọwọ́ mú nǹkan kó tó dìde gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágbo ara yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti rìn bùsọ̀ kéní sí bùsọ̀ kejì ó ti dìnira fún wọn bóyá wọ́n tiẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà bí bá tó tiẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápa lẹ́sẹ̀ ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló tiẹ̀ wọlé sí wọn lára tí wò mọ̀ oríṣiríṣi ọfà ló wà a ní ọfà asakatu a sì ní ọfà adẹ a sì ní ọfà bàbà a sì ní ọfà òjé
1: ọfà àrùkánà ẹdẹ wà tí wọn máa gbéni káàkiri.
0: Tí ọ̀fà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú àṣírí tí mo rí gbà ní lómẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyáàyá mi ní lómẹ̀ agboolé wọn wọn ń pè ní kójú ọmọlẹ̀ ìyáàyá mi dáhùn sọ yóò ti lé ní 140 years fúnra ẹ̀ ní kòwú bára abẹ́rẹ́ àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyáàyá mi. Ẹ wọ wá tí ìpogójì ọdún o tí ìpọ́nmọ ogún ọdún o tí ń lógo bóyá àwọ̀ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹyin ojú rẹ̀ tó yẹ pé ó ti ń ṣe àkóbá fún ọ lẹ́pẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn bóyá bí kurukuru ni wọ́n rí bí àbíbí wọn máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
1: Nígbà míì kòkòrò ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́ a máa fa ìtọ́jú ojú tẹ́ pé ojú èèyàn ò ní rìn dáadáa àbí kí nǹkan ti alé sí ni lójú tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú
0: tàbí kí ojú tiẹ̀ ó léwó wọ́n lè pè ní cataract lónìí wọ́n pè ní glaucoma lọ́la wọ́n pè ní pterygium lọ́la báyìí wọ́n tiẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
1: Bàbá olóyè
0: tó gba ayé a máa pè ní ìsẹ̀niwáyà ara ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: 08067958800 08067958800 bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà ọ́ láàmú bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ọ́ máa yan ara bí pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ.
0: Bóyá àwọ̀ tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́dún mẹ́wàá ó ti dùdú bẹ́ẹ̀ lọ tẹ́ pé yálà tí wọ́n bá tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ̀ ara.

0: bẹ́ẹ̀ni ọlọ́run ọba mi òkè náà ló ń ṣohun gbogbo ní gbogbo ìgbà nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo àsìkò gbogbo ìgbà tó bá rora rẹ pin ọlọ́run ọba mi òkè ó sì tó ṣe bẹbẹ nú ayé ti ẹ.
1: ọmọdé yìí ọmọ náà.
0: akídèdìrín èèyàn ni ó mọ sọ fún ọpọlọrun òpò létí ó pọ gan o ó pọ rẹkẹrẹkẹ.
1: a ọmọdé yìí ọmọ náà.
0: ẹ tún kù dédé àsìkò yẹ kú iṣẹ́ látòórọ́ ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn ìkànnì lágẹlú 96.7 fm òkè gájòkè ilẹ̀ ìbàdàn náà lè wáyé.
1: èmi ìbá ṣe kókó.
0: ó máa dùn gbogbo máa kọ́ sí i torí pé àtúnjọ kò jẹ́ bíi noodles 100 naira látàrodo 1000.
1: ẹ̀mọ̀dé mi tí mo fẹ́ kí ṣùgbọ́n èmi ìbá ṣe kókó.
0: lápá abilawa tá a ti ń gbá látùgbà ara wa máa gbé stress kó lára.
1: ọmọ àná ń ká sí i wà ṣe má jẹ́ ẹ̀mọ̀dé mi tí mo fẹ́ kí ṣùgbọ́n.
0: ẹ ti mọ̀ pé alẹ́ ọjọ́ tuesday báyìí lórí ìkànnì yín lágẹlú.
1: ọlọ́run ọba bó ṣe ń ṣọlá.
0: ibi gangan lèmi àti yín máa ń gbá látùgbà ara wa tá a ti máa ń wà nínú lungu tá a ti gbádùn ara wa bí ìkà sí nǹkan.
1: ẹ wo ṣẹ́ ọlọ́run ọba bó ṣe ń ṣọlá.
0: ọ̀pẹ́ dídà lóúnjẹ ọlọ́run ọba mi kálẹ́ lọ́run ọba mi mọ̀ ọjọ́ oúnjẹ àdídùn ni olówó tẹ́ rí òní jí ó tọ́ bẹ̀ẹ́ tálákàwò láéláé.
1: kálẹ́
0: lọ́run ọba mi mọ̀ yájú lé kí gbogbo ẹ̀dá tó dá sórí òkè hèèpẹ̀. ará amẹ́ríkà òní jí ọjọ́ sórílẹ̀-èdè nàìjíríà. ará àbọ̀dìjà òní jẹ́ ọjọ́ sí fẹ́lẹ̀lẹ̀ ará fẹ́lẹ̀lẹ̀ òní jẹ́ ọjọ́ sọ́lọ̀ ń ṣògo ará ọlọ́run ṣògo òní jẹ́ ọjọ́ síbẹ̀ rẹ̀ ń bẹ̀ ń àwọn ti ọ̀dọ̀ àwọn sìkẹ́ mọ́lọ́ ń ṣògo mọ̀lété wọ́n ti sí oúnjẹ àdínù fọlọ́run. ṣùgbọ́n ọlọ́run ò dàbí èèyàn ẹ fún lóúnjẹ gbogbo eléyìí tí sìkẹ́ mọ́ ṣe lórí sọkọyọkọtọ yẹn kò ní jẹ́ torí pé kí ni ọpẹ òun ló ń jẹ rẹ.
1: ọmọdé ẹ máa bá gbà arúgbó tàyè. àníkó ọmọdé.
0: ẹ káàlẹ́ o ìbàdàn.
1: ọmọdé ẹ máa
0: bá. ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ káàlẹ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ káàlẹ́ àgbáyé ẹ káàlẹ́ ẹ̀kaàrọ̀ ẹ káàṣẹ kú déédé àsìkò yìí.
1: ọmọdé ẹ máa bá gbà arúgbó.
0: bọ́ọ̀ bá wa ń wọlé mo máa ń sọ pé ò ṣí àwọ̀ ibi tí ọkọ̀ wà náà lọ́wọ́ ẹ̀ lágẹ̀lú 96.7 yẹn gangan onírú nọmbà lápá bí.
1: àbákọ́ sọ ẹ yé máa bàgbà ṣe yẹyẹ o. ọmọdé ẹ máa bá gbà arúgbó.
0: ẹ kú ìjọ méjì ìjọ mẹ́ta.
1: ọmọdé ẹ yé máa bàgbà.
0: èyí rìnrìn àjò lẹ̀ ń gbọ́ mi lásìkò yìí ni. àmọ̀ gbádùn ara wa inú ilé yín lẹwà tẹ́ ẹ ti ń gbọ́ mi ni. orí ibùsùn lẹwà lásìkò yìí tẹ́ ń gbọ́ mi ni. ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágẹlú 96.7 fm.
1: bọ́dún máa bọ̀ gbọ́ mẹ́ mú dúdú o. àgbàdo máa.
0: ṣé ẹ gbọ́ bó ṣe ń dún ṣé ẹ gbọ́ bó ṣe ń dún kẹ̀rírí kẹ̀rírí.
1: torí pé bí tágbà bá ṣì wà ó lọ́mọ kéékèèké máa bá. àgbàdo máa bá gbàrẹ́ mọ́ dẹ́jọ́.
0: lóko lóòótọ́ ètò yìí mo fi ń kí yín káàbọ̀ sórí ètò yìí ṣínà aláyè ògo èdè ọ̀fọ́mà lè ṣọ̀fà. lóko àmójú ẹ̀rọ fúsà àtàwà ìtùnú dixon tí ń tẹ́ gbìrà tẹ́ fi ń láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa ọmọ alájà tí wàá nù ú ni ọmọ alájà tó tán.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá lúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń tayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: káàbọ̀ padà látọjú ọjà tẹ bá ṣe darapọ̀ mọ́ wa ètò ń tẹ wájú lóyìn ládùn lórúkọ ètò yìí bẹ́ẹ̀ bá wọnú yàrá ẹ ṣí àwọ̀ ibi tó ẹkẹ́ wà náà lẹ́wà yìí ẹnjìníà tìmí lẹ́yìn kọ́ládé wọ́n pé ẹ̀kú ètò kọ́ládés international adébáyọ̀ tìmí lẹ́yìn tí mo ní wọ́n ní àwọn náà ń kí wa kú ètò láti ìyànà fadípẹ̀ akademi yakub ajiboye wọn ní ẹ̀kú ètò yìí pé àwọn ń gbádùn wa láti wọrí delta state alàgbà tìmí dúdú yẹmí láti orílẹ̀-èdè amẹ́ríkà lọ́hùn àwọn náà ń kí wa o
1: àwọn tá ó ti ẹ̀ mọ́
0: eléyìí tá a fẹ́ gbé ẹ̀ ò lábala gbé adébẹ̀ gọ́gọ́ ni ẹni aṣelóore níwọ̀n ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irú wọn gbẹ́gidí náà igbèje ni àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà tó yẹ pé kò sí ń tẹ́ ẹ léṣe fún wọn ń mórè ohun mọ́ ni ká wá pé bí èmi ẹ bèrè owó lọ́wọ́ mi tipẹ́tipẹ́ mo ti ń sọ pé kiní ọjọ́ mo wá ṣe ₦1,000,000 sínú àkáǹtì yín láti bí wákàtí mẹ́ta ẹ ti rí i bóyá lérò ọkàn ti yín ẹ̀yìn rò pé bóyá ẹ yẹ kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ iye tí mo sì ní òun mo fún yín o ẹ ti ari ₦1,000,000 ẹ ti ẹ wá ṣe thank you ẹ ti ẹ ṣe mo á pè yín lórí fóònù ẹ wá ń bá mi sọ̀rọ̀ bí aláìmórí ẹ̀dá ó yá mo fẹ́ kẹ ẹ háàtì bí aláìmórí ẹ̀dá o. àkọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ túnde adégbinrú àmọ́ otp bó ni túnde.
2: kọ́lá afa náà.
0: mo ti send owó tó àti bí oṣù bíi mẹ́ta ló ti ń béèrè owó lọ́wọ́ mi mo dẹ̀ ti ṣowó hàn sí ẹ̀ o dẹ̀ tiẹ̀ wá pè padà kó o ti rí
2: i. kò ń ṣe pé bóyá mi ò rówó tó o ṣe mo rí i but problem tí mo kàn ní pẹ̀lú ẹ̀ ni wípé ṣé olówó rẹ sòròbó jọ́lọ̀ ni àṣírí ẹ̀ ló ń bò ó tó bá dẹ̀ dára fún ẹ léni má rò pé bóyá kò lè dára fún èmi náà lọ́la wọn forí ẹnì kan run mú mo tọrọ owó lọ́wọ́ ẹ ni owó iye wákàtí
0: mo fún ẹni kì í ṣe pé bóyá pé mo padà yá ẹ o.
2: mo mọ̀ pé o fún mi ni mo mọ̀ pé o fún mi ni ṣe bó o ní lọ ṣe bó o ya hun ni. ṣe bó o ní lọ.
0: ₦1,000,000 lásìkò tá a wà yìí.
2: ọ̀gá gbàgbé témi gan bá di olówó tí mo bá dépò tó wà yìí lọ́la mo lè tẹ̀jú bẹ́ẹ̀ lọ fún ọ. èló lo ní tó ń ṣe ìgbéraga.
0: aláìmórí ẹ̀dá ni ọ. aláìmó sẹ̀sẹ̀ mọ rísìn tó yẹ pé.
2: aláìmọ̀ wa wú ẹ̀dá ni ọ́.
0: àwọn ọ̀rẹ́ wa fi ń sá fún
2: mi. aláìmọ̀ wa wú ẹ̀dá ni ọ́. aláìmọ̀ wa wú èló ló tẹ̀tẹ́ nìkan ò tẹ̀rí.
0: abẹ́ẹ̀ wa gbà mí ni.
2: èló ló tẹ̀tẹ́ nìkan ò tẹ̀rí kọ́lá.
0: ó dà kò sí wàhálà. ẹ ló ṣì kẹ́mi àfà tí o ti rówó tí mo ṣe sí ẹ ₦1,000,000 bí wákàtí mẹ́ta sásìkò yóò ti ká mo sì ń rí ọ tó ń wà online o dẹ̀ sọ fún mi pé o ti rówó ọ̀hún bó wọn ṣe ń wù abẹ́ yẹn o dẹ̀ sọ pé mo ṣe .
3: ṣé torí ẹ wá fún mi ₦1,000,000 báyìí kí n wá mọ kúnlẹ̀ lẹ́nu ọ̀nà yín lójoojúmọ́ àbí kí ni ẹ sẹ́ńdò o ṣé kò sọ fún yín lọ́dọ̀ yín pò lọ ni ṣé wọn dẹ́bìtì.
0: ó ti lọ but just to thank you ₦1,000,000 kéré lásìkò tá a wà yìí mo ń ṣiṣẹ́ kí n tó rówó mi ni na.
3: ₦1,000,000 tẹ fún mi lọ́wọ́n fẹ́lẹ̀ mi lọ́jọ́ ọba ń bẹ̀.
0: mo mọyì ọ̀rọ̀ tí ń sọ lórí rédíò
3: mo mọyì jíngùn tí ń ṣe kó tó di pé àwọn content creator ni wọ́n kàn wá ṣe fídíò ẹ̀yọ̀kan ni wọ́n a ní ìmọ̀ pé ó yẹ mọ́ jí pé yìí láàárọ̀ ẹ wẹ́ mọ́ ni mi lára jàre ṣé nǹkan míì kù tẹ́fẹ́ sọ.
0: mo ti mọ irú èèyàn tó jẹ́ o mọ̀ pé tó bá pẹ̀lú ìwà tó wù í o ò lè béèrè owó lọ́jọ́ mi kì í fún ọ.
3: ṣé mi gan wà béèrè lọ́wọ́ rẹ yìí ni.
0: ó yá dégbò ń padà.
3: ẹ kí gan tiẹ̀ làpọ̀lé tí mo fún yín gan kí ṣé wà béèrè lọ́wọ́ rẹ ni. owó fún mi ₦1,000,000 tá a bá yọ ₦100,000 ní ₦1,000,000 ń kí ló kù.
0: ṣé ń gbọ́ o.
3: mo tọrọ owó lọ́wọ́ rẹ fóṣù mẹ́ta ọ wà jàjà sẹ́ndì owó wá sẹ́ndì mo mọ bóyá tá a ti ń ba bọ̀ láyé tó ní bàtà lẹ́sẹ̀ tó yẹ kí bàtà mi kan ní mà á kó fún ẹ tó wọ̀ wá délùú èbó lọ́jọ́ba abẹ́ òjòjò wo ọ̀gá mọ́ pè mí mọ́ lórí ọ̀rọ̀ tó o bá fẹ́ gbowó rẹ padà gan-an fún ọ.
0: ó yá gbà ń sí padà.
3: mi bá ti gbàjọ ó ní sùúrù.
0: owó tí mo ṣe láìpẹ́ yìí ló lè dá padà.
3: ó ti mo ti nánú ẹ ni. bí ẹ bá wa ṣe bẹ́ẹ̀ kí ni ₦1,000,000 rẹ tì ní.
0: ó ti dá.
3: jẹ́ ìgbàjọ owó tó kọ.
0: lójú òpó facebook mo rí oyèdìrán júmi wọn ní good evening everyone you like money for ìrúwà.
1: afẹ́ ní àpẹẹ̀dọ̀.
0: ṣé wọ́n á hate owó ni.
1: ṣé wọ́n náà ti bọ̀
0: o. jẹ́ lọ sọ́dọ̀ tó sin ẹ̀dùn ọ̀dùn tó sin sóòrò owó tí mo ṣe sí ọ ni. lati bi wakati kan le yi mo ti te owo si o gba ti si ti si owo o n pe mi le mo le mo le mo le mo le mo le mi ko la ki n pa phone ba ma ti ri po ti o ti pe mi won mo send message si mi pe to sin ti pe ni
2: e ma bi mo ku ri lori elo tete
0: lori elo se mi o si check mi kin to rowo ni
2: as in normal normal elo gan le te
0: 1 million naira
2: orowo le aye some of adugbo brokini oloro lori kin lori I don't understand se e te ke send ni e
0: Oh, si se si mi lo wo mo fun eni o ni kin ya e o
2: mo mo pe po ju ba yen lo iye ti mo demand ti mo fe ko le send si mi e wa send 1 million naira eyin lo e kin ko ji pe laro to ba do so kin tun pe yin bo kin adugbo e ku se o
0: ba
2: ba ba o se mo se yen
0: awon eyan mo re o
2: ko se pe mi mo re mo mo re at least won sha ti debit yin
0: just thank you o mo ko mi ni sore fun e mo lojo mi sha
2: do ire mu
0: e
2: ma bi e do re yin mu gba yen
0: o ti da mi ni so nkankan mi ni wi kalamu kan mi nti e ni wi nkankan ma be wa gba mi tori olodun tunde iwo na to a o
2: se yi to sele ni pe ka ti eni po wa ba n fi charges si n se mi ba ki o
0: pe mo fi charges to fi gba si
2: o fi charges ni fi gba si
0: e wa gba mi ni gbogbo omo Nigeria e gba mi
2: ko wa charges na o se 1 million ko wa charges.

0: àdúrà gbogbo wọn gbàdúrà àwọn èèyàn kan ó tún gbà lálẹ́ yìí lágbọ́n ti káàṣì ẹ̀ owó ń bẹ lápá bí táwọn èèyàn ó tún láǹfààní àti gbẹnu sí i. Ẹ lọ máa rẹ sí i. Hello. Ẹ káalé ó kọ ibi lẹ ti ń pè yìí.
1: Tóyìn
0: láti oríta challenge tó yìn sóòrò owó tí mo ṣe sí ẹ látẹ̀ẹ̀kan ni.
1: Èké ni kàràmọ́ gan náà.
0: Èmi mò ń ṣe kàràmọ́.
1: Kàràmọ́ òwe ó ní jára tọ́kì gan. Àìmọ iye owó tó ń fáwọn ará àta sáàjọ́. Àwọn ọmọ ìlú àtijọ́ yìí péyàn ti ń béèrè owó wá ń ṣe kàràmọ́ wá sẹ́ndì wọ́n ni wá lọ sẹ́ndì owó.
0: Kò wúlò fún oṣù ló sì nǹkan mi ọ̀rọ̀ rí òye ra kò balance
1: kò jọ.
0: Èmi mò ń ṣe kàràmọ̀ tó yìn ó sì mọ bó ṣe máa ń pè mí tó.
1: Èmi ò ṣe ẹni tí gbogbo òun yẹn gan oníwo nǹkan tí mo fẹ́ lò sí gan ó ti kọjá.
0: Ó ti kọjá yẹn gbà tó ti kọjá yẹn wà lóò nílò ẹ̀ mọ́ wàá dá padà ni.
1: Kò tí ẹ ṣe é dá padà ẹni tí ẹ ti lò fún nǹkan tí ẹ rí tí mo lò fún gan mi tí ẹ rí gan ìgbà tó yẹ kí n tó yẹ kí n tí mo ní ìjẹ òfin ni.
0: Ó dà kò sí wàhálà kò sí wàhálà bọ̀ mo mọ̀ pé aláìmoore ni ẹ ṣàtọyìn wọn ò ń ṣe bẹ́ẹ̀ wù ń wà náà wọn ò ń ṣe bẹ́ẹ̀ wù ń wà o wọn ò ń ṣe bẹ́ẹ̀ wù ń wà o ẹ o wá fìwà jọ àṣẹ́ẹ̀tì àwọn ṣìkẹ́ òkè tọ́lá kó dà náà èmi ò ṣáà láìkì gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Lójú òpó Facebook orí ìyá mi dáadáa bukia arẹwà bello amos wọn ni can you imagine thanks n ò lè ṣe àwọn ingrate ẹ kú iṣẹ́ o ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa o. Àwọn ẹ̀dẹ́ èèyàn kan ṣe rí nìyẹn wọn ò dẹ̀ mọ̀ pé ó kéré ni ó tóbi ni thank you ó ṣe dáadáa gan. Hello ẹ káalẹ́ lápá bí ó já. Irú wọn bẹ́ẹ̀ yẹn ni ló jẹ́ pé ẹjọ́ ní gbódò ń ró sọ tẹ́jọ́ mọ́ ọjà tó ẹ pé wọn ò lè ṣe sọ́rí ẹni tí ò lè ṣe táǹkì ò lè ṣe sọ́rí.
2: Ìwọ ni ojú ìgbàgbọ́ mi wọ́.
0: Ẹ lọ́ ẹ kálẹ̀ o.
3: Ẹgbẹ́ ọmọ kálẹ̀ kú ètò.
0: Yẹ̀sọ́ kan ibi lẹ́tí ń pè yìí.
3: Orúkọ tèmi ilé ẹnjíníà Oladile Sàràfà.
0: Láti bọ̀ láti àpàtà ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ẹnjíníà. Ìwà tẹ̀ ń wò tẹ̀mí lọ́rùn.
3: Kí ni mo ṣe?
0: Ẹ bèrè owó lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tá a ṣe jọ jẹ́. Mo dẹ̀ wò pé mo ti ju kí n máa fún yín lówó lọ. Mo ti ju kí n máa fún yín lówó lọ kí n máa yá yín lówó lọ mo dẹ̀ fún yín lówó yẹn mo ti láti bí wákàtí mẹ́ta ńlẹ̀ mo ti wá ṣe 1,000,000 naira mo ti ṣe sí yín ẹ wá ṣe bí ẹ wá pajú rẹ bí ẹ ń pẹ́ rí wọn ò ń ṣe bẹ́ẹ̀ wù ń wà o.
3: Àwọn ò ń ṣe
0: engineer.
3: Just wire.
0: Engineer. Ẹ ṣe èèyàn gidi. 1,000,000 ni. 1,000,000 ni just.
3: Oh.
0: Engineer.
3: Uh-huh.
0: Club kan náà tó jọ pàápàpọ̀ ni mo ń respect. Nígbà tí ẹ mọ̀ pé lówó yẹn lọ́wọ́ ẹ̀ ní bèrè ẹ̀ lọ́wọ́ mi mo fún yín ni tọkàn mi ló ti wá ẹ máa ṣe thank you ni. Tẹ́ ẹ bá ti lè ṣe thank you ẹ bá mi dá owó mi padà.
3: Mi ò lè ṣe thank you. Owó yẹn kò tó kẹ́ tí mo fi ṣe gan.
0: Kò tó kí lẹ fẹ́ fi ṣe.
3: Bẹ́ẹ̀ kò tó tí mo fi ṣe just àbí ẹni tó ń tíbi ń pa wá lọ fún lẹ́pà 10 naira.
0: Ẹ dá padà engineer mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ kí ló lọ ṣé ẹ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ ni ọ̀rọ̀ kí n bá yín wá sí kí ni ó dà ìpẹ́ fẹ́ rí pípọ́n ojú mi ṣá engineer

lọpọ yanturu se wa lata gungun yin ye ni gun ko kuna ju bo se ye lo abi boya kin so pe beyin ba se ni fe si because ele ti a fe seto lale agun kuna ju bo se ye lo e ma nilo alubosa e ni sawun yen na e ma nilo ororo e ma wa nilo ewa ni won oba ma fun yin ni measurement ni ori telewa deun e nilo isebe onikoro e si nilo osa ti gbogbo eyan mo si iyo e nilo yen na ninu sise yin se ri 1k yi ko soro lati se ko de nira lati enjoy lati je kiki pe kiyan mo igba to ye kiyan da onikaluku awon nkan ingredients yi kiyan da si ohun ni yo fi fun wa ni nkan ta fe nkan akoko te koko ba mi seto ni ikoko to mo tinu e mo dada e ma gba pe mo ma so fun yin pe to ba pe fo pot yin ni bi an hour's time si gba te fe se nkan e tun tun fo awon mo ayan kekeke le ti se koja lori re ko mo di pe ko lohun sanu ko da ke mo ma tenu mo gogo gba n toju ti riri enu ile so lori oro ina dida yi sugbon to adupe fo lohun e ja mo fo awon abo wa lafotun fo lore kore nigba ta ba nilo won lati lo nkan akoko te se ni kefo inu pot yin ko mo dada e wa ba mi gbele na e bu omi si ni won oba to mi ba ti gbona e wa te ti sa se ri measurement wa fun ewa to ma wa ninu 1k yi measurement yen de ni pe to ba pe rice agolo marun le fe se fun 1k yi e wa nu e o le mo to agolo kan e wa se wa paju e de pa ta pe a emi like protein mo like e wa nte mi e je ko jagolo kan ninu agolo marun e ri distance yen sugbon lopo gba ko necessity ko ta agolo kan gan because e kan need the taste e wa yen ninu e ni ki je pe rice atewa gangan le fe se fudi eyi ti omi e ba ti gbona ni won ba e wa yin 34 30 shan te de ti sa gbodo ti inu e kuro e ma fo si ori ina e ma wa mu poporo yin abi popo kale yin ba de n pe lodo yin e ma fo daada e ma je ko se ri time te ba n fo yen o ma yo bi color bi pink abi mo bi pink la pe bi a wine ni a sha ma yo color e ma je ke ru bayin e kan fe fo idoti ara e kuro ni e ma wa ko sinu omi te ti da e wa si yen e ma de e ma je ki orora ma ho nibe se to ba ti lo bi iseju marun e ma mu kan ni won oba ni o ni ke lo ro kan si o ki gbogbo o wa di kan kan e kan ra mu ni won ba bi be se ma n se the same measurement te ba fe se obe ewedu opo awon eyan o ki n lo kan si obe ewedu won potash lo ma n lo se si ri potash abi ki le n gba bi potassium ni e le lo si 1k o tori wi pe bicarbonate yen e le da sinu 1k ise ototo to re lo mi alternative ni omo wa ki sa ore native nti on so fun di eyi e le lo bicarbonate instead of kan so potash ni kan potash na le si lo e le fi bicarbonate e le fi ropo gege be se ma nse ninu ti ewedu sugbon sibe sibe na e ni je ki potash yen ko po iwon ba le ma kan fi si se ri time te fi si yi o ma sise nkan kan lara ewa yen o ma je ki ewa yen tete ro tori gbogbo ala mo pe ise ti kan won se ohun ni ki o je ki nkan ro tori e le se ma n fi sinu ewedu ke ewedu yin le ro ke le tete ri ja ke le fi je amala fun di eyi ni je ko po ninu ewa ina tori o ma sise riro lara ewa yen na se ri te ba ti wa fi si yen e ma wa bere si ni ka time yin idi ti mi o se le ni fun yin ni timing lori e ni pe number 1 mo ma soro nipa iru pot ti onikaluku wa nlo pe o yato sira won eyan to fi kokorin to fi nse nkan ko le expect ko nkan to nse jina at the same time pele en to nlo non stick pot ko le expect pe en tin lo na gi ki in to gbele na ko jo jina papo at en tin lo na gas fun die yi mi o ni le fun yin ni timing sugbon te ba ti ri pe ewa yin ti ro ni won oba e ma wa da rice yin e ma da si e ma fo daada e ma ti fo ko lori elomi o tun ni e so fun wa pa fo e fo daada e je ki gbogbo idoti are atawon starch won ba to ba le jade lare ko jade ni moment yen e wa da si ori na by that time omi e wa yen na o ma ti yo colored daada si inu omi yen e ma da rice yin si e ma je ko ma jina lo leyin ti e ba ti de to ti n jina lo yi e ma make sure pe ina o ku ni die ina o de reduce ni die ele fi lo it se
ṣùgbọ́n ó depend lórí irú nǹkan ìdáná tẹ̀ sí ń lò náà torí bẹ́ ẹ fi lóyìí ti ṣe nínú kòkórin yọ́kàn jàn ni kò ní jiná dáadáa kò sì ní ó le láṣàwọ̀ gan fúndì èyí àmọ́ bá ṣe ń dáná nínú ilé kó wá wa tá a bá fẹ́ ṣe ìrẹsì àtẹ̀wà so ẹ jẹ́ ká lo the same process kó bá lè fún wa ní result tá a fẹ́ ṣe rí lẹ́yìn tí ráìsì yín tó bá ti jiná mẹ́wàá yìí ẹ máa rí pé ráìsì yín àtẹ̀wà yìí ó máa ti di kọlọ bíi pink nígbà yẹn ẹ máa wá ṣa àwọn pòpóró àti àbí pòpò ká yẹn ẹ máa ṣà kúrò nínú ẹ nígbà yẹn ẹ máa wá yọ ṣe rí nígbà tó ń jiná ẹ má gbàgbé pé mi ò sọ pé ẹ máa fi nǹkan ṣe bẹ́ẹ̀ sí so fún ìdí èyí ẹ fi iyọ̀ yín sí kó bá lè radíètì kó máa rinéètì nínú gbogbo nǹkan tẹ́ ẹ gbé sínú iná yẹn tó jẹ́ ráìsì àtẹ̀wà yẹn torí ọ̀pọ̀lọpọ̀ gbà tá a bá fi ìrẹsì wà bí ẹ̀wà lẹ̀ tí ó jiná ka tó wá fi iyọ̀ sí kò ní wọnú gbogbo ibi tó yẹ kó wọ̀ ṣùgbọ́n tá a bá fi sí nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jiná yẹn omi yẹn á lè ṣe kíni á lè gbẹmọ lára ìdí nìyí tó fi yẹ ká máa fọ ìrẹsì wa àti ẹ̀wà wa dáadáa kó tó di pé a dà wọ́n sí orí iná torí pé ọ̀pọ̀ gbà omi yẹn máa gbẹmọ wọn lára a dẹ̀ ní láǹfààní láti lè sọ pé à ń pààbọ̀ ilẹ̀ especially bí irú 1k yìí wọn kì í pààbọ̀ ilẹ̀ 1k o tẹ bá ti pààbọ̀ ilẹ̀ ẹ ti fọ gbogbo nǹkan tẹ fẹ́ kó fún yín ní 1k ẹ ti fọ dànù lára fúndì èyí a máa ṣe tọrọ washing kó tó di pé a dà sí orí iná ṣe wá rí lẹ́yìn tẹ́lẹ̀ ti jiná lápá kan atagungun yín tẹ gún ó ṣeéṣe kẹ ra ta gbígbẹ lọ́jà fúnra yín kẹ fi ọmọ odó kéékèèké yẹn kẹ fi gun nílé fúnra yín àwọn kan dẹ̀ máa ń ta náà wọn á ní ata tó mú tẹ bá ti dọ́jà lọ́dọ̀ àwọn ìyá tó ń ta ata gígùn yẹn wọ́n mọ ìyàtọ̀ láàrin ata gígùn eléyìí tó kúná àti ata tó mú yẹn òun sì máa ní bí àwọn ọmọ ata kéékèèké kì í ṣe nǹkan tó pọ̀ ṣùgbọ́n wọ́n ti gún òun náà ẹ máa rà á ṣe wá rí ata yìí a wá fẹ́ mix ẹ̀ nínú ata yìí ẹ máa fi ìsebẹ̀ oníkóró yín sí ẹ máa run sínú ẹ̀ ẹ máa fi iyọ̀ ẹ máa fi sínú ẹ̀ náà ẹ máa wá mix ẹ̀ dáadáa ẹ máa make sure pé ata yẹn kò yàtọ̀ sí ibi tí ìsebẹ̀ wà gbogbo ẹ̀ ti wọnú ara wọn ó ti marinate papọ̀ ṣe wá rí lẹ́yìn yẹn ẹ máa wá mú abọ́ mi sọ́tọ̀ ẹ máa da ata yẹn sí ẹ máa gbé sẹ́gbẹ́ kan ẹ máa wá mi wá pọ́ọ̀tì kékeré mi tàbí kẹ́ ẹ lo frying pan yín egbele ná ẹ̀dà òróró sí níwọ̀nba ló ní bẹ́ẹ̀ bá ẹ̀ sì fojú wo ráìsì tẹ̀sẹ̀ náà pé bó bá ṣe jẹ́ òróró nìkan la fẹ́ẹ̀ fi wá ń jẹ ráìsì yìí mélòó ló lè tó ẹ wà mẹ́jọ ẹ̀ sínú pọ́ọ̀tì yín ẹ jẹ́ kó òróró ìkó máa gbóná lọ́ndà low heat ẹ máa wá rí àlùbọ́sà yín ṣe rí àlùbọ́sà náà ó tún ní kíkọ́ o ṣe rí inú ìsebẹ̀ yìí àti ìdáná yìí kíkọ́ ni mímọ̀ fúndì èyí style tó wá wù yín tẹ bá mọ̀ pé ẹ̀yin mo fi ń slice àlùbọ́sà tẹ́ fi lè jẹ́ dáadáa oníkẹ́lò ṣùgbọ́n ẹ má jẹ́ kó gbóra jù torí pé àlùbọ́sà yìí wà lára tá a mọ̀ fi jẹ ráìsì yìí nígbà tó bá jiná tán ṣe rí bó ṣe ń gbóná lọ́ndà lóye tiẹ̀ ẹ máa da àlùbọ́sà yẹn sí ṣe rí dáńtẹ́ da àlùbọ́sà yẹn sí ó máa run àwọn òórùn dídùn kan jáde tó jẹ́ pé bára ilé kẹta ò bá dẹ mú wọn mọ̀ gbọ́ ẹ wàá jẹ́ kí àlùbọ́sà yẹn kó máa dín wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ìdí nìyẹn tẹ́ fi ní jẹ́ kí iná pọ̀ lára ẹ̀ torí tó bá lọ dín akọ ẹ mọ̀ jẹ́ àlùbọ́sà tútù náà ni o kò sì tún ní fún yín ní ohun tẹ́ ẹ fẹ́ so fúndì èyí lọ́ndà lóye tiyẹn ẹ jẹ́ ká àlùbọ́sà yẹn kó máa dín títí tó máa fi dàbí ẹni pé ó ti ń jóná ṣe ní táìmù tó bá fi dàbí ẹni pé ó ti ń jóná yẹn aroma máa ti gba gbogbo ilé kan ẹ máa wá sọ òróró yẹn sílẹ̀ ṣe wá rí ráìsì yẹn náà by then òun náà máa ti jiná gbogbo ẹ máa ti ṣe kíni ó máa ti ready ní báyìí àwọn nǹkan tẹ fẹ́ fi jẹ́ bóyá bí ẹja bí nǹkan tẹ́ ẹ ti dín ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ó máa ń wá advisable kẹ́ ẹ lo ẹja díndín òun ló máa ń dùn jẹ́ jù tàbí kẹ́ ẹ lo ẹran díndín àbí chicken díndín eléyìí tó bá ẹ ṣáàjẹ́ ó jẹ́ díndín gbogbo ẹyin tí mo ní ẹ mọ̀mọ̀ jẹ nǹkan díndín púpọ̀ yẹn kì í ṣe bí irú eléyìí o ẹ̀ẹ̀kan yìí kò lè sọ pé kẹ́mi yín mọ́gùn ẹ̀yin 40 ọdún sókè kẹ má ní ìwọ náà ló ní a mọ̀ jẹ mọ́ ìwọ náà ló dẹ̀ tún mu wá ṣùgbọ́n tẹ bá jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ṣe ara yín ní òòrè pàápàá jùlọ ẹ̀yin tó yẹ pé ti nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìyá Ghana àti Elizabeth láti UK táwọn náà ṣe nífẹ̀ẹ́ sí lẹ́yìn tẹ bá ti ṣètò gbogbo eléyìí mo láyọ̀ láti sọ fún yín pé 1k ti délẹ̀ kẹ máa jẹ́ lọ wìtìwìtì lókù ṣe wá rí 1k yìí ó ní àwọn ìgbádùn kan tó wà ń bẹ yàtọ̀ sí pé àǹfààní tí ó ṣe ara wa gbogbo wa mo ti mú wá lórí ètò yìí àǹfààní tí ìrẹsì àtẹ̀wà tó máa ṣe ara wa pàápàá jùlọ ọpọlọ wa nítorí àwọn èròjà fiber àti protein
to wa ninu awon nkan ti mo mu wa lojo yen pe ka ma fi je papo so fun die yi se tu wa ri nkan mi te tu le mix papo mo 1k yi ni ke boya ke se garbage cherry cabbage yen e ma se to e ni bi pe e fe se to salad cherry te ba riru mixture yen si ah oh my god e ma ma bite lips yen ni tori ko sogbon te fe da si ti o ko dun ke ta lo se ba o le se se te gbona ti mo ni ke gbe gba o ma dun gan daddy mama fe lati ma je iru awon nje bayi ni riju bayi lo labala ile ni to ba pe inu o se idanwo 1k sise ninu late yin na e le fi atejise ranse soju opo facebook wa ati lagelu 96.7 fm loju opo facebook tabi ke ti atejise ranse sori ero bani soro mi ti mo ma n pese ta teyin ba wa ni onje kan lokan gẹgẹ bi awon eyan ti se man reach out to wa en to ni ki mu 1k na wa lale awon na reach out to wa ni boye yin na wa ni onje kan lokan to pe eni fe si gan sugbon mo ba se se to e ti yo fi di jije ele ti atejise ranse sori ero bani soro 0811542 5865 le kan si 0811542 5865 e se te ngbo eto loyin ladun eto nte waju o e ma yi kuro nbe tori pe ere abala ta fe wo yi gbogbo alajo jo gbadun ara wa lale tori wi pe ko si ronu fa wa boy star wa lapa bi e ma ro ko obirin le mi na okunrin in fact boys emi la ga boys e je te ngbo wa o

0: ọgbẹ́ tí a bá ti kò tó fún káàṣì ẹ̀tàn.
1: ẹ̀dá tó lọ́lọ́run lẹ́yìn ohun gbogbo.
0: a sáré fúnra wa ní ọ̀rọ̀ òmọ̀ràn.
1: èmi lọ́lọ́run lẹ́yìn mo léyàn lẹ́yìn mi ò. mo dúpẹ́ bọ̀.
0: tàbí ká sáré lọ sí abala àṣẹ ẹ̀gbọ́ yorùbá.
1: sẹ́rí kí mo jù bá mi nìyàn.
0: bá ti àdánwò aago méjìlá wá aago kọ gbẹ̀rẹ̀ orin ìjẹmùkẹ́ àgbà gbádùn orin yusuf ọlátúnjì.

0: Hello.
1: Ah, yeah, me dada e kale ma.
0: Oh, ni dam.
1: Asewo. Yes, ma'am.
0: O se n pe jejo o wa re ma go.
1: O eledumo e lo lo pe eyun
0: o. O ni atenu o.
1: Ami Olorun, ami Olorun. Ami o, ami ya mi atenu o. Ayo, so e ti gbo ibere mi elekeje. Se fe ba mi dasin.
0: Eh, ma.
1: Ah, eh mo yan iso tan pe ti yo ba mo pe nbo je. Bo je?
0: Ma o, nte yan ba mo.
1: Bẹ́ẹ̀ni. Àgbà yín ò sì ní tán lórílẹ̀.
0: Àmì ẹ̀dùn àrẹ ọgbà
1: o. Àmì ohun ẹ ṣeun gan ni.
2: Hello.
1: Ẹ̀kalẹ́ sà.
2: Ẹ̀kalẹ́.
1: Yes sir, kí lorúkọ yín mẹ́lẹ̀ tí ń pè?
2: Akínbóyè Ogun náà lẹ́ẹ̀kan.
1: Lẹ́ẹ̀kan, ok, ẹ káàbọ̀, ẹ páàbọ̀ padà.
2: Èso ogi ti ń pè ń bò jẹ́ ni èso làpálàpá.
1: Làpálàpá, ah! Kì í ṣe òun o. Ẹgbẹ̀yànjú ẹ ni o. Ẹ ṣe o.
3: Ká tó máa lo ṣáná òyìnbó.
4: Ọlá ìlú ṣàlàyé.
3: Olùlà fi ń lu ṣọ́ngbà kan.
4: Ọlá ìlú ṣàlàyé.
3: Àlólù náà fi ń lu ṣọ́ngbà kan.
1: Ti làpálàpá yẹn butujẹ ni wọ́n máa ń pè é, kì í ṣe bòjẹ́. Ìbọ̀yẹ súnmọ́ náà ni ẹlẹ́sìn láì dí àì náà ni. Mo láìkí àwọn èèyàn tó máa, àwọn olólùfẹ́ abala yìí. Ẹ máa ń gbìyànjú ọ̀ra sì máa ń fi, a máa ń rorí dáadáa. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa pè mí sí ẹjẹ́ ìpínlẹ̀ kan sí 09123708675. 09123708675. Mo fẹ́ ẹni tó máa bá mi gbìyànjú ẹ̀ láti ilẹ̀ òkèèrè +234814249106. Ẹnìkan ti wà ń bẹ̀. Ìyẹn rí.

mọ̀ pé mo máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà pé orin ọ̀pọ̀lọpọ̀ ìtì tó ń kálùkù fi gbọ́ ó yàtọ̀ síra wọn mélòómì bá ń go through nǹkan tó pọ̀ tán láwọn nǹkan kan kọjá tán bá ti gbọ́ orin ilé ìtàn nífẹ̀ẹ́ sí ọkàn wọn ó sì balẹ̀ orin jẹ́ n tí mo ń tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan orin jẹ́ ìmísí orin jẹ́ n tí mo ń wàásù fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn mélòómì bá fẹ́ ṣẹṣẹ̀ gbé bó bá sì ti gbọ́ orin báyìí pé àmọ́ṣe àìmọye àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ láyé òde òní tá a wà yìí tó yẹ pé orin tí ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ sẹ́yìn tó sì ń ṣẹlẹ̀ lásìkò ọmọ wọn tí lágbájá sì sọ báyìí nú rẹ́kọ̀dù ẹ̀gbà kan báyìí rí o ló fi jọ pé ìránṣẹ́ ọlọ́mọ làíkà làwọn òǹkọrin àwọn àgbà ọ̀jẹ̀ òǹkọrin wa tó fi jẹ́ pé dandan ó yẹ ká máa celebrate iṣẹ́ wọn nígbà tí wọ́n ti lọ tán. ẹ bá ń fọkàn bá mi lọ ìkànnì lágelo 96.7 fm náà lẹ́wà yìí ẹ bá wá wọnú yàrá ìyẹ jíjẹ ọmọ iye yín pé ẹ ṣe àwọ̀ ibi tó yẹ kẹ́ wà náà lẹ́wà yìí o ibi lẹ́wà tẹ́ ti láǹfààní àti gbádùn orin ìjẹmù kí àgbà dáadáa. Orin Yusuf Olatunji ọba Olúwa ló ni déédé o ni mo fi kọ́kọ́ wọlé fún yín volume 24. Ojú òpó tẹ̀ sí pè sí rè 09123708675 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè plus 234814249106.

a kí gbogbo àwọn tó ń ṣọjọ́ òbí inú ọjọ́ òní a kí yín kó ayé orí kádùn o ẹ̀mí yín ó ṣe púpọ̀ ọdún láyé inú owó pẹ̀lú dẹ̀ra nígbà tí ó bá fi dirú àsìkò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ àsìkò òkè tọ́lá ó sàgbà kí ìbò dání ọmọ ọgọ́st 5 nù.

0: adura se baba nri e ba nki dada baba olomo ojo ni oga ti wa ololufe ti wa okan lara awon ololugbo okan ni yi ololugbo eto loyin ladun alhaji abiodun adeleke alubankudi oni gogogan o se ko mo jade omo tuntun ya ti lo gbenu si ta ti lo se we jewe mu Sunday imu oda ni o mo be mi o a je jije a mu mimu a je sisun a tun je bibo alhaji abiodun adeleke alubankudi agba ladura pe omo na o to loko o ma yan mo ese yo seju baba e lo yo seju iya e lo ari ta je se ari mo ni lo e ku ewo omo tutun eyan ridun ade da mo la roya ore mi daada
1: oni baba nu re ni
2: wajo wa ni jebu ode
0: oju opo te pesire lati fi da si eto 0912370875 0912370875 lati le okere plus 234814249106 hello
3: hello e ku eto
0: yes sir o kan ibole tin pe yi
3: oruko mi ni Adeniyi omo ode latatipe
0: e kaabo sori eto sa
3: ojare eku eto inu mi dun gan atinba nbo lataro
0: inu yin o ni baje sa
3: ami ran ala so inu mi dun pelu isuru de gbe wa mi ale
0: okay
3: ti mo kan fe ke fun mi ni pe isuru to fe pe o ye ka ni fura ta ba n sale eni lo
0: o ye ka ni fura ta ba n sin
3: ta ba o ye ka ni fura ta ba n sin ale eni lo
0: ta ba n sin ale eni lo
3: bẹ́ẹ̀ni
0: ẹ kí la kọ́lé ẹ̀ gangan ó lè jẹ́ pé ọ̀rọ̀ tẹ́yìn kan gbà mú nú ẹ lẹ́yìn sọ.
3: N tó ṣe ni pé mi mọ àkọlé bọ̀ tí mo mọ orin yẹn díẹ̀.
0: Kódà ta bá yín rí àbá yín lò.
3: Ok ẹ ṣe.
0: Ta bá ẹjẹ́ á nífura ta bá ń sin àlẹ́ ẹni lọ. Ọ̀tọ̀ ni ó yẹ kí èèyàn fura o.
1: Olórí.
0: Ó sọ gbọ́ fura tó bá ń sin àlẹ́ lọ tí o mọ̀ pé kì í ṣe ìyàwó rẹ̀. Hello ẹ kú àjìn ó kọ́ ibẹ̀lẹ̀ tí ń pè yí.
4: Ọlọ́dún international.
0: Yes, sir.
4: Ṣàdé fún Alájẹ Owó.
0: Ẹ káàbọ̀, sir.
4: Ọ̀pẹ́rẹ́ yín wà. Ọlọ́dún àgbàdo ara yín wà.
0: Àmì o, àmì o.
4: Àpòparí ọ̀ṣù wọn náà jẹ́ ẹ̀rìn àdá ara yín wà.
0: Àmì, àmì.
4: Ẹ ìṣòro láti jẹ gbọ́ lẹ́nu ìná nígbà lálẹ́ àgbàdo rẹ̀ gbé wà. Lálẹ́ ìgbà ni wá yegede ojú tì wọ́n.
0: Yegede ojú tì wọ́n.
4: Yes, I'm
0: okay, okay, oda.

0: mo gbadun awon orin lolokan ojokan eleyi to je ti Yusuf Olatunji
1: o ba jadi mo to ni
0: aje ki nfun yin en to se bere fun volume 5 leko aje ki nfun won lapa bi aje nfun volume 5 aje nfun won lapa bi ikan lagelu 96.7 FM ona le ngbo yi oju opo ti e si pe wole eleyi to wole sinu yara agbon safefe yi 09123704876 tẹ́tí sí ẹjẹ́ mú ìpè ẹjẹ́ mú ìpè ẹjẹ́ mú ìpè ẹjẹ́ mú ìpè hello
2: Oladeji international
0: yes aku ajin
2: aláfíà fún
0: tó wọlé yìí o
2: ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀ ọ̀jẹ̀lábí láti ìdẹ̀rẹ̀ ìbàdàn
0: ọ̀dà ọdún egún sáà ti fẹ́ ẹ lọ
2: ngbà tá a ra ẹrọ tún la yóò tẹnu bodò
0: ẹ wá dùn o ngbà tí ọdún egún bá lọ tí Christmas ba wole kile tun mo je ngba
2: e ti afi si suspense
0: e
2: fe tan bi a obo aba ki gaun
0: o ti da
2: be ni
0: o ti da
2: e ti mo lasa ti se mi oloko mo se o se ri su fo latun ji orin e te ba gbo ke je n tin ri orin kinkun yo sa mo run wa sa ni mami e ni kon lo run su e jo gbo su fo latun ji yóba ti ń gbọ kò ní gbà gbọdọgbà tí ó sùn lọ tẹ bá ń gbọ arẹmọtẹ ìsúfọ lájú yìí ló ń jẹ bẹ wọn á kẹyìn náà kò sí ọpọlọ torí pé ẹyin lẹjẹ kí ti wá di sí gbogbo tó ń lọ nípa àwọn olórin ẹgbọ ọlọrun à ń gbádùn ẹyin náà gbádùn ara yín o mo fẹ kẹ fún mi níṣẹ bàbá yìí kan olówó bá tẹ ó yẹ aláṣiṣá ni
0: tí
2: olówó bá tẹ
0: ó yẹ aláṣiṣá
2: ni oya alaṣiṣa ni
0: oya alaṣiṣa
2: ọfọlọhun wa ni
0: o da ẹ ṣeun
2: alaafia fun rito
0: alaafia fun yin o ẹ ṣeun.

lójú òpó Facebook Kọ́lápọ̀ K Jones Osinem wọn ní ẹ̀ka lẹ́kọ́ládex ẹ̀kú àjìnlápàbí wọn ní thanks for making us happy tonight, thanks for remembering Yusuf Olatunji, please play me wọn dó yìkápá. Okay, Prince Adex ẹ̀mí àti Dayinlo yegede àti lò ó a sì tún ti lo bólówó bá tẹ́tẹ̀ padà ṣèbéèrè fún àti padà lò ó.

ẹjẹ́ ń tún pààrọ̀ ẹ̀ lápá bí ẹjẹ́ ń pààrọ̀ ẹ̀ lápá bí ẹjẹ́ ń pààrọ̀ ẹ̀ lápá bí bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ó túmọ̀ sí pé ká máa kíyìn káàbọ̀ sórí ètò yín ètò wà lóyìn ládùn lórí ìkànnì lágelo 96.7 FM òkè gájú kẹ̀lẹ́ ìbàdàn ẹ̀ ní ṣèbéèrè fún volume 9.

ojú òpó facebook mo rí Olamiki ọmọ ìbílẹ̀, wọn ní ẹkọ ètò ẹkọ iṣẹ́ ọpọlọ yín kò ní dàrú àmì Miki ọmọ ìbílẹ̀ láti apáta gangan.

ẹjẹ́ ń parọ́ ẹ̀ látakọ àbíbẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wá kí n káàbọ̀ bí ìṣẹ́jú bíi mélòó kan sásìkò yìí ètò yìí yóò mọ̀ rókè bí ìṣẹ́jú mélòó kan sí àsìkò tá a wà yìí ẹ làmọ̀ láǹfààní yóò mọ̀ láǹfààní àti rókè tó yẹ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ náà lẹ́tọ̀ọ́ pàdé wa ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ jẹ́ kí n lo orin eléyìí Late Alimi Okera yìí ẹnìkan ṣe béèrè fún láìpẹ́ yìí.

ṣe ọlọbẹṣẹ ìjẹba fẹjẹ ẹkwa ìbínú ilé ìgbádùn ìlọsẹ àbí ẹjá pàdé lọsẹ tó ń bọ lórí ètò yìí tó wà lóyìn ládùúyẹ tí mo pé látago mẹwàá títí wa gòkàn gbèrè báyìí náà ni lámọ láǹfààní àti gbádùn ara wa bíi kàsí nǹkan lóko lóòtú ètò yìí ìlú aṣínà aláyọ ogun èdè ọfọ máa lè ṣọfà lóko àmójú ẹrọ fún sáà táwa yìí ìyẹn ìtùnú dixon ọmọ alájà ilé tí ń tẹgbẹ́ ra tẹ̀fí láǹfààní àti gbádùn ẹ̀dá dánlé àjọ ń ṣe bò látòrò náà ni òkú ṣe ọ̀rẹ́ mi dáadáa bẹ́ẹ̀ gẹlẹ́ kelvin damilọ́lá olúwàlójú òpó facebook tẹ̀fí wa wò ketekete lóko gbogbo àwọn ọkọ̀ ilé ìta àjọṣe ṣìkẹ́ òkè tọ́lá túnde adégbèrú àmọ́ otp olùwàtòsìn edward elizabeth jẹ́jẹ́ bẹ́ẹ̀ gẹlẹ́ ọlámilékọ̀ bandele títí ọ̀sẹ̀ tó ń bọ̀ táàtì mọ́ láǹfààní àti pàdé lórí ètò yìí ètò wà lóyìn ládùn ẹ̀mọ́ gbàgbé àti pàdé wà lọ́jọ́ jímọ̀ lórí ètò wà ń bẹ̀ látàgò kan wà ago méje náà ni bẹ́ẹ̀ ni tẹ́fẹ́ bá mi sọ ìpè mi sórí 0068784932 0068784932 0068784932 eré gbogbo òde jẹ́mọ́.